kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti bó mi ní kùtùkùtù lásìkò ọ̀gẹ̀nẹ̀ntì lónìí ọjọ́ kọkànlá ọjọ́ tọ́sídẹ̀ẹ́. Gbogbo ẹyọ ọmọ ọlọ́run ẹ dìde ńlẹ̀ pásítọ̀ dẹ́kúnlé ẹ̀páfíà sùúlì yìí ni ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank tèmi dérú market gbági tuntun nílùú Ìbàdàn. Níbo lẹ ti ń bọ̀ ní gbogbo ilé ẹ̀dìdè. This is another episode. Morning devotion for that matter. Gbogbo ilé ẹ̀dìdè ńlẹ̀ máa bọ̀ níbi pẹpẹ. Ẹjá lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Gbogbo ẹ̀yin ará Sona Church. Ẹ ráyè ṣe tó rà dáadáa sí àná ìtì wọ̀nyí àtòmíyín lónìí ní gbogbo Sona Church. Níbo lẹ ti ń bọ̀ níbo lẹ wà. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹjá dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Onímàjẹ̀mú ẹwà onímàjẹ̀mú àánú. Láàárọ̀ kùtùkùtù ni ẹ kàn máa bọ̀ níbi pẹpẹ. Gbogbo àdúrà tí mo fẹ́ gbà fún yín ó di dandan kó mọ yín. We are still on the matter of angel. A sì tún wà lórí ọ̀rọ̀ angẹ́lì. But a lè ṣe nkankan láìpẹ́ kọ́ kí ẹni tí ń fún wa lóúnjẹ ní wá àsìkò yìí. A lè ṣe nkankan láìkí ẹni tí ń dáàbò bò wá ní wá àkókò yìí. A lè ṣe nkankan láì dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Ẹ wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ níbi pẹpẹ kẹ wá gbé ọpẹ́ yín sókè sí pé olúwa ọpẹ́ mi pé gbà. Ibi táwọn míì lọ tí wọn bọ̀ ìwọ lójú ńlá bẹ̀ kọjá kí n dé láyọ̀. Ẹ dọ̀bálẹ̀ kẹ kúnlẹ̀ kẹ kí kẹ jáde dúpẹ́ lọ́wọ́ ajíobí ọ̀kìn. Jáde ẹ̀yẹ dọ̀bálẹ̀ ẹni Jésù mo kí o. Bàbá mi tó ń bẹ lọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ààbò. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún owó agbára. Lórí ẹ̀yin náà kúnlẹ̀ ẹni Jésù mà ṣe é. Mo dúpẹ́ pé wọ́n lọ tọ́jú mi tó ń tọ́jú àwọn ọmọ mi. Mélòó ni kí n kà nínú orí rẹ̀? Mélòó ni kí n sọ nínú àánú rẹ̀? Ẹjọ́ ẹja jù dọ̀bálẹ̀ bá a ṣe dọ̀bálẹ̀ yẹn kákan gbòyìn sókè. Mélòó ni wọ́n sọ ará mi òru? Mélòó ni wọ́n ka bàbá? Gbogbo Sona Church ẹ lọ sípàdé yín láàárọ̀ yìí. Ẹnjìníà ẹ pé bàbá rà blessed memory kí wọ́n yọ ní kánmọ́.

máa ṣe. Wọ́n máa pọ̀ ń ta gan-an. Ẹnìkan ní lóṣù kẹfà. Ǹjẹ́ èèyàn ọ̀bá mọ̀ lèèyàn ní mọ̀. Ní àná mo fi chẹ́ńjì kan sínú mọ́tò mi. Bí mo ṣe wá fi sínú mọ́tò mi. Ìyàwó mi kàn dé, èmi wà nínú stúdíò. Ọkàn kí mọ́tò yẹn mọ́lẹ̀, ó sì gbé lọ. Ìgbà tí ó fi dé, mo wá pe tọ́ọ̀ṣì mo níjọ lọ bá mú owó tí ń bẹ nínú mọ́tò wa. Ó wá bí oníṣòwò ńbẹ̀ńbẹ̀ ni. Mo fowó bẹ. Owó ń bẹ nínú mọ́tò mi. Ó ní àárín. Àwọn mẹ́ta ló sì wà nínú mọ́tò. Mo lẹ́ẹ̀ lórí torí pé kò sí ìmọ̀ pé ó wà ńbẹ tẹ́lẹ̀. Ìtẹ́yìn ọ̀bá mọ̀ pọ̀ wà. Ọlọ́run gbé èèyàn ní wà. Tí n bá sọ tí àfi gbangba tó sọ fún yín báńgẹ́lì ń bẹ níbi tẹ́ ẹ jókòó sí. Ìgbà lẹ́tọ̀ mọ̀ ní fílì ìgbà yẹn ní ọpọlọ owó tó sì sí. Ìtí wọn ọ̀bá sọ fún ọpọ́ wà ń tò sí olè mọ́mọ́. Àdé ń pàṣẹ. Báńgẹ́lì ò fara hàn. Ìdí tó fi gbọ́dọ̀ farahàn ni kó wú ọjà rẹ̀ ń bẹ lọ́rẹ̀. Àwọn áńgẹ́lì bó ṣe rí un. Nǹkan fi jẹ́pẹ́ ká tó fi yàtọ̀. Wọ́n máa ju owó èèyàn. Kí mo ní ọmọ ṣe? Tọ́rọ́ lọ́n fi wá sọ̀gà wọn. A sì lágbára tó wọn. Ọmọ mọ̀ kó wọn sí wa lábẹ́ ni. Bọ̀tọ̀ ọ̀bá mọ̀ pé o lè lu áńgẹ́lì o lè lò ó. Mo rántí ìjọ kankan nú àwọn ìránṣẹ́ Ọlọ́run wa ní Blessed Memory. Wọ́n lọ gbàdúrà nínú igbó. Bí wọ́n ṣe wà ń gbàdúrà lọ́wọ́ ìwé wá kàn wọ́n pé bí wọ́n páàkì mọ́tò wọn sí kò lè jí lọ. Bí wọ́n ṣe gbọ́ kó lè jí lọ, bàbá ní iye sí ò. Mọ́tò kò ní. Ẹni kí pati ẹ̀ ṣe bí bàbá ó gbọ́ ọ̀tá ni. Bàbá bá dìde, ọba kọjú síbi pẹpẹ, ó ní bàbá. Bàbá mi ò pa àwọn áńgẹ́lì yìí. Mi ì fa áńgẹ́lì tí ń bá mi ṣiṣẹ́ mọ́. Omi kí láńgẹ́lì yìí ń wò tí wọ́n fi jí mọ́tò yìí. Ẹ ń pẹ́ gbogbo àdúrà tí wọ́n ń balẹ̀ ẹnijọ́ mẹ́ta ìsínú igbó bí wọ́n jí àwọn ọmọ lọ. Áńgẹ́lì mọ̀ ọ́rẹ́ sí i. Àwọn ìmọ̀bọ yóò lè fi agbára ṣe àmì ayọ̀ rẹ̀ dé. Ẹ kígbe ayọ̀ mi dé. Ẹ kígbe dáadáa ayọ̀ mi dé. Sídàṣà. Ẹ wá pè tí mo tún fẹ́ fi kun. Áńgẹ́lì rẹ yára ṣiṣẹ́ jẹ lẹ́dàá rẹ lọ. Kí mo wí? Áńgẹ́lì yìí yára ṣiṣẹ́ ju kí ni lọ. Wọ́n ti yin ẹlẹ́dàá rẹ jẹ́ ń danudanu. Lẹ́yìn ọdún márùn-ún ẹlẹ́dàá rẹ lè mí jà. Bọ̀ láàrin oṣù kan áńgẹ́lì rẹ lè jà. Tọ́ ọ bá kọ̀ sọ́ọ̀tì ẹ̀ dáadáa. And that's why tó fi jẹ́ wípé màá sáré sí ojú yìí.

ṣe ń dùn mí nìyẹn ní ìkìlẹ̀ bọ̀wọ̀ bá bá mọ́ làwọn ọmọ mi máa ń sọ pé àmọ́ mi ò ní sẹ́ kó jẹ ẹyẹ àwọn ọmọ jẹ kí ó di kí ó tì ní di o mọ̀ ń gbàgbé tì yẹn tó bá tó.

tèmi náà tọrọ lẹ nínú ìdílé mi ó jẹ kí ẹnu mi tọrọ èmi ní àkọbí nínú ilé ṣùgbọn ní ìjọ àkọbí ṣùgbọn lẹni wọn máa ní ìjà tí wọn kọ zọ tì mí ó tó di pé wọn ṣe ìkọkọ nínú ilé èmi náà ẹnu mi wá gbọrọ èmi náà tí wọn lè sọrọ nínú ilé bàbá mi ojú ò ní tì mí mo dúpẹ́ o fún gbogbo

Bond FM.

Ó, Levinho, é do Paulo.

gun and we fire!

non bannato.

0: ini.
1: Arifa,
0: kapan bapa wah, tolong bapa subhanahu wa taala kubah atas nabi Paulo. Arifa, latara, ini dulu dan akhirnya, lupa, latara, itu ni sana, lupa, nanti latara, dua tanah bismillah sallallahu alaihi wasallam. Bapa kita dua na, husn lekasima, kadbeniri. Allah ishi eni ti ale se afarawe pelu eni kankan abi kankan to so fun pe ni se kan mi fini se mu fi agola ti samayi to wa se ni la ale o si en tele ti wo lo ba lo so ma ti lo mi le ita koko ta ni lati koko mo ni ka so pe ta lo lo ba wo ka ma wo pe abi o da bi kini abi o da bi eni olo ba ni to ba se ro ri ni ni o si en tele ti we mi o si to jo mi o si to da bi temi o sinto sumo menino roi telefone mo lo ba subhanahu wa ta'ala akoponiye ele keji lesa lahu bidaya wa lesa lahu nihaya ona ba tan so ko ni bere ta ba so pe ameni ye ta go lo lo ba bere ti ma wa be ti o si pe lo ba na ti wa 1 million years 1 billion years 2 billion ba lo lo ba ba pari lesa lahu nihaya o si pari fun lo ba subhanahu wa ta'ala
2: allah akbar kabira
0: en ti o ba si bere fun ti o si pari fun ti ma ni pe lesa lahu khalqan ko se to down long over allah akbar ko se to down long over
2: akbar
0: tani ki oni pe awon to da na ko ba wala won se ri ko si en to down over subhanahu wa ta'ala inu e nani ka mo pe nja ti o ti si be ti o se to da yen la nasru lahu wa huwa sahibu nasr ko se to no lo ba lo ba se kankan pe he ana la ba se bai ana la ba se to iran lo wa na lo je ko ma ri se aba si leyin e ni bi o gba la je fun si fun olorun ba so ta ta ni olorun ba so di aya kakale lati bi se alaye are aya na la musiki aya to al kursi olorun ba
2: so ba ko
0: se al kursi olorun ba to wa lori ala ara si e ti lo olorun ba ni alhamdulillah min ash-shaytanir rajim allah la ilaha illa huwa allah akbar olorun ba lo ba to se pe la ilaha ko si oba illa huwa afun olorun ba baba wa ala iluwa oba emu the one of life akilu oni awon ki fe kon pe
2: o le ka bi si
0: tori pe o mo pe oba to ba kari gugu aye la won wa be se ma ni ka bi o si awon ki je ka bi o si tori ke won mo pe ko se ni to ma se kankan ta le dire yo we amon gba to pada mo pe oba ta won ba le lori la won fin ba nbe won je oba amon e ma pe ni kabiyosi tori pe ko si en te ye pe yo ma se kankan ta ma dire re ta ni ko si ko si olorun ba ni kan na ni la ilaha illa huwa ko si elomi afi ohun ododo oro o ni pe kulluna gbogbo apapata la na bidaya wala na nihaya gbogbo ara ni be bi wala si lopin o allah akbar
2: allah akbar ko
0: ani ojo kan ta dire asi ni kini ojo kan ti o ma pari abere ni laye ni bayi be ni yo se pari fun ani aye ni bayi olorun wa je ka mo pe be ko wa la ta ala al insan inu mi na be lam ya ku she ba ko o ni mi ta ti ni bo wa yi ni ajo kan la wa yi inu ra ji ta wa yi olorun ba subhanahu wa ta'ala je ka mo pe ani bi ta ti jere ati ni ta ma pari to pe ani ju si ni bayi ani bi ka ta lo al hayyu al qayyum al hayyu olorun ba subhanahu wa ta'ala o ba ti si eni oba o ku allah won se mi emi ti olorun ba subhanahu wa ta'ala nse o na lo da emi e fo ara e o na si lo fe mi yen ipa ira emi yen sara awon eja to da o ni alhaj won se mi ara won mi to wa to le je olori to je kankan gba kan gba kan wa won si mo tori pe won le mi nigba kan won le mi mo olorun ba gangan ni kini olorun da emi
2: jojo ni
0: olorun ye yen olorun lo da yi al qayyum olorun ba ba laila allah wa lana wa ona ni olorun ba o le anabi muhammad sallallahu alaihi wasallam over 1400 years o lo pe anabi isa over 2000 years o lo pe anabi musa over 4000 years o lo pe anabi wa adam millions of years ago o lo pe ona pe lana ona pe lo lo bai olorun ba na ma ti la ya pare be olorun bo wa ma be pelu nti je olorun bo ma be pelu nti mu be olorun bo ma be pelu nti ba lopo pelu gbese ye gbese aye bi awa ene ati ta ba je ta ba mu akosi wala ta ba mi awo wala olorun ba yi ki je ki mu be ni ki mi de bi ta wa to ke boya mi mi olorun oba
2: o lo so pe jabu lo le
0: eh lati ko kan asko do wa po ju yen lo je kile aye ma gbono olorun ba ti fa gbogbo e le kile aye ma gbono le so wa al hayy al qayyum o ba tin de ni isi de lala ni la ta khuduhu sinatun wala nau o ba yi ti fi seju kan seju aye kan 1 second ki fi sun
2: lo
0: la ta khuduhu sinatun wala nau o gbe o kin gbe pe olorun ba wa to gbe lo Allah akbar Allah akbar
2: Allah akbar
0: o yan ma so gbo lohun kan pe driver n gbagbe sun lo nigba ti won drive eh o ya mi leni pe so force mi sha awon gba to re yen debi kan a dupe pe olorun ba subhanallah la ti an drive lo bayi o re se ku mi lo la ni seju aya kan bayi ti ma ta ji ba mo ri pe mo to fe ma fo lo se egbe keji ni pa jo mi ni yen ni olorun ba o sun ojo kan ri o gbe ofe olorun ba ri fun ojo kan ni subhanallah taala debi ta ba to pe lọ bá náà ti wá sún gbà tó sùn lọ òun náà ti dáyẹrù mọ lọwọ ẹni báyé ṣe bẹṣẹ bẹṣẹ bá wá sí bọlú ní ọlọ́bàá jẹ pé rárá kò rí bẹ́ẹ̀ láti àkójọ kò sí náà tún
2: wọlé àtọ
0: ògbé òtò lọ́wọ́n gba rí bẹ́ẹ̀ ni ọlọ́bàá òṣè fi ọlọ́bàá òṣùn mú láti àkójọ kò sí náà tún wọlé àná kò gbá mú rí torí pé ògbé ọlọ́hàkùnrà ògbé òṣè ta mọ̀ mọ̀ fún yàn ìyá lọ sọ pé mo fẹ́ lọ sùn yàrá mo wá sùn lọ àbẹ́ tó wá nìyẹn tó gbé ìgbé máa ń já wa fún ara ẹ̀ ni báwo ló ti ta tẹ̀lé àfààní kò máa já wa ni
2: ẹnìyàn kan gbàgbé ọlọ́dúnrún kan tó wà mọ́ ọlọ́hàkùnrà kẹbí rà
0: ọlọ́run tí ò jẹ́ ká lajú inú ọ́sítà tí ò jẹ́ ká lajú sínú sàárè àdúgbò wọ́n ní àjò jìnnà ní àtẹ́lájò kékèké ní ògbé àtòrun tí máa fọrin tí máa pèsè sí wàhálà kọ́nàkọ́ má jẹ́ kúkan
2: wà mí ilá wọ́n ní àtọ̀dọ̀ ọlọ́run ló wà nígbà tí ojú bá ṣẹlẹ̀ wọ́n ní àti ọjọ́ èṣù à ń tí wọ́n rí kásọpọ̀ ẹni ló súnmọ́ lọ pẹ́kípẹ́kí o síbẹ̀síbẹ̀ ẹni tí kò ga kí làwọn kan tó lè fi rí ṣé ọlọ́run bá ń sẹ̀rí pé òun náà ní nípa ẹni bẹ́ẹ̀ ni ó gbà gbé wọn ni ìṣúná ẹni ẹ̀súnmọ́ ọlọ́run ni ẹni tó ní àbí kí làbí sọ pé ó ṣẹlẹ̀ nínú àwọn àjẹ
0: sẹ́ni tí ń jẹ́ àdánwò sí ààrùn ìpínlẹ̀ àwọn dúnìyà àti wọn ní ayé ńgbà tí ń jẹ́ àdánwò mafarao ló lọ́à ní iṣẹ́ ọlọ́run ọba ní ta àwa ní ìpínlẹ̀ ọlọ́run gbà ní ìpàpẹ́ ládánwò bí àpẹẹrẹ tí ò bá rẹ gbogbo wa mọ́ àwọn tó ń jẹ́ dókítà wọn ní ìṣẹ́ ṣe pé gbogbo ara wọn fún yanni dókítà ní ìṣẹ́ ṣe tí ò bá dẹ̀ sí lọ́yà náà ò ní ríṣẹ́ ṣe láàbá wọ wàhálà àwọn ọkùnrin ò ní jẹ kí ìdààmú ò bá bá àwọn ọkùnrin ò ní jẹ wọ́n tún gbà kan pé àwọn vulcanizer tí wọ́n ṣe táyà lé lásìkò kan máa lọ da ìṣó sójú títí wọ́n yẹn náà ti gbọ́ rí wọ́n náà dá sójú títí lọ́wọ́ lè máa jẹ torí pé tí táyà ò bá máa ní problem táàbá dẹ̀ máa mẹ́ta ní táyà vulcanizer náà ò ní ríṣẹ́ ṣe táyà ní olóòwò àfi ṣàǹfààní fẹ́nìkan láti rí àfi títọ́ pé àwọn ọba ọ̀tọ̀ adúpẹ́lẹ̀ mi ò ní ẹ̀dínwó àwọn ẹ̀rọ lọ́jọ́ kan tí àwọn mọ́tò lọ ń gbọ́mọ lọ sí ìwé ni òbí wà rọ̀ lọ́jọ́ náà tó wà ní dákú oní wọnú gbogbo mọ́tò wà ní dákú wọ́n wá bá mi ti mọ́tò náà lọ síwájú mẹ́ta wá déwájú àwa apá tiẹ̀ mọ́tò wáṣẹ عنده ولا يعلمن الذين صدقوا ولا يعلمن الكاذبين كابا لي ما هو كان جه اولودودو اتا وان تي وان جه اوپورو الومي تي او با ني سورو كو ني سي كيني كو ني سي الله وبا ا مي كيركير اتي ما لو شي واس لا الومي اوا ما شلاشي اني ا نو ما انت ادو افو مي اشا ادو اتو انت فلو اني مو تي ما شي تي دنيا اون واي باي اون كين كين اون تاو Rọ́bà wọn ṣe àtàtọ̀ bá jáde ń bẹ kó lè máa fi hàn. Àdáwọn tó náà ṣe fi lọ́wọ́ bá ti tó wá sí ìṣẹ́lá yìí. Ó sì kúrò ní inú ẹ̀wọ̀n, ó sì bẹ̀rẹ̀ pé ẹ̀kọ́ rọ́bà ṣùgbọ́n àwọn àtàlá. Ó wá pọ̀ báyìí níbi tí ọlọ́run bá fi ń ṣe bẹ́ẹ̀. Orúkọ náà wọn bá ṣùgbọ́n àwọn àtàlá jẹ́ ká mọ̀ pé wọ́n lá máa bolo wọn náà kúbi ṣe yìí nílẹ̀ kọ́ pọ̀ ìjọyìn. Problem is part of life. Ti isoro ba de bayan kan, ibi to tin wa ju ti soro yun, ibe lo ti gbadu ai lo mi. Ohun to ohun ti n ro pe isoro to de ba tun sunkun le lori. Ibe lo lo jọ pe Olorun ba takun ti ami Olorun ma raham lo ma shami le jekin ale mi o. Ohun to ti ti ni e, ibi to ohun ti ka ti ni e. Olorun ba tu soro yen kan, o fi tan bukata elomi. Ibe lo ba subhanahu wa ta'ala gbogbo ati won ni soro lati ko tara la. Ti soro yun ohun to fe gbe won kuro ninu esin. Tó fẹ́ kọ́ kọlùtọ́lọ́ọ̀bá kọlọ́ọ̀bá kó bá ṣòro rẹ̀ fi ẹ̀fọ́ ààyè ọ̀nà kó bá ṣe fi ìjọ ẹ̀ fi ẹ̀fọ́ ààyè. Abẹ́rọ̀bá alátorí bàbá wa tó bá ètò wọ́n ní àdéhùn àfihàn àti gbogbo àwọn tó ń jẹ́ àwọn ènìyàn wọn bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ ṣòro nílẹ̀ yẹn ọ̀kọ́lọ́ kó bá Thank you. ba se ya lo a nfe nu so ni a wa se ya ja se ki ya yin ta wa a se sara a se sadaka a awon yen lowo a soro daada arabi ni abdo a wa sadaka adua ati sara ore ni won won di jo re bayi won di jo se papo ni won jo se papo ni ya lo ya ya sta ba se gbo tin je sara la se a fun yen ni je ni mo a se we to bayi ti baba wa alaiwa báyìí wọn lọ láyà rẹ máa kiri tí wọn ṣe táwọn ilé jàpánẹ táwọn ilé jàpánẹ dáadáa yìí ṣe olóòrùn ló ṣe wọn bá láyé wọn bá nínú sàárè wọn bá lálẹkẹ àmọ
2: lọ
0: bọ́ọ̀ dáadáa bẹ́ẹ̀ ni àtúwọ́n ní nǹkan tó fáwọn ẹni nǹkan fún jẹ àtúwọ́n ní nǹkan àtúwọ́n àwọn yẹn lọ́wọ́ àtúwọ́n ọmọ tó ti gíráde fún jáde yunifásitì àtúwọ́n lọ lọ́wọ́ bá wá ṣẹ́ síbi kan gbogbo ìgbà tó bá ti ní jàǹfààní iṣẹ́ yẹn àwà láyé àti láyé máa máa jàǹfà yẹn àwọn ilé àyàṣẹ tọ́lọ́run bá fẹ́ ká ṣe
2: mọ̀
0: àbá gbogbo ilé àyàṣẹ yìí ò bá wípé àá bẹ̀rẹ̀ sí máa wá tójú pé káàkiri àá bẹ̀rẹ̀ sí máa wá pé nǹkan mí yàtọ̀ sí aláà àá bẹ̀rẹ̀ sí máa wá wá nǹkan mí yàtọ̀ sí tọ́lọ́run bá fẹ́ gbogbo ọba yẹn bá pátá ni máa ń ba ẹ̀sìn jẹ́ ni bàbá padà pa nígbà mi lágbàdo náà bá a padà wo ọ̀nà owó ni à ń gbà fi ọdún wo bá tọ́nà bá fi padà wà lórí
2: náà pàápàá wà á ẹ̀fọ́ kàwé pé ètò yìí ọjọ́ sátidé láago márùn-ún sáago márùn-ún àbọ̀ àti ọjọ́ sátidé láago mẹ́fà rẹ̀ sáago mẹ́fà àbọ̀ ni màá wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ ní o pẹ̀lú ìrànlọ́wọ́ ọba nílùú àdàlẹ̀ mo ṣọ̀rọ̀ ní àti nídìí fáwọn olówó ètò ọba of lagos tí wọ́n ti jẹ́ alága gbogbo ọba ní ìpínlẹ̀ èkó lápapọ̀ pẹ̀lú ọba alágbó àṣà ní kọ́ńdígò àti àlàáfíà ara ìfàyàbalẹ̀ ìdùnnú gbogbo ìgbà ọlọ́mọ àti fún bàbá wa náà ọlọ́mọ dẹ̀ fa aṣọ yìí aṣọ ẹ̀yẹ wọn ọlọ́mọ fa aya mọ́ wọn lára ọlọ́mọ àtúntẹ̀tọ́ wọn ọlọ́mọ mẹ́jẹ fún bàjẹ́ èyí tí wọ́n ti jábọ́ lórí ọlọ́mọ tó jábọ́ èyí tí wọ́n tún ra wọ́n ra ìfẹ́ náà bá ọlọ́mọ tẹ́lẹ̀ bá jẹ bẹ́ẹ̀ owó yẹ́wọ́ tẹ̀lé fẹ́ mọ̀ kọ́nà kò fi ṣe lè dé wọn ọlá àwọn ọlọ́wọ́ àwọn ọ̀pọ̀ ìṣàgbéra ìlà ilẹ̀ azim àwọn sáfà tó ti gbá lò wọn láti fi ṣe bí ilé kan náà ní sheikh yaku abu abdullah ẹ nílò àlàyé arábìnrin mẹta lẹ́yìn ẹnìkan tó 08033992842 08033992842 bá a ṣe tìtìdé ní ètò yìí lábí ti di aago mẹ́jọ àbọ̀ ní ọjọ́ sátidé ìṣàlọ́ ẹ bá wọn pàdé mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án níbi tó àṣìlẹ̀ àjẹmíbà ilé yìí ẹ ó lè pè wọlé ẹgbẹ́ni tó bá yẹn tó nínú ẹ̀sìn kó tó di ìgbà náà lórúkọ àwọn tàjọ iṣẹ́ fún táàrọ̀ tẹ̀lé ìgbà kún mi lọ káìrà ọ̀gbà nínú àtàkùnṣọ́lé ábí wọn fi sọ̀rọ̀ àkùnṣe lórúkọ tẹ̀lé.
1: asalaamu alaykum ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ òdodo àkànṣe ètò tá a gbé kalẹ̀ nílé iṣẹ́ rédíò bond fm 92.9 láti máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba àlá láti fọ ọkàn wa mọ́ eléyìí tá ò máa gbọ́ láti wá alukur'an àti hadithan nab muhammad ọ̀rọ̀ òdodo 30-minute program mi lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní gbogbo ọjọ́ sátidé laago márùn-ún òwúrọ̀ títí di aago márùn-ún ààbọ̀ òwúrọ̀ bákan náà lọ́jọ́ sunday aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́ títí di aago méje ìrọ̀lẹ́ inshallah ta ló ṣe onígbọ̀wọ́ rẹ̀ bàbá wa ni àgbáyélúwà ọba rídùwà ló láì àti olùdìfọ́s olówó èkó bàbá fuad tọ́lọ́wọ́ bá a náà pàdé sàn wọ́n ní ẹ̀sán olóore ó sì jẹ́ kí ẹ̀mí dínkù àti àlàáfíà kò bá lè jẹ tiwọn ẹ máa pàdé àwọn àfáà tí ó máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn islam ẹ̀kọ́ alqur'an àti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam a sì dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ iléeṣẹ́ rédíò bond fm 92.9 àti gbogbo àwọn alákòóso tí wọ́n fi àyè sílẹ̀ fún àkọ́tún òkè náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08024837 3 5 08024837 3 5 ọ̀rọ̀ òdodo ẹ̀ máa tẹ̀tí lẹ́kọ̀ọ́ máa sálà.

0: obìnrin ṣiṣẹ́. Ẹni ọlọ́run bá forí ẹyìn ló ṣiṣẹ́. Bọ́bílì há làmì ilẹ̀ ọbẹ̀ ẹ̀dá kọ́lọ́run kò forí ẹyìn ṣiṣẹ́ àwa. Kọ́lọ́run kò forí ẹyìn ṣiṣẹ́ àwa. Ẹ̀dá yíṣà ìrọ̀rùn mórí o. Ẹ kú ọwọ́ lómi o. Ìdùnnú ló ń jẹ àgbà ọmọ ẹni àtọmọ mẹ́ni. Ìdùnnú náà ni. Ẹ kú ọmọ tuntun tó mọ̀ níbí. Lọ́bàyọ́bà ni o. Bàtí àtúwàtì. Ta ló bá mi lálejò? Ta ló wá kí mi? Bá ń tó sàlejò ìwé tó kó wọlé. Mo ṣe ń bọ̀ wá bí kò mọ́ wọlé. Mo bá wọlé tán bí kò mọ́ jáde ni. Àjẹrìn. Alájẹrìn. Kò ṣe ń rí sókè ń rí. Ejì àlóbi ọ̀sẹ̀ ọjọ́ alẹ́ kọ́ lọ́wọ́ bá mọ́ sí tó pa wá o. Torí pé òpónú la fi ń gbé kìtà. Àtọ́kù ètò yìí. Ẹ ra kéèsì kan láàárọ̀ yìí. Ṣé balùwẹ̀ ó sì rí ọgbọ́n bẹ̀. Tó sì mọ̀ pé ó dá mi lójú pọ̀sẹ̀lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ náà rí. Ẹjẹ́ akọjá lọ sí ìpilẹ̀ṣẹ̀. Bàbá lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ẹran mọ̀mọ́ wa. Àbẹ̀rẹ̀ gbọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Àtọmọ ìyàwó àtọmọ ìyálé wa kó papọ̀. Wọ́n ní mú búrẹ́dì. Wọ́n là. Mọ́jọ́ lọ́mọ púpọ̀ ni wọ́n ké sí ọwá. Ó wà mú àdàlú. Ìta pè ní ẹ̀wà. Àdàlú tó jẹ́ pé ẹ̀dùn lò papọ̀. Wọ́n dà sí láàrin. Wọ́n wà pápó. Mọ̀rúfù. Gba ti ẹun. Dáúdà. Gba ti ẹun. Bílíkì. Gba ti ẹun. Àgbèpọ̀ sí mọ́tò wa rù. Àwọn sílẹ̀ àwọn ìlérò alákọ̀ọ́bẹ̀rẹ̀. A wà á máa jẹ kí níyẹn rí títítítítítí. Ká fi bí ilé ìwé mọ̀ dùn. Ìyẹn tó bẹ̀ odò wọ́n tó léwu o. Kòrò dodo tá a máa gbé kọ́rù. Má ti bá ní rọ gàárì. Má ti bá ní rọ sínú rẹ̀. Wáyé kó bí ibi tó fẹ́ ro ìdá ìwà bá fún yín díẹ̀ sí. Wọ́n jẹ́ pọ́n mi tọ́jú pé wọ́n fẹ́ràn gbígbà wá fi díẹ̀ sí. Wọ́n á rọ mi sí. Wọ́n á gbé. Wọ́n á gbé kọ́rù. Bàbá tó ń lọ sínú ìwé. Nígbà ìwé wa. Bẹ́ẹ̀ láwọn sí kòrò dodo yìí. A ní mú tán o. Tó bá tó di bíréèkì. A tún tẹ̀síwájú lórí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ máa ju pé pé pèrè. Kúlí kúlí. Kúlí kúlí. Tó ń kọ́ ọmọ owó ọjà rẹ̀ ló fi ń gbé wẹ́wẹ́ o. Bí ìbá tó wá fẹ́ràn kúlí kúlí. Olóòka. Àti ìtọ́jà bíi bọ́ọ̀lù yẹn náà. Wọ́n tó bá mi rọ̀ yẹn náà sí ló kọ sí mọ́tò wà. Wọ́n ìtọ́ tóbi ọ̀pá wá. Àjẹrì. Ìyọ́dé rẹ̀. Odún. Abá tó ní ká máa wọ àwọn àgbàlagbà míì náà. Wọ́n fi lọ́ wọn lára ni. Ọba ìpàdé inú mọ́tò báyìí. Ẹlòmíràn ti ra àkàrà. Ó gbóná o. Ó tutù. Tàbí kọ́ra pọ̀ pọ́ọ̀fù aláta. Tàbí pọ̀ pọ́ọ̀fù tó wọ́n ké gbogbo ara rẹ̀. Ọfẹ́ lẹ́ni. Ẹgbẹ́ wà ní mọ́tò ni o. Awọ́ tó awọ́ òsì. Àsìkò tá a wà ìkànnì tó yàn kíkọ́ wá jẹun. Ayọ̀ láàdì lé o. Ẹ bá mi rí o. Ẹni yóò fi sọ òfin sẹ́kọ́ yọ̀ọ̀nà sí ọ. Yóò máa mú kọ̀ọ̀kan yóò máa jù sẹ́nu. Yóò mú kọ̀ọ̀kan látòsè. Látòsè ìjákàn dèbè èdè. Yóò tó mú mi. Wọ́n ti jákàn dèbè èdè. Tí ó fi jẹ́ tán, ó ti múra. Bóòlù ti dọ́dọ̀ tí ó lè rí ká lájà yẹn ni wọ́n. Bóòlù sì rí sóńdùn lẹ́nu. Sóńfọ̀ kan balẹ̀. Àlejò mi láàárọ̀ ẹ̀mí. Ọ̀yá. Ó ti tún padà ń lọ olú ọjà ìlànà wúrà ló ń ṣe ọba nígbà mọ̀ ìtọ́jú sílẹ̀ ìṣòro ìpamọ́ àlọ́ ìjọ́kè síbí ìpínlẹ̀ láàárọ̀ ẹ̀ òṣù máa rí ní àlejò síbẹ̀ ló ti lọ.
1: Bàbá wa

padà gbọ́dọ̀ ti fò ti àrùn àti ìgbẹ́mọ́jẹ́ agbáde pé mọ́ndé túṣìdé wẹ́sìdé tọ́sídé fúráìdé sátidé ọjọ́ mẹ́fà ní ìgbìmọ̀ àdébí fẹ́ bọ́ńdọ̀ fẹ́ ọjọ́ kò tù àfilẹ̀ fún àrédé òtútù díẹ̀ tó lè fò níkà adé àwọn gbà o ebi ò ní pa wá o lẹ́ẹ̀kan sí gbogbo olóde wa lè gbúdọ̀ gbúdọ̀ alágbàtọ́ àforíire àwọn ọmọ wa tó tó wà ní pawọ́ àwọn ajínigbé ọjọ́ pé wọ́n ti sílẹ̀ ìròyìn ìpínlẹ̀ ọ̀yọ́ ìjọ lọ́fíìsì ààrẹ gbogbo náà lẹ́yìn gbogbo owó ló fẹ́ bọ́ńdọ̀pẹ̀ òlùdí agbépamọ́ gbogbo olóde náà ní gbogbo ohun tèmi jẹ́ ẹ ṣe púpọ̀ ẹ̀ ń tẹ̀ fi fọ́ ọlọ́dọ̀ ní òní ó ṣeun.

episode 10. Não sei.

0: gbogbo ẹkọ ni ọlọrúkọ rẹ ẹmú iyì rẹ ní ògo ẹyí fún ọlọrun pé ìwọ ti dé ẹrù tó nínú iṣẹ rẹ nípa ọpa agbára rẹ lé àwọn ọtá rẹ yóò fi orí wọn balẹ fún ọ gbogbo ayé ni yóò máa sìn ọ wọn ó sì máa kọrin sí ọ wọn máa kọrin sí orúkọ rẹ ìkẹ ọlá ti gbogbo kí agbára ni fún ọlọrun ọba wa ọba gbogbo rẹ tó pamọ dè ní ọlọrun tó ń ṣe wà nígbà gbogbo ọlọrun tí ó fi wá sílẹ ọba tó ń tẹ wá síwájú lórí ètò gbogbo olówó ìròyìn iṣẹ bọndẹ fm 92.9 tó wà nínú gbogbo gr ní kẹjà àti níbi ìṣe wa lé ní o àwa náà kọ ọlọrun ọba ni èní tí í ṣe ọjọ àbámẹta sátidé ọjọ kọkànlá nínú oṣù keje ọdún 2026 a máa yan ọlọrun wa lọgọ ni o ẹbọ ológo tí wọn máa gbogbo lọ tún jí ọlálẹkan ló kọ mi.
1: ẹ fojú bá gbogbo olólùfẹ́ kókó náà iléeṣẹ́ bọ́ndẹ̀ fẹ̀ àjíire bí ọ̀dọ̀ òdòbí òní ní ọjọ́ sátidé aláìlè òparọ́ rì ọjọ́ àbámẹ́ta yẹ̀bù sí pàkíyèsí láàárọ̀ ti tòlú ọjọ́ kọkànlá oṣù keje ọdún 2020 ọjọ́ tó wá lápẹẹrẹ ní ìgbésí ayé mi òkú kò bàjẹ́ tá a tó lè pè ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n alimu aram 4040 AAH ẹ̀rọ ayé ọgbà lọ́jà káníyẹ wọ́n pọ̀ o kókòrò iléeṣẹ́ bọ́dẹ̀fẹ̀ ó ń tẹ̀síwájú nípa àárọ̀ ti tòlú gbogbo ẹ̀ lólùfẹ́ wa pátápátá bẹ fún ìfẹ́ sáà kéèsì náà lọ́yẹ́ pà ń gbọ́ àwọn alágbèsè ìgbé ìgbésẹ̀ lórí rẹ̀ lágbára ọba ẹnìkan kì í gbogbo òtùfà wọn ò lè gbogbo bọ́ndẹ̀fẹ̀ lọ́wọ́ wa nítorí tó dẹ̀ jẹ́ ẹ̀fà wa ń bẹ̀ náà ni ẹ̀fà wa ń bẹ̀ gbogbo ibi tẹ fi ń gbọ́ wa tí a yóò tún lọ bọ́ wa tẹ̀lé tún lọ bọ́ wa ní agbára ọlọ́pàá tó fáwọn aláṣẹ wa wò ó wò ó tẹ̀lé fáwọn pẹ́ẹ́nu wọ́n máa dọ̀kun yẹn sáà nìkan ni kókókókókókókó sáà nìkan ni ẹ lọ fún dáa fún kó wà jẹ́ nígbà wa yóò gbà. ìgbàlú fi hàn nílé jòlége náà lórúkọ tẹ́yìn mi jẹ́ ọlọ́jọ́ bíi tòlú lórí owó ìdílé sàbẹ́sẹ̀ pín
2: o ní ọlọ́jọ́ bíi tèmi yẹn tó ṣe ní ọjọ́ èmi lápẹ̀rẹ̀ ní ìfẹ́ yìí ọ̀rẹ́ òní ìrìnà ló wà níbi august ní oṣù tó
1: rẹ̀ ṣé mo kọ́ látàrí
2: ọjọ́ tẹ̀sẹ̀ bá ó sọ pé ọjọ́ ògán wà ní pàtó ọjọ́ ọ̀sẹ̀ kò yé mi
1: ní
2: oyé mi ní
1: ọ̀pọ̀ sísọ
2: ẹ̀ lọ́wọ́
1: ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin mọ̀lúfọ́ àti mọ̀lúfọ́ tó ti yẹ léèṣẹ mọlúfá àbúrò ọmọ ìyá mi lẹyìn lómù lómù tí wọn tó ọkọ sísẹ dẹni àfẹnẹ ọlọrun bá kó yọnu lè sọrọ ẹ tó jí.
2: ṣé àwọn èèyàn ló wá ń ṣe wọn ṣì igi fún wa bí ìgbà tó gbé adédèjì jọ sí wa tó fi yọ.
1: ó ti ṣe dáadáa ọjọ́ ti pẹ́ ṣé ká máa yọ ni
2: ṣé máa yẹ ra mi.
1: orí
2: àwọn akọ́kọ́ ló gbé ọmọ yẹn nígbà tó gbé adédèjì jọ sí wa tó fi kẹ́rù ẹ̀sìn wa
0: ṣé bí bá ń fàyà ìdíbẹ́ ní pàlì yìí mọ́lẹ́lẹ́ ní rí bẹ́ẹ̀ tá a bá jẹun tá a bá yọ àtọ́ àdàbẹ́ ni pébi ò lè pa ni bẹ́ẹ̀ tá a bá ń bẹ ní òhun láàyè lóhun jẹ̀gbọ́n àdàbẹ́ ni kò ní bọ́ ńbẹ̀ àmọ́ tí ọlọ́ọ̀bà ni bá ń pàpàdà tó ń gbà mí ìdí àdàbẹ́ ni kò ń tàn kọ́ ló ti wà mí ìjẹ̀gbọ́n rí bẹ́ẹ̀ tá a bá ń ṣe àìsàn àdàbẹ́ ni kò ní gbádùn àmọ́ tí ọlọ́ọ̀bà ni bá ń ṣògo ẹ̀ tó gbé àlàáfíà dáadáa ìbò ń tàn kọ́ ló ti ṣe àìsàn rí bí ẹ̀dá bá tó bá yí àgọ̀ tó yà pátá tó lọ́wọ́ lẹ́yìn adìẹ tó tún kú sẹ́kọ́ àdàbẹ́ ni tó ń tàn òní lọ́wọ́ láyé àmọ́ tí ọlọ́ọ̀bà ń tó gbà mí èdè tó ń tàn ń tí ń bákọ tí ń bábo tí ń léjì ní mẹ́ta àdàbẹ́ kó kọ́ ló ti yà gàn rí. àmọ́ àwọn bí ọ̀pọ̀ àgbàdà yóò gbà mí èdè olówó ọ̀gbọ̀dọ̀ jólù yìí olówó tí bá ń gbogbo ara jólù ń gbéra rẹ̀ ṣe pèlú wọn abúrò ní ìṣẹ̀lẹ̀ sí wọn. ọ̀pá o wọ́n ti tún wọn sílẹ̀ o lẹ́yìn ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta nínú gbọ́ nínú ríláṣí ló nínú ẹ̀jẹ̀ nínú ẹ̀mú nínú ẹ̀sìn nínú ẹ̀wọ́ nínú ìparí kéèké àpàdà rí àwọn akẹ́kọ̀ọ́ láyọ̀ àtàlàfíà pẹ̀lú àwọn olùkọ́ wọn.
1: ẹ ta ṣe lóore tí òdùnkún ẹbí ìgbà tó lọ́sà kóni lẹ́nu ọ̀nì ààrẹ ilẹ̀ wa lè jẹ́ àtúbálà náà ti wá dúpẹ́ lọ́wọ́ yìí o àwọn ẹ̀sọ́ ìdáàbò ilẹ̀ wa lè jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yìí o bí àtàlágbà tọ́gbọ́n yìí pátápátá la dúpẹ́ lọ́wọ́ yìí o bí àwọn ọmọ náà ṣe ń dúpẹ́ láàárọ̀ àti olórí iléèwé náà ìyẹn pírísípà náà ní òdúpẹ́ tó lọ́pàá já sórí ilẹ̀ kò tó bọ̀ pàkàkì kò òyìnbó dídí ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta fi ti

Bob.

0: Mo yi wa ninu wẹ́ẹ̀rẹ̀ fàdé fans láàárọ̀ ìlú ọ̀ni ọmọ àti akẹ́kọ̀ àti olùkọ́ ilé fẹ́ pé wọ́n jí tí a sì rí padà lánàá òde ni jẹ́jẹ́wọ̀ ikú wọn níbi tá a bá pẹ̀lú ẹnìkan ìfi bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ wọ́n gbọ́ ọ̀dọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu lọ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bí tọ́ sí sọ ìdùnnú lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pàápàá jùlọ iṣẹ́ àfin ilé tí àwọn àjọ agbófinró tí wọ́n ṣe láti rí pé wọ́n rí àwọn ọmọ àti àwọn olùkọ́ wọ̀nyí gbà padà ṣùgbọ́n o ààrẹ bọ́lá ahmed tinubu gbọ́ pọ̀jẹ́ gidigidi wọ́n sì bá àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ìkan lára àwọn olùkọ́ tí ó jẹ́ pé ọjọ́ ọlọ́ba ní pè nígbà tí àwọn ajínigbé tí wọ́n jí lọ gbé tí wọ́n gé orí rẹ̀ ni ọjọ́ sì yẹ michael oyedokun ààrẹ wa pàṣẹ o wípé kí àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ oníṣẹ́ pàjáwìrì tí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti fi wọ́n pèsè ètò ìlera tó péye àti àwọn nǹkan mèremère míì fún àwọn tí wọ́n ṣẹ̀ déhun àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ láti fi wọ́n tọ́jú wọn dáadáa o torí pé gbogbo ọjọ́ tí wọ́n lò ń bẹ̀ wọn oríṣiríṣi nǹkan ni yóò ti ṣẹlẹ̀ sí wọn náà ti jáde nǹkan tó jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alūkkoro sílé ààrẹ tó jẹ́ onímọ̀ pàtàkì lọ́rọ̀ nípa ìròyìn ìkéde sí ààrẹ ìyá àgbàbáyọ̀ ọ̀nànúgà wọ́n ṣàlàyé pé ààrẹ bọ́lá ahmed tinubu gbórí fún iléeṣẹ́ jagunjagun ìwà nàìjíríà àwọn ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ọlọ́pàá orílẹ̀ ìwà nàìjíríà fún iṣẹ́ akitiyan wọn ṣe lórí bí wọ́n ṣe rí pé wọ́n rí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wọn gbà lẹ́yìn ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta nínú ìdè tí wọ́n wà wọ́n bẹ̀rẹ̀ mí fún àwọn ẹ̀tọ́ aláàbò tí wọ́n ṣe pé iṣẹ́ akẹ́ náà lẹ́sọ nígbà àwọn òṣèlú gbàgbé yín pé ó sì lọ bí oṣù méjì báyìí sí àwọn tí wọ́n mú àwọn ọmọ wọn sọ ti wà ní abẹ́ àkàtà wọn wọ́n wá nínú àwọn ọdún pẹ̀lú pé pẹ̀lú bí oṣù méjì bí oṣù méjì sí ìwà ní abẹ́ àkàtà àwọn ajínigbé wọ̀nyí wọ́n ní ìjẹ́jẹ́ mẹ́ẹ̀ẹ́ pé kọ́bọ̀ tọ́ yọ́ wọ́n níjọba ọ̀sọ́ fún wọn wọ́n ní ọwọ́ tí wọ́n á pa mẹ́jọ nù wọn nígbà tó pé wọ́n dojú ìjà kọra tó sì jẹ́ pé àwọn ajagun àti àwọn ọlọ́pàá wọn ti fẹ́ kí wọ́n pa nínú àwọn èèyàn tó sì jẹ́ pé wọ́n gba ohun ìjà olóró lọ́wọ́ wọn ààrẹ wa ó lé bí oṣù méjì sí ìwà ní abẹ́ àkàtà àwọn ajínigbé wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́ pé kọ́bọ̀ tọ́ yọ́ wọ́n níjọba ọ̀sọ́ fún wọn wọ́n ní ọwọ́ tí wọ́n á pa mẹ́jọ nù wọn nígbà tó pé wọ́n dojú ìjà kọra tó sì jẹ́ pé àwọn ajagun àti àwọn ọlọ́pàá wọn ti fẹ́ kí wọ́n pa nínú àwọn èèyàn tó sì jẹ́ pé wọ́n gba ohun ìjà olóró lọ́wọ́ wọn ààrẹ wa tún fọkàn jẹ́ lórí àwọn àwọn wọ́n ní ọwọ́ tí wọ́n á pa mẹ́jọ nù wọn nígbà tó pé wọ́n dojú ìjà kọra tó sì jẹ́ pé àwọn ajagun àti àwọn ọlọ́pàá wọn ti fẹ́ kí wọ́n pa nínú àwọn èèyàn tó sì jẹ́ pé wọ́n gba ohun ìjà olóró lọ́wọ́ wọn ààrẹ wa tún fọkàn jẹ́ lórí àwọn akẹ́kọ̀ọ́ náà pé pé inú àwọn òdò torí nǹkan tí ojú wọn rí nígbà ni pé ọlọ́run ọba lọ́sà kó àwọn ìyọ òdú ní òòrùn òdú ní òòrùn nínú oríṣiríṣi àwọn nǹkan tọmọ kékeré ọ̀gbọ́dọ̀ fojú rí wọn ní gbogbo ẹ̀ ni wọ́n rí pé kínú ohun bá àwọn ọlọ́kọ̀ jẹ gidi ṣùgbọ́n agbálọgbábọ̀ àfògbó fọlọ́ bá pé àwọn náà wọ́n dé láyàtọ̀ láṣíà ajá wọ́n lè ní ẹ̀kú tó bọ̀ káàkiri ku ewu ẹnu ọgbọ́ ìwé ìròyìn sátọ̀dé kan láàárọ̀ yìí kàkiri.
1: Òkè orí ẹ̀rẹ́ sáwọ́ ìwé lálọ́jà pọ́ńtẹ̀ ti wọ́n ju gómìnà kápẹ́rẹ́ lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í máa fi ṣe nínú àkọ́kọ́ fẹ̀mí mi rẹ̀ kí ààrẹ ilẹ̀ wà ní àtọ́jú àbẹ́ ìfinubú ó náà lè sọ fún àwọn agbógun orílẹ̀ ẹ̀rọ rẹ̀ jáde ìjà tó ń wá nàìjíríà tó ń gbóná nípa ìdúpọ̀ lọ́wọ́ wọn ó ta tàpùtàpù jẹ́ máa ṣe bàbá lówó ṣe fẹ́ alẹ́ fún ilé méjì kọjá fún òun kò tó páwọn owó oorun sùn láti ti yọjú tó mọ́kàdé ní ọkùn ọ̀tà àtọ́jẹ́ pé wọ́n jẹ́ ọmọ ìgbé fún ọmọ wọn ní àtúntò sọ fáwọn ajínigbé pé ẹwà díò gẹ́gẹ́ tí gómìnà kẹfà ọmọ ìlẹ̀ wọn ni àkọ́tí kò dúpẹ́ lọ́wọ́ agbófinró ọmọ orílẹ̀ èdè wọn rẹ̀

ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ẹgbẹ́ olùkọ́ni

sorry 090-9979-5277. Tàbí olóyè àgbẹ̀bọ̀ ètò fúnra ẹ̀ sorry 070-7035-2553. Ìṣẹ̀ṣẹ̀ àgbẹ̀gbogbo wa, ṣẹ́ńtẹ̀tì máre.

ya que ya

hasta los son ya tu tatu que hemos morado.

0: Celestio Martinez Felix, ọmọ ọdún mẹ́rìndínláàádọ́ta, Jesus Lopez Palace, ọmọ ogójì ọdún, àwọn ẹ̀yẹ̀ta ń jẹ́ ọmọ orílẹ̀-èdè Mexico. Anochili Innocent, ọmọ ọdún mẹ́tàlélọ́gọ́ta, ọmọ Nàìjíríà ni. Uwankọ Sunday Christian, ọmọ ọdún mọ́kànlélógójì. Egwuonwu Ukena Victor, ọmọ ọdún méjìdínlógójì. Igwe Abuchi Remigius, ọmọ ọdún mẹ́tàlélógójì. Ifeanyi Chukwu Chibuike Joshua, ọmọ ọdún mẹ́tàlélógún. Ọmọnúgwa Kingsley Orike, ọmọ ọdún márùnlélógójì. Àti Nwobun Emeka, ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́ta. Gbogbo wọn ni wọ́n gba ilé ẹjọ́ láwọn ètò ìjẹ́ pé àwọn àjọ NDLA lọ́yẹ́ kí wọ́n ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn lọ́yẹ́ pé àti láàrin ìpínlẹ̀ Ògùn sí ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ń ṣe wọ́n iṣẹ́ òun láàrin ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún tàà wáyé ìrìn ni wọ́n ti mú o náà lè jáde kan tí àjọ NDLA wá sì jáde wọ́n ní wọ́n kàn fúnra pé ibì kan bẹ tó yẹ kó jẹ́ ilé èpò ògùn ní mùwé ó wá jẹ́ inú igbó náà kọ sí àtàwá yẹ pé ilé èpò ògùn yìí ògùn gidi ni wọ́n kó ṣe wá jẹnu igbó wọ́n ní òun là ń ṣe kẹyìn wọ́n ṣe láwọn náà tó lè fara lọ wọ́n yẹ pé nǹkan tó dáa ẹ̀ṣẹ̀ máa lọ gbé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tó ń ṣe ìwádìí ni wọ́n rí o wọ́n ní ní ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọjọ́ àwáyé pé ń wá kọ Sunday Christian Igwe Abuchi Remigius Ifeanyi Chukwu Chibuike Joshua àti Ngwenu Nkena Victor wọ́n ní àtàwọn ọmọ orílẹ̀ mexico mẹ́ta wọn wípé ọjọ́ ṣẹ́kọ̀ ní pẹ̀kínrẹ̀kí ọwọ́ àbá wọn Martinez Felix Nemezo Jesus Lopez Palace àti Torero Juan Carlos wọ́n ní àwọn èèyàn ni wọ́n máa ń lọ jẹ́ kí wọ́n wà níbi pé wọ́n ń pèsè àwọn nǹkan wọ́n wá gba àwọn Anochili Innocent wọ́n gbà wọ́n sí wọ́n ní ṣe Anochili Innocent ni wọ́n lóun gọ́gọ́ fúnra rẹ̀ lọ́yẹ́ pé ọwọ́ bà ní ọjà ní ọjà kan lọ́yẹ́ pé wọ́n fẹ́ ta nǹkan ní nọmba ìtàn lọ́bà lowa state ní gọ́ọ̀fù ẹsẹ̀ tí lákọ ẹ́ ní àgbè lẹ́kì ìdọ́gọ́rọ́ ti bá pé ọwọ́ òṣàdédé bá dábí ti pé àwọn ẹ̀rọ ta olólobó lọ́jọ́ ajé monday ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún làwọn bá ti bẹ̀rẹ̀ sí tọkọtìyàn làwọn bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí ẹ̀kọ́ tó jẹ́ ọwọ́ àwọn wa kú gbogbo wọn iṣẹ́ ati òun náà ni àwọn àgbẹ̀ ẹ̀dẹ̀ lè ṣe lórí wọn ṣùgbọ́n wọ́n ní oògùn tó ń pèsè ayédèrú ni àti pé oògùn tí ń ba ayé àwọn ìgbẹ́ ni wọ́n ní mentafentamine ayélujára ẹ̀mọ irú àwọn ògùn bẹ̀ṣẹ̀ bá
1: dùn ẹ̀dọ́gbọ̀n ìwé ẹ̀rín
2: Ojú ìwé kí ni ìwé ìdílé sọ́yẹ́tẹ̀ náà kà láàárọ̀ yìí wọ́n ní gbogbo nǹkan tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ I'm not going to do it.

0: koko nume royin te siwaju bo fm lo lawa na 80.9 radio fe so apo to kari aye ninu we re ba de vanguard la ro yi gbogbo yin te pe eje en to bi omo papa je bo te bi mo to je pe je te man gbe omo yin fun alalupo pada bi en keke ma ru ate bokan le te pokote ye mo pe waya omo we mo dedele won ni gbe omo insa lo eje asora je je mo pe alalupo kada ko ti won po ko ni insa ogaga na la gbe to tu ani akolu awon lopa bayi ni ipule data lori pe oji omo pe omo odun meta kan to pe ma ba won gbe lo si ile eko won ni awon obi omo yi awon obi omo yi won fokotan won si gbe omo na fun pe ko ma ba won gbe lo si ile eko won ni arakunrin na la gbe pe ngba tin o tin gbe omo yi lo tele o to ye kan ma fun lowo edorun mewa naira lo se osun ma fun won ni sadede na lo je pe oko dejo fo oko so fun o pe omo ti egbe si ohun lowo ohun ti jigbe ese sun egbe lona adota edegbeta na 5000 naira ko pe o le gbe omo na sile ewe nigba ti o to je omo na gbe leyin opolopo se tin ba won se ni to je ko gbe omo na gbe nigba ti won be ti salaye nipa isele to sele yen to je aluko ile ise olopa ni ijoba bile ugeli north ogbeni arabi boya arabi wo gbe bright edafi nigba to be se soro ninu fun oko ton ti sowo o ni gbogbo en ti e ba ma gbe omo fun awon alalupo okada e ma sora o en te ba wa gbe omo fun e je ko je en te pe ma mo din dada te n te pe be e ba ri omo e lo mu awon ti won je awon eyan re pe isele to sele yi o je isele ti o buru die nigba ti won ni ki arakunrin ko gbe omo lo sile eko bi pe o gbe omo kaka ko lo sile eko ologbe pamo ni wa be ti ni ki awon obe pe won ti je omo yin gbe o won ni ohun gba million meji naira 2 million naira ni ton ti bere ti bebe titi lo wa pada so pe on fe gba egbon lona 5000 naira won ni won pada so egbon lona 5000 naira fun 5000 naira won ni igba ti won so owo nton ni won be ti ni wo tori pe ko so fun won pe ohun gogo ni ohun gbe omo na elomiru n pepe won ti je omo gbe agbalogbagbo ngba ti won se to won se ari pe oga gaga gaga ohun lo gbe omo ti won ni fo ma gbe lo si ile eko enogbon ile sa de vanguard la olodo loju yo dabo wa yo dabo won omo wa o
1: kasi mo fura loju o ti di nation na wa ni lati wute na de royo àwọn alàgbèrè fún ojú ẹni orílẹ̀-èdè wa nàìjíríà àfikún ojú àrùn ọ̀rọ̀ ọ̀daràn tó jẹ́ kó lè owó kó ọ̀lẹ́lẹ̀ kan lọ́ba kó sàlùwà jẹ́ ká tó rọ̀ rẹ̀ sí ìpínlẹ̀ èkó lánàá gbangba dẹkùn kiri orílẹ̀-èdè wa wálé òjò yìí tó kọ́ ọ̀pọ̀ ẹ̀yà àkọ́mọ́ ọkọ̀ yà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìdájí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà kárakáta ní ọ̀sán pé àwọn ọ̀tà lánàá òde wọ́n ní arábìnrin kan tórúkọ rẹ̀ jẹ́ ramataya kazeem ó sọ púpọ̀ lọ́rọ̀ ó ní èdè yìí ó ní èdè gbèmí ó ní gbogbo àwọn ọjà ń pátápátá tó jẹ́ pé ìlú omi náà lè jẹ́ kó wà ó arákùnrin kan tó náà tó jẹ́ pé òun náà gbọ́ ọ̀kadà tórúkọ jẹ́ yakubu isa ó ní gbogbo ẹ̀jẹ̀ pé àwọn ọlọ́kadà jẹ́ sáfù lánàá òde tó sì wọ́n pọ̀lọpọ̀ òjò náà jẹ́ pé ó borí ọ̀kadà tó sì jẹ́ pé àwọn ẹlòmíín pọ́n ìyàwó oníyàwó láti gbé kọjá láti kòtò dànù lọ sí èkejì ó ní ọ̀pọ̀lọpọ̀ kòtò dànù wa tó yẹ kó wà ní ìpínlẹ̀ èkó tó ti kú fọ́fọ́fọ́ àrùsí ní àgbàlódé ìsọpọ̀ onílẹ̀wọ́ onílẹ̀ náà lè ní yà fún bákan náà ọ̀gbẹ́ni anthony gube oníbò ti jọba bíbí ilẹ̀ ibo ó lẹ́sẹ̀ ló fi gbé títí dé òkè arínlé lagos island ọgbà pọlọpọ lọrọ ọgbẹ́ni samuel onáà sọ tiẹ̀ ó lóun ṣiṣẹ́ nílé iṣẹ́ kan ní marina ẹ̀yìnkù láti marina kò sì tún fẹ́ lọ sí lẹ́kí olóhùn òrí mọ́tò wọ̀ ìkọsẹ̀ ìyá dìmọ́tò lára ń fa àbọ̀ sí tó jó yín olóòtú àti ọ̀pọ̀lọpọ̀ òkànlẹ̀ lánàá ní ìpínlẹ̀ èkó ojú òkè ìdìbò
0: lẹ́sẹ̀ bọ́ndẹ̀ fẹ̀ náà lásìkò àná 2.9 wọ́n ní igbó biribiri òkùnkùn birimibirimẹ̀ dátọ́mọ̀ sí òkùnkùn ẹ̀sọ́ fún ọkọ̀ mádókè pálórò oníníṣẹ́ náírà òkùnkùn ọ̀yọ́ ọmọ yìí òkùnkùn ọ̀yẹ́ wọ́n lóde ìwà nàìjíríà tó pé bí tí òkùnkùn bá ti wà iṣẹ́ larí sábà máa ń pọnbẹ ìmọ́lẹ̀ náà ló dára jù pé inú ìmọ́lẹ̀ lọ́nà èyí tó pè ní 225 megawatt barren power plant tó ń bẹ ní ìpínlẹ̀ bayelsa wọn láti bí ọdún márùn-ún sẹ́yìn òun náà ni iná ọ̀rọ̀ ti bàjẹ́ pé iná kan ló kàn ṣàdédé jó tó jẹ́ pé ọba ibi ìpèsè náà tó bàjẹ́ wọn láwọn nǹkan tó gbolí kan tó jẹ́ àwọn irinṣẹ́ tó le níbẹ̀ náà lọ jẹ́ pé iná jó tó bàjẹ́ wọn láti bí ọdún márùn-ún wọn ò lè ṣe ṣùgbọ́n ní báyìí wọn ní iléeṣẹ́ náà bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe rẹ̀ o wọ́n sì gbé fún àwọn iléeṣẹ́ méjì kan TILT Energy Limited àti Schneider Electric Schneider Electric wọn gbé pé gbogbo àwọn nǹkan tó bàjẹ́ bẹ̀ kan bá wọn tún ṣe wọn ní èyí tó bàjẹ́ jù mẹ́rin wọn pè ní power control module ètò ẹ̀kọ́ wọn lọ jẹ́ irinṣẹ́ kan gbòógì pé ògùn ọlọ́yẹ pé ibẹ̀ òní afẹ́fẹ́ ìdáná máa ń gbà tó jẹ́ pé yóò pèsè iná jáde tí ó sì máa tán lọ fún àwọn èèyàn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé iṣẹ́ yìí náà jáde pé ìtọ́jú jáde lánàá òde yìí láti ọ̀dọ̀ tó jẹ́ olórí ètò ìbáraàlú sọ̀rọ̀ àti àríyàn láàrin àwọn iléeṣẹ́ ìyẹn Naso Agin wọn ní nígbà tí wọ́n gbé iṣẹ́ náà tó ń gbé ilé àwọn tí wọ́n jẹ́ àwọn tó bá wọn ṣe lọ́wọ́ ẹni tó jẹ́ alákòóso àgbálẹ̀. ilé iṣẹ́ ọ̀hún ginsa business ń sọ ní mọ̀ pé àwọn gbọ́dọ̀ pààrọ̀ àwọn nǹkan tó gbodò kan torí pé táwọn bá láwọ̀ pààrọ̀ ẹ̀ táwọn kan ṣàtúnṣe táwọn ṣàtúnṣe rẹ̀ yóò tún máa bàjẹ́ torí pé iná ọṣọṣẹ́ gidi ó bàjẹ́ ṣùgbọ́n ẹ̀rí tí wàá ikú táwọn bá ti ṣe ilé ìfẹ́ pé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò sí ná pàápàá jíjẹ́ àgbẹ̀ niger delta iná tàn yòókùn ọ̀tọ̀ sì máa gbádùn mọ́lẹ̀ ọlọ́run ọba lójú ẹ̀rí kọ́ dákun ó jẹ́ kí òkùnkọ́ parada kí mọ́lẹ̀ sì dé ní gbogbo tí ò ti síná lórílẹ̀ wa nàìjíríà bí àpẹẹrẹ lọ́dọ̀ wa ní èṣù tí odò látọdún tó kọjá lọ ńlá àti fojú kan náà ẹ̀rọ atúnáká wa tó ń pè transformer náà ló jẹ́ pé ó bàjẹ́ làwọn tí wọ́n jẹ́ àwọn ikd tí wọ́n máa gbé lọ àti ìfojú kan yóò aṣíṣọ láti ní oṣù kọkànlá ló kọjá kò sí iná mọ̀nàmọ́ná ní ìṣù tí odò ọlọ́run ràn wá lọ́wọ́ ìjọba àpínlẹ̀ èkó ọdọ́wọ́ yẹn ràn wá lọ́wọ́ o kò sí iná mọ̀nàmọ́ná ní ìṣù tí odò tẹ́lẹ̀ pọ̀lẹ́ pọ̀jú mi ti fẹ́ ẹ̀kọ́
1: mo ti yọ pé èèyàn sọ pé òun ikọ̀ tó jáde ikọ̀ tó ẹsẹ̀ lè kó síná ní òkùnkùn láti ságbòwò àti agbogbo lóko gbogbo ìwọ̀n ara wọn láti adétòrò ìyẹn náà ní ikọ̀ fún ẹ̀ka àti ẹ̀ka tó yẹ́ kọ́ra ní ìkẹjà ìbáni sí àtúnṣe lórí rẹ̀ tó dúpọ̀ àwọn olórí pọ́n bẹ́ẹ̀ o lọ́jọ́ kí mo tó kọjá lọ sọ́dọ̀ àwọn rèlúwé nílẹ̀ wa nàìjíríà ẹ tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ nrc nigeria railway corporation dókítà káyọ̀dé ọ̀pọ̀ ẹ̀fà ló fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ olùgbò ètò náà lọ́jọ́ pé ó wà ní sẹ́pẹ̀sẹ̀pẹ̀ láti ẹbí iṣẹ́ àwọn ó tún tẹ̀ síwájú lórí abala kan tí wọ́n pè ní sop kini sop standard operating procedures bẹẹni dókítà kọ ẹfà ti pé àkíyèsí wípé ìpàgọ́ ọlọ́jọ́ méjì gan fún ti sop àti àgbéyẹ̀wò àti ìpàgọ́ láti pé wọ́n lọ sí ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ wọn ló ti bẹ̀rẹ̀ ìpínlẹ̀ o ìtara aṣojú ọmọ ẹgbẹ́ jẹ́ ọ̀gá àgbà fún ti abala ti ìkóòwò ọ̀rẹ́ tó kọjá ọ̀gbẹ́ni oyèkúnlé oyèwọlé wọn ní ìpàgọ́ yìí tó rọ̀ mọ́ ti àwọn ètò lónìkọ̀ ọ̀dọ̀ kan fún iléeṣẹ́ olúwẹ̀ ìpínlẹ̀ bá máa fò lẹ́kànlẹ́lá lọ́jọ́ pé a ṣe àgbékalẹ̀ rẹ̀ ó ní ìṣe olóṣèlú dé o kó lè bá a dá fájá kó lè bá a dá fẹ́lẹ́ kóla fífi pápá náà ẹ̀rù wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ àwọn náà ó yẹ kó àjọ ṣe papọ̀ níyà ara tí wọ́n pè ní bọ́ọ̀dù wípé gbogbo nǹkan àìdàgbà ju ẹ̀kọ́ṣẹ́ lọ ó ní ìgbélárugẹ fún iléeṣẹ́ olúwẹ̀ ìpínlẹ̀ àwọn onírọ̀ òkúkúrò dókítà ọkọ̀ ẹ̀fà wa pé àwọn wọ́n nípa àgbà ìta gbapọ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ wednesday ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2026 wọ́n ní ìtọ́ ọ̀rọ̀ ti èkó sí ìlú ìbàdàn fún ti ọkọ̀ rẹluwé bákanáà ìtọ́ ọ̀rọ̀ ti ìbàdàn sí ìlú abẹ́òkúta gbogbo ẹ̀ wà níbẹ̀ ẹ̀nà ẹ tó jẹ́ igbákejì ọ̀gá wípé àwọn àwọn àǹkalẹ̀ àti àwọn alákòóso fún àwọn òṣìṣẹ́ fún ti abala okòwò ló jẹ́ pé wọ́n ṣiṣẹ́ papọ̀ bí tèmi lọ́jọ́ pé àfi ìpàgọ́ náà tẹ́kọ̀ọ́ àfi ìdánilò ẹkùn iṣẹ́ ní ìṣẹ̀lẹ̀ ìdúró kókó ní ìṣẹ́ gbọ́dẹ̀ fẹ̀ ọmọ ìṣẹ́
0: kókó ní ìwéèrò ìṣẹ́ tí wá gbọ́dẹ̀ fẹ̀ náà láwà náà tó dọ̀dá rí ìrìnfẹ́ tó wá pọ̀ tó kárí àyínú ìwéèrò ìṣàdé punch láàárọ̀ yìí wọ́n ní bá ṣe láàrin ẹnìkan yí àná rẹ̀ lódì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé wọ́n máa ti kéde wípé ẹgbẹ́ òṣèlú alátakò àwọn ò ní gbàárà o pé kí wọ́n ṣe màgòmágó lásìkò ètò ìdìbò eléyìí tí ó wáyé lọ́dún 2027 wọ́n láwọn ò ní gba gbogbo ọ̀nà tí àwọn tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú tó ṣèjọba fẹ́ gbà láti pọ́ fẹ́ ṣe màgòmágó lásìkò ètò ìdìbò wọ́n ní àwọn ò ní gbà fún wọn ṣèyí mákindé ẹni tó díje dupò alẹ́rẹ́ ẹgbẹ́ òṣèlú alive people's movement ní ètò ìdìbò àpapọ̀ tí wọ́n wáyé lọ́dún 2027 sọ dímọ̀ pé gbogbo ohun tí bá ń bẹ ní abẹ́ pápá àwọn táwọn jẹ́ ẹgbẹ́ òṣèlú látàkùn làwọn gbà láti rí pé àwọn ò jẹ́ kí ẹgbẹ́ òṣèlú tó bẹ lórí àlééfà kó ṣe màgòmágó lásìkò ètò ìdìbò náà wọ́n wá gbé ìkìlọ̀ náà kalẹ̀ lásìkò tó lọ ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Bauchi ní ìpàdé àtìlẹ́kùn oríṣi nǹkan tí wọ́n ṣe pẹ̀lú gómìnà náà Bala Muhammed ó ní àwọn ò ní gbà ara pé nǹkan tí ó jẹ́ èròǹgbà aráàlú tó jẹ́ ọkàn aráàlú ń lọ́gbọ́dọ̀ jẹyọ ìyẹn ni pé nǹkan tí aráàlú fẹ́ pé ẹni tí aráàlú bá dìbò fún òun náà lọ́yẹ́ pa gbọ́dọ̀ àìgbà bá pé ká jẹ́ pé tó a fẹ́ dọ́gbọ́n àná ọkọ̀ ẹ̀kọ́ ní ètò ìdìbò tó wà lọ́dún 2027 ní ayé ọgá ìṣẹ̀lẹ̀ alátakò ní gbàgbọ́ ẹgbẹ́ ìṣèlú tó ń ṣèjọba ṣèyí mákindé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀ o ẹ̀nà ọgbẹ́ ìwé ìròyìn sáré punch láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí
1: mẹ́. ó kọ́ lóore sábà rẹ̀ nípa àwọn àti ìpèrè ó mọ̀ ń tẹ̀ síwájú pé wọ́n ká wojú ago wa
0: ọjọ́
1: tí ń lọ bí àná iṣẹ́ tó bá bẹ̀ ká jẹ́ kó tó pá lọ sí abala
0: àgbẹ̀ látòkè láti ọ̀dọ̀ ìyá wa ọmọọba dénìkẹ́ wúrọ̀lá adégòkè àti ọba wa alhaji wahab alade akọ́ṣẹ́lẹ̀ ọba àkọ́ ṣẹṣẹ́ ìgbàlẹ́ṣẹ́ bond fm bí ìbéèrè gbogbo àwọn lọ́gàlọ́gà lẹ́ka ẹ̀ka ẹ̀ka kódà lórí ọ̀rẹ́lu ògùn ẹ̀kẹ́ tó jẹ́ adarí ti ẹ̀ka ilé
1: yorùbá
0: wọ́ lọ́mọ bísọ́lá balógun tẹ́jọ́ jẹ́ ìbàdàn àti èmi náà tí mo jẹ́ alákòóso àwọn ètò tó ń pè ń kọ̀ǹtólà pẹ̀lú gbogbo àwọn tá a jọ ń ṣe pátápátá ní bond fm wọ́n ní ká kí spectrum broadcaster.
1: kò tí ì kàtà o àwọn ẹgbẹ́ àpèdè kọ́ wa kú sí ọkọ̀.
0: gbogbo ẹni tó ń pè ní bond fm pátá àti àwọn ẹ̀ka kòtìkò gbogbo ẹ̀ kòtìkò gbà ṣe bí òmìnir jíṣẹ́.
1: ẹ̀rọ lè jí pé ìbàdàn ní dákẹ́ mo fẹ́ kó jí pé mi kí n ti àmọ́ bí tọ́wọ́ lọ́ta ló fẹ́ kí báyìí.
0: a ò tí ì mẹ́ni mo fẹ́ kí ó

àti ìdúpẹ́lélé bùhá létí lọ́dọ̀ àlùkù wa èèjẹba èèjẹ fọ́pọ́rẹ́ kò sí ohun tó fẹ́ fún ọlọ́run tó ju ọpẹ lọ. Làwọn èèyàn máa yan ọ́ tá a máa gbógbo fún ohun gbogbo ìgbà gbogbo ìṣesí mi kí n máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ni. Torí pé bí ijó ní ìsaláṣọ tuntun ẹyin bí oge ní ìṣobìnrin àṣẹ̀ṣẹ̀ gbé. Ẹ má jẹ mú ìfáàrà tó pọ̀ wá lẹ́yìn ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta. Ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta after 56 days in captivity. Ọmọ ọlọ́mọ ọkọ ọlọ́kọ aya aláya lákàtà wo ẹni bí ènìyàn. Ọlọ́run padà tú wọn lẹ̀ wọ́n dé láyọ̀ àtàláfíà. All praises belongs to Almighty God. Elédùà ò ní sọ̀kalẹ̀ àwọn kan ní ó lò gẹ́gẹ́ bí irinṣẹ́. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ààrẹ. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ìlàkàkà fórílẹ̀-èdè Nàìjíríà. Ìtọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ta bá ń sọ̀rọ̀ òmìnira wọn nígbàgbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ta bá ń sọ̀rọ̀ nípa

ní parẹ́. Bẹ́ẹ̀ni gbogbo ọgbà àwọn eléyìí bá lọ bí wọn ò bá dé mọ́. Ayé àsọ ayé awí ayé arí nǹkan wí ìtàn òní gbàgbé aṣíwájú àmọ́ bí wọ́n ti ṣe dé láyọ̀ àtàláfíà yìí ẹ ti korúkọ yín lẹ̀ sínú ìtàn má lè gbàgbé wọ́n ti fẹ́ kẹ́ ẹ máa ṣe nìyẹn gbogbo àwọn tó rọ kiri ká yín ẹ jẹ́ kí wọ́n níwọ̀n àyíkọ́ nírú ìṣesí yín àti òtẹ́ nílẹ̀ ó lè di nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ alàgbà Ṣèyí Mákindé ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ̀yẹ ọlọ́pàá wa nílẹ̀ yẹ kú iṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ni AIG alàgbà Ọlátúndé Dìísù orúkọ tí inú ò ní parẹ́.

ṣe. Àwọn tí wọ́n dẹ̀ yìí tó ń lìdí àwọn ọmọ yìí dé, ìyá tíṣà tó wà kára tó ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ yẹn. Ó yẹ kẹ́ ẹ ṣá gbogbo àwọn tíṣà yẹn. Kò yẹ kórúkọ wọn parẹ́ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ó yẹ kẹ́ ẹ forí wọn sọ nǹkan ká má baà gbàgbé wọn lẹ́yìn wá ọ̀la. Olùkọ́ tí wọ́n dẹ̀mí ẹ̀ légbodò ìjọ sí ìyàwó rẹ̀ bí rẹ̀ kò yẹ ká gbàgbé wọn. Ààrẹ mọ́ra yín létí ni o àti gbogbo ẹ̀yà lẹ́nu lọ́rọ̀. Gbogbo àlàfẹ́ sí ìtànbalẹ̀ lọ́dún tí ń bọ̀.

sọ̀pọ̀yọ̀ ní MIC ọmọ olúbàyẹ kù túdé ọmọdé kò sí àtọ̀ ọmọ abínú pakú túdé ọmọ mádàrí kan túdé ọmọdé. Èmi lọ́mọ olúbàyẹ kù ọmọ afẹ́já ẹja ọmọ abẹ́rẹ́ dó ṣàgálógún. Ọmọlọ́fi àṣọlẹ̀ṣà ọmọlọ́fi ògún fún mi nílé èmi lọ́mọ lọ́tà odò ọmọ aró dẹdẹ wọ́n mi ilẹ̀ káàbọ̀. Lọ láàárọ̀ tòní náà ni ọ̀rọ̀ prostrate ti ń da ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láàmú.

gbogbo ti prostrate inda gbesi aye awọ okunrin laamu be agbaba tin de agbalagba to ba ti wo 40 50 60 opolopo aisan yi nde opolopo awọ okunrin laamu abala aerobics nla wa ya wa pere tef mo wipe prostrate n kole kun eja so die nu e ọ̀sẹ̀ tó ń bọ̀ á mẹ́nu bá àwọn ọ̀nà tá a lè gbà fi prevent rẹ̀ kí lẹ́ẹ̀ká máa jẹ́ kí lẹ́ẹ̀ká jìnà sí. ìdíkù ìṣẹ́jú márùn-ún fún mi. tó bá ń ṣe pé o fẹ́ ṣègbọ́n o fẹ́ ṣèyọ́ o fẹ́ ṣèyọ́ ní gbogbo àṣálẹ́ ní gbogbo òru tó ń dìde mo fẹ́ ṣèyọ́ tètè kàn sí dókítà rẹ o àpẹẹrẹ nípa prostrate ti ń bọ̀ nìyẹn. Pe prostrate iseto ni o ba npe iseto a ma de mi eniyan legbodo iseto ba ti de isi eyo ba ti de ogun denu cancer tin dokun ni laamu ni keta ton ni anu opolopo okunrin a ma se mi gbogbo ba de bi agba ba de o wa abando okunrin o ma de ni to ma lo cellular rubber nkan se okunrin o nkan se okunrin o ẹ̀yin ọkùnrin mo fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ tèmi ẹ múra síra yín dáadáa ìyàwó dà ó ti lọ tọmọ lamẹ́ríkà ìyá dà ó ti lọ tọmọ ní kánádà ìyàwó dà ó ti lọ tọmọ lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ lábúlé kí ló dé. bàbá wa dà òun rèé pẹ̀lú sálúlá rọ̀bà àkàìmọye wọn ni wọ́n ń gbé káàkiri ojú títì tí wọ́n fi ń tọrọ owó bó tẹ̀ gbóni rọ́pọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan ṣe àwọn ọkùnrin ẹyọ tó bá le fún ẹ láti jẹ́ kí ẹyọ jáde prostrate ń kọlẹ̀ kò ní kọ sí dókítà rẹ sẹ́ẹ̀. tó bá fẹ́ ṣe ẹyọ tí ẹyọ ń padà tó ń padà tètè kọ sí dókítà rẹ o kọ sí dókítà rẹ o ìsétọ̀ ń bọ̀ nu o bí ìsétọ̀ bá sì ti dé góńgó ẹ̀mí tọ́pẹ́ṣọ̀ bá ti lọ bí ẹ̀mí bí ẹ̀mẹ́ta

ìwọ tó kí ń tètè ṣẹ̀yọ́ tó máa mú ẹ̀yọ́ mọ́dì kò dá ohun tó mú mọ́ra yóò dá kásà ló fi ló ń kọ́lẹ̀ fún rẹ̀ yẹn má mú mọ́dì yẹ́ ní ìlú ẹ̀ páàkì mọ́tò ẹ̀ wàá mi ládégà ó máa stop mọ́tò mi despite ẹ páàkì ìfẹ́ ṣẹ̀yọ́ ẹ páàkì èyí ṣẹ̀yọ́ gbogbo ìgbà yóò tí ẹ̀yọ́ bá ti wá máa ní kọ́ máa dúró fún ẹ kó o ṣẹ̀yọ́ tó bá mú mọ́dì ó léwu ó léwu ti dojú ẹ̀ ẹ̀jẹ̀ tí ń yọ ní ibi tó ti ń ṣẹ̀yọ́ ilé ìwòsàn yá prostrate

tá, Zezé. Ìgbanisíọ́nù kéde kàn sí dókítà àdẹ́sẹ́. Ìgbà fẹ́ gbéyàwó láàárọ̀ ọ̀tọ̀ nínú ẹ̀ máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ti ọlọ́run. Àwọn ọkùnrin ò gbọ́dọ̀ máa kúkú ẹ̀ sí. Oh my goodness. Àwọ̀tá àbùdọ̀fà ló kọ́ tọ̀dọ̀ tèmi. Fọ́sítrẹ̀tì yẹn máa gbà mí bí oṣù kan. Ọ̀rọ̀ nípa ìṣẹ́tọ̀ yẹn máa.

Nigeria iwo le wo oju weli weli weli bi eji to ti balẹ latana yi yo tu alara o e je kin so pe baye ba sun e je ka ma baye sun o gbogbo n to nlo ninu ite ye agbaye 2026 World Cup wi oje je te ba gbagbe e je kin ran leti ojo ketadilogun ojo kokandilogun osu keje ojo sunday lo bo si ni apete ti o pin ti gbogbo re o ko ba wole sugbon quarter finals awon ti an ti doko ra won ati esi abajade re àwọn tó se pé sátidé òní ni wọ́n gbà tán gbogbo ẹ̀ wọ́n mọ̀ ta sí létí nítorí àsìkò tó lọ lọ́jọ́ ọjọ́ thursday july 9 ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé france àti morocco gba òdókòwò níwájú france nígbàtí france tó fún ọ ní méjì dàtúntò sí 2-0 ní abákò láàrin ara wọn ọjọ́ saturday july yìí ṣe lónìí leléyìí ó jẹjẹ mọ norway àti england aago mẹ́wàá alẹ́ ni wọ́n fẹsẹ̀ wọnsẹ̀ netherlands àti argentina netherlands argentina ni olónìí náà ni aago méjì gérégé ni kí n mọ́sá ìsọ fún yín o nítorí wípé bó ṣe ń sún ẹ jẹ́ ká máa bá wọn sún ni o orílẹ̀-èdè spain àti belgium fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n gbá ìyà kúrò níwájú spain àbímọ̀ ẹ má bínú ọjà ẹ jìbẹ̀rẹ̀ fún mi belgium ọdá méjì padà nínú mẹ́ta tí spain tó fi pa wọn lẹ́nu mọ́ semifinal lọ́jọ́ thursday ló máa wáyé o ọjọ́ thursday nínú oṣù tá a wà yìí àwọn wo ni france money àti spain wọ́n jọ mú nǹkan lẹ̀ france ń lérí bí akọ aláǹgbá bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè spain náà ń lérí wípé ẹ̀tọ́bẹ̀ẹ́ láyé abẹ ojú ogun láwàáyé o bí kún lóloko ni bí pàkòtí bá ni nígbà tá a bá jọ pàdé lọ́jọ́ ọjọ́ náà gẹ̀dẹ̀ bó gbiná àṣekágbá rẹ̀ tí a mọ̀ sí final mo ti mú lẹ́ẹ̀kan ọjọ́ sunday ọjọ́ kọkàndínlógún nínú oṣù keje bó ṣe ń lọ ìlà ń tẹ̀lé kì í ṣe pápápá kí n tó lọ sọ́dọ̀ abdulgafar ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé benjamin frederick yìí defender super eagle ni brentford wọ́n ti ń wawọ́ sí ọwọ́ ọdún mẹ́rin wọ́n ní yóò lò ìyẹn tí àdéhùn wọ́n bá bọ́ sí ọmọ ìmọ̀ sọ̀rọ̀ eric ten hag ó ní èmi àbẹ́lómi ó ní ẹ má fi mí wé rárá n ò tiẹ̀ lálàá bí mo bá sùn gbọ́dọ̀ fojú kàn wọ́n

0: referendum níbi ìdíje ìfẹ́ yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní bóyá ọwọ́ tó bá dá fanum ọwọ́ kan ní ọ̀sàkò george jesus ni wọ́n pè báyìí ìyẹn ní ọ̀ràn sí àkóso àtẹ̀síwájú fún portugal gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ lọ́wọ́ òwe tó kọ́ ní pẹ̀lú ìdárayá sporting life tó kí ni ìbàdàn lákàájú à.
1: ọkàlàyé létí ọfẹ ọmọ ìbàdàn májà májà tó ṣe kára wájú lẹrú aláyé ò lè kọ anybody lẹrú lásìkò tó àwà ilé pápá bọ́dẹ fẹ́ múláwà náírà 3.9 hawkins one crown adékan fún ọba mẹ́rin níbo ni wọ́n ti fẹ́ pin 2026 fifa world cup èyí tó lọ lọ́wọ́lọ́wọ́ golden boot race àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́sẹ̀ eré tí wọ́n dá lórí pápá ọ̀gàgàlájà ni wọ́n gbóná lójú bí ọdẹ kylian mbappe ó fẹ́ gba golden boot erling haaland ó fẹ́ gba golden boot lionel messi òun náà ṣe tán àti gba golden boot harry kane ọmọ bàbá onípokòpokò ó ṣe bẹ́ẹ̀ láti ṣe kíní láti gbà á ta ló wá tó gbangba sùn lọ́yẹ́nu gbogbo wọn ìdíje òun ṣe bẹ́ẹ̀ ó sì ń tẹ̀síwájú fifa 2026 world cup bí ẹ ti ṣe wà nìyẹn ẹjẹ lọ sọdọ àwọn agbábọọlù obìnrin ilẹ wa nàìjíríà super falcons of nigeria ìròyìn wà wípé ẹni tó jẹ akọnimọgbà justin madugu ó ti ṣe bẹẹ forúkọ àwọn agbábọọlù mẹẹẹdọgbọn tí wọn máa lọ sojú orílẹèdè wa nàìjíríà ní ìgbáradì fún ìdíje national women's african cup of nations èyí tó ń jẹ ẹlẹẹkẹrin láàrú ẹ tó máa wáyé lórílẹèdè morocco july 26 tá a wà yí gangan ló máa bẹrẹ títí di august 16 2026 àdìjọjà akọ́nimọ̀ọ́gbà tó kọrúkọ àwọn agbábọ́ọ̀lù rasheedat ajibade gani kapo nígbàtí goalkeeper chimaka chiamaka nadozie ní ó máa di ilé ń ó máa dẹ̀yìn mú fún wa defender láti ọ̀sẹ̀ náà ṣe ó báàlè bẹ́ẹ̀ náà ni jennifer ògbé oṣégìnẹ̀ àti fọwọ́dà azizat oṣuala làwọn agbábọ́ọ̀lù obìnrin lẹ́wà nàìjíríà tí wọ́n ti ṣetán láti ṣojú orílẹ̀-èdè yìí níbi ìdíje ilẹ̀ adúláwọ̀ tí àwọn obìnrin ẹlẹ́ẹ̀kẹrìnlá irú rẹ̀ tó máa wáyé lórílẹ̀-èdè morocco àgbàdé home based goalkeeper fatima ọlọ́kọ̀ defenders michel alozie oluwatosi dimeyin christine uchebe àti midfielder alimotu ayinde tony payne àti fọwọ́dà esther okoronkwo francisca ojega chiwendu iyezio àti ọmọrìnsọlá babajide ni àwọn agbábọ́ọ̀lù lẹ́wà nàìjíríà tí wọ́n máa ṣojú wa ṣe gbàgbé arigid zambia malawi wọ́n jọ wà ní group c ni pẹ̀lú lèdè wa nàìjíríà ó lèdè wa nàìjíríà dẹ̀rẹ̀ àkàìmọye ìgbà láti fẹ̀yìn àwọn ènìyàn lulẹ̀ tàǹgbà ìfẹ̀ yọ òun wálé ẹlẹ́ẹ̀kẹrìnlá láti gbà wálé lórílẹ̀-èdè wa nàìjíríà tá a ti gbà tí ń ṣe african cup of nations títà obìnrin.
0: o káàbọ̀ gavard jẹ́mi ní o tún tẹ̀síwájú bó ṣe fún ní kẹ́sẹ̀kẹ́sì mi ọmọ fòlọ léraléra ni ìjọ jẹ́mọ̀ bọ́ọ̀ bá ti mọ̀ jẹ́ kí n sáré sọ fún nurtw gidado ní mo ṣe apá pákó ètìrẹ ròdù òun náà mọ n sọrọ ó nínú òun sì ń dún sìnsìn ó ní bó tilẹ̀ jẹ́ wípé nàìjíríà láǹfààní láti lọ kópa níbi ìfẹ́ iye àgbáyé tó lọ lọ́wọ́lọ́wọ́ ó ní ṣùgbọ́n àbálò àbápọ̀ gbogbo àtọ́ lọ sójú ká kí wọn ni kò dẹrun kò rọrun nítorí pé bí ojú ogun le kokoko bí bá jàbí ìgbà kankan ẹbí kì í ṣe ọ̀rọ̀ ìjà èrò ọ̀run wọn àjàtọ̀run ṣùgbọ́n wọ́n tiraka wọ́n gbìyànjú ṣùgbọ́n kádàrá sí bẹ́ẹ̀ kò ṣe wọn lóore kàmí báàsì mọ̀ sọ̀rọ̀ defender fún super eagle jẹ́jẹ́gbọ́n ti ní ó ní òun ti pera o fulham ó ti ń pè ó ní láti fulham ó ti wá ó ti bọ́ sí fulham láti ajax ló ti kú tó fi darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n ní ìsìn wọ́n tún ti ń wáwọ́ sí kókò lọ́dún òun tún fẹ́ tari fẹ́ tẹ̀síwájú sí ronaldo òróró ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ó ní lẹ́yìn ìgbà tí portugal ti ṣubú jakata ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lòun ti sọ pé ilé ni ó jẹ́ ife ẹ̀yẹ àgbà kẹ́yìn ti kókọ́ tààrùn kan ti international ni ó ní ṣùgbọ́n wọ́n sì máa gbá bọ́ọ̀lù fún portugal lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ẹ má retí mi mọ́ níbi ife ẹ̀yẹ àgbáyé lọ́lọ́kan sadio mari sadio mani tó ti rìtáyà ó ti fẹ̀yìntì nígbà tí senegal jábọ̀ pọ̀ ṣe gbàgbé ni belgium ló ló senegal kúrò lórí pápá ni sadio mani bá ní ó tó gẹ ẹjẹ́ kó òun foyè ẹ́lẹ́ kó òun foyè ilẹ̀ pẹ̀lú mi ọ̀nà ọkùnrin nìkan kọ́ ni wọ́n ń tọ̀ lọ sọ́yọ̀ ẹ̀bá ọjọ́rẹ́ wọ́n ní òòsà tá a bá sìn tá a bá lé ọmọdé ẹ̀yìn yóò padà parun ni sadio mani gbogbo ẹ̀yìn lólùfẹ́ rẹ̀ olóhùn ti rìtáyà o ṣùgbọ́n ó rìtáyà ni o fún world cup ni o síbẹ̀síbẹ̀ yọ́mọ gbá bọ́ọ̀lù fún senegal gẹ́gẹ́ bó ṣe sọ kí ló wà ń bẹ̀yẹ kó tó ṣe pé
1: lórí pápá bọ́ọ̀lù fẹ́ẹ́ náà tún dáadáa ó sì ń tẹ̀síwájú ẹjẹ́ ń padà sí bí àwọn four kings one crown tí mo kà lẹ́ẹ̀kan ẹ má gbàgbé wípé kylian mbappe ọmọ ilẹ̀ faransé ni góòlù ẹ̀ẹ́mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ assist mẹ́ta pẹ̀lú 5:20 ló ti fi gbá bọ́ọ̀lù báyìí náà ni haaland náà ọmọ norway ni góòlù méje 7:0 assist 3:60 òun náà síbẹ̀ ló ti fi gbá bọ́ọ̀lù lionel messi ọmọ orílẹ̀-èdè argentina

0: minute lo se be lo ti gba ball si awari ke no mele England six goals goal meta ototo assist eyo kan e ta ba ni ka gbe sori osu won eni to se be to si lataki ju won lo na ni Kylian Mbappe tori ka assist meta o se pe ki re pe pelu goal mejo pelu Lionel Messi assist eyo kan ni Messi si ni bo ti run kori awon to wa ni waju ni Kylian Mbappe Lionel Messi Erling Haaland be no na ke mi si ke ni won bo ti run kori dijo won ti pari o si tes waju ka to men to ma gbe golden boot bi lo o lu dara ju
1: o se la e bo se ka mo lolufe lara loloko ojo kan ni ta ni ati ninu ile opolopo won tin so won ni se laarin Argentina France ati Spain won ni awon o ti mo eni ti o jawe olubori sugbon a soro mo pe si igba kan ni o ati npe si lasiko yi ele ti atejise kin ba ti pa wa ku lori eto ka pa ju lo ayede ademiyi oluwo ba atekun ni apakun le won ni inu awon de dun nitori wipe cherry football kere daraya o ma nje ki hypertension koko lare eyan ni ta kan na si waju opolopo awon eniyan ayo Felix Oyinbo eleja ni ilu Isolo o ni World Cup ti lo lowo lowo e o si nje ki inu mu dun amo sa 2030 ile ti n bo lokan e o mo daju wipe Nigeria ma lo si ibe nitori pe won ti se atunse bibi ti won ti je ti ati jabo lolokan jo kan ajak we o pa se na gona to di ko oni sugbon inu mu dun wipe lo so World Cup yi o je ere pataki kan ti gbogbo agbaye ti a ni fe si olaleri agbe ile oba ilu ileru pelu taiwo akinbo gbogbo ololoko ojo kan won ti oro won ranse pe ba se n ta lori papa inu awon si n dadun nibe to ti pe tori wipe ori papa ko kere bibi inu olowa beyen bobo mi ti to
0: lórí pápá bọ́lẹ̀ fẹ́m 9-2-9 ká máa ṣe bẹ́ẹ̀ kí a máa lọ mọ́gbàgbé pé lálẹ́ òní England Norway yóò kojú ara wọn lálẹ́ òní aago mẹ́wàá gangan ní ayò náà yóò bẹ̀rẹ̀ tó bá di àárọ̀ Sunday aago méjì òru nìyẹn láàárọ̀ Sunday Argentina Switzerland wọ́n máa kojú ara wọn mọ́gbàgbé Belgium ti gbalé lọ torí pé Spain gbìn wọ́n méjì sí oókan nìyẹn bó ti ṣe wà nìyẹn. Super Eagles drop one step in latest FIFA ranking. Bí ọmọ ẹgbẹ́ Farao ti ṣe gbéra ń tí wọn àwọn ti Pharaohs of Egypt wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbéra gẹ́gẹ́ bí àkọsíta àjọ tó rí ṣeré bọ́ọ̀lù lágbàá láàyè bọ́ ti ṣe fi síta wípé orílẹ̀-èdè wa Nàìjíríà awálẹ̀ díẹ̀ torí wípé àkópa níbi ìdíje àgbáyé àtàwọn bí àwọn kùdìẹ̀kùdìẹ̀ míì tó fojú hàn lè jẹ́ pé àti já wálẹ̀ fún ipò kan Egypt dẹ̀rẹ́ wọ́n gbéra wọ́n ṣe bẹ́ẹ̀ torí tí ó fà á ni pé ìfigagbága wọn ní ìdíje àgbáyé tí wọ́n gbá yìí wọ́n ṣe dáadáa ló mú wọn bu díẹ̀ fún agbára wọn nínú àjọ FIFA bó ti ṣe rí ni Abubakar Abdulgafar ló kọ́ tọ́dọ̀ tèmi ẹ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀ kí n yẹ̀bá mo draw cuttings mo size a ti pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ti ọlọ́run.
1: Àjẹrò kan bí ẹni ìbọn àjẹrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń lára bí ilé tí ọbẹ̀ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ọmọ àbàdà tó máa tó ń ṣe lẹ́kọ̀ọ́ jẹ́ wòlíì jẹ́ ìtìrẹ̀ road mọ̀rọ̀ rẹ̀ ó dàbọ̀.

0: Chancellor, and like a football, I'm going to go to Summit University in New York. I'm going to go same son, and now one Kale, to the Kodaria, one Ashpina, and the Monaco, maybe to the Pasino. Now I want to go to the one in Kale, I tell you, if that the Gare to go to Dukta Ivan, I tell you, so if that the Gare put in, I want to put you a prayer, I like the Nadine Jassy, when I have that first of all, I said, okay, you got to get a little bit of digital shame with my sample, no one color. Never been got to do one, but you know, the Musa, I didn't know very. At initial, I put you, you don't know if you have Professor Musa or Love, I see a lag of I cannot put your Abuja, a radical do or Laiola. You got your soldier, you know, mobile, you can see. If I could do your city, you pay bank balance, so I have to go back to go to the tower, you have to move to the city, big, the center, when it's about that day. Any, if I have to go to Omaha, 5 million, people will say, for us, and you need to go to the corner of my patrol for Lawido, Colonel Jacasco, go to a very special for there, go to Lara. The guy had to go to see Donna, but not for Cotan, you know, mobile.
1: Thank you.
0: orúkọ ọmọ tá ń wá Salawu Ahmed jẹ́ ṣùgbọ́n àgbàlagbà gbàbọ̀ èyí tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àtúnṣe ọwọ́ àtàwọn ọlọ́jà kárakáta àti gbogbo àwọn olùgbé lọ́nà ọjọ́ pé tẹ́wọ́ bọ̀ káàdì ìdìbò alálòpẹ́ tí a mọ̀ sí pépì tó gbé gbé tó rẹ̀ ọkà tẹ́lẹ̀ lánàá òde kó ló lè fẹ́ bọ́dẹ̀ fẹ́ tó ń tẹ̀ síwájú
1: inú wẹ́rẹ́ ìjẹ́ pọ́ǹchì ní wà tí àjọ tó rí sí ìgbógunti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè nàìjíríà ti sọ wípé ìjọba kọ́lọ́ jẹ̀bi ìṣòro níyalé àgbàlagbà ṣọ́ọ̀bù tó dá àwọn agbègbè kan láàmú nípínlẹ̀ kọ́síwàù àtọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀ àwọn ìlú míì lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n di ẹ̀bí ọ̀rọ̀ àwọn aráàlú tó jẹ́ pé ọ̀bùn fáṣíọ̀ṣì wọn bìkítà àwọn ọ̀kà nǹkankún kọ́ máa dalẹ̀ sínú kòtò ọ̀gbàrá iṣẹ́ tí wọ́n yàn láàyè ni pápá àsìkò òjò tá a wà yìí kọ́ máa da àwọn ọ̀dọ̀ sí sínú kòtò ọ̀gbàrá tó máa díbi tó yẹ kómi ó gbà lọ bó ṣokùnfọ́ omíyalé àgbàlagbà ṣọ́ọ̀bù nípínlẹ̀ kọ́síwà àjọ nema àwọn sọ dúmọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọn ni omíyalé tó ṣẹlẹ̀ nípínlẹ̀ kọ́síwà lánàá láwọn abúlé bíi abúlé àwọn ìjọba ìbílẹ̀ calabar south local government àtàwọn abúlé ní ibẹ̀ nílùú ọ̀hún ló jẹ́ pé ìjọba ti ṣiṣẹ́ tiwọn o àmọ́ wọn aráàlú wọn da omi lọ da àwọn ọ̀dọ̀tí sínú àwọn kòtò ìdánimọ̀ ọ̀hún ló jẹ́ kí ìṣòro náà kó pọ̀ láyé náà abilékọ mmandu tó jẹ́ agbẹnusọ fún àjọ nema ní ìlú yó ìlú sọ̀rọ̀ náà bí mọ̀ fún àwọn oníròyìn the punch ló gbéra ọ̀rọ̀ yìí.
2: gbogbo olùgbé ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ wa kì í ṣe àkìtọ̀. gbogbo olùgbé ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ wa kì í ṣe àkìtọ̀ ẹ̀ẹ́dẹ́kun dídalẹ̀nù lọ́nà àbìkítà àjàkálẹ̀ àrùn ló máa ń fa ó máa ń dí àwọn kòtò ìdáminù ó sì máa ń ba àyíká jẹ́ torí náà àwọn òṣìṣẹ́ psp tí ló máa fò ń tẹ̀lé nìkan ní ká ẹjẹ́ kan máa kọ́dọ̀ sí yín ká ẹ sì máa sanwó ilẹ̀ kíkó déédé ojúṣe nǹkan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní àpò ìkólèkódọ̀tí lọ́mà ló nílò bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com ó máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ̀ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ psp pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020 email info@lomar.gov.ng ìkànnì àjọlò @lomar_gov lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

bó ṣe pàtàkì láti owó ìdánimí agbára pàápàá ní àkókò ìran díjítà àti àwàyé èyí ni àkòrí ìdánilẹ́kọ̀ọ́ níbi iṣẹ́ ìṣèlúṣẹ́ ọlọ́dọọdún annual congress report ti the Muslim Congress CNC Alabadi branch níbi tí professor Ibrahim Oriagba alága Alliance Certification Authority yóò ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ Sunday 12th July 2026 ní Alabadi Central Mosque Ìmọ̀lẹ́ Street Mọ́ṣáláṣí bus stop Alabadi Lagos láàgì mẹ́wàá àárọ̀. Olùsọ̀rọ̀ àkọ́kọ́ keynote speaker ni professor Latif Ayinkulani olùdásílẹ̀ iléèwé Nafisa Private School. Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni Hajj Bola Abiola Fela Atibiji lórí Nàìjíríà Captain Henry Ọláwálé Òkè retired air pilot Dr. Musimola Agbeku consultant Olúyà Gbẹ̀gbẹ̀mọ hospital Lagos State spiritual center today chief imam Abdul Majid Karachi chairman Lagos Women and Scholars Alabadi Lagos State àti àwọn ọ̀nà pàtàkì mìíràn tí a kò lọ́tẹ̀ àwọn ìgbàlódé ni diplomatic schools GIT hospitals all safe stores Danufo Lekki.

0: waju Bond FM la wa 92.9 wo yi Saturday punch gbe laaro to ni pori to ba ma dade inu agoro deni ti wo inu agogo deni ti wa o be lo lara ti o wo masaje asun oba tin tanan yoran yoran inu agogo de na ni ti wa o tin ba ka wi loba loba omo ba ni mi le ya le baba le je ko n ba ti ri mi ti gboju ko nbe e tele mi ka lo si lu ikate ikate ni suru lere mi nibi ti kabesi alaeluwa oba latif adams onikate ti lu ikate ni suru lere ti so di mimo wi pe baba njoba ko ni ka fi sojo wa sile baba njoba ko ni ka ma mu daba soke ba ilu baba njoba ko ni ka ma bowo fun awon agba ilu baba njoba ajoba lati mu daba soke ba ilu ni ije nigba ti won takuro so pelu awon oniroyin ni igbaradi ayeye odun mewa ti won gori ite baba la won won la won ti so pe lebuwa to yo won gege bi oba ti du ka ti ni suru lere ati wi pe akai moye idaba soke lawon ti mu ba ilu ohun tori pe lana tawon de ba ilu ohun o ni bi to wa o ni bi ti won o ni ye ti won tale ilu na o si ni ye ile ise to nbe nbe amo gba ti awon de tawon pati ti mole ni o kan kun eji pawuru sasalu bi pe ali ma ba lo bayi akai moye idaba soke lawon ti mu ba ilu ohun to pe awon ile ise nla nla kereje kereje to ti foju won laarin ilu oba abdul latif oba latif adams onikate ti ilu kati wa ro gbogbo lade lade nilu ite eje ato bo ti ye ka to itose lo loyo ka ma se bo ti ye ka se ko le ba ri bo ti ye ko ri won so gbọ wi pe bi awon ti je loba loba to awon o fi se awon sile o awon ti ranso fun abiola awon ranso fun opolopo awon eyan awon ranso fun are bola me tinubu awon ranso fun bulo jonata awon ranso fun oloye olusegun obasojo ile se awon o nbe ni agbede masa awon ko ni ikeja awon gbe si agbede masa osise nbe nbe tawon sanwo osuku ti ise sin lo kajoba ko ni ka ma dalu laamu ko ni ka ma sise wa otito ati bo se ye e lo ka ni uwe eroyin ibi ti oba latif adams ti fi tan balẹ nbẹ wipe springson ni ade akọni igbani awọn ni wọn sọ fun awọn pe maje balẹ o ọba ni ko jẹun maje balẹ o ọba ni ko jẹun pẹlu iranlọwọ kabiyesi oba oju ọba fata irawọ ati ọpọlọpọ awọn eniyan ni wọn ti awọn lẹyin pe awọn gbọdọ filẹ tori pe nkan baba awọn ni gbogbo ẹbi si ti yan awọn lati jẹ ọba awọn odebẹ pẹlu madaru gbogbo ẹbi lo fa awọn sori ipo odidoju iwe kan ni the punch ikọ mi náà
1: lára. Èébi ẹ̀tẹ́ ìdìmẹ́sọ̀rọ̀ láàárọ̀ ìwọ ni ajá òróró òyìn lórí lórí ọlọ́pàá àti ọ̀sán ọlọ́pàá àpilẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀gbọ̀n wọn padà pọ̀ abiodun ó ní ẹja akọkọ sara sí ààrẹ wa lóyà sọ́gbọ́n àmì ìtìlẹ̀bù ẹja kan sara sí ilégbìmọ̀ asòfin àgbà ilégbìmọ̀ asòfin ẹwà nàìjíríà wọn láti gbọdọ̀ àgbẹ̀ ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà lẹ́wà nàìjíríà wọn ní jíjẹ bá ti ya ìṣe ya ẹ pété pa títí mọ́lẹ̀ lórí rẹ̀ torí pé ọlọ́pàá ìjọba àpapọ̀ nìkan kò lè dá ṣe kárún sọ mọ́ bíi kárún jù wọn sọ kí ìbísàmọ̀ ti gbòkò ní pé ọlọ́pàá àpilẹ̀ wọn jẹ́ kí wọ́n tètè buwọ́ lu wípé ìwọn ilégbìmọ̀ asòfin pé wà ní ìpínlẹ̀ ẹ̀ síṣẹ́ lórí rẹ̀ nípa ìtàlẹ̀ ó ní àgbékalẹ̀ ilé ẹjọ́ kò tẹ́ni lọ́wọ́ fúti àwọn òfúlẹ̀ náà ó ní ọ́fíìsì rẹ̀ wọ́n gbé ẹ̀dúró rẹ̀ lójú ètò ìdí nation lẹ́jẹ̀ náà kà láàrọ̀ pẹ́ bí ó máa ń ṣiṣẹ́ papọ̀ láàrára ẹ̀sìn máa ń ṣe agbára lò kòtù bẹ́ẹ̀ lọ kókóró rẹ̀ ń tẹ̀síwájú.
0: Kòkòrò ìròyìn ṣe ń tẹ̀síwájú ẹ̀tẹ̀lé mi ká lọ sí ìpínlẹ̀ Enugu níbi tí àjọ tó gbógun ti ìwà àbàjẹ́ ìṣòwò ìlúmọ̀kúmọ̀kú tí a mọ̀ sí FCC ni wọ́n ti wọ́ adarí iléeṣẹ́ Brass Engineering and Construction Nigeria Limited Ebue Ṣebladi ni wọ́n ti wọ túrútú owó ní pé owó kan tó ń wọ bíi 837 million naira ni wọ́n ṣe báṣubàṣu ní iléeṣẹ́ ọ̀hún tó yẹ pé ìnákúnà ìná àpà ni wọ́n na àwọn sọdúnmọ̀ pé FCC wọ́n fi sórí ẹ̀rọ ayélujára wọn ni pé àtòun àti àwọn akẹgbẹ́ rẹ̀ ẹ̀sùn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kàn wọ́n pé wọ́n ṣe owó iléeṣẹ́ báṣubàṣu rẹ̀ káwó nínú ìwé ìròyìn the punch láàárọ̀ rẹ̀.
1: Gẹ́gẹ́ kó a fi kọjá lọ sí ọ̀dọ̀ àwọn àjọ ASU ní ìpínlẹ̀ Ondo Fútàdé Kúlé Ajásẹ̀ Yunifásitì tó wà ní àkókò wọn ní àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní pẹrẹu olùpẹ̀kẹ̀lẹ̀ wọn ní ìtìjẹ́ ń sọkàn láàrẹ̀ ní ká àgbẹ̀lẹ̀ kan wà tó yẹ kí ìjọba tari sáwọn tó ọmọ ti owó oṣù àwọn tẹ́tẹ́ wò sí ìsan gẹ́gẹ́ bí alága fún àjọ ASU tó kọ ìjẹ́ kan máa da gbóníwájú oṣòdì oníṣègùn ọtí ìjọba ti dáwọn lò àwọn padà sí kíláàsì láti mọ ọmọ ẹ fi padà àìdáwọn lò bá lé àgbò ní ìkàtọ́ epo fẹ́ ṣe ni abuja ti tun wola re ba pe en to ni kanika ba je te le ko si je ipe omo to awon lopoloko won ti be ki lo ba ti faya ko wonu re ma ti faya bi asa ba su salade omo to mo kolo owo e se pataki ka ni lowo ka ma ni lowo ko ba di gbese owo ni lawo pe ti awon ogbo ki alati o wole alati to ba wole yato ti alati debit yato ti credit o di le se ti re kala lo koko nu ero ni te siwaju leyin pepe pelu ero ni nation lo iwa to so mo ku abo emi o se koko abo dukiya se koko lo mu alaga ijoba ibile ego ibimo LCDA honorable prince Idris Balogun ti gbogbo aye mo so olu omo kafata lo gba lejo awon loga loga leta eto abo lojuna ti mo dito eto abo ileto si leto ni ego ibimo LCDA awon ta ti Nigeria Maritime Administration ti won je ti safety agency ni masa I3T adari ni eka ito ise iwadi ohun ofin idagbasoke inu ajo ni masa dokita obina obi ati adaji lukman alibarika ati ọpọlọpọ awọn eyan bẹẹ ninu ajo lasema awọn ti wọn jọmọ ti neighborhood safety corps awọn vigilante group of nigeria lagos state local joint task force gbogbo wọn ni wọn fori kokoso ọdun to fi mu awọn ileiṣẹ ọlọpàá ẹka ti egbe idimu lcda ni wọn fori kori bi eto abo o ti ṣe dogbagbagba ni iwaju ati ẹyin gbogbo ni egbe idimu LCDO nígbà tó máa sọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ohun àpérò ètò ààbò náà ẹni tó jẹ́ olórí ètò ààbò ní egbe ìdímù LCDA ta mọ̀ sí chief security officer honorable Jibroma Teja ó sọ di mímọ̀ pẹ̀lú àjọṣepọ̀ supervisor fún ẹ̀ka ètò ààbò honorable Rahim Abdisogun ni wọ́n sọ di mímọ̀ pé wọ́n gbé ètò náà kalẹ̀ láti fọgbọ́n kún ọgbọ́n fi òye kún òye bí ètò ààbò ẹ̀mí àti dúkìá àwọn akẹ́kọ̀ọ́ bí ó ti ṣe dè àtàwọn aráàlú ní egbe ìdímù LCDA alága náà prince Idris Balogun Olúọmọ ó tún ìpinnu ẹ̀ sọ ipe ibi tá a bí mi sí rèé ìlú bàbá mi rèé ètò ààbò ìdókòwò ẹ̀ka ètò ẹ̀kọ́ ó gbọ́dọ̀ máa rí ìdàgbàsókè ìwà àjẹbánu ìwà ọ̀daràn gbogbo yóò dohun àtìsẹ́yìn tó gun alárin kùsọ adarí àjọ nìmásà náà àti àwọn alẹ́ lọ́rọ̀ tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n gbogbo wọn ni wọ́n fi wọn lọ́kàn balẹ̀ ojú pẹ́sẹ̀ pèlé akọ̀wé sí ìjọba ìbílẹ̀ náà ọgbẹ́ni sẹ̀míù ọlọ́run tó yàn àìlá olórí òṣìṣẹ́ sí alága ọgbẹ́ni lukman ìṣọ̀lá ìdòwú àwọn náà bẹ́ẹ̀ ńbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ igbákejì alága ìjọba ìbílẹ̀ náà ọlọ́run táyọ̀ àyíndé gbogbo wọn ni wọ́n wà níbi àpérò tó jẹ mọ́ ti ètò ààbò náà ní èdè ìdínú LCD. Orí ètò ààbò sí ètò ààbò àwọn ọlọ́pàá ìjọba ìbílẹ̀ ogún ìdàgbàsókè mẹ́tàdínlógójì ọ̀nà kan sára ọ̀ ìwọ́n níbi gbígbá ológun tòkẹ́ náà lákọ̀ọ́kọ́ ogun ológun ká kọjá lọ sí ìjọba ìbílẹ̀ lè sọ lórí túbọ̀ sọ àrùn àrùn ọkàn sára sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà àwọn fi ìsàlẹ̀ pàápàá sọ́gbọ́nà náà kò gbogbo wíbẹ̀ sí bẹ́ẹ̀ náà ni wọn gbogbo àwọn agbófinró jáde lọ wa nàìjíríà àwọn ẹ̀sẹ̀ ìtẹ̀lẹ́wọ́ dss iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà iléeṣẹ́ àwọn jajagbo ológun àwọn fíjìláńtẹ́ àti gbogbo àwọn agbófinró tó ṣiṣẹ́ takuntakun lórí ìjọba ìbílẹ̀ oríire ni ìlérí wí tó lọ bí ọdún mẹ́rìnlélọ́gọ́ta fẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lórí ìdáàbòbò wípé kọ́mọ̀ mẹ́hẹ̀ ní àwọn ilé ìwà àti ilé èdè wa nìjọ ẹkún iṣẹ́ ohun rọ̀bù túbọ̀ sọ arúgbó alága ìjọba ìbílẹ̀ mose ìtàwọn sí kan tó wà tó ń tanná sí ìlú mose lọ́wọ́ láti ìjọba àpapọ̀ àti agbófinlẹ̀ wa nàìjíríà
0: o. ẹni bá ní báwo ni tóbìnrin ṣe jẹ́ ẹ bá wá gbo tútù kẹ́ ẹ fún mu bẹ́ẹ̀ wọ ènìyàn bẹ́ẹ̀ nítorí pé obìnrin ṣe kókó obìnrin ṣe pàtàkì wọ́n bá túrò tí wọ́n dé padà ó nítumọ̀ obìnrin màá ní àwọn arúgbó aṣọ máa balẹ̀ ẹ wọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nu a nínú ìwé ìròyìn
1: lẹ́sẹ̀ ìwé tí ìwé tí ìwọ́n àfọ̀tà dáfà
0: ó mi pé ó tiẹ̀ dá wa mọ̀ nínú ìwé leadership tó jáde lówùúrọ̀ tòní níbi ìgbìmọ̀ gbogbo àwọn obìnrin tó jẹ́ kánsílọ̀ nípínlẹ̀ èkó female councillors forum lagos state wọ́n ti kò sára o tí àwọn àgbààgbà ní ẹgbẹ́ òṣèlú apc wọ́n ti ṣe fún àwọn láǹfààní láti jẹ́ kí obìnrin kó ṣojú àwọn obìnrin lágbo òṣèlú lẹ́sẹ̀kùkú táwọn náà ti kópa fún ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ààrẹ ẹgbẹ́ female councillors forum abilékọ mazidat fọláṣadé giwa ló gbé ọ̀rọ̀ ìwúrí ọ̀hún kalẹ̀ níbi ìfilọ́lẹ̀ executive member of the forum èyí tó wáyé ní oṣù council secretariat ni arábìnrin mazidat fọláṣadé giwa ti kàn sára sí ààrẹ bọ́lá ahmed tinubu wípé àwọn gan-an ni wọ́n jẹ́ kí àwọn obìnrin ó máa rí nǹkan jẹ nínú ètò òṣèlú lórílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ náà ni gómìnà abájídé sanwó-olú àti gbákejì Dr. Kadi Obafemi Hamzat àti alága Pastor Cornelius Ojelabi tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó àtàwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n yọ owó obìnrin kúrò nínú ètò òṣèlú nípínlẹ̀ Èkó. Àwọn kánsílọ̀ náà bíi tàbí arábìnrin Bùsọ́lá Esther Afolabi ọ̀nà sọ bímọ pé ní báyìí iṣẹ́ ti dé o. Àwọn ò fi ìró láti fi kó ìbò wọlé bí ètò ìdìbò ti ṣe ń kọlẹ̀ kò ṣùgbọ́n iṣẹ́ àkọ́kọ́ ṣe àwọn ni wípé PVC bí ó ti ṣe tọ́ ọwọ́ gbogbo àwọn obìnrin àwọn ti bẹ̀rẹ̀ ètò lórí rẹ̀ ní ìgbáradì ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Arábìnrin Bùsọ́lá Afolabi ó ní APC gan-an làwọn ṣe tán o láti ṣiṣẹ́ fún. Wọ́n tún dúpẹ́ o wọ́n ti ṣe yan arábìnrin Sẹ́nayọ́ James gẹ́gẹ́ bí adíjebupò igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Wọ́n ní ẹ̀sùn wípé APC wọ́n fi tàwọn obìnrin ṣe nínú ètò òṣèlú ní ìpínlẹ̀ Èkó àti Nàìjíríà lápapọ̀.
1: Kòrókòrò rere sọ ẹbọ́dẹ bẹ̀rẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú. Ìjẹ́ ẹgbẹ́ ìpínlẹ̀ làgbọ̀ pé fún ìdí kan tàbí òkèjì wọ́n tún ra wẹ́dẹ̀ pé ọlọ́pàá ọlọ́pàá rárá náà ṣe ìṣègbọ́n èyí sí sánkú ṣe ń sọ ìṣe wípé akẹ́kọ̀ọ́ tí ò ní gbogbo sí àtìlẹ́yìn náà ló pa ọ́ láti gbogbo ti wọ̀dà ọ̀nà lẹ́wà nìjà wípé kọ àjọ kan gbọ́ alẹ́ nìjọ pé òṣì àwọn àjọ tó mójútó ọlọ́pàá lẹ́nìjọra
0: nínú wo ìròyìn sátọdẹ punch bí jáde làárọ yìí ẹjẹ àwọn àwòrì kàwé bí àwọn kàwé díẹ díẹ lẹkọọkan abadáhuá o ní gbogbo ọgbẹlúmọ egu àwòrì ṣe kókó lè kó
1: ó gbére
0: abadáhuá
1: ìṣèwò.
0: Nínú wo ìròyìn sátọdẹ punch tó jáde láàárọ tòní ní Nigeria Academy of Science ni wọn ti ké sí àwọn akọròyìn tamọ sí journalist wípé ẹwà o ẹnipa tẹ ẹ máa kó nípa bẹẹ ti ṣe máa kéde ìròyìn bójú ọjọ ti ṣe rí climate change faraàlú gbogbo ìgbà. Wọ́n rọ àwọn akọ̀ròyìn wípé lójú ọjọ́ ṣe rí ká máa kéde rẹ̀ gbogbo ìgbà gẹ́gẹ́ bí a ti ṣe ń ṣe nílé iṣẹ́ wa ní àyín. Wọ́n rọ gbogbo àwọn oníròyìn tó kù wípé ẹ má fi di aráàlú létí kí kálukú ó lè mójútó ìlera rẹ̀ kí kálukú ó lè mójútó àyíká rẹ̀ kí ìdàgbàsókè lè bá wa lólèdè Nàìjíríà. Àná alánà ni wọ́n ṣe ìpàdé àpérò pẹ̀lú àwọn oníròyìn nípínlẹ̀ Èkó níbi tí Nàìjíríà Academy of Science ni wọ́n sọ ní mímọ̀ wípé ìyípadà ojú ọjọ́ climate change nípa tó ń kó nínú ètò ìlera ẹ̀dá àti bí àyíká wa ó ti ṣe rí. Ẹni tó jẹ́ igbákejì Academic and Research ní fásitì èyí tó jẹ mọ́ ti bí ojú ọjọ́ ti ṣe rí mẹ́ka ètò ojú ọjọ́ ti ṣe ní fásitì ìlú Èkó ọ̀jọ̀gbọ́n Babájídé Àlọ́ àwọn ni wọ́n sọ ní mímọ̀ níbi àpérò náà tí wọ́n rọ àwọn oníròyìn pé ẹ máa jábọ̀ ojú ọjọ́ o kára àdúlé máa gbáradì ibi ìjú ó ti rọ̀ àti ibi tí oòrùn ó ti ràn inú wẹ́rẹ́ ìjọ punch lẹ́tì rí láàárọ̀ yìí.
1: Àìsàn ní gbàgbé kọ́ ọmọ tó rọrùn bàìsàn tó ń gbà láti kà sí ìfọ̀ alẹ́ ṣe gẹ́gẹ́ ká tó rẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ní pẹ̀lẹ́ lákọ ó sì láwo ìfẹ́ lọ́lọ́run ẹ̀sìn ìfàjà. Àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí a mọ̀ sí traditional religion worship àtúnibúrò ní ìpínlẹ̀ Ọ̀ṣun òṣèlú gbogbo ọ̀pá gbogbo ògùnlẹ́sẹ̀ ẹ̀jìnlẹ̀ sí ilé ìpínlẹ̀ ọ̀ṣun lórí ìdìbò gbọ́dọ̀ tẹ́ ẹ wáyé ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹjọ wípé édúmárì náà lọ́jọ́ pé ó taari kò síyàn ẹjọ́ bá sì wọlé kọ́gbà ọ̀pọ̀lọ́ àwọn ẹjẹ́ òsì wọlé náà wọ́n kọ́ ọ̀nà kó kíra wọn wọ́n ní bí ifá ti sọ rèé o wípé ifá kìlọ̀ fáwọn olóṣèlú tó fẹ́ dìpò ní gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ifá pẹ̀jẹ́ pé kò kìlọ̀ yìí o ní pé ìgbàdúgbà ìgbèríkọ́ lẹ́ẹ̀tì kàyé náà lára yìí.
0: Kòkò ní òwe ìròyìn ó ń tẹ̀ síwájú lọ́wọ́ olóòtú afútàárọ̀ tòní fáǹkọ́lọ́ olóńṣọlá pẹ̀lú àtìlẹ́yìn adarí ẹ̀ka ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ alàgbà solomon abiodun
1: ọlọ́ba
0: elugbaju
1: àbọ̀yìn
0: trumpet náà
1: adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó gbẹ́yìn tẹ́tẹ́ sọ adúpẹ́ lọ́wọ́ ní abdul fatah abdulgafa lóko rẹ̀. Mo gbé ìwé ìgbé náà lórúkọ tí mi jẹ́bi rẹ̀ lọ́balọ́ba baálé ọkọ̀ àti jẹ́ olólùfẹ́ wa pátápátá òdúpẹ́ lọ́wọ́ ni mo sì mọ́ lórí bẹ́ẹ̀ sí kí ni fún ọjọ́ bíi mi tòní
0: tòní
1: ọba yóò ní ìlà wa
0: ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ẹ̀ẹ́dẹ́kùn ẹ̀mí gígùn àtúmọ̀tán tó dáa ọláńdọ́bí lọ́dọ̀ ọlọ́run ẹni mọ̀sáré ọmọ kọkọ oníṣẹ́mi fún wa ọláńdọ́bí muhammad aláha
1: ọláńdọ́bí muhammad.
2: ma se mo yiwa pada
3: be
2: adura yo gba ni
3: adura yo gba
2: e
3: adura
2: yo.

0: òkun náà ló wọlé dé wẹ́rẹ́ alhamdulillah àkànṣe ètò alárùbáríkà àti ìlàtúwọ̀ ajúwìgbà ìbéèrè àti ìdáhùn lórí bond fm 92.9 níbi bọjọ sátidé láago mẹjọ àbọ òwúrọ kété lẹyìn púpọ inú ìwé ìròyìn níbi táwọn ti máa pàdé àwọn àǹfààní ọlọpàá òjọ kan tí wọn yóò máa dáhùn sí gbogbo àwọn ìbéèrè wọn eléyìí tó rọ mọ alukurani kẹrin àti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam fún ẹkúnrẹrẹ àlàyé abẹ́fẹ́ ṣàtìlẹyìn ẹ máa pẹ islam media communication.
1: A dúpẹ́ fún ọlọ́run ọba aláṣùmáhánú ọ̀tàlá tó tún ṣe ní ọrùn fún wa láti tún pàdé ní orí àkànṣe ètò ẹ̀tọ́ ìyànsílẹ̀ tó ajé ibà níbi tí ẹ ti máa ń ní àǹfààní láti pàdé àwọn ṣèkò àṣekè àbọ̀ abdallah tó máa ń fi ìdáhùn sí àwọn ìbéèrè yín lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa àlámọ̀rí ẹ̀sìn eléyìí tí ooru yín lójú ẹ̀pẹ́ máa ń rí ìdáhùn láti inú kìtàbà àti sunna àti àgbọ́yé àwọn sálàkù sọ̀lẹ̀ yìí abẹ ọlọ́run ọba àlá kó túbọ̀ ṣe ti ìlú ìnà ní ìrọ̀rùn fún ọmọ tí ń là oyédòkun náà ní orúkọ mi ẹ̀rọ tí ẹ fi máa darapọ̀ mọ́ wa ní àárọ̀ òun náà ni 08137 7749
2: الحمدللہ ثم الصلاة والسلام على رسول اللہ وعلى آلہ وصحبہ اجمعین
1: الحمدللہ رب العالمین صلی اللہ علیہ وسلم
2: السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ
1: وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ
2: اتفقون بذات اللہ خیر
1: السلام علیکم وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ

0: والصلاه والسلام على رسول الله. تي ابان كي راي امام اون تو شي پتاكي كاشي ني كي اتني امام كي بي انا صلى الله عليه وسلم امام الاتم به اشي امام ني كي تمام تي دي وذا كبر فكبر تي مون بات كبر كان كبر تي مون بات ان كفاتيا لوري مو كوا انا ما كفاتيا تي وا جيجي لوري ني امام ولوني لجو ni gbogbo ọ̀rọ̀ tí a máa fa kojú ní pé kẹ́lẹ́fẹ́kì náà máa ka àwùká àwọn súra máa ka súra bí ayé àlẹ́yìn ìmáàmù tí tó rìnlẹ̀ jù pẹ̀lú pé kí wọ́n gbìyànjú jẹ́ mùsùlùmí tó kí lẹ́yìn ìmáàmù kí máa ka tí ìmáàmù ń kà ní sọ́tò fatiha kọ́nà máa ka àkọ́kọ́ ni ẹlẹ́kẹ̀jì ni pé tá a bá jẹ́ pé a kì í lẹ́yìn ìmáàmù tí a ń gbọ́ tí ìmáàmù ń ka sọ́tò fatiha táwa náà ń ka tí wọ́n bá ti ka sọ́wọ́tò pàtí àdílẹ̀ tán bá ti ṣe àmì àwa dákẹ́ àwọn máa ṣe ìsìnmáàrù ìntì mímú ká máa tẹ́tí sí ìntì mọ́mú ká láti pẹ̀lú ọmọ ṣe kà la máa kalẹ̀ la máa dákẹ́ a máa gbọ́ àwọn ọmọ súrà sí ìmọ́mú ká a máa fọkàn bá lọ ẹni tó ń tẹ̀lé ìmọ́mú ni wọ́n lọ fúta ẹlẹ́mú. Ìbéèrè ẹlẹ́kejì nípa ìmáa fihàn gẹ́gẹ́ bí àdínkù ẹ̀rín májẹ̀mú tó wà nbẹ̀ òní tí ó wá pẹ̀lú àwọn tí ó lè fà á gẹ́gẹ́ bí asáfàrù fi ìrìn àjò tí yẹn bá wá rí nínú ètò tó fi ìrìn àjò ní tó ń jẹ́ ìrìn àjò nínú àṣà ẹni tí ó fẹ́ kí òun rẹ̀ tẹ́lẹ̀ bá ṣe ti sọ fún wa rí pé tí yẹn bá fẹ́ kúrò ní èkó bí àpẹ lọ sí ìbàdàn á sábà sọ pé ìfẹ́ travel náà ìfẹ́ ìrìn àjò tábà wá dé ìbàdàn lásìkò yẹn aláǹfààní láti kíso láti zura kásìrì papọ̀ láti tinubu àti àṣà ìpapọ̀ tó bá ti sálámọ̀ ọdún ìtàn a lè dìde ká fi asìrì bẹ́ẹ̀ náà lójú ẹ̀sìn tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nọ́gbọ́n àti àṣà ká wá kí irun zuri yẹn ní méjì irun asìrì ní méjì irun mọ́gìrì ní mẹ́ta irun àṣà ní méjì àkíndí mọ́gìrì bẹ́ẹ̀ ni àkíndí ọlọ́sìn zuri náà àkíndí ọlọ́sìn àlá àkíndí ọlọ́sìn
1: وعليكم السلام ورحمة الله وبركاته. نعم.
2: Ma, wa ya zo mo la daira. O alo ba ko wa ni jori.
0: Yeah.

Mo ke da odu aye, mo ke da odu, mo se mi. Gbogbo eni to wa nle to n gbo

0: jile yo mo ipe olorun se gudugudu beje o yaya mefa nu bi se aye re won gba ta ti ba loju e ni to ba ti awon nkan ti olorun to se fun wa aran ni ni won po nu e la ri e pe asako wo pe akan ta so an ji ade je
1: ronu
0: awon eyan so je pe won ti to wa awon to ju wa lo nla wa wo ta wa ronu pe ba ola ife to ah to wa ronu awon nkan to je pe ati ni le ta ni lo wa lo fa ya wa awon nkan ti arun po fun yo yo fun pa se ni ta wa lo wa lo fa ya lo je ta lo fa ya wa awon nkan ta ti ni olorun ti se fun wa ah tori pe awa n wa awon nkan ko ti to wa lowo wa n bo awon nkan to olorun ti se fun wa mole awa ero ti pe awon kan be to won shaisi won ko sha ri de sunu ti ni ko awon kan ti so te pe o ti le ni ogun odun ti won ti wa ni ba ku bala won du won ka ti ni bi tan kele o ti so mama ati baba de gun ani le o mo le gan o te mo le gba won tun gbadura fun won to won ṣùgbọ́n àwa ńlá làáfíà ìkìdá kókò ṣòwò lọ́wọ́ wa àbí nǹkan tá a lè wọ̀n àti àti rí ìlú àfàtì jẹ́ kí àmọ́ bá ṣiṣẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ ìfẹ́ ọlọ́run ṣe gbogbo lójú orí ayé mẹ́fà
1: níbi ìfẹ́ ayé wa
0: ọlọ́run àdúpẹ́ o ọlọ́run ṣe wá lórí pé táwọn ní máa dúpẹ́ tá a sì máa yan ọlọ́run ọlọ́run tó fi àwọn ẹ̀má yéèyàn tẹ́kẹ́ wa ti ràn wá lọ́dún ètò yìí abẹ́ ẹgbàgbé ni pé inú oṣù kẹrin ètò ìfẹ́ ọdún méjìdínlógún lórí atẹ́gùn tó sì jẹ́ pé owó làwẹ̀ sí àwọn ọ̀pọ̀ ọlọ́run lò fún wa tó ń fowó ràn wá lọ́wọ́ kì í ṣe owó ní mo ní títí báwo owó oṣù mi yìí lónìí mo fi ṣe ẹ̀mí iṣẹ́ tí mo ń ṣe
1: yìí
0: ló wà ní owó oṣù mi lónìí bọ̀ sọ owó ètò méjì lójú báwo ẹ pẹ̀lú ọmọ rẹpẹtẹ ọpẹ ni fún mi wà
1: bùkátà
0: rẹpẹtẹ lẹbi rẹpẹtẹ
1: síbẹ̀ àti bẹ́ẹ̀
0: olúwa ṣeun
1: wọ́n tóbi jù wá lọ sápá àwọn òkà ń kọ́
0: olúwa ṣeun
1: òbí tó wà sápá àwọn òkà ń kọ́
0: olúwa ṣeun torí ẹ̀ la ṣe ń sọ pé ká má máa wo nǹkan tá a ń rí tá a sì bá ká máa wo nǹkan tí a ń retí lọ́dọ̀ lọ́dọ̀ lọ́wọ́ fún ìṣẹ̀fún wa eléyìí tọ́ lọ́hún ṣe ń kọ́ ìdí adúpẹ́ rẹ̀ ọlọ́run ṣe wá lórí àgọ́rọ̀ pamọ́ra o mi ò ní ṣaláyè borí ọlọ́run ọba ẹ̀ṣẹ́ o dúpẹ́ torí ọba wà láyé ọ̀tún bá dé wálé sáà bá náà bá lójú tí wọ́n jẹ́ kókó ọ̀tọ̀ jẹ́ kó rẹ̀ wọ́n torí àwọn gbọ́ngàn ní ẹni àkọ́kọ́ tí wọ́n kọ̀wé pé ètò yìí à ń la ti fún ọ̀rẹ́ àwọn ètò yìí a nífẹ̀ẹ́ sí tòun àgbọ́dọ̀ rìn ètò yìí lọ́wọ́ àbájọ tí mo jẹ́ pàpá náà rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run wà ní kò láyé yín gbogbo ìgbà tẹ bá ti ń lọ lọ́rọ̀ ọlọ́run àdá yín lóhùn àgbà ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín o ẹ kó àdó ti wà ní gbogbo ìgbà ọlọ́run ní fi yín pa ọlọ́run sì ní kúrú ẹ̀ nínú fún wa ẹ pọ̀ pẹ́ fún alágbà ọlọ́run wa ó sì ní pé ọjọ́ àbámẹ́ta sáré tó tẹ̀lé ọjọ́ mi bàbá a lè ṣe láti máa ṣe fún ọlọ́ ọba ní kìbàjẹ́ pé àwọn oṣù ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè àti ṣe ọ̀pọ̀lọpọ̀ fún alága ọlọ́ba adúpẹ́ o lọ́run ní kì í gbà.
2: àwọn àlàsọ ọba náà wà ní ọmọ balógun o
1: káàbọ̀ ké wa
2: ọkọ̀ bọ́lá ń lébe bí o ẹni wọ́n ra ìrìn bàbá oyin jà
0: fún un. náà ní tan oyin o ìrẹ́ àkànjọ́ òjò tó bá ọyá ká ìró ya ká sùn ní sùúrù lérè nílé ẹ̀sà ò bá náà à ní sùúrù lérè nílé ẹ̀sà ò bá náà àtọ̀dá bá ó ti lé àwàlà ó àwàlà wà lé àwàlà ó àwàlà ìké ní pẹ̀rú ìpè ní kùnlé ilẹ̀ dídà ní ipò rẹ̀ o alájọbí ní pẹni tó bá ṣe bí ọrẹ má dàmí o ẹni bá dalẹ abalẹ lọ ọrẹ má dàmí o ìràkìtà ọdálà káyé jẹ bí ẹrú ìyẹn ò jẹ nǹkan kan ńlọdọgún lè ní ńlọdọgbọn ó bá dọla ohun gbogbo lọwọ orí mi gbogbo iṣẹ tí wọn bá ṣe olúwa fàlú baríkà sí i àtọ̀dá bá bá ta ní sẹ́wù
2: kó wá wí
0: àtọ̀dá bá bá ta ní sẹ́wù
2: kó
0: wá wí àdúgbò ní kẹlẹgbàrà ọlọ́mọba ẹ ṣe ẹ kó àdúró sí wa lọ́run ní fi gbà o
3: olóyè oyè onúgbà oníṣẹ́gun ọbátúndé o gbóòrì ẹ
0: owó bàbá dámì gbogbo èèyàn mọ̀ wọ́n sí àrídè mako àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ ṣewé dàgbà wọ́n máa fi wọ́n ní ṣẹ́gun lọ́ọ̀yà mọ́ tọ́jọ́ iṣẹ́ wọ́n máa fún wọn ní oríṣiríṣi orúkọ gbóòrì ẹ dápá ẹ gbẹ́sẹ̀ gbé gbogbo bọ́ọ̀dì ẹ owó bàbá dámì àtúbọ̀ ní tẹ̀ o gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni wọ́n fún wọn káàdì kí ẹni bá kọrin tó bá ti wà lọ́rùn tàbá fún wọn káàdì kí ló dé bàbá wọn lẹyìn ọmọ ikú oyin ọrọrun láti sọ náà bóyá bàbá ti gbé igbá àdàpọ̀ àdàbí àdìgbò gbòrí bóyá àpàlà ni wọn ti kọ àtòrí
3: se to ile itan ba sugun mo mo pe ore won ni sa sinu akoni ogo lori we are arore ni ore won lati kekere ni ana mo pe oni se pataki abi pe ko rorun lati ko ni won wa duro sibe o be no tun ran wa lowo lo so pe ipo yi o ni kuse agbodo ti wa je agbara lo ba e ni ku lai lai o ile aye ni o ni duro o e na mo wo wo ni agbara lo ba e ni je ni ana o se po lowo e pa duro si se lo po lo e ji na pita to yan moto so small body,
4: big engine.
3: Baba, akinya,
4: you.
3: Eko adoti. Eko olowo olowo.
4: Baba
3: yi, o wa lara awon ti ma n pe ni edara oto. Awon edara oto lo di ni awon agbalagba ni won pe ni en ti orisada. Awon en ti orisada ni awon agbalagba wa so di orisha. Won ma n po. O so di eni n po. O se n po ni en ti orisada, awon en ti orisada eni orisha. Ni pe baba ijo taba ni ka ma gbinoju bi taye atijo ni pe ka wo eni ti orisada eni ti orisada ni engineer sida to yan moto so ti ababa fe kun a je pe ona orisada ni won olohun bo ni pa leyin
4: ni
3: tori pe eni se ju meji ati
4: aja
3: olohun wa fun ni opolo pupo lawon yen se pe ni small body big engine ni pe opolo wa ni je ti won wa fun eto wanbi ta se ajodun ba de bon effet ojo kini osu sojo kini ojo kejo osu kokolo osu koja lo ma ta ba wa kabiyesi wo ba ade emi ajasa ise du ni gbogbo ma ta fe gbe ameye fun won wa ni wa daruko won pe baba wa niyan o eyi da tuta to yan mo so so bo body bi de ni baba ah what dey lead you small what dey you small ah e de wa so pe so ah wa de ro ko boya yan ran du ade e I mean, se la drama ba pe art boy won fe
4: won
3: ti pe won ti ibi tun bi party ki so fun lojo ni pe abile re abile pale abomo gugu lo lo la gbo lo ba ero gugu o ti ri ero gugu ba se di ba ibi o ti ti ko ko lo wo yan
4: pa lo ti mo pa
3: ba lo lo lo e ti ko pa
4: ya se
3: ba se gbo ta lo je koko arugo ebi ko lo je koko arugo omo to se lo je koko arugo koko arugo no ni fa lori la se
4: se
3: lo wo yin o ba n gbo bata funfun ewu funfun o pila funfun soko to funfun o tori pe mi mo eje mi funfun eje mi mo lo wo pa le ya du lo wo yin o alaje president oni pe johnson
4: building
3: life construction baba e se o olohun ni pa le yin o olohun ba loju oni yo ba wa pelu yin ah baba se o kwa do ti wa e kwa do ti wa o sugbon kini to lu ma dun mo mi e ba ri omo ba se ko ma ri ami dance se la ba se ri o pe ilu ni pe johnson mo ko omo ba ni won te na ba te pe ah ami ola oba tan lara mo eh no lo fa to je pe awon e wa nku wa oloba tori oto ni wa won omo nija nija jan ato ni omo oloba o te ba so pe off my shoulder ni baba jan e ni ti gba go
4: se
3: ni ti o gba kan won ma ni wa won tutu oro won tutu gbo kan omo ja bo te won se fun won ni building laye tori pe o gba ke ile aye yo ja mo olohun ni ta le yin se ko ade ti wa e ba gbe ise fun ni laye ko so pe lo so se won o se inu yin o si dun Evangelist Bola Odufola aka Bola Odu Baba Olomi Ofe ta ma binu si wa eni ti be gbadu wa ni Korodu e ma binu like like you e ma go wa ma binu I ma wa ye bele a ki mo sun mo se ki ti ku ma juna ai mo ogun mo te ki e ko ma ni koko a ki ti mo lo mo bo lo soja owo e koko ni ma ja jiro de oni oju somo o ti ko fun bala to a ma ri awon dudu die de awon dudu oju somo ati wa de ni
4: mi
3: gbo a se pada kuro to ti oju ojo ba dudu to re rẹ ra kira ki o gbe fẹ to ju budget lo to nko ojo ojo ati mo pada e ma binu e ma bo se wo fun wa ta mo mo ba e se ti wa le ti wa olohun ni pa le ni e ma wa ti a ra webe ti gbogbo awon ololufe wa pata pata ile lo ku le yin odi e le gba lo se ja ma binu awon gbo gba te la pa ni ati gbo wa lo ni se bond fm e ma binu bi olohun se so ko ma ri eni kan o si le lagbara ti wa se olohun lo Olorun la wa ni temi Olorun to si je kori kori bawo lati ko na ni oba wa ni oju e ti eni kan to le ni oju e to Olorun ba Olorun ba ni oju e e ma binu gbogbo eyan o ori do bale la wa ati do bale ka na loju ori do bale la wa e ma binu Olorun ba loju eyan wa to e se e ku ado ti wa gbogbo lo fe to ile to apata pata ati pelowo yin o a ni sala e ma ki baba wa laaji wa abalaja ko le ton je gbe le se bo de fe ku fomo eyan se e ku opolo e ku mi Olorun ni ku la ta eyin a ti ni pe lagbara Olorun bi se ogun alati eyan pata pata Olorun yi ile ni tuwa na ni ko yi bo de fem la wa 92.9 ti o be to apo to kari aye ka tu ma te tuwa je ma wo pe obirin arin wa egbun re iyen gani atu belo aya bashiru ashiru orin rin ajo ni ku lo

ọgbọ́n ẹsẹ̀ ká ó léwu láti ti yànnàn ohun tí ṣẹ̀dá fàyè gbà ayé ń yí bí ṣẹ̀dá ti gbé ìkalẹ̀ ẹkùn ẹ pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà gbẹ́kálẹ̀ aláyọ̀ tí ṣẹ̀dá dámọ́ jẹ jáde ikọ̀ nínú yóò bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóò bitters di ààyè rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ àbí àkàrà ló ń pa ló kápá ẹ̀kọ́ gbèrí yóò bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtàwọn pẹlẹbẹ sachet lọ́jà àtilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóò bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.

àjọwọ̀ láti sọ̀yà àjẹjẹ́ ọwọ́ kò gbẹ́rù torí àjọ fìjìláńtẹ́ dìtọ̀ nàìjíríà bgn ló ń kéde gbogbo aráàlú kí ẹ fọwọ́ sọwọ́ pẹ̀ pẹ̀lú àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀ tẹ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín èyí tó le dọrin àlàáfíà lóru ẹ fi kọ́ máa da tẹ̀sán ògún kúndé tí wọ́n dé kọ̀mándà bgn lagos command sórí

ogun daluko ogun atari egun ja o jeru ahan be ni o se gege ade afu eji wori e ti o keta odu waye mo keta odu mosimi eji wori un lo keta odu waye mo keta odu mosimi inu ki roro ki dodo ma ba do mo keta odu mosimi eji wori lo keta odu waye mo keta odu mosimi ile ki roro kiroro o ma ba do mo keta odu mosimi eji wori lo keta odu waye mo keta odu mosimi eji wori lo da ifa pe nje ohun te le keta awon odu bayi won ni kurubo won ni oni yo se keta odu ba pe eni ta da fayi fun ifa pe aye kan lo ndu o wa wo pe nje aye ohun yo le fun lowo abi nkan kan lo fe ni ifa ni bo ti wo ori ohun kan yo ni kan na o tun ti pe ogbe en to je pe boya e n sare wa nkan kan le ni boya e wa ko o ti bo oh kini ti lo le bo ti mo ifa ni so fun pe ko bo n yo bo si ni lowo e ri nu e ri gba mu ifa ni aye ti e si wo se se le di aye yi ifa le di be ifa ni e si ku ifa ni o n to n ka so pe ko ni ku ṣùgbọ́n ifọ wa sọ kidi kan ohun tó tẹnu mọ ó ní bí wọ́n ṣe sọ fún èjìwò lọ́jọ́ wọn ní kéjìwò kó rúbọ èjìwò rẹ̀ sì rúbọ wọn ní kó ní òbú kọ méjì àti kó kó ewé ifá ó sì rúbọ wọn bá ṣe ifá fún ifá yìí ni wọn ṣe fún níjọ náà ni èjìwò ló bá kẹta odò wáyé ló bá ń jó lóúnjẹ ló ní àwọn baba aláwo rẹ ní àwọn baba ara ẹ ní ìbá yìí ifá ohun tí ifá gbìyànjú àti sọfún abẹ́ òun ni pé ó ṣeéṣe kọ́yẹ́ kí wọ́n ti pè é sí ìkìlọ̀ kan àbí àwọn àkíyèsí kan bóyá nǹkan kan ló ti di góòlù sí yín lọ́rùn tẹ́ ń gbé wọ̀ káàkiri wọ́n wá ní ẹ pàtì kẹ̀yìn àṣẹ mọ́ ṣùgbọ́n àti pàtì ọ̀fẹ́ ni lára ifá ni ẹ pàtì sí mọ́lẹ̀ ẹ pàtì bóyá àwọn kankan ni wọ́n ní kẹ́ máa ṣe bóyá pé kẹ́ gbìyànjú láti òbúkọ rúbọ láti fi àgùntàn láti fi fún àwọn èèyàn àbí láti ẹ̀ ti fi omi kẹ́ yọ̀ǹda ẹ̀ kẹ fún ní dúdú ní dúdú kẹ fún ní fún kẹ fá láyìn láyìn rí bóyá àwọn kan ni wọn ṣe wá fẹ́ ní lára díẹ̀ bá ní ẹ̀pà tí wọ́n lè ṣe tẹ́ bá ti ṣe wọn ni àyè tẹ́ ń wá àwọn tẹ́ǹtì yóò bọ̀ sí lọ́wọ́ ẹ àbí ipò tí ẹ fẹ́ dé ohun ẹ débẹ̀ ẹ sì ní kù ti pàtó ni torí bí èjì òwe ṣe ṣe lọ́jọ́ ohun tó bọ̀ sí fún mi. ṣé mọ kẹta odù mo sì ní mo máa kẹta odù. Mo sinmi èjì wòri lọ́kẹta odù ayé mọ̀ kẹta odù mo sinmi gbalùkọ́gún gbalùkọ́gún àtàrí ìkọjà ó jẹ̀rú àhán bẹ́ẹ̀ ni ò ṣe é gègé mọ̀ kẹta odù mo sinmi mo mọ̀ kẹta odù mo sinmi èjì wòri lọ́kẹta odù ayé. Kẹta odù mo sì ní inú kí ròrò kí dodo má ba dó mọ kẹta odù mo sì ní mo mọ kẹta odù mo sì ní èjì wòri lọ kẹta odù wáyé mọ kẹta odù mo sì ní sórí ilẹ̀ kí ròrò kí dodo má ba dó mọ kẹta odù mo sì ní wé mọ kẹta odù. Lọ́kẹta odù wáyé mọ́ kẹta odù mo sì ní àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn àtọ́ gbogbo ohun táwọn pátá yóò tó wà lọ́wọ́ ipò táwọn wá yóò tó wà lọ́wọ́ àyè tá ń dùn á débẹ̀ á sì ní kú á ní kúkú ara á ní kúkú ẹ̀mí láṣẹ ìmọ̀ rẹ̀ ohun tí ifá ni wípé yín láàárọ̀ ẹnìkan jẹ́ iṣẹ́ fún yín ọ̀rùn ní mọ́ pé mọ́ kẹta odù mo sì ní ọlá tó jẹ́ àyèdè mọ́ kẹta odù mo sì ní èjì wòri

0: ilé wà olúwa là ń bẹ̀ Taiwo JP olójókòrò olójókòrò kíláàbá ẹkú múra sílẹ̀ o ayé àjọ̀dún ọdún kẹtàlélógún ní tẹ́tí dórí àlefà àtẹ́dórí àpẹ̀rọ̀pẹ̀ yín ọgbẹ̀rin 23 years commission of first year tí ó wáyé ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2023 à ń kí bàbá ọ̀pọ̀lọpọ̀ àkóbí ètò ìjọba ti làkà ẹ̀ tán fẹ́ ṣe èmi pẹ̀lú ẹ̀jọ́ lọ sọ́dọ̀ àwọn ọlọ́jọ́ gbọ́n tó ń sọ pé á ìyẹn àtúndí ti wá sí ṣe ẹ̀ ọ̀rọ̀ pé òun náà dẹ̀ sọ fún ẹ pé kó tó di pé bàbá kó sì bẹ̀yẹ mo ti kọ́ra lọ nígbà tí wọ́n wà níbi ọwọ́ iwájú bàbá wa nù gbogbo gbà owó tí wọ́n bá ti dé báyìí á ni wọ́n máa ń dùn sí wa gan agba ọlọ́run bá tó bọ̀ nífẹ̀ẹ́ o àwọn ètò tí wọ́n fẹ́ ṣe ní ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2017 wọ́n ṣe ọdún alára ogbe ìtọ́ pẹ̀lú alára ogbe fẹ́sìfà ìyẹn lọ́jọ́ kẹfà ọjọ́ ìjọba tọ́sí ọjọ́ kẹfà oṣù kẹjọ ni tó bá dé ọjọ́ ẹtì friday wọ́n ṣe ọdún ajé fẹ́sìfà ìyẹn ní òde kòrò náà ìyẹn ní ọjọ́ friday ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026 tó bá di ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 wọ́n á ṣe àṣekágbá gbogbo ètò kí bàbá àdúgbò olóyè pátápátá wọn ti ṣe àjọ̀dún ọdún keje ọdún ajé ìlú ojúkòrò òjòwò ọrọ̀ ń bẹ̀rù wọn bá sọ pé ọdún ajé òjòwò máa rọ̀ nù ọdún ajé ìlú ojúkòrò àti ìfàkọjá yìí akí ìyálájẹ́ ọ̀pọ̀lọpọ̀ kẹjọ náà ẹkú ìmọ̀ra sílẹ̀ akí gbogbo àwọn olóyè pátápátá àti gbogbo àwọn olóyè ẹkú ìmọ̀ra sílẹ̀ ọlọ́run lágbára àjẹsẹjọ náà kò láyọ àdúgbò rí bàbá pẹ ọgbọn sọ pé bá ṣe rí bàbá tí ó lè mọ pé wọn ti wọ ọdún mẹrìndínláàádọrùn 8 years kọlọrọ kó tó rọra bàbá wa lẹnu ọba iléwàn olúwa là ń bẹ Taiwo JP ti ọba ìdókòwò àtàbí ogun wa kó múra sá ibi tí wọn ti ṣe òun náà ni gbọngàn tí a ti ṣe ètò ọjọ́ kan rán sí ìyẹn ní 102 dọ́là mẹ́ẹ̀ẹ́dínlógún ọba ìlànà ìbọ̀sọ̀ ìyẹn fọ́nmọ́ àgbàdo station rẹ̀ ìjà ìjọkọ̀ ìjọ náà ni wọ́n ti ṣe bàbá ẹkú múra sílẹ̀ ìbúlọ́ ìbáta ẹkú múra sílẹ̀ ọ̀hún ọjọ́ àpò láyọ̀ láti ṣe ìdùnmọ̀ rẹ̀ ilé ń tíwá lè dùn tẹ́ẹ̀ gbádùn bọ́ọ̀dẹ̀ fẹ̀mí láwàrán ẹni dọ́ta kó tó di pé àwọn èèyàn kọ́ni fún wa láàárọ̀ ìdájọ́ ti ń lọ ṣùgbọ́n tó di pé abọ́ sí agba ni kí àwọn èèyàn kọ́ni fún wa ọ̀rẹ́ wa ń ṣọjọ́ ọ̀bí lé ní bí bá ti ṣe ọjọ́ ọ̀bí lọ́dọọdún báyìí a máa ń rántí rẹ̀ bí pé ó ti rò kórì ọlọ́run ló tún wá pọ̀ ọlọ́run tó lẹ̀ wá pọ̀ ọlọ́run tó lè dà wá pọ̀ ìtúwáká ọlọ́run tó tún wá pọ̀ láti ríran a máa manage ara náà a máa gbà fúnra ara náà orí ti ìjẹ́ ká lọ sí ọ̀rẹ́ wa ìbàdàn alájú mọ̀ rúfà ilé ìjáde ní pé ìdúró ọmọ ìyẹlẹ́kọ̀ọ́ ìbàdàn àwọn náà ta àrùn ló sí mẹ́ka ní 2009 eré ló pè lọ́mọ ilé ẹgbẹ́ tó kàn yín lọ mẹ́ka alájú ìwọlá mú ìdí ní ọkùn yìí gbìyànjú rẹ ọ̀rẹ́ wa ọ̀pọ̀ nǹkan tó lọ wọ́n sọ pé wọ́n wà lọ mẹ́ka ṣé bẹ́ẹ̀ yẹn ṣe máa lọ́rọ̀ rẹ̀ ọjọ́ bá àǹfààní ọjọ́ bá sọ ọ́nù ọjọ́ jẹ́ra ọ̀ sọ fún mi ìyí wà lọ mẹ́ka ọjọ́ ní ẹgbẹ́ mi wà èló lọ fẹ́ fún mi ọ̀rọ̀ owó kan eléyìí wà lọ mẹ́ka eré ló pè wá sọ pé ẹrọ́ọ̀sì ni lọ mẹ́ka ẹrọ́ọ̀sì ni lọ mẹ́ka láti jọ ṣe tí wà lọ mí ọlọ́run ó ṣe mí ìdí ọ̀lọ́ káàfààní kan bá ti ọba yìí a gbọ́dọ̀ gbìyànjú ká mú un lò torí àwọn ẹ̀rọ tó wà bí òtún wá mọ́ happy birthday to adédèjì adédèjì fún ìdùn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ìbàdàn jẹ́ ká gbígba ìbàdàn lọ ọmọ ìbàdàn nílé tó bá tí adédèjì bá rí ọmọ ìbàdàn kan tí máa ń ṣe láyé àwọn ìbàdàn ni ọmọ ọ̀yá mi ni ọmọ bàbá mi ni ṣùgbọ́n tí wọ́n bá sọ pé ìbàdàn yẹn ó ṣe kíni ọmọ ẹ kì í sọ ọmọ kì í ṣe original ìbàdàn ọmọ oko ìbàdàn ni gbogbo ọmọ ẹ̀dọ́ bá ti dà ọmọ oko ìbàdàn
1: ìbàdàn mẹ́sì ọgọ̀ nílé ìbá olúyọ̀lé ẹjẹ́ lọ bá ọmọ ìlú òdodo nítorí ọmọ olúyege ọmọ ìbàdàn mẹ́sì ọgọ̀ nílé ìbá olúyọ̀lé ìlú olókìkí ayé nílùú ìbàdàn ẹ bá ń gbọ́ ọmọ òkè láńtìláńtì ọmọ olúyege òkè ìbàdàn á gbé ọ máa ṣàmì àṣẹ òkè ìbàdàn àtàgbé ọlọ́mú òrù àbọ̀mọ ọyọ bí irun bí igba ìgbà tí lágẹlú bàbá yín ti fẹ̀ bọ̀ níjọ́sí ifá ní bó bá ti dé ẹ̀bá ọ̀dà kó dúró ibi lágẹlú gbé kalẹ̀ ọ̀dà níbẹ̀ ni bàbá gbé dúró ti ń nara ibẹ̀ ni bàbá kì í sùn ibẹ̀ ni bàbá ń kí í sí ni kó wá ní dára ẹ̀bá ọ̀dà láti mọ̀ yín sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níjọ́sí jọ́sí ó ṣeéṣeéṣe ó tún dẹ̀ bá d igita ododore gbogbo ama abadan eyin lomo oko akoba maja oluyege o ye kalaye o ye ko wa tabi ara wa kini tumo oba pipa otariro ni je pipa otariro gege bi alagbede ti pokota ti peleta omo oko apota maja ti pata sile kija o to de eni abe ko maja gumo ti tun jagun ibadan maja mo eni o ba baja ojiya ose ibadan maja mo bi ta ye ojo si e kara waju leru ibadan maja mo esese kara adugo gbogbo logun omo iba alageluye binu jogun osimi ope eja ye nbe nibe to kure keja won ni togun togun la akobadan ibadan meru eru re na tun meru omo aderu meru loju ogun ajo gangan re lu wa hun afadamo jagun lu jaye eni o ba rogun sa ni ibadan binu si omo oji kan nu kan pa loju ogun o te gbogbo ona somi suru ibadan ilu ojo ilu ajayi ibadan ilu ogun mola olodogbo keri keri loju ogun owo kenderi bi ija ibadan ilu ibikunle ologun agba ajase lawi oya ewo owo oko kare ibadan o ma ni nba won re ibadan owo moto nko o ma ni nba won re ibadan owo moto oluyege ma ni nba won re ibadan owo omo ya eleko ma ni nba won re
0: iwe kuro ko le ba ti ra
1: owo mo to nko
0: eh awon ti o kore fun wa won ti n duro de wa lati
1: ko apala kore fun
0: eh 081-323-77749 081-323-77749 eh bo se ki ibadan o ye ki ori awon ibadan mo to ba je omo ibadan
1: to to o ye ko
0: kon gbowo lu e lori nisin oro lu ogun meke yo ma so ko ibadan lo nu a ma ri ti owo lati odo e eh diso la balogun o ma so pe eh ibadan ibadan ni yo ibadan ni a ma ri ti owo awa anti ni boda a ra ri ti owo lati a ri ti owo la bili ti ope o la je a ri de je ni omo oko ibadan ni bili ti ope a ri de je mo so pe mi ko ibadan ibadan eh roba de ti alu gbe ti ba fe ko ma won rin wo la ko wa de leni e je nbe la todo omo ibadan baba ibadan e ti man pe ni wo li ibadan to je pe a fura ti ta ti mo yere ngba to wa laye dokita ti ko ra ide ba ri ta roba de ba kan na o na ni ti ko ma de mi so bi won wa de alaji ko le ti ai la na wa de o
1: na wa
0: ologbe da ku dore wa de la igba power ken ni ade awon ni mo ko wa de leni ni e ba ti ko to ba ti wa te wa lorun ke ma kan go lo ni 0823337749 kadi ti lato do le ya ye ma ko e ko ojumo
2: o e ko ojumo sa
0: o ruko ya de ti wa

Ciudad de la Izquierda. Kingston Yard.

tẹ̀síwájú láti bẹ̀rẹ̀. Ọya. mo mọ fi yín lẹ̀kẹ́ ẹ̀ẹ́lò làṣíṣẹ́ ẹ̀yọ́ pọ̀jù mo mọ̀ fi yín lẹ̀kẹ́ kẹ́ mú ogun kẹ́ lè yìnbọn síra yín.

0: like better? Ọkan làwọn ẹsẹ̀. Ó yẹ tẹ̀síwájú ẹ̀ tẹ̀síwájú ó yá. Ẹ tẹ́tí ẹ̀wọ̀n ẹ náà dá lóta. Mo bá dọ̀tẹ̀ tó mọ̀ ẹjẹ́ àǹfààní ṣe ti gbọ́.
1: Ìwọ nìkan ni mo máa yìn bàbá. Ìwọ nìkan ni mo máa fògo fún. Torí pé òun mi wà láyé, òun mi wà láyé. Títí ayé ni mo máa yìn òun bàbá mi mọ́.

ìròyìn ìyálẹ̀ ta la mú wa fún yín láti lè ṣe bọ́ọ̀lù fm 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò gra ìkẹjà nípínlẹ̀ èkó abel ọ̀jẹ̀túndé lóníròyìn olórí ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó olóyè muniashiru ajayi ọbaṣà fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn lórí ìtúsílẹ̀ àwọn ọmọléèwé ìpínlẹ̀ ọ̀yọ́ àtàwọn olùkọ́ wọn tí wọ́n ti dúró látọ̀jọ́ pípẹ́ díẹ̀ sẹ́yìn gbogbo ìfarabalẹ̀ fáwọn ẹ̀ṣọ́ agbófinró àtàwọn ìjọgbọ́n tó ṣe atọ́nà ìtúsílẹ̀ àwọn ọmọléèwé ọ̀hún nínú ọ̀rọ̀ kan tí akọ̀wé ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni dave agboola sọ olórí ilégbèmọ̀ aṣòfin èkó lu ìjọba àpapọ̀ nàìjíríà lọ́gọ̀ọ́ ẹnu ààrẹ bọ́lá ahmed tinubu àwọn ẹ̀ṣọ́ agbófinró àwọn ológun àti ní pàtàkì jùlọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé fún ìgbìyànjú wọn èyí tó yọrí sí ìtúsílẹ̀ àwọn ọmọléèwé ọ̀hún ó ní ìṣẹ̀lẹ̀ yìí fún wa ní ìrètí ọ̀tún bákan náà ló bá gbogbo ẹbí àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ tí wọ́n rí gbà sílẹ̀ náà yọ gidigidi bó ṣe tún bá àwọn ìdílé àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà kẹ́dùn pẹ̀lú àdúrà pé kí ọlọ́run kọ́lọ́run tí àwọn èèyàn ọ̀hún nínú wa gbóríyìn fún àjọ àwọn olùkọ́ nàìjíríà union teacher nut fún àtìlẹyìn wọn nínú rògbòdìyàn náà ọbaṣà sọ pé ọjọ́ kejì oṣù kẹta tó kọjá yìí làwọn àjọ ẹgbẹ́ olùkọ́ ìpínlẹ̀ èkó darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn nínú ìwọ́de sílẹ̀-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó fún ìtúsílẹ̀ àwọn ọmọléèwé ọ̀hún èyí ń ṣàpẹẹrẹ ìrẹ́pọ̀ tó kópọn àwọn olùkọ́ lẹ́ka ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè nàìjíríà ìdùnnú ṣubú layọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lábàá rí ìtúsílẹ̀ àwọn ọmọ iléèwé àti olùkọ́ wọn tí wọ́n ti wà nínú àhámọ́ àwọn ajínigbé láti bí ọjọ́ 16 56 days ìyẹn ìjínigbé tó wáyé níléèwé kan níjọba ìbílẹ̀ oríire lágbègbè ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ ọ̀yọ́ eléyìí wáyé báwọn ẹgbẹ́ òṣèlú alátakò bíi people's democratic party pdp the allied people movement apm àti olùdíje ipò ààrẹ nínú ètò ìdìbò ọdún 2023 ìyẹn ọmọyẹmí sowore ṣe ń fi tayọ̀tayọ̀ gba àwọn ọmọléèwé àtàwọn olùkọ́ tí wọ́n ti sílẹ̀ náà nígbà tí wọ́n ń lọ ìjọba àpapọ̀ láti túbọ̀ bójútó ètò ààbò yìí káríkà orílẹ̀-èdè yìí ọmọléèwé aṣòfin àbújá sínétọ̀ aliu jumel ṣàpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn ayọ̀ tó sì ń rọ àwọn ìgbìmọ̀ ìṣèjọba orílẹ̀-èdè yìí kí wọ́n túbọ̀ jẹ́ kí ètò ààbò wa ó dúró déédé àti láti ṣagbára láì tú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó sì wà nígbèkùn àwọn ajínigbé sílẹ̀ ìròyìn fi yé wa pé àwọn olùgbé arìnrìnàjò àtàwọn èèyàn tó rìn lọ lágbègbè ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n kún fáyọ̀ àti ìdùnnú ńlá nígbà tí wọ́n gbọ́ ìròyìn ìfisílẹ̀ àwọn ọmọléèwé àti olùkọ́ tí wọ́n ti wà nínú ìgbèkùn àwọn ajínigbé fúngbà pípẹ́ díẹ̀ sẹ́yìn èyí tó mú òpin tó bá ìpayà àti ìbẹ̀rù ọjọ́ pípẹ́ díẹ̀ sẹ́yìn tí wọ́n sì ń bá àwọn òbí àti alágbàtọ́ àwọn ọmọléèwé wọ̀nyí yọ̀ àti ìdílé àwọn olùkọ́ wọn láti ọjọ́ 15 oṣù karùn-ún tí ìjínigbé ọ̀hún tó ti wáyé ní jùlọ ìlọ lórí ìròyìn ní òṣòwúrọ̀ yìí frank ọlọ́runṣọlá olóòfin ìròyìn èmi ló bẹ̀rẹ̀ ọ̀jẹ̀ tó lé ní mo ti tà àti tí ìgbọ́ yín ẹ kú ìsinmi òpin àti.

0: ọmọ Nàìjíríà àti gbogbo apáta àtàyíjọ àti yíbo àti dórí dórí àti kárí gbogbo apáta láti torí oore ti àwọn ọmọ ọjọ́ òṣèlú lọ sí àná ní àjàníyà fi òṣèlú risiti ọdún mẹ́rin ẹ̀bùn ọdún kan tó ń sanwó ẹ̀bùn fi ọdún méjì ọjọ́ ọdún mẹ́ta tó mọ̀ sí pa àwọn ọmọ gbádùn ara wọn lè máa mú ní ìlú ọmọ ìgbàlá ẹ̀ ọdún mú ní ọjọ́ àwọn ọkọ̀ lọ́dún kàdé ní ọjọ́ ọjọ́ ọmọ ìjọba kan nípa ọdún méjì ọmọ ìgbàlá ń wá gbogbo ọdún iwájú ọmọ lórí ṣé ẹ̀mí ẹ̀kọ́ ọmọ ìgbàlá ọmọ osiri ọdún mélòó lòun gbalé lọ yín kẹkọ ọdún méjì ní ìsìtì tó tètè yẹn bá ti wá gbalé kókan wá gbalé ọjọ tó yẹ ẹni ìdí tí ó ní sàmì ó ní ẹnu ọ̀gá sáwà ọ ní ọgbà onímọ̀ bàbá ń dà láàmù ní òkè títà àtẹlẹ bàbá ti wà bá tó ìtọ́ ti ta ìsìtì ọdún kan sí ní sí ẹ̀mbẹ́ ìṣẹ̀lẹ̀ olólùfẹ́ ló wà bàbá olórí ẹbí ìṣẹ̀lẹ̀ bá kúrò èèyàn àtọ́ á
1: bá ti rúkú kúlẹ̀ kó tó di pé ìṣẹ́ pa ẹ̀kọ́ wá sí ìka tí ọ̀dọ́ náà àtàrí gbogbo àwọn olóòtú ti wà sí ẹ̀fọ́ làgbà ìwà arábìnrin ló wá dúdú pé wàhálà tó wá pọ̀ jù sàn fún gbogbo àdúgbò náà a ní láńlọ́ọ̀dù dọ́gbọ́ bàbá padà ọgbọ́n la fẹ́ dá sí ilé ìṣe.
0: gbogbo ẹ̀yàn ara lé ẹ̀tọ́ wa kú nìyẹn.
1: ẹ̀jọ̀ kò tó wọ́n
0: pa ọ́. ọdún òbòdó ẹgbà wọlé ẹgbẹ́ ẹgbẹ́ nọ́mbà àtọ̀dọ̀ ti yí. àbájìlé kan fún wa ní. àbí wẹ́ẹ̀rọ àwọn ẹ̀jẹ̀ni àdọ́kọ̀ fún wa nọ́mbà.
1: láǹfò ló tiẹ̀ wá lágbára ọ̀rá pọ̀ lára rẹ̀ ọ̀fẹ́ fóònù tuntun ní fóònù tuntun adébáyọ̀ olólànà àbí ojú òpó lè 0813.
0: a lọ sí ilé iṣẹ́ ìṣẹ́ lábóyè
1: okè
0: láàárọ̀ ẹ̀ ìṣẹ́jú márùn-ún péré náà ni wọ́n ẹ̀yà máa wà lọ́wọ́ ẹgbẹ́
1: fáwọn. 0813-237-774 lẹ́sì bá títò lórí ètò àjọ yín
0: lórí ìṣẹ́jú àjọ ilé iṣẹ́ ìgbàlódé ìṣẹ́jú tí wọ́n ń ṣe
1: ìfẹ́ lábóyè ní ẹ̀ yẹn bá sì láyé tọ́ba ní odò ara ẹni ọ̀yà iléeṣẹ́ náà kò ní í dúná ní agbára àwọn ọ̀rọ̀ hello àwọn kú ìyálẹ́ ka ìyábọ̀ ẹ̀dí kọ́ nílé màmá kò ní gbà láti bó lẹ ti ń pè wá ẹ ti ń gbọ́ wa kété báyìí. bọ́lọ̀ bá wá rí báyìí mọ́mọ́ wá. ọdún kan tí láwọn ìwà ti kọ fún sí ń kọ. kọ́dárì ti padà fún kí bàbá ọba tó kọ àbíkú rẹ̀ sí. ẹ ṣe gbà 0813-237-7749 náà ni ojú òkú lórí ètò àìsàn yìí ẹ̀kọ́ ìlàgbà ìgbà náà lọ́jọ́ tó wà kalẹ̀ sí 0813-237-7749 lójú òkú tẹ́ pé ẹ̀ ti tẹ̀ wá láàbò ṣùgbọ́n mọ̀mọ́ yìí náà ẹja ti dìkan náà gbogbo lórí ètò àìsàn ẹ̀kọ́ ìlàgbà ó ti gba rìsíìtì ọdún kan lọ́wọ́ láńlọ́ọ̀dù. Ṣé láńlọ́ọ̀dù náà tó wá ń tẹ́jú sí ọ? Àyìn tó bá mọ̀ pé ò ní jẹ́ kí ló dé tó fi wá ń fi ronú. Ìtòrò wọ́kọ̀ rìsíìtì ọdún kan sí o sì fẹ́ gbà fún bàbá oní bàbá. Tí ò ní jẹ́ pé àlàkalà ni ọ̀padà lágbẹ́yìn. 08133377749 náà ní ìjọ òkú Kádá tó ní ilé ẹ̀kọ́ tó rà. Ẹni tó bá tún wà ń bẹ̀ bẹ́ẹ̀. Orúkọ ìbò lẹ ti ń pè wá.
2: Ẹ̀ka orúkọ mi jẹ́ Ẹ̀ka ìlú láti Èjìbò.
1: Láti Èjìbò.
2: Tẹ̀rí ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ṣàánú oríṣiríṣi láti ìlú wa. Mo fẹ́ parí. Mo rẹ̀ máa jẹ bọ́ọ̀kọ̀ ẹ̀ lọ́ba àti ìpá mi jẹ kó lọ.
0: Màmú bàbá.
1: Ẹ̀kú àti ẹ̀ṣẹ̀ gan-an.

iléeṣẹ́ ìpalábọ̀ global concept ni eléyìí o iléeṣẹ́ tó ń ṣe modern soccer wey tó máa ń pè ní sewage digester sewage digester yìí ọ̀pọ̀ ni ò mọ nǹkan tó pè sewage digester ṣùgbọ́n kí tó máa bá ọ̀rọ̀ bọ̀ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà rèé 08032958814 08032958814 tàbí 09116863759 09116863759 sẹ́wọ́n ìdàgẹ́sà ní sọ́tàwé ayé òde òní táwọn èèyàn lò sí òkì kú òkì rùn fún ọ̀kì kó kò jẹ́ ń gbàyè tó pọ̀ ibi tá a bá ṣe tí wọ́n lè mọ pé sọ́tàwé wà níbẹ̀ ó yàtọ̀ sáyé àtijọ́ ṣẹ́wọ́n sáyé àtijọ́ máa ń kú tó máa ń kó gbogbo ìgbà sáyé àtijọ́ máa ń fọ́ tó máa dóhun sádùúgbò eléyìí ó wà ẹ̀kọ́ lókàlì friendly owó tàbí fi ṣe léyìí kò tó ti ètò fi fi sáyé àtijọ́ kò jẹ́ ń gba ayé ọjọ́ tó pọ̀ láti fi ṣe sáyé àtijọ́ wọ́n lè lo oṣù kọ́kọ́ fi ṣe ṣùgbọ́n eléyìí ọjọ́ kan ṣo pé la máa fi ń ṣe ó wá pín sí oríṣi méjì a ní biofilm a ní biogas ó dì pẹ́ ìlẹ̀yẹ toilet tó bá wà ní ilé yẹn la máa fi mọ eléyìí tá a máa ṣe sí inú ilé yín toilet ẹ bá tò lá máa bèrè pé eyín toilet náà ló wà níbẹ̀ eyín olómi náà sílẹ̀ gbígbẹ ọ̀tọ̀ lélẹ̀ tá a máa ṣe sílẹ̀ olómi ọ̀tọ̀ lélẹ̀ tá a máa ṣe sílẹ̀ gbígbẹ torí ẹ̀ gbogbo ẹ̀tọ́ ẹ̀kọ́ lé sí i ibikíbi tí ẹ̀ka ti máa gbọ́ wá sí i ẹ má ṣe sọ́kàwé ayé àtijọ́ mọ́ ó ti wà dété sewage digester ni kẹ́ ẹ ṣe ẹ fẹ́ ilé iṣẹ́ ìfẹ́lágbó ni ká bá ba yín ṣe bákan náà ẹ̀kẹ́ ti níta ayé àtijọ́ ẹ fẹ́ yí padà síta yóò di òní tá à ń sọ yìí ó ṣeé ṣe ẹ kàn sí ilé iṣẹ́ ìfẹ́lágbó ni àwa bá yín yí padà bákan náà gbogbo ẹ̀kẹ́ sọ́kàwé yìí ń fún yín ní problem tó máa ń kú ní gbogbo ìgbà ẹ jẹ́ ká wá bá yín pọ̀ bá tiẹ̀ ẹ lọ bá yín sọ̀rọ̀ wá rèé 08032958814 08032958814 tàbí 09116863759 09116863759 gbogbo ẹ̀kẹ́ kọ́ ní sínú rà sínú omi dẹ́rù ń báyìí láti ṣe sọ́tàwé ẹkùn síwájú kíbi tẹ́ bá wà ìlú kíbi tẹ́ bá wà a máa wá síbẹ̀ láti abáyé ṣe nínú ilẹ̀ máa dùn ẹ má fi ilé ẹ̀kọ́ bí àtàrí àtijọ́ o àwọn èèyàn ṣe tayé àtijọ́ mọ́ o ẹ má ẹ̀ka jẹ àgbọ̀nrín èṣù nínú ọbẹ̀ o bákan náà gbogbo ẹ̀sìn sọ́tàwé yìí ti kún lọ́dún ká abáyé tí ì tẹ̀fẹ́ rọlẹ̀ ẹkọ̀ sí ìfẹ́lábó ẹ má ṣe tá àtijọ́ mọ́ o gbogbo ẹ̀yìn engineers pápátá tẹ bá wọn kọ́lé gbogbo ẹ̀yìn plumbers pápátá tẹ gbọ́ wọn gbogbo tẹ bá ti gbọ́ wá sí i ẹ máa sọ fún àwọn clients yìí pé sewage digester ni wọ́n ṣe ẹ fẹ́ gbogbo ilé ìta ti ṣe ẹ lọ sórí facebook page wa ìfẹ́ lak bóyí global concept ìfẹ́ lak pé wà níbẹ̀ bóyí global concept lórí facebook ẹ má ní gbogbo nǹkan tá a ti ṣe ń síbẹ̀ pápátá torí ọwọ́ ohun ẹ pè wá káàbá ń ṣe sọ́kàwé yìí O 08032958814 tàbí 09116863759 09116863759 a wà ní block Y78 Pigaki Market Ìkọ̀tún Ege ní ìlú Èkó bákan náà la wà ní number 17 ti gbẹ́gbẹ́ sí ti ìjà òjòkòrò ní ìlú alágbàdo ní ìlú Èkó ṣùgbọ́n ibi kíni tẹ bá tò wá sí ààrẹ ìlàtí wa ẹ má jẹ́ ká gbọ́ pé sọ́kàwá ayé àjẹyẹ tún ṣe o ẹ yí táyé bá yí àmọ́ báwọn yí ni o ó dìgbà àmàlẹ́tì yí o.

0: 814.
1: Ẹ mọ fọrọ agba odijọ mẹjọ.

salir de esta soa para tocar y ayer. Sin que no creo. En la tira ya y se va a bawa. O para la yel de cuento a ya la gafón a mundo de la bati. Le doy, le doy, a mundo y ni le fila con un y fleco. Con que arewa. A ya la mente, no busco le le ti a un aqueco. Y se ya ti de babile o le le ni floyo. Si o lo ni con un ori galay. Le ya te. Wọ́n kí ààrẹ bọ́lá mẹ́tì wípé wọ́n kúrò wọ́n sì kú ṣe tàbí-tàbí-tàbí-ṣe lórí àpẹta rẹ̀ ọmọ náà jáde bákan náà ni wọ́n kí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ṣe iṣẹ́ àti náà wípé wọ́n ní ṣíṣe ò iṣẹ́ àti tí wọ́n ṣe yóò ní èrè rẹpẹtẹ fún wọn lágbára ọlọ́run ọba wọ́n ní gbogbo ibi tó wá kù sí tí nàìjíríà ti fi ní ìbàlẹ̀ àyà ọlọ́run ọlọ́jọ́ èní yóò rọ ààrẹ wa bọ́lá mẹ́tì ní lágbára láti ṣe àṣeyọrí àṣeyẹ ti alákànṣepọ̀ iṣẹ́ ìwá láti ọ̀dọ̀ ọba alayé ìlú èkó tí wọ́n jẹ́ alága àwọn ọlọ́ba lọ́balọ́ba àti ilé ìlú àti àwọn olóyè ní ìfìlà òkè ìlú ọba ìlú àwọn bàdúndé ààrẹ ọ̀mú oṣù ọ̀lálẹ́ àti olúbi first olówó èkó bàbá àfúwà. kété tí aago mọ́kànlá bá ti lù ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀tọ́ mi fẹ́ máa gbọ́ ní aago mọ́kànlá bọ̀ sí aago méjìlá kò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́lẹ̀ àyípadà ti bá ètò ọ̀hún àyípadà tó sì bá ètò ọ̀hún ìgbéga ńlá náà ló dé bá àwọn pé nígbà tí ìgbéga ńlá tó dé bá owó náírà àtijọ́ ó di pé ó di tuntun nígbà tó wá di tuntun kálukú náírà kéékèèké pàwọ̀dà wọ́n di àwọ̀ náírà ńlá náà ni wọ́n gbé wọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe rí fún ètò ẹ̀tọ́ mi èyí tí wọ́n máa ń sọ pé ká mọ ẹ̀tọ́ wa lábẹ́ òfin èyí tí atọ́kùn rẹ̀ jẹ́ Ajayi Egun Adobe Egun tí ẹni tó sì jẹ́ onígbọ̀wọ́ àti ẹni tí ó ń tukọ̀ ètò ọ̀hún ló jẹ́ pastor sunshine ètò náà yóò máa gbìnà ya lẹ́ni ìyẹn ni pé wọ́n bẹ̀rẹ̀ láti máa lo ọgbọ̀n ìṣẹ́jú láti èyí lọ lágbára ọlọ́run ọba aago mọ́kànlá sí aago mọ́kànlá ààbọ̀ ní ẹ̀ máa gbọ́ ètò ọ̀hún báyìí ẹ̀tọ́ mi ìyẹn ni mọ ẹ̀tọ́ rẹ lábẹ́ òkú ẹ̀rí pé àbá náà ti máa ń ké pé gbogbo wa ti tẹ́tí pé ẹ bá wa gbìyànjú ẹ jẹ́ kẹ́tù ìkẹ́mi rẹ̀ gùn kó pọ̀ sí dáadáa torí nǹkan tí ó bẹ ní kọ̀rọ̀ ẹ̀ka wọn tó ń fẹ́ ṣàlàyé fún wa nípa òfin báyìí ọlọ́run ọba ti gbọ́ àdúrà wọn o pastor akínbọ́làdé sunshine a máa pàdé wọn láìpẹ́ láì jìnnà tí aago mọ́kànlá bá ti lò láti gbádùn ẹ̀tọ́ mi bí ìṣẹ̀wọ̀n pẹ̀lú Ajayi Akọ́bí Egun.

papọ̀ lórí ẹ̀tọ́ ọmọnìyàn know your right mọ ẹ̀tọ́ ẹ lórí bọ́n 92.9 fm yìí ní gbogbo ọjọ́ sátidé láti ẹnu kọmíredà jàyí mákindé pẹ̀lú chairman fún know your right anti corruption ní gbogbo nàìjíríà ti lókè òkun comrade pastor paul akimbolade ètò yìí lẹ ti ń gbọ tẹlẹ ní 11:30 sí 11:45 ní gbogbo sátidé ṣùgbọn báyìí o aago mọkànlá sí mọkànlá àbọ̀ òwúrọ̀ 11 a.m. to 11:30 a.m. lẹ ó máa gbọ fún ọgbọ ìṣẹjú gbáko adúpẹ lọwọ general manager bond fm fún àtìlẹyìn wọn lórí ètò yìí láì gbàgbé olóòótọ ètò alihaji ganiyat asiro àti gbogbo olólùfẹ ètò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ wá fún ìkéde ìbéèrè tàbí ìpolówó ọjà yín ẹ pé 07049678729.

0: láti máa ṣe títọ́ torí òtítọ́ ló máa ń gbé ni lékè òtítọ́ ló ń gbé orílẹ̀-èdè lékè nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ̀jẹ̀ ká máa gbìyànjú láti máa ṣe òtítọ́ nítorí pé ogún ọdún tí rọ́bà ti ń lọ níwájú ọjọ́ kan ṣoṣo báyìí ni òtítọ́ yóò ba tí yóò sì fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ nídìí èyí ẹ̀jẹ̀ ká gbìyànjú ká máa fi òtítọ́ ṣe àwọn ohun gbogbo tí a bá ń ṣe kí ìlú kó lè tòrò kí ìlú wa kó lè rójú eléyìí ni mo fi wọlé sórí ètò lónìí tí mo sì fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa dórí ètò lónìí láyọ̀ àti àlàáfíà láì gbàgbé bàbá wa nínú olúwa pastor paul akínbọ́làdé tí wọ́n jẹ́ chairman fún know your right anti-corruption ní orílẹ̀-èdè yìí pátápátá towótowó ni bàbá ni wọ́n fi ń jà fitafita fún wa pẹ̀lú àdúrà ní gbogbo ìgbà wípé kí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ kó lè wà láwùjọ wa ọlọ́run yóò túbọ̀ máa ròyìn ní agbára bákan náà mi ò ní ṣaláì kí gbogbo ọmọ ẹgbẹ́ know your right jákèjádò orílẹ̀-èdè nàìjíríà títí dé ọ́fíìsì efcc àti káàkiri àgbáńláyé níbi tí ẹ̀ka ọ́fíìsì wa tó ti wà káàkiri mo kí gbogbo ẹ̀yin amòfin wá ẹ̀kú iṣẹ́ takuntakun ẹ̀yin ọ̀gá ọlọ́pàá tí kìí gbè lẹ́yìn ìwà ọ̀daràn àti ìyanijẹ ẹ̀kú iṣẹ́ àsìkú ìgbìyànjú ọlọ́run adé ìgbìyànjú wa ládé bond 92.9 fm náà láwà tí ẹ ti ń gbọ́ wa know your right ma ẹ̀tọ́ ẹ ní ètò tó ń lọ lọ́wọ́ lórí rédíò bond 92.9 fm náà láwà yìí tí ẹ ti ń gbọ́ wa ayọ̀kúnlé ajayi mákindé lorúkọ mi tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí àkọ́bí ègùn mú kí ọlọ́wọ́ bọ́tìnì mi òkú iṣẹ́ ọpọlọ lágbára ọlọ́run òkè òkè ni gbogbo wa ni àwùjọ máa lọ tó mú kí gbogbo etí tó ń gbọ́ ètò yìí lónìí káàkiri orílẹ̀-èdè nàìjíríà pátá níbi tí ọwọ́jà rédíò bond 92.9 fm tó tàn kálẹ̀ dé bóyá ìwọ wa fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ know your right anti-corruption tàbí ó tilẹ̀ ní ẹjọ́ kan èyí tó fẹ́ gbé wá nípa ẹni tó yàn ọ́ jẹ tàbí ẹni tó lù ẹ́ ń jìbìtì tètè kàn sí wa ní ọ́fíìsì wa ní 1 délé ara street délé ara bus stop abarajẹ road ní ìkọ̀tún tàbí kí o tètè máa pe nọ́mbà wa 070-49-67-8729 ó sì lè pe 0802-703-7390 tó lónìí bàbá wa wọ́n ti wà pẹ̀lú mi nílé agbára láti tún tẹ̀síwájú nípa àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ẹ̀tọ́ ọmọnìyàn èyí tí ó lè mú kí a má máa jìyà àìmẹ̀tọ́ àti gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tí ó lè mú kí àwùjọ wa ìlú wa orílẹ̀-èdè wa kó wà ní ìfọ̀kànbalẹ̀ ẹ jẹ́ kí n gba bàbá mi láàyè láti tẹ̀síwájú nínú ohun tí wọ́n fẹ́ bá wa sọ ẹ káàbọ̀ sílé agbára sà.
1: Àkọ́bí inú mi dùn dé àyè kan kí ni ìdí tí inú mi fi ń dùn ni pé ohun tí a ti ń wá láti ọjọ́ yìí ọlọ́run ṣe ní wẹ́rẹ́ fún wa akínìkan ọ̀hún ó ní pé kí àkókò tí a ń lò kó lè gbìn ju èyí tá a ti ń lò tẹ́lẹ̀ lọ tó ọlọ́run ti wá ṣe báyìí a ti rí gbà lákọ̀ọ́kọ́ láti ọ̀dọ̀ ọlọ́run lẹ́lẹ́kejì láti ọ̀dọ̀ gm ìyẹn mánéjà bond fm 92.9 kẹjà tí a ń pè wọ́n ní alhaji abdulwahab àkọsílẹ̀ wow bàbá adúpẹ́ lọ́wọ́ yẹ ṣe gan just like that we just thank you we appreciate you ọlọ́run a máa bá yín gbé ẹrù tìyín náà ẹ̀yin tẹ bá dé mọ̀ wọ́n ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn so àkọ́bí ọpẹ́ la máa fi ti òní yìí dájú nítorí ẹni a bá ṣe lóore tí ò dúpẹ́ jésù kristi ni ó dàbí ọlọ́sàkó nílẹ̀ lọ́ni sà mo dúpẹ́ lọ́wọ́ yín o Mr. Akosile Abdulwahab, Manager Bond FM, Ayikeja. Bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ Dr. Tunji Ọlálékan. Ó máa dúpẹ́ lọ́wọ́ yín sà. Mo dúpẹ́ lọ́wọ́ Afa Mutiu náà, Ọrẹ Olúwa Ogunnaike. Ẹ ṣe o, our wonderful Alaja. In fact, Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ìyẹn Alaja Ganiyat Asiru Bello. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Olóòtú wa ni ẹ ṣe gan. God bless you. Then our wonderful lawyers. Mo dúpẹ́ lọ́wọ́ yín tó pọ̀. Sámájú ṣe fún yín o. Gbogbo ìgbà lẹ́ ń dìde. Ẹ ń ṣọ́ orí olórí Ọlọ́run ló ń ṣọ́ orí tí ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Barista Adékóyèjọ Adótòwúbọ̀. God bless you. Barista Chioma Ume. God bless you. Barista Esther Adéribole. God bless you. Barista Alex Adébáyọ. God bless you. Well done. I say well done again. Comrade Sunday Ifechukwu Secretary wa nìyẹn. God bless you. Òun náà ti di lọ́ọ̀yà kan báyìí. Iṣẹ́ gidigidi ló ń ṣe o. You may not understand what I'm saying. You are doing well. You are doing well. You are a wonderful boy. God bless you. A máa fẹ́ dúpẹ́ lọ́wọ́ Comrade Dr. Fabumi, the chaplain man. God bless you, sir. Ẹ kú ìrànlọ́wọ́ lọ́wọ́ yín o. Ẹ kú ìdílé gbogbo ìgbà. God bless you. Olúwa túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ẹ ṣe gan. Pastor Comrade Johnson, wonderful man. Ẹ máa ṣe gan. Bá a ṣe ń lọ sórí afẹ́fẹ́ gbogbo ìgbà yìí, kò máa sẹ́yìn Comrade Pastor Johnson Ọlágbẹ́miró. Ẹ ṣe gan, sir. Olúwa máa bá yín bẹ̀rù tí yín o. Mo fẹ́ kí my wonderful officer, the AO, Escort Alagbon, Bonkin, Supodele. God bless you, sir. In your retirement, you will never get tired. It's coming up soon. God bless you. Eko Rideo, Eko Ranlowo, CP Bode Oja Juni. Wow. Ara won olopa ti eyan le ma gbo otito lenu won niyan. Mo ti sorry wi pe eni ba mo wi pe CP Bode Oja Juni se awon iwa kan. E je ka gbo. Phone number mi sa wa ni ori afefe. Ebi kan to jo on CP Elewe Ran niyan ni Abeokuta. God bless you, sir. Bode Oja Juni. God bless you. Ayọ̀ ìdùnnú lẹ máa fi ṣe iṣẹ́ yín parí níbi iṣẹ́ ọlọ́pàá. Mo kí Lagos State CP. Ẹ̀jẹ̀ bá fẹ́ pé ọlọ́pàá láwọn yìí sí àwọn eléyìí o. Fatai Tijani. God bless you, sir. CP Mohammed Salusi. Àwọn ni former DCP ROS is now the CP Abuja. God bless you, sir. I really appreciate you. And many others that I could not mention. God bless you. Chamberlain, God bless you. Comrade Egnia Olusumade, Comrade Victor, TVS Kekedila, God bless you. You are a giver. We appreciate you. Amara Losi Atiki, one wonderful honorable Kaide Joseph, Esegonsa, Isheri Biribi, Iyi tí wọ́n ń ṣe òun la fẹ́ kí wọ́n fún lónìí. Ẹ̀tẹ́tí kẹgbọ́ wa lẹ́yìn ìpolówó yìí. God bless you.
2: Ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Àǹfààní ńlá rèé fún gbogbo ẹ̀yìn tí ẹ máa ń lọ fi owó gọbọi ṣe test ní lab káàkiri. Ẹ tètè máa bọ̀ láti ṣe àyẹ̀wò ara yín báyìí pẹ̀lú computer system tí yóò ṣàlàyé gbogbo àìsàn tó bá wà nínú àgọ́ ara yín àti àwọn oògùn tí ẹ nílò láti lè mú kí gbogbo ẹ̀yà ara yín láti orí títí bí àtẹlẹsẹ̀ wà ní àlàáfíà pípé. Pẹ̀lú owó ṣíkíní lẹ ó fi ṣe àyẹ̀wò yìí. Bákan náà ni ètò omi sísè kan tún wà fún mímu èyí tí a pè ní multifunctional hydrogen cup water láti fọ gbogbo ìdọ̀tí ara jáde kí gbogbo ẹ̀yà ara yín lè wà lálàáfíà. Àyẹ̀wò ẹ̀rọ kọ̀m̀pútà yìí yóò tún ṣàlàyé ohun tó lè ṣẹlẹ̀ lọ́dún kan síwájú. Bóyá nínú ìjọ yín tàbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ ló fẹ́ kí wọ́n ti wá ṣe àyẹ̀wò ara yín pẹ̀lú owó tí ò ga ni lára. Ẹ̀yin ẹṣẹ́ àti pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08083838194 08083838194 tàbí 08026182577 08026182577 ẹ̀rọ ti pé ìlera lọ́rọ̀ àlàáfíà rẹ̀ ṣe kókó.
3: Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wá ẹ̀yà ara márúwa TVS tó jẹ́ ojúlówó, ẹ tètè máa pe ọ̀gbẹ́ni Victor ìkan nínú wa ní Human Rights Office ló jẹ́. Ó ń ta ẹ̀yà ara márúwa TVS tó jẹ́ ojúlówó, èyí tí kò lè ní wàhálà kankan.
4: Ilé ìtajà Comrade Victor wà ní 23 Agbábíàká Street, Ìsọ̀nà Lagos. Bó sì jẹ́ ẹ fẹ́ kí wọ́n supply yín ni gbogbo ẹ̀yà ara kẹ̀kẹ́ Marua TVS ni níbi tí ẹ̀yìn bá wà. Ẹ̀yẹ sáti tètè pé Comrade Victor sí 090-7807-5909 lọ́gán ni wọ́n gbé tí wọ́n sì dá yín lò láti wá supply yín níbi tí ẹ bá fẹ́ kí wọ́n kó ẹ̀yà ara kẹ̀kẹ́ Marua TVS wá bá yín fún títà lọ́pọ̀ ìyanturu tẹ́yìn náà sì máa jèrè rẹpẹtẹ. Ṣé ẹ̀yìn fẹ́ ọ̀dà tó di ojúlówó tí kò ní sí bóróbó kúrò lára ilé tí ẹ bá fi pè Star Paint ní kí ẹ tètè máa gbà lọ láti lọ ra ọ̀dà tó jẹ́ ojúlówó. Oríṣiríṣi ọ̀dà ni wọ́n ń ṣe jáde lọ́dọ̀ wọn bíi Satin Paint, Standard Emulsion Paint, Gloss Paint, Semi-Gloss, Matte Paint, Marble Throwware àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ṣe ń ṣe ọ̀dà lóríṣiríṣi jáde, wọ́n tó ń ṣe screening fún ilé pẹ̀lú Graphitex Design bí ẹ bá ṣe fẹ́ sí tàbí ìwọ́ tilẹ̀ fẹ́ kọ́ bí a ṣe ń ṣe ọ̀dà nílé iṣẹ́ wọn ni. Bóyá o sì fẹ́ ra ọ̀dà lóríṣiríṣi kọ́lọ̀ tí ẹ bá fẹ́ tàbí ẹ fẹ́ kí wọ́n tilẹ̀ wá láti wá bá yín kun ilé yín kí wọ́n ṣe screening pẹ̀lú Graphitex Design ni ilé iṣẹ́ Star Paint ní kí ẹ tètè gbà lọ lábẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ náà Wàsíù Dúrójayé Bíọ́lá. Ilé iṣẹ́ Star Paint wà ní 42 Alihaji Fasali Street off Abaranjẹ Road Ìkọ̀tún Lagos. Ẹ lè tètè pè wọ́n báyìí láti ra ọ̀dà ni tàbí kí wọ́n wá bá yín kunlé yín láti ṣe Graphitex Design ni. Ẹ pè wọ́n sórí 081-31-64-3751 tàbí 081-75-83-3044. Ilé iṣẹ́ Star Paint gangan lẹ pè yẹn.
1: Ọ̀sẹ̀ yìí a fẹ́ kí èèyàn ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé màá ṣe tí a bá kò lówó tán. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ èèyàn. A fẹ́ ìyìn ẹnìkan tó jẹ́ wípé ó ṣe tí a bá dè wá yìí. Sẹ̀mọ̀ orí ẹni má fẹ́ wú kójú ṣe míì. Ṣùgbọ́n ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí according to himself. Kì í ṣe ẹnìkan tí ó ń dúró de pé kẹ wá pọ̀n lé kó tó ṣe because àwọn kan tó ṣe kẹ tó pọ̀n lé ló ti ń ṣe. Kò sí ẹni méjì ju Honorable Kahinde Joseph lọ. Lóòótọ́ a ti sọ̀rọ̀ nípa nuisance láti ọjọ́ ìwà relevance la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. Lo ẹ̀yin tí ẹ lọ ń kọ́ shop tí ẹ ní toilet a máa sọ̀rọ̀ nípa yín bóyá títí next week. Another nuisance nìyẹn. Ṣùgbọ́n káyìn èèyàn gidi olóṣèlú. Àmọ́ yàbára ẹni tó ń ṣe any party tó ń tàn bá bí lọ. We appreciate the person. Ṣílógun ṣètì lónìí sí. Ẹ wo Honorable Solomon Adeola Yayi. Tẹ bá lọ sí Ogun State. Wọ́n yóò ṣálẹ̀ Yewa South Wales, Yewa Left, Yewa Front, Yewa Back. Ẹ wá lọ wo ṣẹ́ Adeola Solomon Yayi ti ṣe síbẹ̀. Tí irú èèyàn bẹ́ẹ̀ yẹn, ẹ wá sọ pé a máa pọ̀nlé. Honorable Kahinde Joseph. Èmi kí ni mo yìn yín ẹyin dẹ̀dẹ̀ wà ní ìgboro náà ẹ bá wa kí wọn kẹ́yìn wọn lórí iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe. Wọ́n fẹnu sọ díẹ̀ fún mi nígbà kan báyìí ṣùgbọ́n gbàdó de last week or so. Wọ́n send the catalogue gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe àbí nínú àwọn nǹkan tí wọ́n ti ṣe. Kò yé yín nínú àwọn nǹkan tí wọ́n ti ṣe àwọn ni ó ṣe délé ara sí wọ́n ti gbé náà sí. Àṣẹ àwa ní kí wọn ni. Ẹ wo ọ̀nà ibi ọkọ̀ olóyún yìí. Ìdòwú ẹ̀gbá Lake Bridge. Ṣe ní ẹni tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ká má dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni. A dúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ ṣe gan. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ọba ìlú kí yín. Ìjòyè kí yín. Ó lè tún sọ pé ká bá wọn kí ọba Gbadabio Olúkọ̀tún of Ìkọ̀tún. A kí yín Akíntì Gọ̀dọ̀. Ọba Gọ̀dọ̀ a kí gbogbo yín o. Ẹ wo iṣẹ́ ribiribi tó ṣe ní Prince Adeyemi. Wọ́n ti tún jọ̀ ní ẹ̀ mọ́ ọ̀nà tó lọ jáde sí police station yẹn sì. Ẹni ẹ̀ ní kí wọ́n ẹ dákun. Ẹ pè wọ́n ẹ̀yin tẹ bá ní nọ́mbà wọn lọ́wọ́. Á kí wọn. Ó ti yẹ sí ẹ kí wọn. Ẹ wo school. Most beautiful school structure ní Àyẹ̀mọ̀ṣọ́. Òhun ni ilé ìwé tí wọ́n kọ́ sí Abaranjẹ. Ẹ jẹ́ kí wọn. Ẹ wo bó ṣe ń tún ojú àwọn èèyàn ṣe lọ́fẹ̀ẹ́. Ẹ mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ ojú ẹ̀ ò lè fọ́. Á dá fún ẹ sà. Mo kí ẹ ìyẹn o. Ẹ wo àwọn ọmọ tó ń lọ iléèwé tó ń ra mọ́tò fún wọn. Ẹ wo iye àwọn ọmọ tí Honorable Kahinde Joseph tó fún ní scholarship. Yà mọ́dà 500. Ilé wa sọ pé a lè dúpẹ́ fún. Bí ká fi kí wọn nìyẹn o, àwa ó ṣe lóṣèlú ṣùgbọ́n ẹjẹ́ ayé ẹni tó bá ṣe. Ẹ má sọ pé ṣèwúwo wa ló fi ń ṣe tó bá jẹ́ àwọn tó kówó oúnjẹ ńkọ́. Ilé rí ṣe fún wọn, eléyìí tí ò kówó oúnjẹ yìí, ó yẹ ká yín o. Wọ́n bá dẹ̀ kówó oúnjẹ àárín òun pẹ̀lú ọlọ́run yẹn wà. Ṣùgbọ́n ilé ẹjọ́ ẹ dákun, ẹjẹ́ ayìn ẹ pè wọ́n, ẹ kí wọn. At least bí àwọn tó ṣáájú wọn bá ń ṣe báyìí. Ẹ gbọ́ mi, bí àwọn tó ṣáájú wọn bá ń ṣe ohun tí wọ́n ń ṣe yìí. Eré gbogbo ìlú yìí àti ìlú kìí ṣe pé ká máa gbẹ́kẹ̀lé, ká máa gbé gbogbo ẹrù yẹn ká gbé lórí president tàbí governor nìkan. Ẹ jẹ́ kí ayìn ẹni tó bá ń ṣe tó dà kó tí lè máa ṣe sí. Èyí tí ò bá lè ṣe, ẹ má sọ pé bóyá ọjọ́ mo wa ó ṣe kí ni kan ẹjọ́ kúrò níbẹ̀. So àti ìsà honorable Kande Joseph fún iṣẹ́ ibi tí ẹ̀ ń ṣe. Àwọn ni aṣojú àlímọ̀ṣọ́ ní Lagos State House of Assembly constituency 2 ní Èkó wa ń bí. A dára fún yín sà. Ẹ mi gbọ́mọ sí o. Ẹ ṣe ń lọ bí ẹ ṣe ń bọ̀. Àbò Ọlọ́run a máa péye lórí yín. Síbẹ̀ náà, kí tó máa lọ lọ́jọ́ tòní, màá tún fẹ́ rántí ẹjìnìà Fátímọ̀ Ọpẹ́ Lóyẹrú. Ẹ ṣé o, Olúwa máa wà pẹ̀lú pápá iná tí ẹ ṣe sí Ilé Ara Street. Ilé ayé yín ò ní sókùkù. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa náà, ilé ayé yín kò ní sókùkù. Bye for now.
4: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo ènìyàn tó ń bá wa ralẹ̀ tí à ń polówó lórí ètò yìí tí a máa lo wa Comrade Paul Akínbọ́làdé. Wọ́n ní ká máa dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ̀yin náà ṣe ń dúpẹ́ lọ́wọ́ wa. Torí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run làwa kì ń ṣiṣẹ́ wa. Àwa kì ń ta ilẹ̀ kan fún ènìyàn méjì. Gbogbo ilẹ̀ tí ẹ bá rà lọ́dọ̀ wa ló ní ìfọ̀kànbalẹ̀. Tí a máa ní ká wá sọ fún ẹyin tí ẹ bá ralẹ̀ lọ́dọ̀ wa wípé kí ẹ tètè máa ṣiṣẹ́ lórí àwọn ilẹ̀ tí ẹ bá rà ò. Kí ẹ má ṣe fi ilẹ̀ tí ẹ bá rà sílẹ̀ láì ṣe nǹkan kan lórí rẹ̀. Ẹ tètè yọjú kẹ ṣe ohun tó tọ́ kẹ sì ṣiṣẹ́ sórí ilẹ̀ tí ẹ bá rà lọ́dọ̀ wa. Ẹ má gbàgbé ilẹ̀ tí à ń polówó rẹ̀ ní Abuja sì wà síbẹ̀ fún títà. Torí à ń fẹ́ ẹni tó lè ra 9+ yìí papọ̀ ní ẹ̀kọ́ náà ni o. Ní Kwari Gbagualada ní tòsí post office ló wà. Pẹ̀lú ilẹ̀ 10+ tí à ń polówó ní àbọ̀ ọkọta ìyẹn náà sì wà síbẹ̀ fún títà o. Tí kò jìnà sí roundabout ní ọkọta fún ènìyàn tó lè ra gbogbo rẹ̀ papọ̀. A ní ilẹ̀ sí Ìbògùn Ọbásanjọ́. Ilẹ̀ wa sì wà ní Owóde ní òkè Níjà. A ní ilẹ̀ sí Ìlàrò behind Ìlàrò stadium off Ebenezer Obe Fábíyí Farm. Pẹ̀lú 350,000 sí 450,000 sókè lẹ ó fi ra ilẹ̀ plọ́ọ̀tì kan lọ́dọ̀ wa lásìkò yìí. Ẹ má jẹ́ ká gbàgbé. A ní ilẹ̀ sí Oko Afọ́. Ilẹ̀ wa wà ní Lẹ́kí, Ẹ̀pẹ́ àti Ajá. Má gbàgbé. Ilẹ̀ wa wà ní Tòtòwú. A ní ilẹ̀ sí Ìgbẹ́sà. Bákan náà ni a tún ní àwọn ilẹ̀ kan báyìí sí Mòwe After Christopher University tí kò jìnà sí Redeem ní Ìṣẹ́rí. Pẹ̀lú owó tí ò gani lára lẹ ó ra ilẹ̀ tí ẹ bá fẹ́ níbẹ̀. Ilẹ̀ tó dára tó tẹ́jú ni. Bákan náà ẹ má gbàgbé nípa ilẹ̀ tí a sọ pé ó wà lẹ́yìn báràkì ajílété. Ìyẹn ní Òwúdé tí a sọ pé ilẹ̀ tó dára tó súnmọ́ ibi tí security àwọn sójà tó wà ní. Ilẹ̀ yẹn dára. Èyí ni a ti sọ fún yín tẹ́lẹ̀. Ẹ rántí rẹ̀ lásìkò tí a ń ṣe tó mò lórí rẹ̀ lọ́wọ́ yìí. Gbogbo ìwọ tí ó bá ká owó mẹ́ lọ́wọ́ má ṣe fi àsìkò rẹ̀ dọ̀la. Tètè pè wá báyìí kí wọ́n náà lè jẹ àǹfààní promo yẹn pẹ̀lú 400 sí 450,000. Ìwọ ló jẹ àǹfààní plọ́ọ̀tì kan ní orílẹ̀ ajílété. Èyí tí a ti sọ fún wa kó tó tó di pé yóò gbórí sókè. Bákan náà wọ́n tún ti gbé ilẹ̀ 3 acres kan fún wa ní Abẹ́òkúta after eléwé ran ní Ọbadà ilé níbẹ̀ yẹn. Ìwọ tí o bá nífẹ̀ẹ́ sí àti ra àwọn ilẹ̀ yìí má jẹ́ kọ́dún yìí tó kọjá láì gbé ìgbésẹ̀ kankan. Ìwọ náà tètè pè wá kó jẹ àǹfààní àwọn ilẹ̀ tí à ń polówó yìí. Torí gbogbo ilẹ̀ tí ẹ bá ti rà lọ́dọ̀ tiwa ló ní ìfọ̀kànbalẹ̀ tí kò béwu dé. Ohunkóhun tó bá fẹ́ ṣẹlẹ̀ àwa ṣe tán gẹ́gẹ́ bí ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn láti dìde ká sì yanjú rẹ̀ ní kí a mọ sa. Bákan náà tí a bá rí ẹni tó ní ilẹ̀ tí ó jẹ́ ti ẹbí tiwọn tàbí ilẹ̀ tiwọn tí wọ́n fẹ́ tà fúnra ara wọn tí kò ní wàhálà kankan lórí tàbí èyí tó bá ní wàhálà kí ẹ tètè jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tí a máa gbé láti mú kí ohun gbogbo kí ó lọ déédé. Ó sì jẹ́ wípé ìwọ nílò lọ́ọ̀yà tó mú háráhárá tó lè tọ́ yanjú ọ̀rọ̀ pé wá gbogbo rẹ̀ ló wà ní ìkawọ̀ wa tàbẹ́nìkan gbá ọ lójú tó yàn ẹ jẹ tó lù ẹ́ ń jìbìtì tó fẹ́ kábẹ́ track nọ́mb tètè máa pè sórí 0704968729 tàbí 0802703-7390 0802703-7390 Ẹ má ṣe jẹ́ kí ọdún yìí tó lọ láì gbé ìgbésẹ̀ kankan. Fún àǹfààní ẹ̀yìn tí ẹ̀ ń wá ẹ̀yà ara márùwá TVS tó jẹ́ ojúlówó, ẹ tètè máa pe ọ̀gbẹ́ni Victor ìkan nínú wa ní Human Rights Office ló jẹ́. Ó ń ta ẹ̀yà ara márùwá TVS tó jẹ́ ojúlówó, èyí tí kò lè ní wàhálà kankan. Ilé ìtajà Comrade Victor wà ní 23 Agbábíàká Street, Ìsọ̀nà Lagos. Bó sì jẹ́ ẹfẹ́ kí wọ́n supply yín ní gbogbo ẹ̀yà ara kẹ̀kẹ́ márùwá TVS ni níbi tí ẹ̀yìn bá wà. Ẹ̀yìn ẹ̀sà ti tètè pe Comrade Victor sí 0907804-8759 0907804-8759 lọ́gán ni wọ́n ó gbé tí wọ́n ó sì dá yín lò láti wá supply yín níbi tí ẹ bá fẹ́ kí wọ́n kó ẹ̀yà ara kẹ̀kẹ́ márùwá TVS wá bá yín fún títà lọ́pọ̀ yanturu tẹ́yìn ló sì máa jèrè rẹpẹtẹ.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí, àǹfààní ńlá rèé fún gbogbo ẹ̀yìn tí ẹ máa ń lọ fi owó gọbọi ṣe test ní lab káàkiri. Ẹ tètè máa bọ̀ láti ṣe àyẹ̀wò ara yín báyìí pẹ̀lú computer system tí yóò ṣàlàyé gbogbo àìsàn tó bá wà nínú àgọ́ ara yín àti àwọn oògùn tí ẹ nílò láti lè mú kí gbogbo ẹ̀yà ara yín láti orí títí dé àtẹlẹsẹ̀ wà ní àlàáfíà pípé. Pẹ̀lú owó ṣíkíní la ó fi ṣe àyẹ̀wò yìí. Bákan náà ni ètò omi sísè kan tún wà fún mímu, èyí tí a pè ní multifunctional hydrogen cup water, láti fọ gbogbo ìdọ̀tí ara jáde kí gbogbo ẹ̀yà ara yín lè wà lálàáfíà. Àyẹ̀wò ẹ̀rọ kọ̀m̀pútà yìí yóò tún ṣàlàyé ohun tó lè ṣẹlẹ̀ lọ́dún kan síwájú. Bóyá nínú ìjọ yín tàbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ ló fẹ́ kí wọ́n ti wá ṣe àyẹ̀wò ara yín pẹ̀lú owó tí ò ganilára. Ẹ̀yin ẹ ṣáà ti pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08083838194 08083838194 tàbí 08026182577 08026182577 Ẹ rántí pé ìlera lọ́rọ̀, àlàáfíà rẹ ṣe kókó.
4: Tó ẹ fẹ́ pè mí tí mo jẹ́ atọ́kùn, ẹ pè mí sórí 08139365988 Títí ọjọ́ mẹ́jọ tá máa pàdé, Ọlọ́run dá ẹ̀mí wa sí kápẹ́rẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.

ìdíwó kí a máa pe àwọn òkú wẹrẹ wá náà káwọn ọ̀rọ̀ àbúrò àgbẹ̀fọ́jú jáde láàárọ̀ yìí nígbàtí wọ́n fà ilé olóòtú ètò ọ̀hún bàtíìsì ayépọ̀ láyàbùrẹ́mọ̀ lọ́wọ́ yóò kó wa pa

하고 소유주 누구에 의해 지인에게 먼저 도망치고 난 그렇다면 이 아키를 이달리아 엠마바와 칼로

àlá. Àpẹẹrẹ ọ̀rọ̀ oníṣègùn mẹ́rin: Adéọlá, Arínọlá, Mobọ́ládé, Ọláyíṣẹ́ Àgbàlagbà. Àpẹẹrẹ ọ̀rọ̀ oníṣègùn márùn-ún: Alébí Èsì, Agbádíàkà, Adéọ́jú, Elégùn Màdì. Ẹ ṣé. Orúkọ mi ni Jímọ̀ Wàyí, ọ̀rẹ́ kéékèèké, màálùú tí kò ní hù, olúwa ló bá ń lè ṣíṣí, lámì náà mọ̀, èdè ló ọ̀nà mọ̀, ilé láàwò, láti sọ ọmọ lórúkọ, tí gbígbá yóò ní bí ìpínlẹ̀ rẹ̀ láàbò, ẹni tí a bá lábá àgbà. Orúkọ mi ni Salaudeen Fauzia, àwọn ikọ̀ èrò ilé ní Ṣèǹkọ̀, Ṣíbí Kù, Kábìlì Ṣébù, Agbáṣẹ, Kòkò Bọ́ọ̀lù, Ṣébù Ṣùgbẹ́, Aṣọ̀rọ̀ Mágbèsè Rẹ́dù, Amúmáàmọ̀ Lẹ́gbẹ̀ṣọ̀, Èrò Ṣẹ́lẹ́ńdò. Orúkọ mi ni Yusuf Zakaria, iṣẹ́ ní Constitution, Àwọ̀ Bọ́lọ̀, Fọ́ṣọ́rọ́ṣọ́ Télọ̀, ọmọléèwé Student, àwọn ọkùnrin Boys, àwọn obìnrin Girls, onídìrí Red Lester, Join Join Reda, àwọ̀ Bọ́lọ̀, àwọ̀ Dúdú White, àwọ̀ Dúdú Black, àwọ̀ Ewégún, àwọ̀ Pupa Red, àwọ̀ Arrow Blue, àwọ̀ Ewuwaj, àwọ̀ Osù Yẹ́lò. Go máa lọ fẹ́ta jáde, fọ́ mi wọlé, sí dàn sóòfò, stand up ìdè. Àwa yìí báwo ni fámílì ẹbí, fádà bàbá, mọ́dà ìyá, children ọmọdé, adult àgbàlagbà, black boy pátákó. Orúkọ mi ni Yusuf Katiba, ìyan lẹ́lẹ́, ọba nínú oúnjẹ, ìjòyà kàtàlá òjò òkèrè, òṣùpá Amẹ́ríkì, ará ọmọdé lọ́ọ̀lẹ́, ọ̀rẹ́ ilá, ọlọ́bẹ̀ ẹ̀gúsí, ìrìnlẹ̀ tòkè, kò sọ́bẹ̀ tí ò bá rẹ̀, ìrìn ìrìnkọ́ lè rọ rẹ̀, láfún lóúnjẹ wọn nílẹ̀ alájẹ́, àmàlà ló ń jẹ wọn nílẹ̀ mẹ́sì ọ̀gọ̀, ìyan ló ń jẹ wọn nílẹ̀ ògò òkun, àgbẹ̀ bọ́pọ̀ ọdọ́rẹ̀ ẹ̀kẹ́, àjẹ gbogbo olúwo ọkọ, àjẹ bọ́kọ rẹ́yìn òfófó, àjẹ òyìn rọrùn bí ẹni mu tí òyìnbó yó. Ó kọ mi ni Yusuf Abdulrahman, ń gbé lápẹ́sọ̀rẹ́ ráńpẹ́ ní ìlà.

0: epopororo omo ijare gogo onimogun ni ki lo se lekule ohun emi lomo ke ngbe ere ton po ni lara emi lo mo ya irun je eto yin eto wa ododi aye bi o ma tenu je ko bayi epo ni o ti eto ododi aye sori ara ibani soro yi
1: 07068541065 lẹ́yìn kan sí 07068541065
0: orúkọ mi ni Zainab Akinyere ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ jẹ́ kí a máa sọ èdè Yorùbá ní gbogbo ìgbà kí a sì máa gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ó dàbọ̀ ẹ̀yin ẹlẹgbẹ́ mi.

ọ̀rẹ́ fún aláìnúà nínú ànàkí yìí tí darapọ̀ mọ́ àwọn ọmọ nàìjíríà tó ń lórí fún ààrẹ bọ́lá tinubu àtàwọn ẹ̀ṣọ́ aláàbò lórí ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ tí àwọn ìsìn ọ̀kọ́ fújú kó nínú àtẹ̀jáde tí wọ́n fi síta láti ààfin ọba akínolú ẹni tó sọ̀rọ̀ lórúkọ àwọn olóyè onífìlà funfun dúpẹ́ fún ọlọ́run àti akitiyan àwọn ẹ̀ṣọ́ aláàbò ọba àlàyé náà wòye pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí lágbára láti borí ìpèníjà ààbò tó ń kojú ilẹ̀ yìí tí wọ́n bá rí àtìlẹ́yìn tó gbòkan ọba akínolú rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti tètè máa fi tó àwọn àjọ aláàbò létí tí wọ́n bá fura sí ohunkóhun tàbí ẹnikẹ́ni ó fi dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú pé orílẹ̀-èdè yóò borí àwọn ìpèníjà tó ń kojú ẹ̀ bákan náà ní abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó lórí mudashiru ọbaṣà ti bínú lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n rí gbà sílẹ̀ nínú àtẹ̀jáde tí akọ̀wé ọ̀gbẹ́ni dave abọ́lá fi síta ọbaṣà gbóríyìn fún ìjọba àpapọ̀ pàápàá jùlọ ààrẹ bọ́lá tinubu àwọn ẹ̀ṣọ́ aláàbò àti gómìnà ṣe ìlú akéde ìpínlẹ̀ ọ̀yọ́ fún akitiyan wọn bákan náà ni ó tún bá àwọn tí wọ́n jí gbé àti àwọn mọ̀lẹ́bí wọn dúpẹ́ sọ́wọ́ ọlọ́wọ́n ba ó sì bá mọ̀lẹ́bí ẹni tí wọ́n fẹ́ ẹ̀mí ẹ̀ṣọ́ kò fẹ́gùn tó gbà ládùúrà pé kí ọlọ́run kó tẹ̀ sí afẹ́fẹ́ ni abẹnugan ọ̀hún gbóríyìn fún ẹgbẹ́ àwọn olùkọ́ fún bí wọ́n ṣe ṣe àtìlẹ́yìn fún àwọn akẹgbẹ́ wọn nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣe ẹwẹ̀ tíjọ́ tìlù ni àwọn ará ìlú fi gba ìròyìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìjọba ìbílẹ̀ oríire ìpínlẹ̀ ọ̀yọ́ tí àwọn ìsìn ọ̀kọ́ fún jígbé lẹ́yìn ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta ni àkàtà wọn bákan náà làwọn ẹgbẹ́ òṣèlú alátakò dunú lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà tí wọ́n síke sí ìjọba àpapọ̀ pé kí wọ́n kára másìkì ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí nínú ọ̀rọ̀ tiẹ̀ sẹ́nítọ̀ ní ìdúmẹ̀ sọ pé ìròyìn ayọ̀ ló jẹ́ tó sì rọ ìjọba àpapọ̀ pé kí wọ́n dóòlà àwọn tí wọ́n jí kó ní ẹkùn ìdìbò tí òun ṣojú ní ìpínlẹ̀ ọ̀hún àjọ ológun orílẹ̀-èdè sọ pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní àwọn dóòlà lẹ́yìn ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta lákàtà àwọn ètò ọ̀kọ́ kù tó ń gba ìtọ́jú ní ilé ìwòsàn tí ó sì jẹ́ wípé àwọn fà wọ́n lé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ láti lè lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí wọn ní kété tí wọ́n bá ti gba ìtọ́jú tán nínú àtẹ̀jáde tí igbákejì adarí ọ̀rọ̀ tó ń lọ ní àjọ náà ọ̀gágun danjuma jona danjuma fi síta ó ní gbogbo àjọ aláàbò lójúmọ̀ koríkorí láti dóòlà àwọn èèyàn yìí tó fi mọ́ àwọn ọ̀dẹ àti àmọ̀tẹ́kùn ó ní ó lé ní oṣù kan tí àwọn tó ń ṣe ètò náà lójú náà ti lè ṣe àwárí àwọn tí wọ́n jí kó ọ̀hún táwọn òsì fẹ́ kẹ́nikẹ́ni pàdánù ẹ̀mí ẹ̀ àjọ ológun wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu fún ìpèsè gbogbo ohun tí àwọn nílò bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ gómìnà ṣèyí mákindé fún àtìlẹ́yìn wọn àti àwọn iléeṣẹ́ ìròyìn tó fi mọ́ gbogbo ọmọ nàìjíríà fún ìbárúkú tiwọn ó sì rọ ará ìlú láti máa wà lójú alákọ̀ fún sọ́rí bákan náà tí wọ́n bá fura sí ohunkóhun tàbí ẹnikẹ́ni tí wọ́n tara ṣàṣà tó àwọn létí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní gúúsù ìwọ̀ oòrùn náà ti rọ ìjọba àpapọ̀ láti ṣètò ìrànwọ́ fún àwọn tó farakásá ìjínigbé látọ̀dọ̀ àwọn ètò ìkọ̀kú yìí torí pé wọ́n ni wọ́n nílò ìtọ́jú ọlọ́jọ́ pípẹ́ nínú àtẹ̀jáde tí alákòóso ọ̀gbẹ́ni adéyẹmọ josiah fi síta ó gbóríyìn fún ààrẹ bọ́lá tinubu gómìnà ṣèyí mákindé àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹgbẹ́ náà pè fún ètò ìlera àti ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn tí wọ́n farakásá wàhálà yìí pàápàá jùlọ ìlera ọpọlọ torí pé wọ́n nílò ẹ̀ fún ìgbà díẹ̀ ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan tí ó tún jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú aac ọmọyẹlé sowore sọ pé akọ̀ròyìn arábìnrin zainab sadiq tí ẹ̀ṣọ́ aláàbò sì wọlé ní ti gba ìtúsílẹ̀ sowore ṣàpèjúwe ìtúsílẹ̀ akọ̀ròyìn náà gẹ́gẹ́ bí orí ìfún àjùmọ̀ṣe àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn àtàwọn ọmọ nàìjíríà torí pé wọ́n tú akọ̀ròyìn ọ̀hún sílẹ̀ látàrí bí ọ̀pọ̀ ènìyàn ṣe bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ àwọn agbẹjọ́rò ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn àti àwọn akọ̀ròyìn tó fi mọ́ àwọn ẹgbẹ́ tí kìí ṣe ti ìjọba tó sì rọ àwọn ará ìlú tí ìṣọ̀kan bá wà wọ́n lè máa borí àwọn ìpèníjà báyìí ó sì pè fún àlàáfíà àti ẹ̀tọ́ akọ̀ròyìn lẹ́nu iṣẹ́ wọn àkójọpọ̀ ìròyìn ẹgbọ́n láti iléeṣẹ́ bond fm 92.9 ìkẹjà ìlú èkó

wọn padà ìròyìn àpapọ̀ tẹ̀síwájú. Ìjọba ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Society for Family Health àti World Bank tó fi mọ́ àwọn tó kù ni wọ́n ti kéde ọ̀nà mìíràn ní àwọn máa gbà tọ́jú àwọn tó bá ní ibà torí pé wọ́n ti ṣàwárí pé kì í ṣe ẹ̀fọn ló ń fa gbogbo ibà tí àwọn èèyàn ní. Kọmíṣánná fẹ́tọ̀ ìlera nípínlẹ̀ Èkó Ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí ẹni tó lédè ọ̀rọ̀ yìí níbi àpérò kan tí wọ́n ṣe ní Ìkẹjà sọ pé àbọ̀ ìwádìí táwọn ṣe ti mú àyípadà bá ìṣàkóso ìtọ́jú ibà tí yóò sì ran orílẹ̀-èdè yìí àti àwọn orílẹ̀-èdè tó wà ní ìwọ̀-oòrùn ilẹ̀ adúláwọ̀ lọ́wọ́ òwe pé báwọn èèyàn ṣe ń tọ́jú ibà tẹ́lẹ̀ ó máa ń jẹ́ kí wọ́n fi oògùn ibà wò náà léyìí tó sì máa ń jẹ́ kí ó pẹ́ káwọn tó ṣàwárí ohun tó ń ṣe ẹlòmíràn ó ké sí àwọn òṣìṣẹ́ ìlera láti máa ṣàyẹ̀wò fún àwọn tó bá wá gba ìtọ́jú kí wọ́n tó bẹ̀rẹ̀ ìtọ́jú fún wọn nínú ọ̀rọ̀ aṣojú àjọ Society for Family Health dókítà ọmọ Uju Idogua sọ pé lábẹ́ ètò náà àwọn pèsè ohun àyẹ̀wò ibà fún àwọn tó lé ní mílíọ̀nù méjì káàkiri ilé ìwòsàn ìjọba àti ìta aládàáni sí àwọn tó ní ibà yìí tí wọ́n sì gba ìtọ́jú ọ̀fẹ́ bákan náà ni aṣojú ikọ̀ World Bank dókítà Onoriode Ezire sọ pé bàárà ìlú ṣe kópa nínú ètò náà jẹ́ kí ó sèsore ní lílà àwọn èèyàn lọ́yẹ̀ pàápàá jùlọ àwọn tó wà lẹ́sẹ̀ kùkú lè mú àyípadà bá ètò ìlera lórílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Tinubu sọ pé igbákejì òun Kashim Shettima náà ni ó jẹ́ igbákejì táwọn òjò ju ipò lọ́dún tó ń bọ̀ níbi ètò ìdìbò ẹgbẹ́ òṣèlú APC gbé ìwé mo fẹ́ díje ààrẹ Tinubu àti ti igbákejì ẹ̀ lọ bá alága ẹgbẹ́ tí ṣe Ọ̀jọ̀gbọ́n Lẹ́tàwá ìlú Wádà lọ́wọ́ ní ìlú Àbújá ó lè gbé lọ sí ọ̀dọ̀ àjọ INEC ní àti kòǹtẹ̀jẹ́ pé wọ́n kójú òṣùwọ̀n láti lè díje níbi ìbò ọdún tó ń bọ̀ ọ̀pọ̀ àwọn olórí ẹgbẹ́ tó fi mọ́ ìgbìmọ̀ aláṣẹ tó péjú síbi tí olùran ààrẹ lọ́wọ́ lórí ọ̀rọ̀ òṣèlú Ibrahim Masari ti gbé ìwé náà fún alága ẹgbẹ́ òṣèlú APC. Àjọ NAFDAC tó ń rí sí ohun tẹ́nu jẹ́ ti kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti má ṣe kó ọtí afúnilágbára Bel Ice, Vodka àti Cordis Body Energy Mix wọ orílẹ̀-èdè yìí wá torí pé àwọn ti wọ́n dúró pé kó má wọ ìlú yìí wá. Àjọ ọ̀hún sọ pé orílẹ̀-èdè Ghana ti gbẹ́sẹ̀ lé páálí àwọn ọtí ọ̀hún tí wọ́n ní ó tó ogóje tí wọ́n sì ń kọmi ní pé kó má di pé yóò wọ orílẹ̀-èdè yìí wá. Àjọ NAFDAC sọ pé àwọn èròjà kọ̀ọ̀kan tó wà nínú àwọn tí ilé ṣàkóbá fún agbo ara ọmọnìyàn làwọn ṣe gbẹ́sẹ̀ lé tó sì ń rọ ará ìlú láti yàgò fún un bó tilẹ̀ jẹ́ pé ó ní àwọn wà lójúra alákànfin ṣọ́rí kó má bàa di pé wọ́n kò wọ Nàìjíríà. Nílẹ̀ òkèèrè àjọ ọlọ́pàá ilẹ̀ South Africa sọ pé ọwọ́ àwọn tẹ arákùnrin kan tí wọ́n fura sí pé ó pa ìyàwó àti ọmọbìnrin ẹ̀ méjì ní tí wọ́n sì ṣàwárí òkú wọn lẹ́yìn ọjọ́ kẹta tí wọ́n ní ó sá kúrò nílùú. Arákùnrin ọ̀hún tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Zimbabwe ni wọ́n ní ó tó ẹni ọdún 45 tí wọ́n sì sọ pé ilẹ̀ Gẹ̀ẹ́sì ló ń gbé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣùgbọ́n wọ́n ṣàwárí òkú ìyàwó àti ọmọ méjì lẹ́yìn ọjọ́ kẹta tó kúrò ní ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n ní gba pápákọ̀ òfurufú Heathrow kọjá. Ọwọ́ ba arákùnrin náà ní agbègbè Kensington ní ìlú Johannesburg wọn ni yóò fojú ba ilé ẹjọ́ tí àwọn sì ti ń gbé ìgbésẹ̀ lórí pé ó ṣeé ṣe kó yín wọ́n dá padà lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì láti lọ bẹ̀rẹ̀ sí ń jẹ ẹjọ́. Ìròyìn wa fún ti ọ̀sán ní kòlù ìjọba ìlọ ṣùgbọ́n kí n tó máa lọ gbá àwọn kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ọba ìlú Èkó ọba àrílẹ̀ ọ̀nà pẹ̀lú gbórí fún ààrẹ Tinubu àti àwọn ẹ̀ṣọ́ aláàbò fún ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gbà lọ́wọ́ àwọn ètò ẹ̀kọ́ kó tó sì wọ ará ìlú pé tí wọ́n bá fura sí ohunkóhun kí wọ́n máa ta àwọn ẹ̀ṣọ́ aláàbò létí. Ààrẹ Tinubu kéde Shettima gẹ́gẹ́ bí igbákejì tí wọ́n jọ tẹ̀síwájú sáà kejì tí wọ́n bá wọlé níbi ìbò ọdún tó ń bọ̀. Àjọ NAFDAC ti wọ́gilé kíkó oríṣi ọtí afúnilágbára wọ orílẹ̀-èdè yìí wá lẹ́yìn tí wọ́n ní àwọn èròjà kọ̀ọ̀kan nínú ẹ̀ lè ṣàkóbá fún ààbò ara. Wọ́n kéde èyí látàrí pé wọ́n ní orílẹ̀-èdè Ghana ti rí ọtí yìí tí wọ́n sì gbẹ́sẹ̀ lé tí wọ́n sì ń kọminú pé kó má wọ ilẹ̀ yìí wá. Bákan náà láfitò yìí létí pé lórílẹ̀-èdè South Africa àwọn ti arákùnrin ọmọ Zimbabwe kan tí wọ́n ní ó pa ìyàwó àti ọmọ méjì sílẹ̀ Gẹ̀ẹ́sì kó tó di pé wọ South Africa wá.
tí wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ láti dá padà lọ ilẹ̀ Gẹ̀ẹ́sì tó lọ bẹ̀rẹ̀ sí ní jẹ́ ẹ̀ṣọ́. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Frank Ọlọ́runṣọlá tó jẹ́ olóòtú ìròyìn yìí.

ayọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè ìgbè. Ọ̀gá ni wá nínú ìjìnlẹ̀ èdè gbogbo bó ṣe léde èdè Yorùbá pọ́n mẹ́lẹ́ níbi ìbámọ́gbẹ̀dẹ gbogbo ọyọ̀ nínú èdè gbogbo lọ fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ pé gbangba lé sùn ọyẹ bẹ́ẹ̀. Bọ́ọ̀lù FM 90.9 ìbẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́ẹ̀. Ìbẹ́sọ̀wọ́pọ̀ àmìjìjì tó mọyán lórí aṣíwájú elétò ìdẹ́nu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

0: ti ayo ni ikoni Bond FM 92.9 e o gbe pe love for na ti gbo wa bi ojo ni le kan ko le ba da na ni awon lase mi se Bond FM 92.9 ni won fi ni ti won sare se awon 1 or 2 lori awon ere se wa gbogbo a dupe pe ala nfa ni lati ma gbo wa ni do ko ti a wa yi ibi anko ti na ni alpha bo si o ani ta tin ba bo bi ose bi me lo kan seyin barista lukman bolarin wa salami awon na ni won yi ba tesiwaju ni oro ti won ba so e ba lati da won so fun wa ba o le pe bi awon ti si bere awon ki ni won koju ati be lo o ma tesiwaju lori e ibi bi akoko ti a wa ni ko ni ti agbagba oni ti alaji morufa ibi bi ni ibi a to ko eto yi lana alagba joseph wolibe mo habbo afi salahu bi omo ti mo ko lori ko ti le je alagba lukman salami e ku kale
1: aki gbogbo ayin ara le to n bo wa akudile asiko ye
2: barista salami nígbà tí ẹ wá bí ìgbésẹ̀ bí lọ́ọ̀kì ẹ̀ka jùlọ ń bẹ̀rẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ṣe àmọ̀fún yìí ìdí a rí bí àwọn ìpèníjà kan tó kojú sọ̀rọ̀ fún àwùjọ wa àti nígbà gbọ́ nínú ẹni tẹ́ yá ara pé ìpèníjà ọba tí ló fún ọgbà ètò owó ìran bí àtàwọn ẹni tí ó gbé owó tí ló fẹ́ contribute to society ìgbọ́sẹ̀ tí ẹ ti ṣiṣẹ́ àmọ̀fún yìí ìdórí àwọn ìpèníjà kan tí ẹ kojú láti ọwọ́ àwọn ará àwùjọ wa
1: ìpèníjà pọ̀ mo fẹ́ ní sọ pé bí ìgbà tá a wà nílé ẹ̀kọ́ kò fẹ́ sí ìpèníjà ṣùgbọ́n ìgbà tí ọdún ìpèníjà tí wọ́n náà wà lórí ìgbà tá a tún máa ṣetán ní ilé ìwé ẹ̀kọ́ girama a tún gbìyànjú láti lọ kọ́ ẹ̀kọ́ nípa ètò olùkọ́ olùmọ̀ àlọ́ sí college of education tó ṣe dáadáa jùlọ nígbà tí a máa jáde ní ilé ẹ̀kọ́ àmọ́ ẹni tó ṣe pàtàkì jù ni àti ríṣẹ́ àwọn law chambers ní wà tí ẹ pé wọ́n ti ẹ̀rẹ̀ wọ́n láǹfààní láti rí result wa kan tó rí wa tí wọ́n wò pé láwọn àgbà wa ṣùgbọ́n ìgbà tí wọ́n rí wa tí wọ́n rí pé
2: a ní ẹni tó ṣe tó ní
1: ọ̀fọ̀gbọ́n dára padà
2: ọ̀gbọ́n tó gbàdàgbà fún sáfìlẹ̀ ọmọ
1: ìlú ìṣẹ́ gbàdá ìdè ìṣẹ́ ìkàtọ̀ padà tó lọ sí masters adúláàrí ti ilé ìta ń ṣẹlọ́pọ̀ ní iléeṣẹ́ ìjọba irú gbàdá tó yóò gbogbo aká dádúró àwọn aráàlú abúlọ́gbé nínú ìyà tó lójú méjì gan-an kò sí ìrẹ́jọ́ wìnì adéníta fihàn tí kò ríran so gbogbo àwọn kò sí acceptance kò sí ibi gbogbo àwọn ìpèníjà yẹn ó wà ń bẹ̀ lọ́tún lọ́sì ẹ bá tún máa wo àwọn ilé ẹgbẹ́ wa gbogbo ẹ̀ lóríṣiríṣi wọn kan níkan tí
2: ó máa ń rìn
1: láti káàkiri fún ara ẹ̀ tó gbogbo yẹn láti practice independently láì sí gbogbo yẹn ní eight kò yíyí ìyẹn tó ìdẹ̀ tí fẹsẹ̀ múlẹ̀ tó lè sanwó ẹlòmíì tó ń bẹ́ẹ̀
2: gbé dáadáa lọ́wọ́
1: ibùn àtúnṣe débi gbé kájẹ̀ tó partner pẹ̀lú àwọn tí àjẹjẹ ilé ìtàwọn àtàwọn àmọ nígbà ẹgbẹ ẹmọ tí ẹ sọ fún wa tó jẹ káṣẹ jẹ máa ṣe ìjọ tí
2: ilé ìjọba ti ẹgbẹ
1: ẹgbẹ ẹgbẹ gbélé tó gbogbo yẹn kò fi bẹẹ rọrùn tó àwọn oríṣiríṣi ìpèníjà tí a rí nìyẹn kó dé ní pé ọlọrun wa ṣe díẹ ọlọrun ní ẹni pé àwọn náà ká lè dí the confidence yẹn tí agbápinlẹ̀ parọ́tọ̀ ń jẹ́ ó kàn yà pẹ̀lú o tí ìlú ìjọ kórè ìpèníjà yẹn náà sì wà ń bẹ̀rẹ̀.
2: ó sì wà ń bẹ̀rẹ̀ nínú ìlú ní ṣẹ̀mọ̀ wọ́n ní ìpínlẹ̀ òkèlè tó kò lè ṣe ẹ̀dàbùlàbí ṣe bẹ́ẹ̀ ó ṣe ṣe àti ìjẹ́ àti rí ìgbà tí ẹ ti lọ sí ilé ẹjọ́ tí ẹ nígbà tí ẹ bẹ̀rẹ̀ lọ tó ẹ dé ọlọ́run tẹ ẹ rí
1: ní ibi ibi àwọn wọn wà lọ́tọ̀ wọn wà lọ́sì
2: ìrọ̀
1: ọ̀pọ̀lọpọ̀
2: ìgbà
1: ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ti ile ijọba ni o ati ti awọn ọrẹ ti wọn gba wa njọ si awọn naa ma n sẹndi iléeṣẹ ẹgbẹ kaba ọhun boju wo ṣe o ba ofin ṣe o fi gba so gbogbo yẹn ni aju nita naa fi n lọwọ mojú ẹjọ pọ ló pọ olúwa ṣe ìrìnkẹta náà bí mi jáde láti jẹ ìrìn àjọjọ ròyìn lọ́dà bá ti rí àwọn ìrírí yẹn ẹ̀rígbó ọmọ bàbá láti sọ lórí àfẹ́ lọ́yà ni wà gbogbo a máa bèèrè kí láyé bá gbọ́ àní lọ́yà ròyìn
2: lọ́yà
1: kẹrẹ́fẹ́jẹ alára àwọn tó ti ní àǹfààní láti ẹ̀jọ́ sábìsì wa so àwọn náà mọ̀ pé bọ́jọ́ pẹ́ ni
2: gbogbo ẹ̀
1: olúwa ṣe ọ̀
2: ẹ bá jẹ́ sàlámì ọwọ́n já o ẹni gbà wọn kẹfẹ́ ọ̀là ọjà rẹ̀ tí a bá ní pé ẹni ìmọ̀ràn wá ìmọ̀ràn wo lẹ́yìn fún ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ yẹn local government tí gbọ́mẹ́ àpẹjà gbogbo láti wá pàbọ̀ sí orí àwọn ará
1: ìjọba ìpínlẹ̀ ni ìbílẹ̀ ni àti gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n mọ̀ pé ní wọ́n wà fún gbogbo ará ní fún gbogbo ìmọ̀ gbogbo ètò tí wọ́n bá ń ṣe wọ́n jẹ́ kó gbé ètò ta kárí ilé kárí oko tí á dẹ̀ ní ti peculiarities ni ó máa fẹ́ lóde yorùbá
2: ẹnìyàn
1: nílò kí ṣe pé kákan ló gbé nǹkan báyìí láfẹ́ ṣe fẹ́ẹ́ bá ṣe bá kò ní ní ipa lórí gbogbo èèyàn because lọ́wọ́ tí a wà ń sìn ìgbìyànjú ìjọba kò tí ì tó lórí àwọn àkàndá bí ó ṣe yẹ kí
2: lórí
1: orí ọ̀pọ̀lọpọ̀ ètò ìjọba ni wọ́n á forúkọ àkàndá sí gbé fi oníwà fáwọn àkàndá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn kan kò ní kò sọ̀stẹ́ni àwọn àkàndá àbí kó mọ̀ ní sọ̀stẹ́nibú ìpàbí fúnjẹ́ panic approach láàánú lórí ọ̀dọ́ pé áfà àpapọ̀ tó padà síbi tí wọ́n wà tó kí gbogbo ẹ̀ka ètò ìjọba kí wọ́n rí dájú pé gbogbo ètò ìjọba pátápátá kárílé kárí oko olórí ẹ̀fọ́n sí individual or group needs and peculiarities so that gbogbo a lè ní àǹfààní láti gbé ìgbé ayé tó wúlò ní àwùjọ.
2: Ọmọbìnrin ni mo sáré dọ́rọ̀ ọmọ ẹgbẹ́ tó tó gba àwọn aráàlú àtàwọn ìdílé ìmọ̀ràn. Ṣé ẹni nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ bọ̀ pé nígbà míì lè fi ní ìtòkọ́ táwọn alágbájá ni láì ti ẹ̀ ní bóyá ètò ìjẹ wọn ni táwọn ìjọba wa fi ń ṣètò ní àwọn tó yàrá tó níjà lórí ètò ìṣèlú wa ẹ bá wo national assembly bí àpẹẹrẹ ń sìn bí a bá sọ pé out of breath ilé ìgbìmọ̀ àfojú ṣòfin ní àbújá ẹni tó jẹ́ bí alága fún disability commission àbí àwọn ọmọ ìgbọ́n disability committee kì í ṣe ẹni tó ní ìpèníjà bóyá ènìyàn gan ń máa ń fi ẹsẹ̀ gbá fọ́ọ̀kì sí ilé ìlú epo tó lè mówó lẹ́yìn ìlú ọgbẹ́ lẹ́yìn ìlú wa lábẹ́ nípa ẹ̀kọ́ ni a ṣe ìyá ló fi gba àmì sọ kí lè lè sọ lórí ìyẹn
1: ẹgbẹ́ èmi gẹ́gẹ́ bí èèyàn kan gẹ́gẹ́ bí ìrírí mi mo ti dé lẹ́wù tó yẹ pé èmi ò kí advocate gbé dandandandan ó gbúdọ̀ jẹ́ pé ẹ̀yà ara pè nígbà ni kó sọ̀rọ̀ àbí kó dúró fún àwọn tí ẹ̀yà ara pè nígbà because mo sọ débi pé mo rí ní ara advocate tèmi wípé knowledge is key ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí ẹ̀yà ara agbá fẹ́ dúró fún wọn ó gbúdọ̀ jẹ́ tó ní ìmọ̀ nípa ìgbáyégbádùn ìgbáyégbẹ́rọ àwọn tí ẹ̀yà ara pè nígbà torí pé mo ní ìpèníjà nípa ojú kò yẹ kó automatically fi kọ̀ǹpá gbé pé mo ní solution ìmọ̀ nípa àwọn
2: nǹkan
1: tó tó kó bí àwọn ìyàwó yẹn mo lè mọ́ ni mo lè tẹ́ ìṣòro tó ń kojú èmi fúnra mi o bọ̀ láti tẹ́ ìṣòro tó ń kojú àwọn gbùgbù yẹn mo lè mọ́ ni èyí tó gbé lẹ́wù yẹn wọ́n dẹ̀ lérí ẹ̀dẹ́ pé bóyá ẹ̀yà ara òkè níjà ó lè gbé lórí ẹ̀ lórí ìgbìyàn lọ
2: ṣùgbọ́n ó lè gbé látàrí ìrírí
1: tó bí àti ìdákọ̀ ó ní knowledge tó ní ajé kó lè sọ̀rọ̀ ju àwọn ẹlẹ́gẹ́fẹ́ lápẹ̀rẹ́ ìpínlẹ̀ ẹwúgbó fóònù tá ń lò
2: bẹ́ẹ̀
1: tẹ bá gbogbo àti ọ̀rọ̀ tẹ fún kọ́kọ́ bẹ̀rẹ̀ a mọ̀ pé báwo ni
2: bẹ́ẹ̀
1: about what I'm in the news. Even if I get my new message, let me develop me. You don't know about the media. I don't put a message in there. I was also funny, Gagoya. Why did you say that I'm out of software? Look, I'm out of phone. Gagoya, I'm saying, what did you get here? I'm out of phone. Now, let me download. I'll tell you that I'm in there. You need to get the power. I was also funny. I was a bit on the money. I'm out of phone. She knows what I mean. Really, you talk to. You cannot say you after the good game, only get you one. So, all that people, tobacco prices, I want to say, I like to hear that. Don't not to walk again, you say, I have to hear that. Don't leave. I tobacco, I look, you know, any tobacco, take over, me, you go, Latima, a company that Latima said that I'm more, you know, I'm not one, and you put a day for me. Solution problem I want to hear that media. I want to hear solve it. Media doctor solve it. Media teacher solve it. A good idea. Don't you? They don't know. Acting. You don't want to know that. So when that you need somebody, let you. So that we can have to do the kind of thing. We need to put in. We need to be lame. Tilati so. You want to do something like that? So that you can barista Lukman Bolariwa Salami to be to retire you. Am I in the case of the one for me and say Yarapu in the Japan or you say Yarapu in the Janovo? Effect day to you, La Ruge, effect day is what this paper is sharing away with Yarapu in the Jar. Epi 08030408183. 08030408183. 0030 40 81 83. Ruko Alaja Ganiat Ashiri Bilu Bikoti Jola Mika Alaji Morufa Ibu Gili Gili Tua Gaga Uli Tua Uli Tua Abdalla Oshin Shuru Abdul Wafi Salahuddin Omo Tumo Kolo Ruko Tumo Jepo

fún ọlọ́run ọba. Bàbá oníwọ̀ rẹ tó ń tẹ̀wá síwájú ní iṣẹ́ Bond FM 92.9. A ti ń bá àwọn ètò àbọ̀ láti aago mẹ́rin ìdájí. Ìjọba fẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí ó ti ṣètò kọtàbí ìkejì lẹ́ni. Èyí máa tí blessing máa lòkò tó ń bá iṣẹ́ bọ̀ láti alẹ́ àná. Kí ni tí ó tọ́ gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ láàárọ̀ yìí? Kí àwọn èèyàn mi tó ti ṣe gbogbo ètò ìbájọ ṣe kókó náà wéèrò yìí àtàwọn tó ṣe ètò ní ìlúrí ṣeré ètò pẹ̀lú ẹni tí ọkà ìròyìn ní ẹ̀kú ṣe o. Gbogbo ẹ̀tẹ́ wá wà nílé pátápátá náà mú láti dúpẹ́ fún. Bí bá a sì ọ̀gá ṣẹ̀tẹ̀ sí nǹkan ti bá àlàáfẹ́ lá. Bẹ́ẹ̀ bá ti ń bẹ̀rù láti máa gbọ́ àkílà ń sọ bí àdúpẹ́ lọ gbogbo yẹn ṣe o. Ẹni dápọ̀ yín bá dárúkọ ẹni tó wà ní kọ̀tún. Mo dárúkọ ẹni tó wà ń mọṣẹ́. Mo dárúkọ ẹni tó wà ń sọ̀gbọ̀n tó wà ń ṣàgámù nǹkan tí mo kọ̀ wọ́n. Ìdí ìdèbí gbé pátápátá náà lọ́la kí ẹṣẹ́ kú àdúró tí wọ́n náà ní faralẹ́ yín yín o. Orúkọ àwọn aláṣẹ apàṣẹ léṣẹ́ ní Nàìjíríà látòkè. Máa wọ ọmọọba dé ní ìtọ́ òwúrọ̀ ládégbèsè lọ. Ìyá àgbà léṣẹ́ ní ìjọba tó ti ń bẹ lẹ́kọ̀ọ́ nù. Àwọn aláàjì ọ̀hábàlàdé akọ́ṣílẹ̀ ìgbà léṣẹ́ Bond FM. Kì í bẹ́ẹ̀ làkànjọ ọ̀jẹ́ tó dé ń bẹ ní pẹ̀lú mi láàárọ̀ yìí. Kò náà. Chinedu Chukwu àti ẹnìkejì rẹ̀ gba iṣẹ́ báyìí láti máa bá ẹ̀dùn ìgbìjọ. Lágbára ọlọ́run bá tó bá di aago mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́. Ẹ̀ka ìdí ọmọlúàbí òkun gorí atẹ́gùn ìrẹ́ fi máa gbọ́ àwọn ètò ìrìn ọlọ́kan òjọ̀. Tún jí Ọlálékan lórúkọ ọ̀nù. Àbẹ̀rẹ̀ gbọ́dọ̀ ti kúni ní gbogbo ara àgbàrá òjò ti bá ní ìjàkan tí gbogbo ìdí ẹni kọjá apákẹ́kẹ́ máa ṣe kò lọ́nà fún ìtọ́nù máa tẹ̀lé kọjá àti ìrìnàjò fún ìdí àwọn àgbàlagbà. Lágbára ọlọ́run ọba.

Ya

Chinelega.

0: FM 92.9 náà la ṣe wà láì lẹ́yìnbọn wa.
1: Tètè.
0: Ẹ kú dédé wòyí láti kú weekend. Ẹ kú ojú. Ojú wẹ́lí. Ó máa tù wá lára lágbára
1: ọlọ́run. Tó bá dé torí kò tí dèbí ṣùgbọ́n yóò dèbí náà yóò kárí.
0: Bẹ́ẹ̀ni wá.
1: Oníkàlùkù lọ kó lọ mú aya ẹ̀ sọ́dọ̀. Wọ́n tó bá tí lọkọ náà lọ mọ́kọ ẹ̀ sọ́dọ̀. Òtútù mú. I'm going to go to the hospital.

0: náà lógo wọn ti dúpẹ́ wọn ti ṣàdúrà ní tó lọ sórí òkè tó lọ sórí ìsàlẹ̀ ó fa àwọn tó lọ sí àjì ó hàn ìgbà kan sọ̀rọ̀ méjì
1: ká máa yin ọlọ́run
0: náà a máa pé ẹjọ́ sórí ọlọ́run àwọn ọmọ tó ń ti gbé lóṣèlú gbogbo mọ̀ ṣọ́ọ̀jì bá a ṣe máa rí wọn bọ́n ṣe máa gbà á tí wọ́n bá kàwé nǹkan kò sí mi sọ máa sọ àwọn ògbó mọ̀ ṣọ́ọ̀jì àní kí bàbá wa bọ́lá mẹ́bi ti bíbí tẹ̀ àbí kan bá káwọn ọmọ yìí jáde àwọn ẹ wá jáde ìwà ni ká máa
1: ṣe ìwà ṣe
0: àdúpẹ́ ayọ̀ ọlọ́run ló go àdúpẹ́ àdúpẹ́ sí òkè kódà gbogbo àwọn tí wọ́n kó jáde yẹn kan ìyá tó wà níbẹ̀ ìyá ìyá tó jẹ́ òun ni ilé
1: màmá ìgbàlagbà
0: ni òun tó rúkọ màmá ẹ̀ màmá principal màmá mi ò sọ nǹkan méjì ẹ ṣe àdúpẹ́ bàbá abọ́lá mẹ́bi tinubu àdúpẹ́ wọ́n làwọ̀ wà nípa ní ìfẹ́ fún mi àdúpẹ́ káwọn ọ̀ṣọ́ wà ní ọ̀ṣọ́ orúkọ mi ni ọládé ọlọ́run ò jẹ́ èmi lápàṣẹ àdúrà láwùjọ káfíńsì ìjàmbá lójú méjìdì bẹ́ẹ̀ ni a wà ní iléeṣẹ́ 92.9 ìjọba tí ń gbóhùn kàdébọ́lá ó ṣe máa ń ṣẹlẹ̀ ní ráyé ìjọ sátọ̀dé sátọ̀dé ìjọ sátọ̀dé a máa ń gbóhùn kàdébọ́lá tó bá ti di àjọ mẹ́rin àbọ̀ sí àjọ márùn-ún àti pẹ̀lọ́dọ̀ náà pé ọlọ́run tún sọ̀rọ̀ àti ìlú gbalàbí jíjẹ fún tí wọn jí wa gbé tọ́ ní kọ́ wá ń sọ ránṣọ́ mi wa lórí tọ́ lọ ọlọ́tọ́ tútù tá a jẹun tá a tún ṣe sùn yóò ṣe pé bóyá ó sọ pé kọfí máṣínì fà á kúrò lára
1: olúwa ṣeun ọlọ́run gan sọ nínú ìwé ọ̀rẹ́ ó sọ nínú ìwé book of mo ti ma ti bá rántí ó ní ẹyin olúwa orílẹ̀-èdè gbogbo that's psalm 117 bẹ́ẹ̀ ni ó ní kẹ́ ẹ máa yin olúwa ní ìkokíko tí ẹ̀dá bá wa ẹ̀jẹ̀ ká máa dúpẹ́ fọlọ́ lágbára ọlọ́run ọpẹ́ wa ẹnu ọpẹ́ wa
0: kò ní kán
1: bẹ́ẹ̀
0: wa
1: kò ní kan
0: kò ní kan ẹnu ọpẹ́ wa kò ní kan ijó ẹsẹ̀ ijó wa kò ní kan olúwa ẹ̀jì
1: bẹ́ẹ̀ ni èmi ọmọ yìí ṣẹ̀kìnà tó yègbélé akíkọ̀dé mo kì í kábọ̀ sórí ètò wa ètò yín èyí wù mí bẹ́ẹ̀ ni lórí ìkànnì 92.9 bond fm ẹ má dà lájà lọ àlájà máa ń dúró ní ẹ lágbára ọlọrun
0: ọjọ ìgbà tí mo fẹ jowú àti wọ káàtì mi nìsí kí mo fẹ jowú fún
1: ọlọrun ò jẹ ojo tó rọ wẹliwẹli ìtọjú ògbọdọ ojú ayé omi ayé kò ní gbé gbogbo wa lọrùn agbára ayé kò ní gbogbo wa lọ ẹ jẹ ká máa dúpẹ ní gbogbo ìtọjú kò tàwa mo kí àti bọsẹ bẹẹ ni mo kí yín ọgá mi àwọn náà sọ yìí pé ó yẹ máa nìṣó àwa náà wà bí ọkọ mi olúmọ ìtì
0: ìṣẹlẹ máa yẹn wa
1: mo rí ẹnjìníà náà lágbára ọlọrun iṣẹ ọwọ
0: yìí
1: kò ní bí bàjẹ
0: bẹẹ
1: ẹnjìníà bayọnlé mo kí yín kí yín kí yín mo wá kí ọrẹ mi ìyá mi abiyamọ ọláìdé ọlọrun ò jẹ náà bayọmí òun ni ṣódà mi òun ni ẹni kejì mi òun ni heart mi níbo ni heart ti yín wà bẹ́ẹ̀ ni àwọn kan ló máa ń wà níwájú wá sọ pé ó yá ká lọ ipasẹ̀ táwa náà ń tọ̀ kó máa bọ̀ lẹ́yìn wa bẹ́ẹ̀ mo á dúpẹ́ lọ́wọ́ ta ló yé aláàjì kọ́sìm adébáyọ̀ ta ló yé bẹ́ẹ̀ ni
0: àwọn kan lọ́wọ́ táwa náà máa dúpẹ́ fún o kí ilé ẹjọ́ tó bá sáwọn yẹn àlejò tó yẹn àná akọkọ dúpẹ lọwọ jí ẹ lo wa màmá wa dáadáa màmá wa owóòlá adéníkẹ adéjọpẹ ẹwọ ilé iṣẹ yẹn ní ìpàdé
1: àmì ẹ
0: lọlọrun pẹlú ilé iṣẹ
1: yẹn
0: ẹ láti yọ orí
1: àmì ẹ lọlọrun
0: ti dá sí bákan náà bàbá wa láàjì àbúwá bá kọ sí ìyàgbé ilé ga ni ó bẹrù bàálù ní àti
2: ìgbà yẹn láńlá ti ìgbà yẹn ni
1: o
2: nísìn owó mẹ́ka ti di kìnní kan sìn bàbá máa fẹ ọkàn balẹ̀ jókòó sí báàlúù ni àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà àníwá ẹ̀ ti àdúpẹ́ lọ́wọ́ màmá wa bísọ́lá balógun àdẹ̀dúpẹ́ lọ́wọ́ olúwo ogunléèkè àdúpẹ́ lọ́wọ́ tújú ọlálékẹ jíọ́nẹ́sọ̀ àníwá ẹ̀ ti ẹ̀rù tábí amọ̀ òkú tún òun ẹni wá gbé kankan ní ẹ̀yìn ọ̀gá ìmọ̀lẹ́ jẹ́ ká wá kí gbogbo àwọn lọ́balọ́ba tí a máa ń kí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ kábíyèsí ọba of lagos owó bàbá fuwájì adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ irúkẹ rẹ̀ adókínní olórí àṣìṣe ìbípẹ́ o àníwá ẹ̀ tí ń ṣọlá bí kúdúrà sí ibà bákan náà ká kí bàbá wa dáadáa láńlọ́dún wa.
1: ọba olúwa ṣẹ́gun àjàsá onígbòǹgbò àwúṣẹ ti ìlú onígbòǹ
2: àdúpẹ́ àníwá ẹ̀ sì nígbà kankan àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣẹ́kí kí ó tó ti yí pé ṣọmọ pé ètò yìí wù mí àti kí ara wa ń sìn o ti fe bere bayi o te ti bere already anti to ma pe wa ni ni koju mo won ti oruko won o ti pe ni se tin bo keji ni ko e ba mi ki ko mo lara lati koju ati pe lowo ni wa ti baba wa to ma pe wa ni nkan ko ni se yan ati nkan dada so wa pe nkan to pe mi ti to so wi pe ki no pe mi ti mo mo wi pe nti o je so pe lori phone ni pe o ma fe na mi lori phone ni no wa de so pe to wu mi o wu e na ni
1: o da so ro mo
2: bo okay in a jo lawon people yi wa o wa na awon to je lati Nigeria le ni Jamaica abi ibo na ti ni ko ma
1: bi ti ya wa
2: bo je Libya o South Africa o wa lati awon to je lati South Africa o de ti wa nbe lati odun kokola mo ni o ma ti pe o ni be ni ngba to ma de awon ebi awon ara awon oye kan won ri bo se n sofa lo won ri kokan won ri won ri wahala won ri won ri fit na won won sha ni ko pa won de n fo won se si won won ba ra won so ni ori phone kokan alan ti sa ye de
1: ale ni dara
2: to ngba ti o ma de ti ogun ko won de ni na ni na ba so wi pe ko to di pe ma fera yin iyan awon ebi ti won ri wahala ri won ri wahala awon latodun yi o ko to di pe ma fera yin o lati bi mo ni o to to wa pe yawo ore ni ati bimo lati ni lati odun kokola ti won tin fera won lati South Africa nipo ti won ba fera nipo ti won ba ti o ba loyun ko ni fe who does that e bonu ba
1: who does that what
2: bawo se bawo se ma ri be to je wipe e ba so pe ti o ba ni oyun e ni gba kon fera won
1: be ni dawo
2: ṣùgbọ́n láti jọ yìí tó jẹ́ pé ọmọbìnrin ló ń fara ṣiṣẹ́
1: ó ní
2: ìdílé ìlú tí wọ́n ti wà yẹn
1: kó bímọ
2: wọn sọ pé kó lóyún kó bímọ ọmọ wọn sọ fún pé ọlẹ́ẹ̀ni lòún fi mí ní South Africa wọn ní kó lóyún kó bímọ
1: nígbà
2: tó wá sí Nàìjíríà náà ṣe wá ní kó lóyún kó
1: Nàìjíríà la wà yìí ó lè jẹ́ tó ń gbà tó wà
2: lọ́rùn yẹn
1: ọlọ́run ó lè jẹ́ ń gbà tó wà lọ́rùn yẹn ó fún ọmọ wọn gbẹ pé mi ò tí lè lóyún because mi ò fẹ́ lose stature mi mi ò fẹ́ lùsì ṣèpù mi bóyá dìí nìyẹn àwọn ẹbí dẹ̀ wò pé ọ̀nà ti nà náà ó yẹ kó ti lóyún ó ya lóyún bífọ̀ kó tó ṣe ẹni ọ̀dà tó ṣé nǹkan tó sọ kò sí bàjẹ́ ń bẹ̀ ọ̀rẹ́ mi kò sí bàjẹ́ ń bẹ̀
2: ọ̀rẹ́ mi kò sí
1: bàjẹ́
2: ń bẹ̀ ọ̀rẹ́ mi
3: Nobody saw. And the work nobody can.

0: ọjọ́ bọ́lá wá láti kò dù ṣé dáadáa lè wà ẹ kọ́ afẹ́rẹ́ yìí inṣàlá oúnjẹ awọ mọ̀ oúnjẹ mọ̀ àmì àmì àmì kò yé mi o àbáwọn lọlọ́run. Ṣé o tọ ẹ ṣe mo dúpẹ́ mo ní wa yìí àti ọmọlára lásìkò dúró kí ló ṣẹlẹ̀
1: wọn ò dájọ́ dáadáa
0: wọn ò hàn lè dá dáadáa báwo ló ṣe máa dá dáadáa
1: lára ò dájọ́ dáadáa
0: ọmọlára lásìkò dúró
1: ẹni sòrò
0: báwo ló ṣe máa dá dáadáa
1: hello
0: hello sir ẹ kọ́ ọ̀lẹ́ kí ló kọ́ ibo lẹ ti ń pè wá ọlọ́run ló ń pè
1: àpọ́nlé àwọn àpọ́nlé.

0: ṣe. Ẹ ṣe mo dúpẹ́ alàgbà Shifu láti mẹ́ran Tẹ̀kí. Ó ga o. Èmi ò pé yẹ kó rí bẹ́ẹ̀ o.
1: Nígbà tí ó wà ní South Africa. Nígbà tí Uma yẹn wà ní South Africa.
2: Nígbà tó wà ní South Africa.
1: Ó mọ̀ ní pé ọlá ọmọ ogun ọmọ yá èèyàn bí Olúmọ ti wà ń bẹ̀ fún ìṣẹ́jú.
0: Ókè wọ́n náà tí wọ́n kọ́lọ́mà ti ṣẹ́jú sí ẹni. Ókè ẹ ṣáà gbé fóònù wọ́n ti ń pè ẹ̀ló mà ló sà. Kò ṣẹ́jú sí ẹ ẹjọ́ ọ̀dà sáàdì ara yìí ọ̀rọ̀ ti yé mi.
2: 081-3581-4216 nọ́mbà èyí ò ní yẹn èèyàn kò lè fẹ́ mi ṣe yẹ̀yẹ́ ṣe understand but wọ́n ṣú ọ̀pẹ́jà ò ní.
0: Bẹ́ẹ̀ kí ló ṣe.
2: Ó mọ̀ mọ̀ má kàn lórí rẹ̀.
0: Ṣé wọ́n lọ lọ́rùn.
2: Tàbí kó
0: tó ní. Ó ní òun wà á
2: rúpọ̀ pé sí mi.
0: Lẹ́yìn tó dẹ̀ dé Nàìjíríà yìí ṣe mọ̀ wọ́n máa jẹ jíjẹ wọ́n máa mú mú wọ́n máa ọkọ̀ tẹ̀ kọ́ fọ́ fi lára balẹ̀ mọ́. Wọ́n ò fi lára balẹ̀.
2: Tètè ní
0: fúkìlẹ̀ mi fúkìlẹ̀ mi.
2: Bọ̀ ọ̀hún yẹn àwọn oríṣiríṣi ara wà tí wọ́n lè gbà láti lè sọ pé kó fi bí wọn.
0: Kí ló oríṣiríṣi ara tó wà ó mọ gbogbo ara tó ti dá náà tí ó sì.
2: IVF wà sọrẹ́gẹ́sì wà má jẹ́ máa.
0: Wọ́n ní kò ṣàlàyé kó lọ́wọ́ fún wọn. Kò ṣàlàyé fún wọn.
2: Ẹ pè sórí 081. Ọmọ yìí ò mọ rẹ̀ mọ́. Hello.
0: Hello ma.
2: Ẹ kọ́ lẹ. Ọlọ́run ló ń sọ rẹ̀.
0: Òkè inú àbá ṣókí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọkọ àti ìyàwó ti wà ní South Africa ó ti pẹ́ láti bí ọdún mọ́kànlá. Wọ́n wá lé wọn ogún wá kó wọlé sí. Ìyàwó alókè káwọn ṣe production ráńpẹ́. Àwọn fámìlì wa àwọn fámìlì ọkọ wa ni wọn àfi tó bá bí tó bá lórí kó tó di pọ́ máa ṣe production. Ṣùgbọ́n wọn ò fún lọ́rùn láti ìgbà tó wà South Africa láti bí ọdún mọ́kànlá nípò kan so igi. Ọdẹ̀bọ̀ pọ́lá ìyàwó yẹn lọ́pọ̀ yẹn fi mí lọ́rùn. Ọ fẹ́ jẹ ojú ìyàwó yẹn sí pàtì kó lóyún láti bí ọdún mọ́kànlá. Ẹ gbọ́dọ̀ yẹ kó rí bẹ̀. Kí lorúkọ ibọ̀lẹ̀ ti pè wá? Lẹ́gbẹ̀ẹ́ alágbàdo. Mo ní kó dẹ̀ síjà láàrin àkùkọ àtàgbàdo wọn jọ ń gbé pọ̀ ni. Kí wọ́n ní tẹ̀mí àti sẹ̀ kí tọ́wọ́ pọ̀kọ́ tó bá wù bí òkè wù.
2: O lè wù ẹ̀.
0: Ṣáà gbé fóònù. Ẹ̀ló mọ̀ ẹ̀ló sà. Ìyá mi. Òun náà jẹ́ pàápàá fẹ́ bí nǹkan. Wọ́n ń jára mà wọ́n náà ń gbọ́ ẹni tí ní àwa pẹ̀lú wa bí mo ṣe ń bá yín sọ yìí. Àdúbọ̀lẹ̀ ti ń pè yìí àdúbọ̀lẹ̀ ti ń pè wá kọ́ba lé mọ bọ́jú máa jára mọ sí. Ìbọ̀lẹ̀ ti ń pè wá mà. Ní command. Ok. Àmì. Àmì. Ẹ ṣe ìyá mi ábíámọ́ lẹ́yìn. Ṣé bí wọ́n ṣe dé yẹn? Ẹ ṣe mo dúpẹ́. Ṣé bí wọ́n ṣe dé yẹn? Èmi ò láwọn náà kì í ṣe abíámọ́ ẹ má ṣì mí gbọ́. Ṣùgbọ́n bọ́ ṣe dé yẹn ẹ ti pẹ́ lájòjù. Ó lè jẹ́ ṣúgà, ó lè jẹ́ kọ̀ọ̀kan tẹ́ ẹ mú lọ́hùn. Òun ló fà á tí ò jẹ́ kí ẹ tètè bímọ. Ó dà kò burú léyìí tẹ ẹ kódà ẹja jẹ jíjẹ ẹja mu mímu ẹja kódà kan sọ fún mi wọn lọ lọrin wọn mu hàn tó dáa wà láì yóò bí mẹta lẹẹkan náà láìṣe sọ nǹkan kan tí ò ní sọ nǹkan kan tí ò ní sọ rẹ gbèsè. So nígbà tó dẹ̀ wá tó wá mu hàn tó ọ̀tún dàrá mọ́ mu lọ́rin nígbà tó wá dẹ̀ wá mu kọ̀kan tó wá dúró sórí yẹn kọ̀kan.
2: Wọ́n máa dúró lè lórí.
0: Ọ̀ lè dúró lè lórí. Kò sálẹ̀ lórí ẹ̀tọ́ bẹ́ẹ̀ dúró lé. Kò sí nígbà tó wà ń bo.
2: Ìgbà yẹn ló lágbára.
0: Nísìn wa ń
2: sọ. Ìṣòro nísìn. Ó jẹ́ kó yẹ pé ikún dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń jẹ fún mi.
0: Òkè náà ń ṣe
2: fún wa bá wọn. Kílófì 081-3581-4216. Lọ́gbà tẹ máa tẹ̀ sí dásí ètò ìmúlò mi.
0: Gbogbo àwa abiamọ ájà káwa abiamọ ká máa ní sùúrù. Ajá ká máa ní sùúrù.
2: Jẹ́ kí n bí ẹ.
0: Nítorí pé ọdọ ọmọ iná fi mí ní South Africa. Ọ̀ bá fa wàhálà kọ́kọ́. Ó wá dé Nàìjíríà, wọ́n wá ń bá fa, wọ́n wá ń bá po.

0: talo yo ni talo yo lo fun mi resa ko si mu salam
1: mi o npe binu
0: so wa na mi to ba
1: binu
0: iwa to fe 30 minutes e mi yo gbe
1: binu
0: 30 minutes ti ku 5 minutes
1: o je ki binu ti e
0: binu
1: eyin ara de okay e je ki fi le ri sinu
0: ani o binu
1: 081 35 8 1
0: gbogbo lomba to ye ko ko n binu ngba ye seki laarin mi ati bayi laarin mi ati laarin mi ati oya so ti to to ti pe ba wole a gbe so ti to to laarin mi ati
1: ti ma pa
0: ko ma jale
1: to da won ni
0: one need okay
1: si omo yen na emi o need gege bo ti sa mi ko le se o olorun ba lo ma fa bo o wa ye ko gbe ni understanding o ye ko ro omo ni bo wo wo ti omo owo awon omo awon ti se ti
0: o ti a fe bere ku to pa baba won so won ti wa gbagbe won ti wa gbagbe pe ko pin si bi kan bo se de lati South Africa yen olohun tun le se ilu mi ti wo mo bi ni yen to tun le lo o ke ta ti wa ko mo o si ta ti wa ko mo ta ti ho mo ko ho mo
1: ba wo de ko o mo yen go ni fe ki nkan ko ni ti bi bo o ba ele ni bi la ni gba yen awon ma wa ni wa ni awon ta ma se ni se n ti o ma o ba ta ti ti o je ko wa ti jo ma re ra won bo lati se kere
0: wa wo
1: a ni lati
0: e ma bi ni gbo yin te n ko wa wa wo oko ni o wa wo gbogbo bi awon ti o se like ni ko wo gbogbo nkan ta won bi e se o wa leyin pe olorun lo so mo ko olorun a se omo faun e je ka ki ala di mo gidi eh ami abe se ti gbogbo te yin te n bo wa lo to je pe e need omo awa ta ti wa bi na eh gbogbo ata yin so lohun lohun okun lohun fun mi bi lohun fun gbogbo patapata gbogbo patapata lohun awu lohun ata mi je ki ara ji mo gudi ni oluye je nitori to ki ni oga ni baba ni ni dejo ah mo kon foto ojo di temi le je kon fun an ti ja to ni
1: o bi be ni won le
0: won ni ka je
1: o je bi kit yen ti mo fi de
0: ile mi ile ko ni eni wa ni ojo di ara ji mo gudi ni oluye je mo ki je ko ojo di ni a se samodu omo oye lefo ni mi fi ni mi wa atori ni ni odun to bo inshallah bi kuda ti la ba bi ki baba won se alaji ma rubu di deni ege won ki gba pe teyan ba se yan to yan ba se lo ni wa lai o ma so nipa ti phone won ja bo sinu gbejiri o lo je amola ni o phone yan ja bo sinu gbejiri ani to na phone pada ba laji ma rubu di lori ege o si dupe lowo ede ni lemi na fe dupe lowo kabiyesi
1: a dupe lowo baba wa his royal majesty alaye luwa oba adeleke Akibu Ismaila esilu meje apoko okiriboto keji Adengbe ti ilu Lepia Kingdom Lepeju Lekki Lagos
0: Emukolo
1: Baba
0: Kabiyesi o Ade Ape lori bata pelese Urukere o ma doke ni njo na Olorun ti won awon odu lo nse nkan atabayi wa on ko ti dija mi bi omi pe mi fe fun e lowo se lati gba na mi wa number mi lati fi lẹ́yìn títí wọlé o dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ àti ibrahim àti ta lórí
1: àti ọ̀gá wa adébáyọ̀ kọ́ sí mọ̀ adébáyọ̀
0: sàlẹ̀ ọwọ́ tẹ kò yí òun lọ́dọ̀ pàápàá
1: ọlọ́run ló yẹ
0: ọlọ́run ló àti pé a fi wọn sílẹ̀ sí àwọn náà fi pàtó owó sí adúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ màmá wa wúrọ̀ ládé nìkẹ́ adégòkè adẹ́dúpẹ́ lọ́wọ́ bàbá wa yà ní alájí àfìwábà kọ́ṣílẹ̀ màmá bísọ́lá balógun ọ̀rọ̀ olúwo ogun láìpẹ́ tíjọ lálẹ́ kan gbogbo yín mo fi orúkọ lórí tí kò bu aláṣà àtòjú darí iléeṣẹ́ 92.9 pé ẹrù tábí amó kí ẹrù 92.9 pọ́ńtẹ̀ fẹ̀m pé ẹrù tábí amó kí n tún wò fún ọ̀nà
1: níwájú wákà ní mọ́ndé
0: bóyá ìkéde àti ìpolówó orí nọ́mbà èyí wù mí fẹ́ ń pè sí iná lè máa pè ẹ dákùnkù
1: ọ̀rọ̀ kan nọ́mbà 081 3581 4216 bẹẹni
0: mo n bá ti ọba olúwa aṣẹgun àjàsá adúpẹ lọwọ ẹyìn náà
1: kábíyèsí
0: àti apẹ lórí o àwọn tọpọ wa wọlé lónìí kí lorúkọ wọn ká máa lọ.
1: Adúpẹ́ lọ́wọ́ alájà ọmọlára láti Korodu alàgbàṣítù láti Mẹ̀ràn mr rumoruf láti alákùkọ mama fanfọ́

ṣèwà náà ni ẹ má ti yí kó ń bẹ̀ láti iléeṣẹ́ bond fm 92.9 ìjọba ojú agolo ẹ̀rí pé aago márùn-ún kọjá ìṣẹ́jú wúníwúní ẹjọ́ lọ sí orí ètò tẹ́tí mọ̀bí ẹni mowó lórí ọ̀dọ̀ ìgbà àwọn world cup tó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ àbí ṣe mo gbà àbílẹ̀ ògbà àwọn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ bọ́ọ̀lù àfọwọ́nìyàn apẹ̀rẹ̀ ajáde bọ́ọ̀lù ẹlẹ́yin orí tábìlì gbogbo àti ìfò àti máa mẹ́nu ba ìfò nọ́mọ̀tà kékeré bá ìfò a máa lọ da igi látọ̀ ní àtọ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ sí mọ́ a máa lọ da igi ní àkìtọ̀ igi àwọn igi tàbí máa fọ àwọn igi lim ṣùgbọ́n wẹ̀ ẹ̀ bíta yé bá kọrí sí bẹ̀rẹ̀ nìkan lóko kọrí sí ẹ má jẹ́ ó parún ẹjọ́ lẹ́tàlóyè ó ń bẹ nílẹ̀ agolo pẹ̀lú mi bí àti ibrahim nínú ẹlẹ́mà gbọ́ mo wá ń kàlẹ́ gẹ́gẹ́ bí akéde ètò àti ẹlọ́wọ́ bọ́tì iná àti bọ́sẹ̀dé bó ṣe wà dídí dago mẹjọ alẹ́ ó yà ó direction.

0: àdúrà pé báwo la ṣe ṣe àwọn ọmọ ọlọ́mọ tó ń bẹnú òrùn tó ń bẹnú orí tó tọ́ bẹnú gbogbo ẹ̀ ṣùgbọ́n lónìí àdúpẹ́ pé látàná ṣìkìṣìkì báyìí nínú wa ń dùn ọlọ́run adúpẹ́ o amọ̀lóore àwọn náà lọ́ba fún ọ ní àlékún àlàáfíà àwọn ọrú ẹ̀ pàṣẹ kó túkú lẹ́yìn mọ àwọn olùkọ́ tó rẹ̀ ti gẹ́mi mí náà ọlọ́run kí yíyó bá wa ṣe kí ní bá délẹ̀ fún kó pàṣẹ wọn kó bá fi ti wa àti kí kàbọ̀ sórí ètò wa tẹ̀sẹ̀ pé ẹ ti ń gbádùn gbogbo ọjọ́ àbámẹ́ta ní aago márùn-ún sí mẹ́fà báyìí yan lórí ọ̀dàn ibi tá a ti máa sọ pé kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lẹ́nu ìgbéyàwó àtàtà pé ẹ̀ṣẹ́ kíkàn ni o ẹ̀yẹrin tábìlì ni o bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ṣùgbọ́n ibi èèyàn fẹ́ gbọ́ lọ́wọ́ lọ́rùn sí pé kí ló ń ṣẹlẹ̀ tó jẹ́ kọ́rẹ́ ti ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbà tàgbàdà ìbákan àti gbé níbẹ̀ lé ni o kí ni ó ṣẹlẹ̀ lánàá láàrin orílẹ̀-èdè belgium àti spain ó jẹ́ pọ́pọ̀lọpọ̀ ti mọ̀ àtọ̀rọ̀ níbẹ̀ bákan náà kí ló máa ṣẹlẹ̀ láàrin argentina lọ́la pẹ̀lú alátakò wọn lónìí ẹ máa tún dí àtúnṣe sọ pé àwọn tí wọ́n jẹ́ súpàbàkan wa fún bọ́ọ̀lù tó ga jùlọ nílẹ̀ adúláwọ̀ táwọn obìnrin wọ́n ti yan àwọn tó já sí pé bàbúrò ti yan àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó máa lọ sójú nàìjíríà gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ lónìí mo kí ni o gbéni ṣe ń jẹ ọjọ́ ìkọkànlá oṣù agẹmọ ẹgbẹ̀ ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n 11 July 2026 tó wá ṣe déédéé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù muharram 1448 kọ́ sí máa kanjú ń lè mí jáde bá sàlámì bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ tí oṣù tẹ́ tòmí ta ló yẹ ẹgbẹ́ náà ló ṣe bí lóbi ẹ̀fọ́ ọlọ́wọ́ ẹ̀mí tó jáde tọmọ tó gbé digbí ló ti lé èmi lè kọ́kọ́ bọ̀ wá mi tó yẹ tí kò yẹ tí bàtà kò rẹsẹ̀ lójúmọ́ kó méjì ọmọ ayélujára kedere lẹ́tẹ̀ẹ́ máa pẹ̀lú méjì ọmọ ayélujára ṣàkàṣà ẹni kéjì mi òun lọ bẹ́ẹ̀ bí pẹ̀lú mi dájọ́ máa gbà á tí a máa retí ilẹ̀ díjì bẹ́ẹ̀ni kéjì mi ti ń bẹ́ẹ̀ bí o dájọ́ máa sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé kárì ká pọ̀ níyẹ níyẹ ni
1: bẹ́ẹ̀ ni kárì ká pọ̀ níyẹ ló ń yẹ ni ẹ kú ọ̀lẹ́ níbikíbi tẹ ti ń gbọ́ wa ní ìrọ̀lẹ́ tòun lórí ọ̀dàn ló ti dé sí ti gbọ́ yín bí a ti máa ń ṣe ẹ káàbọ̀ ẹ kú kíni báwo ni weekend yín ṣe ń lọ ṣé ẹ gbéyàn jáde ni àbọ̀ gbé yín jáde ṣé ó ń dán ṣé ó dùn adẹ́kú òjò wẹ́lúwẹ́lú ẹ báwo ló ti rí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni a tù wọ gbogbo wa lára ìṣáàlà bẹ́ẹ̀ ni ẹ gẹ́gẹ́ bí kíni tayọ́lé ṣe ń sọ lẹ́ẹ̀kan pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọ́n tó lóòótọ́ ó ti ń súnmọ́ òpin báyìí torí oríṣiríṣi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ̀ bá ń sìn àti mọ ọ̀gá ọ̀nà máa sọ pé tó bá dé stage kan máa ṣe
0: pé
1: man from boys bá ń sìn ni àwọn boys ti lọlé àwọn man ló kú báyìí àwọn men ló kú báyìí.
0: ọba ìṣòro ìjọba ìjọ sí àkùkù champion.
1: bẹ́ẹ̀ni spain ọfì ọ̀gá wọn belgium lánàá ló tẹ̀ ẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó di courtois torí courtois ọlọ́wọ́ ẹ̀ mú belgium ó dì wò pé ìfẹsẹ̀wọnsẹ̀
0: yẹn. wọ́n gbé kípa máa lù wọlé tó fi pé kóhun tiẹ̀ sí ní bí ẹ̀.
1: òkè wọn ni kípa máa
0: lù
1: ọmọ belgium ni ìlú ni àwọn ọkọ kéèyàn tó ṣe kí ọmọ òun náà òun náà lérò torí ta bá ní ká wòlá mẹ́sì náà ṣe ọmọ kékeré níbi ọlọ́wọ́ ẹ̀mú torí òun náà da òun náà gbìyànjú nǹkan tó ṣe fún mari ní sáà tó lọ òun ló lọ wájú yẹn àmọ́ irú àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀ nígbà mi dẹ́gbà ṣíṣe kékeré akàn ba gbogbo nǹkan jẹ́ ni ó dún kọ́ tó àṣùgbọ́n èèyàn kan náà tí ìfẹsẹ̀wọnsẹ̀ bá wà láàrin àwọn èèyàn méjì èèyàn kan náà ló máa jáwé
0: mọ́lẹ̀ èèyàn
1: kan náà ló máa jáwé olúborí láàrin àwọn méjì kódà kó jẹ́ pẹnáltì náà padà wọ̀ náà ni èèyàn kan náà ló sáà máa padà jábọ́ mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni spain ló já mọ́ lọ́wọ́ kábíyàsì tó máa gbà wípé orílẹ̀-èdè
0: spain òun náà ni romelu lukaku tó gbogbo fẹsẹ̀ ọ̀sán tí gba tó wà ti gbọ́ níbàdàn ọdún ọlọ́run máa gbòòrùn
1: bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni
0: tó wà kárà kó bọ̀jẹ̀ àti wọlé ó wà gbòòrùn sí.
1: bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kárẹ́sì máa gbà wípé orílẹ̀-èdè belgium spain àná ẹ̀ ló jẹ́ ìgbà àkọ́kọ́ tó máa gbá bọ́ọ̀lù sínú àwọn wọn láti gbà tí competition world cup yìí ti bẹ̀ẹ̀ báyìí ìgbà àkọ́kọ́ lẹ́gbẹ̀rẹ́ máa gbá bọ́ọ̀lù èyí tó tún wá dàbí ìròyìn bẹ́ẹ̀ ni pé ọmọ yìí tó jọ ọmọ arsenal mi kẹ́mi merino òun náà lọ wọlé tó ṣe kí ní ẹ̀ fún portugal ìdàmì tó di gbogbo wa tọ́ pé kò síbi àrídìí lẹ́fọ́rásítà mọ́ òun náà ló tún wá wọlé lánàá náà ó dẹ̀ tún ṣe kí ni àwọn kan máa àwọn olóyìn kan máa ní clutch player ó láwọn àgbá bọ́ọ̀lù kan tẹ́ pé nílé mọ́bẹ́ ilé ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà tún wá máa tẹ̀síwájú lẹ́nu lórí tábà mú sẹ́nu àmà tó fi sẹ́nu àmà tó yọ kúrò ńbẹ̀ náà ni norway àti england ni wájú máa mú nǹkan ńlẹ̀ lé ní tálóyè norway england tálọ́ máa ń
0: ta bẹ́ẹ̀ ló ṣe ń wo táàmà nípa lọ fúnra wa ọwọ́ tí england wà báyìí wọ́n jẹ́ ru bó ti kí norway sọ fún ọ̀ṣàlọ́ tó england lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n jẹ́ ru.
1: harry kane àti erin haaland torí àwọn méjì báyìí sìn àwọn méjì nǹkan tó ń dùn mọ́ mi nínú erin haaland ni pé tábà wo ìfẹsẹ̀wọnsẹ̀ brazil yẹn èyí tó tún wá dàbí ìròyìn míì òun ni agbábọ́ọ̀lù wa ní ọwọ́ wájú ìyẹn àpọ̀ adam ó ti ikọ̀ ẹ̀ sevilla àti venezia ní orílẹ̀-èdè ìtàlú venezia jẹ́ ikọ̀ tó gbéṣẹ́ ẹ̀ dé láti serie a b tó wá sí òkè gẹ́gẹ́ bí kómọ náà ṣe ṣe báyìí sì tí ikọ̀ bá dẹ̀ ṣe ẹ̀ dé láti relegation tó bá ṣe wọ́n máa ń ra àwọn agbábọ́ọ̀lù tó kúdà àwọn abàlè tó pẹ́ ní first division wọn so báyìí sì wọ́n ti wà pẹ̀lú àdéhùn pẹ̀lú ikọ̀ sevilla láti ra agbábọ́ọ̀lù wa ti ìyẹn akọ adam fún kíní àwọn oríṣiríṣi àwọn èèyàn ló ń sọ báyìí sì pé akọ adam agbábọ́ọ̀lù tó yẹ pé ní sáà tó kọjá ó wà nú àwọn nǹkan tí ò jẹ́ kí sevilla rẹ̀ relegation a dẹ̀ tún rí akitiyan pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣe tó yẹ kó tún wá fún wa ní bí nǹkan bíi relax ta tún lè fi sinmi díẹ̀ pé tí a bá rí òsínmẹ̀ o a ní agbábọ́ọ̀lù kan lọ́wọ́ wájú ṣùgbọ́n àwọn èèyàn wò pé kó bá máa tẹ̀ nípò fẹ́ kúrò ní sevilla ṣé ikọ̀ bíi venezia ló yẹ kó lọ ni.
0: Àkọ́kọ́ náà mo ti sọ̀rọ̀ kan rí lórí bóyá bínú mo ti sọ pé tí agbábọ́ọ̀lù wá fẹ́ lọ sí ikọ̀ kan ohun tá a máa ń wò ni pé bóyá ara ẹni kan fẹ́ pé múṣemúṣe ọ̀dà múṣemúṣe lóde nàìjíríà mo ta ma ta jẹun tó bá ti dé lókè spain mẹrin madrid tàbí kálukú lọ ṣẹpin glan chess nìkan tàbí mayu tàbí liverpool tàbí man city tó a máa ń target yẹn àwọn tàbí ẹni dárúkọ ìgbógun wọn ti ní target yẹn agbábọ́ọ̀lù jẹ pé wọn fẹ́ lò ṣùgbọ́n tó bá lọ sí ikọ̀ tó dá sí pé àwa wò pé kọ́ ni ò tí lóko dáadáa tó ẹ̀ máa rí ṣẹ́ṣẹ́ 24/7 ó pè wọn ìpé kọ́ máa fẹ́ ṣe lọ ntí tẹ́mi wò pẹ̀lú ẹni pé bóyá tó wù wọ́n ni ó dẹ̀ pọ̀ máa lò 24/7 tó mọ̀ pé kọ́ni ló ṣẹlẹ̀ nígbà kan nígbà tí ṣẹ́ẹ̀sì tí wọ́n rí ní inú rímàdì ìtọ́jú tó ń jòkó morata ó ń jòkó sílẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ̀ẹ́sìmá ni striker wọn tó ń bá gbọ́lé ọgbọ́lé ọ̀rẹ́ pé tí wọ́n fi parí líìgì ní odin eleven goals ẹ̀tọ́ gbọ́lé tó ń eleven goals ní chelsea fi rà òun náà wá chelsea tó bá ní chelsea òun ló pé striker chelsea lọ́yìn ní ìgbẹ̀rẹ̀ gbogbo oṣù lọ́ngbà yẹn ó lè pé ní rímàdì ìbẹ̀ẹ́sìmọ̀lù fóun láyé tó jẹ lọ so ẹni agbábọ́ọ̀lù sí wọn á wò pé fóun ti bá ti kú fóun fẹ́ fún orílẹ̀-èdè òun mọ̀ dáadáa á lọ sí ikọ̀ tó yẹ pé káàró kò yẹ tójú tiwa káà pé ìpẹ̀lẹ̀ ìsílẹ̀ àgbàgbọ́ tó mọ̀ fún un máa ṣe ṣe 24/7.
1: lóòótọ́ nínú ìròyìn tá a gbọ́ pé sevilla ó nílò láti ta àwọn agbábọ́ọ̀lù kan tó akọ́ adam tí wọ́n dẹ̀ jẹ́ ìkan náà àwọn agbábọ́ọ̀lù tó lè fún wọn ní owó gidi láti ta torí kò ń ṣe agbábọ́ọ̀lù tó yẹ kó kò kàn jí pé èèyàn kàn fẹ́ ta agbábọ́ọ̀lù nìkan èèyàn gbọ́dọ̀ ta agbábọ́ọ̀lù tó yẹ kí wọ́n máa rówó lórí ẹ̀ tó òun náà jẹ́ agbábọ́ọ̀lù kan tó yẹ kó tó bá ta torí eléyìísìn ìròyìn tó lọ sí eléyìísìn bá ń gbé 16 million ìròyìn wọn fẹ́ ta tó ìyẹn náà ó tó lọ́tọ̀ ṣùgbọ́n nǹkan tí èmi wá rí sí ọ̀rọ̀ yẹn náà ni pé sevilla ó jẹ́ ikọ̀ tó ń wò pé àwọn fẹ́ ta kò ṣe pé yóò dùn máwọn náà nú láti tà ṣùgbọ́n nǹkan tó yẹ pé ó yẹ kán lè ṣe ìyẹn nǹkan tó yẹ kán ṣe ni kíní rẹ̀ ṣùgbọ́n ṣé ikọ̀ venezia tó lè ṣerú nǹkan tí kó mò ṣe torí ta bá ní ká wò lóòótọ́ ní sáà tó kọjá mo rí àwọn agbábọ́ọ̀lù kan tó lọ sí kómò ìyẹn bíi morata ìyẹn bíi àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn náà tó yẹ pé wọ́n lọ síbẹ̀ táwọn pé kómò bá wò nínú nígbà tó bá tẹ̀ fẹ́ lọ sí ìtàló tó bá lọ bí abi ac milan tó lọ bí abi inter milan juventus àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n venezia torí kíní yẹn ta bá ní ká wò dáadáa bákan méjì ni ó ṣe é ṣe kọ́ lọ síbẹ̀ kọ́ ṣe dáadáa ó dẹ̀ ṣe é ṣe kọ́ ṣe kíni kọ́ padà sẹ́yìn kọ́ lọ sí relegation.
0: Àwọn táwọn àwọn òpó fẹ́ lọ yẹn ṣé wọ́n bíjì fún àbọ̀ sọ́kọ́ òun níbi striker.
1: A ti ẹ̀ gbọ́ pé púpọ̀ náà àwọn ikọ̀ tá a wò yẹn wọ́n sọ pé àwọn ò fẹ́ like wọn gbówó gidi wá fún a dẹ̀ ti mọ̀ pé àwọn ikọ̀ tó wà ní ìdàlú yẹn wọ́n fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí kán máa ra agbábọ́ọ̀lù ní owó gidi bí kán máa ya ní loan àwọn loan àwọn nǹkan tó yẹ pé kò ní fi bọ̀ ikọ̀ yẹn òun làwọn máa ń fẹ́
0: ìbí ní ìgbàlátàtà ìbí lóòrùn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá bàbá rẹ̀ pé nǹkan mọ̀ ní ìdílé bàbá ọ̀rọ̀ àṣọ kò tó gbàtọ̀ ọ̀rọ̀ ló yọ ọ́n ti padà wá ṣùgbọ́n ní ìgbà ìṣọ́ ọgbọ́n.
1: ṣùgbọ́n lákòótọ́ nínú ọ̀rọ̀ yìí ó ní nǹkan tí èmi ń gbé ni mo rò pé àwọn agbábọ́ọ̀lù nàìjíríà kí ti bẹ́ẹ̀ rí púpọ̀ nù ó yẹ kí ó ṣe é ṣe pé kó má kúrò ní kó má kó bá kúrò níbẹ̀ kò tí ì sọ bóyá ó máa tún rí ikọ̀ gidi lọ kò dẹ́ ṣe pé bóyá wọn ò da ẹ̀jẹ̀ kàdà
0: bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìtàbá padà dé abasọ̀rọ̀ wà lórí ẹ̀jẹ̀ kàdà padà dé.

7:50 to 7:30 p.m. Glory to God, we are for you.

0: radio Nigeria. Ogogo 92.9 born the pep gaga bi lori tumo se pin le kan. Mo la won ti o ja gba ojo binu wa. Super Falcons. Eh maguru to je akoni mo gba ti ni awon meedogun. Ko ma soju wa ni bi fe eje. Ti da dura to ma waye ni ipari to ma be ni pari osu yi. Olowo e mu ti won mu gegere ti mo wi pe ko ti ba se ma se. Si amaka nla do ti. To ba bo lowo lowo ni Brighton. Ohun ni o wa number 1 lori le ribi ajo se le ni won tun mu comfort to pe o wa ni England bakan na to ba to mule fun awon iko agbagbolo Portsmouth ni be na o ni meji o wa me nikan to pe ile lohun tin jeun won lati ti baburu se lodun o mu eriko lati Abia Angels ni Fatima oloko oni ki o ja won olowo igun meta ise be ta ba lo won se po ma je mu di Benders mo ko ma se o ma ku wole pete na ni igbe igbe se ma se ko ma mu bi merin mele ko wole ko ba pon ba tu fe simi ko ti da won mele ko dade gbon gba to ko lo gege da je mu o mu Osinachi Ohale ohun gege be ti mo pe Mexico ohun ti gba bo lowo lowo ba ko na Alozie ohun wa ni USA Shukura Oladipo ohun na o wa ni Roma ni Kili lohun Rafiatu Imran o wa London City lai gbagbe omo wa ti amo si Israel Oluwa Tosin ohun wa ni Galatasaray obirin won lohun bakan na Sikiratu Isa kinse Sikiratu si ndodo Isa lele yi ohun na o wa ni Israeli ta e opido yin Christy Uchebe ohun na wa ni Portugal awon ti won je aje imune ti ba ko ma da awon alegara ta mo di midfielder laarin gungun ibe lo ti sa Rashida to Ajimale to je balogun won iyen e ti mo wi pe jami lo wa bakan na Alimatu Ayinde e ti mo daada wa ni Sweden Deborah Ano Deborah Abiodun ohun wa ni orilede USA lai gbagbe Tony Payne omo oyinbo yen ohun gba bọọlu fun Everton awon obirin won bakan na eje kin tun daruko awon ti won ja gba bọọlu si awon lowo waju e ti me ti ma ko daruko omo ko doribu na ni o omo won ni tumo ja assistant Oshuala to wa ni Alila lori Saudi Arabia ohun lo ti wa ni iwaju na awon atamata se gift Monday ohun na wa nbe ohun gba bọọlu ni USA Esther Okoronko ohun na wa nbe Canada lo wa Joy ohun na wa nbe o Ome Joy Omewa ohun na wa ni orilede Sweden gbogbo awon woyi won ko si pe awon lo ma seju Nigeria lai gbagbe Francis Odega ohun wa ni Saudi Arabia ohun na gba bọọlu fun obirin won nbe gbogbo awon woyi awon se pe o ba lo seju Nigeria fun ṣugbọn o gẹgẹ bi ohun ti mo ri ni iwe bibayi lara awon ti o ma je to wa ni group won to je group C ti won wa mo ri awon ati Malawi Zambia ati Egypt awon ti won jo wa ni group C ni yen so yen ni yabo ti Super Falcons so gẹgẹ bi aye ti so lekan wi pe lale to ni ball ti ebe wo lale to ni ago mewa ni o ago mewa lo ni Congo le ma wo Norway ati England gẹgẹ bi jo to ba ti wa di ago meji ohun modimo ola ni Argentina ati Switzerland o se se ka ba lo gba ti o je pe result ta ko ba gbo tabi highlight lori afẹ to ba ko ba ni EDS ti bi le ni lo wa wo
1: aye ti o ribo ti aye de ron ti e lo wo lori phone ni
0: e ko ba so ni e
1: o de pe na pupo na awon eyan awon eyan gbo pe Argentina e ko ijoro won ti pe igbe to ojoro na bi n gba gbogbo bo
0: ni o ti chawo lo mi o ti chawo lo pe aba pe aba pe o be won won wi su pe po won baba ko so won
1: pe kini yen on wi su pe po won na tori
0: de won awon kokko do gba won to ku fere ati de ami mama araje ti ani
1: e fun France
0: France ati Belgium abe di mama araje ti la gba to le so ru ka
1: o so be oni omo Portugal na ni olo oni en to ma fun fere fun ni match Argentina no ṣugbọn gbogbo awọn nkan
0: to ya bile mi o mi mo ko wa lu fini laarin wa ti won su awọn ọmọ Argentina ma laarun ati en to ma fere atawọn to ma wa lọtun lofin ati nigba ma wa to wa ni bi ọmọ Nigeria kan wa nbẹ bi mo agbọn de to ja ati alumuni ah yo ebe o de mo tẹlẹ tẹlẹ gbogbo pe na bi agbọn akọkọ kan mo ma ati alumuni kan Nigeria ah Nigeria for the first time.
1: Nigeria náà mo ṣe é tó bá lọ jẹ́ àwọn ètò máa ń dúró sẹ́yìn
0: àyọ bí i
1: ẹ̀nà àwọn bí àrí oláwọ̀ kan tó máa jùkú síwájú ọ̀nà kan máa dúró ìyẹn bẹ́ẹ̀ ẹjẹ́ sọ fún mi pé jogging club akọ́nìmọ̀ gba ikọ̀ liverpool tẹ́lẹ̀ òun ni akọ́nìmọ̀ gba tuntun fún orílẹ̀-èdè germany báyìí ṣe pé a sì máa gbà lérò pé tó bá máa fi di 2030 pé wọ́n máa gbé wọn lọ agbá wọn gba world cup o àti euros náà gbogbo àwọn nǹkan tó kù bẹ́ẹ̀ ife bóyá tiẹ̀ gbé ògo germany padà wá sí òkè asọ ní ọ̀sẹ̀ tó kọjá pé germany àti jogging club ti gbé ojú wo ni gbogbo àfihàn gbogbo anọ́dẹ̀ ṣàlàyé
2: ó ní àwọn ẹ̀kọ́ rọ́kìtì jáde wọ́n kọ fún ọdún ó gbà wọ́n ẹ̀lẹ́yìn
1: kò lè má rí bẹ́ẹ̀ náà torí germany ò dàbí mọ́ germany ìgbà kan ayé àwọn schweinsteiger ayé àwọn kó tó bá germany ìgbà bọ̀ gan tó bá ti kọ́kọ́ rí squad yẹn gan wọ́gbọ́n ti mọ̀ pé kò sọ̀rọ̀
2: láti
1: ẹ̀ ló ṣẹlẹ̀ sí nàìjíríà gan torí a ní onígbà kan tẹ tí ẹ gbé nàìjíríà nọmba 5 ipò karùn-ún nàìjíríà wà ní world láti gbà yẹn nàìjíríà náà ṣì ní nàìjíríà náà ló ṣì di mú nàìjíríà náà ló ṣì di mú torí báyìí highest rank africa báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí 7 òun ni morocco wà that definitely nàìjíríà sì fi ipò méjì jù lọ láti gbà yẹn àwọn ọmọ àwọn obìnrin nàìjíríà wà ní ìgbà di 40 something la máa wà báyìí kí ló ṣẹlẹ̀ ọlọ́run bá wa gbé ògbó padà sí
2: kí ni gbé gbé dasọ́lá ọ̀sẹ̀ tó kọ́ra kí ni kó rà láwọn tó lákàkí náà wọn ikọ̀ wa kó rà kí ọba gbọ́ pé nàìjíríà báyìí tí ọba tó fara oṣù ẹlòmí ò tí ì mú kó rà kó máa fọ ẹtí ìwò ọkọ̀ òtí balẹ̀ mo jẹ́ mi kọ́ rò pé ó ṣẹlẹ̀ fún àwọn ikọ̀ àyíkó tó bá gbẹ́gbà láti pè gẹ́gẹ́ ìbáṣepọ̀ ilẹ̀ adúláwọ̀ báṣepọ̀ àgbáyé ṣé gbogbo àwọn tó ló ọkọ̀ tó lákàtí ní ọmọ ilé kan pò wọ́n wálé kọ́ wà fún ló kọ́ àwọn oúnjẹ lọ́gbà tó bá di pé wọ́n á fẹ́ parí tí ó fẹ́ bọ́ láti máa dé àwọn gbogbo àwọn tó lè fi àgbéléwọ̀n pàṣẹ pọ̀ṣẹ̀dá tó lóṣù gbogbo kọ́ ẹ lọ́wọ́ tó kọ́ ìfáàmì àṣìyàwó gbogbo ẹ̀ tó ìyẹn àwọn ti fojú
1: bẹ́ẹ̀ni ká kúrò níbẹ̀ díẹ̀ ká sọ̀rọ̀ nípa adémọlá ayan karim adéyẹmí tó yẹ pé ó ti darapọ̀ mọ́ ikọ̀ barcelona báyìí pẹ̀lú 22 million euro plus 7 million add-on karim adéyẹmí kí ló ń ṣe nǹkan tí ó ti ẹ̀yẹ́ nípa barcelona ni pé ṣé pẹ́rẹ́sọ̀ pé madrid àti òsèmòye ti dé ni wọ́n kàn ṣe ra agbábọ́ọ̀lù nítorí nítorí níwò iye tèmi èmi wò pé kí ni barcelona fẹ́ fi karim adéyẹmí ṣe
2: ṣe àwọn aláwọ̀ pé kí ló fẹ́ fi ṣe ṣẹ́rí àkọ́kọ́ ló àwọn méjì kan ní ká mọ̀ ọ́ gbogbo àwọn tó bá ti jẹ́ ọlọ́wọ́ tó bá ti jẹ́ akọ́nìmọ̀gbá àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n jẹ́ management ikọ̀ management yẹn gbogbo àwọn fúnra wọn máa ń ní target bẹ́ẹ̀ náà ni akọ́nìmọ̀gbá coach wọn náà máa ń ní target ìbẹ́ ìfọ̀dọ̀ yẹn sì àmọ́ tó jẹ́ pé àwọn gbogbo ni wọ́n ní àfojúsùn pé ọmọ àwọn nílò ẹ̀ torí tí agbábọ́ọ̀lù kan bá tó bá sọ igun dáadáa tí àwọn ikọ̀ bá fẹ́ lò wọ́n á ti wò pé ẹni ò máa wúlò fún aláìgbàgbà àwọn akọ̀ wò pé àti ọdún tí wọ́n fẹ́ fi ṣe inú pé wọ́n fẹ́ wà ní fọ́ọ̀tì wọn ọ̀sẹ̀ kan ti ẹni pé má sì ti ní dáà tó kọjá yìí wọ́n pé níbi pé tẹ́lẹ̀ kan máa farapa ọ̀sẹ̀ ti ní bẹ́ẹ̀
1: ẹ̀yà dá tọ́mì díẹ̀ nù à ń bọ̀.

Bond FM 92.9 ẹ̀yin ọmọlẹ́ yìí kìrìtẹ́nì ètò àtàkà kan ti wo orí Bond FM 92.9 báyìí all for God gbogbo ẹ̀kọ́ olúwa láti ilé ìjọsìn Grace Redemption Gospel Assembly International 5 Oropu Street Èbúté Mẹ́ta West Lagos Mainland ìpínlẹ̀ Èkó ní gbogbo ọjọ́ Sátidé tí yóò máa wáyé láago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago méje àbọ̀ àṣálẹ́ 7:50 to 7:30 p.m. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gba kòlù wò ní ìránṣẹ́ ọlọ́run alàyè Bọláyọ̀ Ògúnmadé ni yóò máa bá wa sọ̀rọ̀ láti inú bíbélì pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́ bí wọn náà bá jẹ́ kan nínú àwọn olùfẹ́ràn ọlọ́run ẹ jẹ́ kájọ pàdé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ní Bond FM 92.9 ní 7:50 to 7:30 p.m. lórí ètò gbogbo ẹ̀fọ́ olúwa all for God.

0: bọ̀ padà sí lórí ọ̀dàn tó lè ṣe wa bọ́n 92.9. Ẹjẹ́ á gbọ́ jíròrò lórí ọ̀rọ̀ àkọ́ Adams yẹn. Ìyẹn kí ni ẹ̀yin lérò torí ọ̀tọ̀ nìkan táwọn à ń sọ mí báyìí. Dálórí ní nǹkan tí àwọn rò ń pa ẹ̀. Èmi náà mo ní nǹkan tẹ́mi náà rò pa ọ̀rọ̀ yẹn. Kí lẹ̀ yín rò kí lẹ̀ lè rí sọ sí i. Ẹ bá pe ojú òpó yẹn.
1: 070-6316-1916. Lójú wọlé fi wo àkọ́ Adams ní tó wà. Torí pé ẹ̀yin mọ̀ ju wa lọ, àwọn akọ́ lórí ọ̀fẹ́ ni. Bí ẹ bá pè, ẹ dárúkọ yín àdúgbò ìdúkẹ́ tí pè kí lẹ̀ yín rí sí. 070-63-16-19-16. Nọ́mbà tí ẹ ti pè sí wọlé.
0: Ẹ̀rẹ́kú tó di pé èèyàn bẹ̀rẹ̀ sí ni máa wọlé lọ́lọ́kùnrin ṣọ̀kan. Ẹ jẹ́ sọ fún pé àwọn agbá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan ń lọ ní ọlọ́rẹ̀ òjọ̀rẹ́ ìyẹn club friendly ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Leon àti St Gallen àwọn ti parí ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tí Leon ó sì fi àjẹ St Gallen ní ayò mẹ́fà sí mẹ́ta. Bẹ́ẹ̀ ló fi lọ́nbẹ̀. PSG àti Jẹ́ Sójà àwọn náà mú nǹkan lẹ̀. PSG ní ayò mẹ́ta sí méjì. Bẹ́ẹ̀ ló fi lọ́nbẹ̀. Feyenoord ńkọ ó fi àjẹ Club Brugge ayò mẹ́ta sí ẹyọ kan. Bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ ní Norway àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan náà ń lọ níbi tí Fredrikstad àti Lele Armstrong. Lele Armstrong náà wọ́n lé ní ayò méjì sí òde. Mold àti Alisson ayò méjì méjì làwọn méjì mẹ́ta sí ara wọn. Trump àti Valeranga àwọn sì ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lọ́wọ́ 35 minutes náà wà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni ó ṣe lọ níbẹ̀ ní Finland ńkọ àwọn Latin àti Helsinki náà àwọn náà jọ mú ìkanlẹ̀ 2-0 ní Latin náà. Greenstar àti Mayhem 4-2 ní Greenstar fi ìyàjẹ Mayhem DPS àti Olu 3-0. Bẹ́ẹ̀ ni ó ṣe lọ níbẹ̀ ní ìfẹsẹ̀wọnsẹ̀ ìròyìn ní ìròyìn tó tún wà bí afẹ́fẹ́ sọ̀rọ̀ nípa ìdí ẹ̀ òun náà ni agbábọ́ọ̀lù ọwọ́ Chelsea tí ó lọ sí ikọ̀ Manchester United ìyẹn Andre Santos. Ó ní nǹkan kan tó pa nílẹ̀ nínú ọ̀rọ̀ yìí torí Manu àti Chelsea èmi ò mọ irú relationship táwọn méjì jẹ wà torí ọ̀tá ni ẹ̀yin méjì jẹ ti ràn yín ṣùgbọ́n máa ta agbábọ́ọ̀lù fúnra yín. Kọ́ wá ta agbábọ́ọ̀lù fúnra wọn nìkan kọ́ o jẹ́ nípa wá ń ta òpẹ́ pà fáwọn méjì fúnra wọn nítorí Chelsea ó ta Mèsì Mount dọ́là. Máa yóò tí ìgbádùn mi fi máa ń sùn.
1: Ó jẹ́ ìṣánúgbà tó wà Chelsea.
0: Ó jẹ́ ìṣánúgbà tó wà Chelsea.
1: Ṣé kí ló rọ́pò ẹ̀ náà?
0: Kí ló rúkọ̀ tó ń jẹ́ Adé Ẹ̀rẹ́dá Ìgbàláṣò? Ìyẹn náà, máa yìí náà mú fún Chelsea. Chelsea náà wá ìdílé dùn bí báyìí.
1: Nígbà tí ẹ ti ta máta ju amáta fọ́nkọ́.
0: Ọgbàdùn ẹ̀ tó dáa ọgbàdùn máa ti kìlọ̀ jẹ. Bẹ́ẹ̀ni, Alejandro Garnacho náà ni mo fẹ́ lè sọ pé wá láti máa ní Chelsea náà ni orí tó bá fẹ́ jẹ́ fún mi tó rọ́ọ̀tì mọ̀ pé Garnacho yẹn ó dá gbábọ́ọ̀lù jẹ́ pé ó tóun fi bẹ́ẹ̀ rí nǹkan tó ń pè mọ́ ọ́ tó ń gbé mọ́lẹ́ ẹnijọ́ mẹ́ta yìí. Àwọn náà dẹ̀ ti gbé wọ́n dẹ̀ tẹ́lẹ̀ ọgbà wọ́n dẹ̀ gbábọ́ọ̀lù tó ń pa lórí báyìí. Torí àwọn agbábọ́ọ̀lù tí ẹgbẹ́ wọn lọ sí World Cup púpọ̀ náà agbábọ́ọ̀lù yẹn ti wá sí Manchester United don di ìlú láìsìn tó ti parí medical láìpẹ́ tó bóyá lé ní ti ọ̀sẹ̀ tó ń bọ̀. Máa yà kéde Andy Santos tó máa wọ aṣọ Manchester United ló máa jẹ́ sílẹ̀ bẹ́ẹ̀. Andy Santos yóò sọ agbábọ́ọ̀lù jẹ́ pé Chelsea ò fi bẹ́ẹ̀ láyé lù ú torí ó da gbọ́ Enzo àti Caicedo.
1: Ọwọ́ àgbẹ̀
0: máa yí dẹ̀ máa yí dẹ̀ máa gbádùn. Màdìdì sọ báwọn ìgbé Enzo ti sọ báwọn ìgbé Enzo. Awuyewuye pé Enzo gan lọ ó ti wálẹ̀ bẹ̀ látìgbà tí Màdìdì. Ǹgbọ́n àní kínní yẹn ó pa mí ẹ torí Enzo wá fẹ́ dàbí agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí pé ikọ̀ ìyẹn tí mo ṣe press wọ́n ṣe club statement fún. Ìgbé ọ̀gbẹ́ni o nǹkan tó bá jọmọ́ pé Enzo àti Màdìdì lọ́wọ́ bẹ́ẹ̀ o. Ìgbà tí màá kọ́ rí kínní yẹn gan mo fọ́ bẹ́ẹ̀ ni ó ṣe lọ bẹ́ẹ̀. Andy Santos Manchester United máa gbádùn torí agbábọ́ọ̀lù jẹ́ pé àfi ní ìrírí díẹ̀
1: lórí ẹ̀wọ̀n tó ń bá. Àfojúsùn náà làwọn orí màdì ìdílọ́ fi gba ẹ̀yìn náà tàbí kò ṣẹ́ sí. Gbàgbọ́ tó bá ṣe tẹ́lẹ̀ ní ọmọdé kó bá ẹni tó gbàgbọ́. Ìgbà lórí tọ́lẹ̀ àwọn Don't

92.9

0: wátàtà. Ìgbéyàwó àtàtà. Dòmí dòdòdò. Ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀la ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso.
0: Nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò. Lẹ́yìn tí Ọlọ́run dá Ádámù tán, ó ṣù. Ó ní ìwọ Ádámù kò ní dà kí ìwọ nìkan kó máa dẹ́gbẹ́ jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì. Òun ló fi ṣẹ̀dá éfà. Ilé ọkọ tó ṣùgbọ́n àwọn ìṣòro ló kó dín ilé ọkọ. Lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dodo fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yín Olúmìdé Ọlámẹ́rẹ̀ bẹ́ẹ̀ kò nílé Olúmáìtì. Lórí ìkànnì yìí Bond FM 90.9 ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mọ́kànlá alẹ́ ìgbéyàwó àtàtà ètò gidi ni.
2: Ọmọ tó ní bàbá wọn la tó ní màmá òǹlówó. Wọ́n ń bá bàbá jà tó ní bàbá òṣètò. Ó dẹ̀ tún bá màmá jà tó ní màmá òṣètò. Ó dìgbà tó ń bá dàgbà. Ó bá ń dá ṣẹ́ṣe wárí bó ṣe rọrùn tó.

0: iléeṣẹ́ bond fm 92.9 tẹ́lá ṣe ń gbọ́ lọ́wọ́ ẹ̀ máa yí kúrò mẹ́ o àǹfààní ńbẹ fún wa rẹpẹtẹ orin àdídùn àti àwọn ìpolówó tẹ máa gbádùn títí di aago mẹ́jọ alẹ́ tí mo wà ń kalẹ̀ ń gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ àlejò mo ní àlejò nílé agbára pẹ̀lú mi bí ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó ni wọ́n sì sọ fún mi wọ́n ní àwọn tún ní nǹkan ràtàǹdẹ̀ tí wọ́n tún gbé wá fún wa ní ìrọ̀lẹ́ tèmí ẹ̀sìn mọ̀ pé iléeṣẹ́ bond fm àwa ò kí ń mómo lómù kò bá ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà la ṣe máa gbé wá fún yín àwa ò dẹ̀ kú àdẹ̀kúta ẹ mọ̀ pé wọ́n bá fi lè mú ọta gbé nǹkan kan wá nǹkan tó máa ṣe yín láǹfààní òun náà la gbé wá sí ilé agodo fún ẹni tẹ̀sìn gbọ́ wa ní ìrọ̀lẹ́ tèmí mo tún kí wa pé a kú ìrọ̀lẹ́ àdẹ̀kú oríire ọ̀hún èmi náà mo ní àǹfààní mo fi ń kí aláàjì ọmọ ọlọ́jọ́ ìbí bàbá tiratia bàbá àwa boys náà bàbá tí ò kí ń bínú aláàjì morobin adédèjì olùdègè mo kí yín o èmi ọjọ́ ìbí yín ìgbà ọdún kan ni adédọ̀ ń bẹ ní ilé agodo láti iléeṣẹ́ realty point limited odú ni wọn ò kí ń ṣàìmọ̀ olùkọ́ mọ̀ kí ẹ kúrò lẹ́mà. ọlọ́run ṣèwọ̀n akọ ọjọ́ méjì mẹ́ta báwo ni sálàáfíà ni mà báwo ni gbogbo ara ṣe é wo lé ńkọ́ ọlọ́run ṣeun. ẹ ti dé sí iléeṣẹ́ bond fm lónìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ̀ ń bá wa dùn pọ̀ àwa náà sì rí inú wa dùn ilé mi kọ̀ọ̀kan mi dùn torí pé ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá orúkọ yóò bàjẹ́ orúkọ tiwa náà ò bàjẹ́ torí pé orúkọ bá ti bàjẹ́ mo máa ń sọ mo ní owó òrà ọ̀pọ̀lọpọ̀ ń sìn náà olóṣèlú orúkọ ti bàjẹ́ ẹlẹ́bí gan-an fà kò lè láàrin ìlú mọ́ torí pé fẹ́ fowó rà ó àwọn èèyàn rẹ̀ rí ojú ti rà bí àṣà yìí torí ẹ̀ ká máa ṣe dáadáa èyí tá a tún rí ilé nìyí mọ́ mi kí lórúkọ yín mà.
1: Orúkọ mi ní ìfẹ́ olú àbọ̀kọ́lá àkọ́kọ́ náà ẹ kẹ́ fún kí àwọn ará lé náà ẹ̀ka lẹ ẹ̀kọ́ lẹ bẹ́ẹ̀ ni gbogbo ibi tí gbogbo tẹ́sí ń gbọ́ mi orúkọ tèmi ní ìfẹ́ olú wa fàjẹ̀ǹdàpà láti lè ṣe realty point limited ta tún pè ní sáàkì landlord
0: gang. ṣiṣẹ́ máa tẹnumọ́ ọ̀rọ̀ sáàkì landlord ṣé ohun tí a ń túmọ̀ sí ní ti ni pé kéèyàn bínú jáwèé fún landlord pé.
1: ẹ jáwèé fún landlord ẹ sọ fún landlord yín pé rárá mi ò ṣe mọ́ ṣe ọ́yà.
0: ṣé bí ìtìjà wa ni ṣé.
1: mo kì í ṣe ìjà o ẹ máa sọ ní tùbínùbínú pé olúwa ti gbé mi ga olúwa ti ṣínà fún mi ọ́yà èmi náà ti di landlord torí náà kọ èmi náà ọ́yà èmi náà fẹ́ sọ pé yín pé a ṣe business papọ̀.
0: owó rere ni láti máa fọpẹ́ fún olúwa owó rere ni láti kọ́ ilé orí pé orí ọ̀fẹ́ ni gbogbo èèyàn kọ́ o àánú ni bóyá bá kọ́ lé tó ra rẹ̀ tó rí kọ́ tó tún gbé bẹ́ẹ̀ ó ń tọ̀hún ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí tá a tún wá rí ilé ní màmá wa arábìnrin ìfẹ́ olúwa màmá ni gbogbo obìnrin ni màmá láti iléeṣẹ́ realty point èwo la tún mú wa fún wa mà níbo làwọn ilẹ̀ yín wà àǹfààní wo ló ń bẹ lórí ilẹ̀ yín.
1: àwọn ilẹ̀ wa tẹ́ ṣe mọ̀ a ní ilẹ̀ sí mòwé ọ̀fadà níbi bí mòwé ọ̀fadà ní the next big thing ní tẹ̀m̀pẹ́ níbi báyìí ní ìlú èkó tá a wà yìí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ omi ẹ̀kún omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípasẹ̀ ní sí mòwé kì í ṣe omi ilẹ̀ tó gbẹ ni tẹ bá sọ̀rọ̀ orí ilẹ̀ wa níṣìí báyìí tẹ bá wá lénìí ọ̀la gan lọ́dún pé mo fẹ́ lọ wo lẹ́yìn tó wà mòwé kí lóòótọ́ ni pé kì í ṣe ibi tó mi wà ẹ̀ máa rí pé kì í ṣe ibi tó mi wà ilẹ̀ tó gbẹ dry land ni ilé dẹ̀ sì wà ń bẹ̀ iná wà ń bẹ̀ àti fẹ́ǹsẹ̀ kò sí nǹkan kan tí ẹ̀ ń wá ní àdúgbò tó wà safe tẹ́ẹ̀nì yín bíbẹ̀ adẹ̀tún ní àwọn ilẹ̀ náà sí alápòtí ní adówọ́ta
0: adódòta
1: nítòsí chukwuto badagry road ibẹ̀ ni a ní ilẹ̀ náà sí a tún ní ilẹ̀ sí ìbẹ̀jú lẹ́kí ní opposite eleganza industries ẹni tó bá mọ ibi tí eleganza wà ní ẹgbẹ́ panatastic university àní ilẹ̀ síbẹ̀ yẹn náà adẹ̀tún nílẹ̀ sí kọba pẹ́ ní ogun state ní ẹ̀yìn ogun state house àwọn ibi tá a nílẹ̀ sí ní ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mà arábìnrin ìfẹ́ ìlú wa láti iléeṣẹ́ realty point ok lórí àwọn ilẹ̀ yìí rí bí ta bá ń sọ̀rọ̀ nípínlẹ̀ èkó lọ́wọ́lọ́wọ́ ojú àwọn èèyàn rí máa bo lórí ọ̀rọ̀ lómidé èkó náà ò ṣe é máa gbé ìṣẹ́ni tí ò fẹ́ kọ́ léṣèkó ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ń sálọ ìpínlẹ̀ ogun torí pé wọ́n rí pé ilẹ̀ èkó lágbára ni o òjò tó wà ní àná káàkiri káàkiri ẹnìkan ti ẹ̀ pẹ̀lú olúmọ̀ ẹ̀ ti ọgbẹni sí wọn lòwúrọ jò ní gbé ọdẹ lójú ma rọ ọdẹ káàkiri káàkiri kódà
1: èmi náà
0: èmi kọ ọlọrun ni òkè ṣe ní o ẹ ṣùgbọn níbi tí àwọn ilẹ̀ yìí wà ń sìn ẹni lẹ tó gbẹrẹ àdáni tó yàn lè rà tó lè bẹrẹ iṣẹ lórí ẹ kíákíá àbí ọjọ́ náà ń lọ bí erébéré ṣùgbọ́n ẹ sọ kọ́kọ́ fún mi ní ìjẹjọ ẹni orí ọ̀fẹ́ ń bẹ lórí àwọn ilẹ̀ yìí fún àwọn tó bá fẹ́ máa sanwó ní bówó ṣe mọ lóògùn àmọ́ fẹ́rẹ̀ máa fún wọn ní àwọn receipt tó kọ́ba pé wọ́n ti ń sanwó àbáwo ni mà.
1: bẹẹni sá bẹẹni tẹ bá ti sanwó lórí ilẹ̀ wa ẹ máa gba resi ẹ máa kọ́ gba offer letter ẹ máa gba re ẹ máa sign
0: offer letter
1: ẹ pé o ti ẹ ti fẹ́ bá wa dòwò pọ̀ ẹ ti ka àwọn nǹkan tó wà ń dókè ẹ wà ókè pẹ̀lú
0: òtọ́
1: ẹ máa gba ọfà máa ẹ máa sign ọfà lẹta lẹyìn náà tẹ bá ti san owó kékeré iye tẹ bá ti san báyìí kẹ ẹsàn ó tọ lẹẹkan lẹlẹ pé wọn yín sí mẹrin ẹ lè ṣe initial deposit a máa sọ lórí pínpín yẹn bá ti san initial deposit a máa fún yín ní ìwé tó fi hàn wípé ẹ bá a dòwò pọ ìyẹn náà pè ní
0: dídò
1: ara ò dídò assignment kò náà pè yẹn o. Ètò nílò assignment yìí tó máa ń gbà tó bá yẹ pé kò tẹ́pẹ́ èèyàn bá ti ní sí
0: ọ̀pọ̀ ìrẹ̀lẹ̀ rẹ̀
1: jù ìyẹn náà máa ń fún yẹn nílò sórí wọn tí ọ̀bọ̀ yẹ kan pé náà máa ń fún ilẹ̀
0: ẹ̀hẹ́
1: ṣùgbọ́n tó bá yẹ pé ẹnìkan ti ní sí ọ̀bọ̀ lórí ilẹ̀ bí a bí bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ní ti bá pé ẹni tó ń ní sí ọ̀bọ̀ lórí bọ́ọ̀lù ẹ̀sẹ̀ mọ̀ rẹ̀ dì tẹ́pẹ́ lomi wa ẹ wá fẹ́ tà fẹ́ lomi dídò assignment lẹ máa fún
0: ẹni. ní survey plan àbí ká lọ́sọ́ lè pé ní survey plan.
1: ọ̀tọ̀ ni survey
0: ọ̀tọ̀
1: ni
0: dídò
1: assignment lórí survey náà dẹ̀nà oríṣi survey ló wà sketch survey wà original survey rẹ̀ ordinary survey wà yẹn then there is original one tó ní òǹtẹ̀ ìjọba
0: ìrẹ́nàpẹ̀
1: ní.

0: àwọn ilẹ̀ fún ilé ní ọmọ afẹ́ lómi rárá o tó bá tẹ́wọ́ pé mo ti ra lẹ̀ nítìtàn láti kọ́lé mi nísìnyí ilẹ̀ yìí máa wà wọ́n ilẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ fẹ́ǹsì ẹ̀rẹ́ má fẹ́ǹsì ilẹ̀ yìí máa wà ń bẹ́ẹ̀ kiri pé
1: tí a bá ti ba indo pọ̀ tó ti ra lẹ̀ ó sanwó tó kò sanwó tó àbí tó bá ti san ẹ̀ẹ́dẹ̀ fún tàfẹ́ lómi mọ̀ láíláí
0: tó bá ti sanwó tó bá ti fún yín nílẹ̀ yín a máa fún yín ní physical allocation to allocate lẹ́yìn fún yín physically by amúnilọ́sùn ilẹ̀ yín àwọn fún yín adẹ̀ fún yín ní survey yín kò sẹ́ni bọ́ọ̀dì.
1: ṣé kọ́lá pìsì ẹni máa ṣe làbẹ́ ni ẹni máa ṣe nílẹ̀ fún àti bá ti fún nílẹ̀ láti wọn lẹ̀ fún pé ìdílé mi bẹ̀rẹ̀ o ó láǹfààní àti ṣekọ́lá
0: pìsì. a máa ṣe ìdánimọ̀ fáwọn ènìyàn ṣùgbọ́n ẹlòmíì lè sọ pé kò mo fẹ́ take a little bit much further mo fẹ́ fẹ́ǹsì kékeré báyìí 2 coat or 3 coat ẹ lè ṣe náà sí ilé kò sí wàhálà lè rí.
1: báwo wà ní ti ọ̀rọ̀ wàhálà wọn nílẹ̀ torí pé ìṣàkóso ìṣẹ́ wọn lẹ̀ ní o.
0: kò sọ̀rọ̀ wọn nílẹ̀ àwa ti da ẹ̀dá yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí ẹ̀ àti tẹ̀lẹ̀ yẹn sílẹ̀ kò sí wàhálà wọn nílẹ̀ kankan lórí àwọn
1: ìlú. òkè níbo ni àwọn iléeṣẹ́ yín wà mọ́.
0: iléeṣẹ́ wa wà ní ògùdù nọmba 9 adébáyò ògùn òbí ní ògùdù níbi bí ibẹ̀ ní fíìsì wa wà.
1: níbi bí kọ́ lẹ́kọ̀ọ́.
0: òkè ní ẹ̀kọ́ náà la wà
1: yìí ẹ̀kọ́ náà la wà yìí ẹ̀kọ́ náà la wà
0: yìí ẹ̀kọ́
1: náà la wà yìí ẹ̀kọ́ náà la wà yìí ẹ̀kọ́ náà la wà yìí ẹ̀kọ́ mo ṣe àwọn ojú ìntẹ̀lẹ̀ tí ń sọ pé àwọn ilẹ̀ ìntẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti wà gated èmi ìtẹ̀ ti ṣe fẹ́ ìṣẹ́lẹ̀.
0: mo ti máa ń sọ wípé wíwọ́n it's relative nǹkan tó máa wọ́n fẹ́ lòmíì ò lè má wọ́n fẹ́ lòkè ẹ̀hẹ́ rẹ̀ mọ̀ pé ní ìsìn bàtà bá ní káwọ iye tó ń ta yẹn ní mòwe ẹ̀yin náà àwọn yẹn náà máa mọ iye tí wọ́n ta lẹ̀ ní aláfẹsí náà ti sàn sọdọ àmọye tó ń ta ẹni tó wà ní bẹẹjù
1: náà
0: àmọye tó ń ta ẹni tó máa kàn ní láti pè wá pèkè ẹfẹ mú púpọ sí nípa àwọn lẹta dárúkọ yìí
1: òde lórí ọfẹ lẹfẹ gbà wọn yàn lọ gbé wọn bọ àwọn
0: tó fẹ lọ bí ilẹ
1: ọfẹ la máa gbé yàn lọ fún inspection ọfẹ la máa gbé ẹfẹ. ẹni tó bá wo ilẹ̀
0: lójú ẹsẹ̀ tó wò ó pé ilẹ̀ yìí mo láìkẹ́ o ṣe o lè kọ lójú ẹsẹ̀.
1: iléeṣẹ́ yìí ti wà ẹ́ sìn ọdún kẹlóore torí pẹ̀lú àti mr bolaji wọn ní 21 years
0: mo ní
1: iléeṣẹ́ rí àti 21 years.
0: kò sí wàhálà ẹ pé iléeṣẹ́ tó ti wà sọ̀tún ẹ̀ tí wọ́n yẹ sí ò ní wàhálà kọ̀ọ̀kan ó yẹ kí ọkàn yín balẹ̀ pé tẹ bábà àdòwò pọ̀ kò ní sí wàhálà kọ̀ọ̀kan lórí ilẹ̀ yín rárá kò sí wàhálà
1: kọ̀ọ̀kan. ok bá ń bá balẹ̀ pé ẹ̀rọ bá ń sọ̀rọ̀ nítorí kí mo lọ dá yín mà.
0: ok
1: 09039 3 9 2 4 24 90 92 0 9 0 0 9 0 3 9 3 9 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0 9 0 3 9 39 2 4 24 90 92 0

àlọ́dọ̀ bàbá àgbà.

solo van y

0: ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fà pé kí àti ọrọ tó gbogbo kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà tó di ọ̀rọ̀ nígbà tó bá tún ní àpẹẹrẹ gbogbo ara ń romí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíràn máa rìn lọ́dọ̀ ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó bẹ̀rẹ̀ jábọ́ tó bá jẹ́ láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ̀ ni àti ìròyìn dogun ìbàdí kó máa bu ọ́ sóní gbogbo ìgbà káti ìròyìn dogun ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmí àyàdé ó máa jáni ẹlòmí apá kara láti òkè désàlẹ̀ ní òkè táìtáì ẹlòmí ìgbà gbogbo nǹkan ní máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ̀ tó bá ti ráwọn nǹkan báyìí.
1: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Off Abaranjẹ Road, Ìkọ̀tún. Ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Kọ̀tún Roundabout. Ẹ̀wọ̀ Márúwá tó ń lọ sí Abaranjẹ Road. Tàbí tẹ bá ń gbọ́ pọ̀ bọ́ Abaranjẹ Road ní Kẹ́gbèrè. Ẹ̀gbọ́lẹ̀ ní Délé Ara Bus Stop, Apá fún Ẹ̀lẹ́yà. Nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Off Abaranjẹ Road, nílùú Ìkọ̀tún. Gbogbo ìlú.
2: Bàbá àgbà tó níbẹ̀ bí lóbi ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún yìí mọ̀. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí mọ̀. Kẹ́ ẹ gbéra fàáyò báyìí. Pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tó níbẹ̀ bí lóbi ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Off Abaranjẹ Road, nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
0: Ẹ lọ bá ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ ti pè mí.
3: 0806821 6859
0: ẹ̀yin náà máa bọ̀ gbẹ́ àwọn àmì ò tiẹ̀ láwọn òbẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́gbọ́n ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìjágun ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀ tẹ̀gbọ́n wa dé mà nínú àlàyé lọ́gbà sọ pé nàlàyé bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbogbo bá ti dé ìta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mọ́ lóògùn kò ṣiṣẹ́ ìsínlẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
1: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Off Abaranjẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859
0: ìwọ bá ti rò dòdò ọ̀rin ọ̀rin tẹ́ kò lóba ẹlòmí etí ẹ̀ máa pariwo ni ẹlòmí ìgbésẹ̀ rìn lójú ọ̀nà ni ó máa jókòó ìgbésẹ̀ rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ìwò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di omi yẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìrọ́tọ́wọ́ ẹ̀ fún abẹ́gbẹ́ kara fún tọ́ọ̀tì jáde báyìí kó máa bọ̀ wá fún ìdìtọ́jú àti ìmọ̀ràn nípa owó ṣe gbò.
1: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Off Abaranjẹ Road, Ìkọ̀tún.
0: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rin ìwọ̀nkúwọ́nkú ọ̀rin ọ̀rin tẹ́kùnùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ni wọ́n gbẹ gbogbo ìpàdé gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kọ́lá bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ló máa má jẹ́ kíkẹ́ ojú bẹ́ẹ̀ tó bá ti lápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
1: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Off Abaranjẹ Road, Ìkọ̀tún.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821 6859 0806821 6859.
0: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti èyí gbogbo àti ṣègbọ̀nsẹ̀ gbọ́ ọ̀rọ̀ ni tẹ́lẹ̀mí ti máa bọ́ náà ṣàánú wa tó bá gbé wọn owó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni pẹ̀sẹ̀ ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀yìn lè bá sọ̀rọ̀ nítorí pẹ́lòmíì ò lè náwó ságọ̀ ara ẹ̀ àfi oríṣi kò sí dáníkọ́ra fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ rò pé bóyá mo fi lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò tẹ́ tí ò lóògùn ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ bọ́ náà ṣe máa kò sẹ́ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà ẹ̀ á ti mọ̀ pé àdúrà ti gbà fún òṣèlú alẹ́ mi tọ́ba ti lápẹ̀rẹ̀ gbogbo yọ̀ nínú bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ àṣẹ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìlú gbogbo apá ronú ẹ̀gbẹ́

ẹ tètè kọ́ lẹ̀ ẹ bá gbọ́ lálẹ́ ẹ jí dé lẹ́ẹ̀dá yìí.

ti náwó náwó tọwọ́ ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún ọ láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú ìkọ̀tún. Tó yẹ́ lómi máa ń sọ pé

gbogbo tí mo sọ pátá wa ní abíwò sọ ọgbọ obìnrin gbogbo tọkùnrin tóbi ní ta sọ yìí ṣùgbọ́n tó bá wà lójú ọlọ́pàá.

Monsieur Troufèque.

wọlé ti finisẹ̀ sí bàbá àgbàfẹ́ yìí bẹ́ẹ̀ lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068212859 àbí tó ń lọ́kàn fún wọn

0: iléeṣẹ́ Bond FM 90.9 ọba tó yóò súnmọ́ gbogbo aráàlú àwùṣẹ ìlú onígbòǹgbò ọba Adéyẹmí Àjàsá Olúwaṣẹ́gun Kábíyèsí omi pínpín lórúkọ wọn ni ìlúmọ̀ ẹ̀tì mú gbọ́dọ̀ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ máa fún àṣewọlé fún ajẹ́lọ́ Kábíyèsí àti mọ̀ta àjọ máa gbọ́dọ̀ àdàgò mẹ́jọ alẹ́ ni lórí aago mọ́kànlá mọ̀kọ́ iná kì í sùn àjọ máa ń gbọ́dọ̀ aago mọ́kànlá náà ni bó ṣe wà náà ni Kábíyèsí mi kí yóò ẹ túbọ̀ pẹ́ fún wa lágbára ọlọ́run àti rí yóò ẹ pẹ́ gbogbo onígbòǹgbò yóò túbọ̀ máa tù ṣe lágbára ọlọ́run ìpínlẹ̀ èkó náà láburú kankan kò ní ṣẹlẹ̀ sí wa lágbára Kábíyèsí wa náà ọba ìlú Èkó ọba wa dáadáa aláìlúwà ọba ìlú Èkó Àrẹ̀mú Oṣù Ọlálé Kábíyèsí o mo kí yé iléeṣẹ́ Bond FM gbogbo ìpínlẹ̀ Èkó gbogbo náà ló ń kí Kábíyèsí Akíolú ti ìlú Èkó.
1: Karina School of Health Technology ẹ̀rọ dáa tiẹ̀ àwọn ọmọ ìgbọ́ ọkọ̀ nígbà tó ọ̀nà ìjìnlẹ̀ sáà ti kí Èkó láti jẹ́ àpẹ̀lú 500 credit tààrà ló máa láǹfààní sẹ́tù ìkẹ́kọ̀ọ́ bíi community health
2: comprehensive nursing
1: community birth at ten dance health assistance program health information management.

0: ẹjọ́ tábẹ̀rẹ̀ ló tún di ẹ̀kọ́ community health technology community health nursing ẹ̀kọ́ yìí ló gbilẹ̀ débi pé ṣàṣà ìdílé-ìwé tó lè fasa gágá pẹ̀lú kàrígá college of health technology nítorí àwọn ọmọ wa ń ṣe déédéé bẹ̀ tábá ní ká sọ nípa ti nd tá ní ká sọ nípa ti hnd ìṣe ni àjọ jam to utme resort tí wọ́n bá ní wọ́n ń pè igi láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà.
1: A máa sọ pé oríire ńláńlá máa là máa lélẹ́yìn jẹ́ fún gbogbo wa báyìí. Ìyá wa, ẹ ṣe jẹ́ àwò báyìí. Ẹ bá mi tẹ̀síwájú sí.
2: Lẹ́yìn eléyìí tí wọ́n ti sọ yẹn, a ní public health ND. Wọ́n máa lo jamb.
1: Wọ́n fi wọ́n lé.
2: Ẹni tí ò bá ní jamb náà máa wọlé bá yé sọ. Ṣé àwọn gbàgbọ́ pé kó ti di oníbejì?
1: Bẹ́ẹ̀ni.
2: Lẹ́yìn yẹn, a ní health information management. Chariot recording ní hospitals àti láwọn ilé-ìwé la ṣe ń kọ́ wọn ó ti yàtọ̀ sí ti
1: tẹ́lẹ̀
2: record tẹ́yàn bá ní láti bíbá ẹ̀ èèyàn máa lójó gbogbo ìlú òyìnbó lẹ́yìn yẹn a ní àwọn wòyín wòyín wa àwọn dental
1: àwọn wòyín wòyín
2: àwọn náà ọ̀nà méjì náà fi ń wọlé o
1: àtàwọn
2: tó ní jamb àtàwọn tí ò ní jamb a ti di oníbejì báyìí o then a ní assistant àwọn assistant nursing àwọn náà wà níbẹ̀ lẹ́yìn yẹn a ní àwọn ìyá àgbẹ̀ bíi wa
1: àwọn lọ fún ìwà
2: wọn kì í ṣe mú ìwà ọmọ

0: lógún wípé ẹni CBT center fẹ́ bá lọ ní Nàìjíríà. Ẹ lọ wo Caribbean Connected Web Technology ẹ ò bá wa bẹ̀. Èyí ni àmì ìdánimọ̀ wípé lóòótọ́ àtòdodo Joint Admissions and Matriculation Board to National Board for Technical Education ti ṣe ni wọ́n fún wa ní certificate fún yege tẹ̀síwájú. Àwọn iléèwé mi wà tó jẹ́ pé wọ́n máa lọ fẹ́ máa wọlé àtiṣe. Ẹ má lọ rúlé èèyàn o àti rírí wọn. Ẹ̀yin ẹ test Caribbean College of Technology. Wọ́n fún wa ní Community Health Nursing ND to HND. Wọ́n fún wa ní Medical Laboratory Technology ND HND. Bẹ́ẹ̀ni wọ́n sì fún wa ní Public Health Technology ND HND. Nípa ìbéèrè tí wọ́n béèrè, ìka àmúyẹ tí ó yẹ kẹ́ni òun lẹ ti gbọ́ yẹn. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ wá sí Caribbean College of Technology. Wọ́n máa sọ àwọn àdírẹ́sì wa fún yín. Ẹ lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀gbárì sí.
1: Caribbean School of Health Technology. Ẹmọ dàbí ẹ̀. Àwọn olóògbé tí wọ́n kọ́ nílẹ̀ kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì tó Èkóró. Láìsí jẹ́ àpẹẹlú ká ó lẹ́nu credit. Tààrà ló máa láǹfààní sẹ́tù ìkẹ́kọ̀ọ́ bíi community health, comprehensive nursing, community birth attendant, health assistance program, health information management, diploma in public health, medical laboratory technician, dental surgery technician, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyè ìkẹ́kọ̀ọ́ bíi.

mutopa jaya, umbar demi

social media. Mata, mata itu yang bela.

ẹgbẹ́ rí fún ikú nìkan bá dùn ọmọ ìtúndà rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ ìṣùgbà fún.

建，牢固弓箭。

ọgbọ̀n ọba olúwa ṣẹ̀dá ẹni àgbẹ̀sáwọlé kúdọ́sí.

kọni olóòmì ìdọ̀wọ́ tọ́kùnrin olóòmì ìdọ̀wọ́ ọdọ́kùnjẹ́ tọ́kùnrin ẹ̀yà tó múlá ní ló ń ṣe kẹ́ ọkọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ bàtọ̀ ẹ̀kọ́ máa ṣe dà o.

ẹ̀kaàlẹ́ o àkóhun fàájú òpin ọ̀sẹ̀ mo sì gbàlọ́dún àti ní kò ní jáde mọ gbogbo wa o ìròyìn àgbáyé la wá fún láti iléeṣẹ́ wa bọ́n fm 92.9 ìkàdédé nàìjíríà tó kíkàlẹ̀ sí onídòǹbò ilé ìjíàrò ìka ẹja lẹ́kọ̀ọ́ ibẹ̀ màláti ń ròyìn ṣàjùnà ẹjẹ́ afarabalẹ̀ gbọ́ kókó tó lẹ́kọ̀ọ́ nínú àwọn ìròyìn ọ̀hún ná àjọ kọ́nà ẹ̀kọ́nà tí lọ́mà ti ṣètò ọkọ̀ ńlá àgbárígò lẹ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi máa mú àyíká àgbègà bá ọ̀tọ̀ ìmọ́tótó káàkiri ìpínlẹ̀ èkó awuyewuye onírọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní jáde lórí báwọn ìṣe lẹ́tọ̀ ààbò ṣe ṣàwárí akẹ́kọ̀ọ́ pẹ̀lú olùkọ́ táwọn ajínigbé jígbé sá lọ láìpẹ́ yìí bó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti pè fún ètò ààbò tó lákàkiri iléeṣẹ́ ológun ojú òfurufú ti ṣe ìkọlù sí ibùbá àwọn afẹ̀míṣòfò èyí tó wà ní ìpínlẹ̀ borno wọ́n sì pa lára wọn iléeṣẹ́ elétò ìlera ní orílẹ̀-èdè turkey ti fọ̀nà ilé wọn ọ̀pọ̀ dókítà òyìnbó bíi mélòó kan látàrí bó ṣe jẹ́ pé iṣẹ́ abẹ ló pọ̀ jù

0: fáwọn aláboyún ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́ ẹja farabalẹ̀ gbọ́ látẹnu olúmídé ọ̀làlérò àjọ tó ń ṣètò ilé ìkìlẹ̀ kíkọ́ nípínlẹ̀ èkó tá a mọ̀ sí lọ́mà á ti pèsè ọkọ̀ náà gbárígo títún ọ̀ṣàrà tí wọ́n tún fi kún èyí tó wà nílẹ̀ fi kó ìdọ̀tí káàkiri ìpínlẹ̀ èkó ọ̀rọ̀ náà jáde ibi tó ti ń ṣàfihàn àwọn ọkọ̀ ńláńlá ọ̀hún ibẹ̀ ni ọ̀gá àgbà yan yan fún àjọ ìpínlẹ̀ èkó dọ̀tí lọ́mà nípínlẹ̀ èkó dókítà múlùwà gbadigẹṣì tó ti fi ìdùnnú hàn sí àjọ tó ń ṣètò títàtítà ní ìpínlẹ̀ èkó látàrí bó ṣe ṣètò ọkọ̀ tí wọ́n fi máa kólẹ̀ òun sì ṣàlàyé ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ akin ní ìbámu pẹ̀lú ìlànà ìjọba ìpínlẹ̀ èkó láti mú ìgbà ọ̀tún dé bá àyíká wa gbogbo nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ àjọ lájọ láti lo irinṣẹ́ ìgbàlódé fi ṣe iṣẹ́ kílẹ̀ kódà tí fídíò yìí ó wá fi dá olùgbé lójú pé láti wákàtí òwò ìlọ àjọ kúlẹ̀ kódà tí lọ́mà yóò túbọ̀ ṣàmúlò ohun èlò irinṣẹ́ tó wúlò tó wà nílẹ̀ fi mú àyíká àti agbègbè wa wà ní ìmọ́tótó bákan náà dókítà gbadigẹṣì ó tún rọ gbogbo iléeṣẹ́ ìyókù àtàwọn iléeṣẹ́ tó lórúkọ dáadáa láti ṣe àtìlẹ́yìn pẹ̀lú àjọ lọ́mà lọ́nà tí ìmọ́tótó yóò fi wà káàkiri àyíká àti agbègbè wa nípínlẹ̀ èkó. Àwọn ìgbìmọ̀ councillors obìnrin tó wà ní ìpínlẹ̀ èkó ti gbóṣùbà ó kárí láì sí ìṣàkóso ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC látàrí bí wọ́n ṣe pèsè sí ààyè tí yóò jẹ́ káwọn obìnrin náà kí wọ́n ṣèjọba láti ẹsẹ̀ kúkú wá lọ́nà tí àgbéga ńlá ńlá yóò fi bá ìlú òun sọ̀rọ̀ náà níbi àgbékalẹ̀ ìyànsípò àwọn ìgbìmọ̀ tuntun ọ̀ṣàrà ní olú iléeṣẹ́ ìjọba tó wà ní òṣòdì lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni ààrẹ ìgbìmọ̀ tuntun ọ̀hún arábìnrin mazdiba fọláṣadé giwa tó ní ṣe sàdánkátà ọkàrìláì sí ààrẹ bọ́lá ahmed tinubu gómìnà ìpínlẹ̀ èkó náà babájídé sanwóolu adíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc dókítà ọbáfẹ́mi hamzat alága ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó náà pásítọ̀ cornelius ọjọ́ládé tó fi mọ́ gbogbo adarí yòókù náà tó fààyè gba àkáwọn obìnrin náà kí wọ́n ṣe òṣèlú ní àtiẹ̀ akọ̀wé ìgbìmọ̀ àwọn káńsílọ̀ obìnrin ọ̀hún nílùú èkó arábìnrin bùsọlá esther afolabi ó pè lọ́nà táwọn obìnrin yóò fi lọ gba káàdì ìdìbò alálòpọ̀ tá a mọ̀ sí pdc lẹ́yìn tí yóò fi wọn ní oore ọ̀fẹ́ àti lọ dìbò nígbà tí ìbò bá yá lọ́dún 2027 táwọn olóko tí wọ́n á fi dìbò fún adarí gidi tí yóò mú ìlọsíwájú bá ìlú ẹ̀wẹ̀ arábìnrin afolabi ó tún kọ sára sí ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó látàrí bó ṣe yan arábìnrin damilọ́lá sọmẹyọ james gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ igbákejì gómìnà ìlú èkó tí wọ́n palẹ̀ ó sì ní gbogbo obìnrin yóò jáde táwọn láti lọ dìbò tí ẹgbẹ́ apc yóò fi rí ìbò mú nítorí inú àwọn dùn sí ìgbésẹ̀ náà nínú ọ̀rọ̀ kíni tiẹ̀ adíje fún ipò igbákejì gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ èkó nínú adíje fún ipò igbákejì gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó arábìnrin sọmẹyọ james lẹ́ni tí arábìnrin azeez odúbànjọ owó ńlá tó lọ ṣojú fún òun náà ló kó sí àwọn obìnrin láti gbìyànjú lọ darapọ̀ mọ́ ọ̀rọ̀ ètò òṣèlú ẹja gbọ́ bó ṣe sọ ọ́.
1: Gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe wọ́n túbọ̀ tẹ pamọ́ṣẹ́ tó ń ṣe and come make sure pé káàdì ìdìbò wa láti ilé sílé láti ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ kó mobilize àwọn èèyàn kan lọ gba káàdì wọn torí ta bá gba káàdì wa náà la máa lè dìbò. Ìlú Èkó ẹ bá rí pé ó ń gbòòrò sí kò sẹ́ni méjì tó wà ń díẹ̀ ju bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ torí pé àtàwọn àti first lady wa bí obìnrin ṣe fẹ́ẹ̀ march ó jẹ wọn lógún.
0: Òun náà lẹ́gbọ́n tán yìí látẹnu arábìnrin damilọ́lá sọmẹyọ james báyìí ààrẹ ìgbìmọ̀ àwọn káńsílọ̀ obìnrin tí sáà ìṣàkóso ẹ̀ṣẹ̀ parí tán ó sọ pé inú òun dùn gidi nítorí pé lábẹ́ ìṣàkóso òun nìkan àwọn káńsílọ̀ obìnrin wọ́n fò fẹ̀rẹ̀ lọ sókè láti bí 30 sí 80
2: o si ni ẹgbẹ oselu ofin si faye gba obinrin ati ọdọ lati mu ilọsiwaju ba orilẹede wa Nigeria. Awuyewuye oríro ọ̀rọ̀ ọlọ́mà ti ń gbé jáde látara báwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ táwọn ajínigbé gbígbé sá lọ láìpẹ́ yìí níjọba ìbílẹ̀ oríire ṣe gba ìdáǹdè lánàá Friday. Ṣùgbọ́n pẹ̀lú ọ̀pọ̀ lára olùgbé ìlú Èkó ló ń gbóṣùbà ńlá fún àwọn àjọ tó ń pèsè ààtò ètò ààbò Nàìjíríà bí wọ́n ṣe ká àmásìkí lórí ọ̀rọ̀ náà láti ìgbà náà. Wọ́n ti sọ pé ìgbésẹ̀ tó dáa gbáà ni ìgbésẹ̀ owó lè tó mú àgbéga bá ọ̀rọ̀ ètò ààbò wà. Fún ìdí èyí ni wọ́n rọ ìjọba àpapọ̀ láti mú ọ̀rọ̀ ètò ààbò nílele jákèjádò orílẹ̀-èdè yìí láti má jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ báyìí kó tún ṣẹlẹ̀ mọ́. Ẹja gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn ará ìlú.
3: Èmi wà á fi aṣàdúpọ̀ lọ́dọ̀ ọlọ́run pé wọ́n ti rìlíìsì wọn. Bọ̀ kí gọ́ọ̀mẹ̀ntì mọ pé èyí nǹkan báyìí ẹ̀kọ́ tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ.
1: Inú wa dùn pé wọ́n rìlíìsì ọ̀gbọ́n wa náà láti sábẹ́ ọ̀gbọ́n ọlọ́run bá wa ṣe kọ́ rìlíìsì wa dẹ̀bi pẹ́ lọ́nà tí.
4: Inú wa dùn ọlọ́run máa fún ilé kan àtàgbàrà àti máa ṣiṣẹ́ tó ga. Ìjọba lágbègbè
2: àwọn olùgbé yìí ń wá pé ìdúnà tí ọ̀rọ̀ ètò ààbò yóò fi wà dáadáa káàkiri àwọn ilé ìwé wa àárín agbègbè wa náà pẹ̀lú lọ́nà tí ààbò yóò fi wà kẹ́ẹ̀mí àti dúkìá ará ìlú. Gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olu ti jẹ́ olú náà pé gbogbo akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n ṣe rí gbà padà lánàá Friday lọ́wọ́ àwọn ajínigbé nílùú Ògbómọ̀ṣọ́ tí í ṣe ara ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó fi àpẹẹrẹ hàn pé ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò ó sì mú un lulẹ̀ pẹ̀lú àwọn ìṣòro kọ̀ọ̀kan. Gómìnà Sanwó-Olu tìpínlẹ̀ Èkó ló gbóríyìn náà sínú àtẹ̀jáde ìròyìn èyí tí olùgbàlámọ̀ pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ ìkéde tó buwọ́lù ìyẹn ọ̀gbẹ́ni Gbóyèga Àkọsílẹ̀ léyìí tó fi hàn gbọ́dọ̀ gbàgbà pé ìtura ti dé gbà wà kọ̀sára sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tá a mọ̀ sí DSS iléeṣẹ́ ológun ojú òfurufú àtàwọn àjọ tó ń pèsè ètò ààbò nílẹ̀ yìí náà tí wọ́n sa gbogbo ipá àti agbára tó wà lárọ̀ọ́wọ́tò wọn títí tí wọ́n fi rí àwọn èèyàn náà gbà padà lóòyẹ̀. Bákan náà Sanwó-Olu ó tún kí akẹgbẹ́ àtijọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé pẹ̀lú olùgbé ìlú Ògbómọ̀ṣọ́ náà ó ní ìgbésẹ̀ náà ó ti jẹ́ kí ọkàn àwọn tó wà lókè lókè tó tipẹ́tipẹ́ kó balẹ̀ pẹ̀sẹ̀ ní ìsìn kódà tó fi mú àwọn mọ̀lẹ́bí èèyàn tí ọ̀rọ̀ kò gbọ̀gbọ̀ àtàwọn tó ń gbé ní ìwọ oòrùn ilẹ̀ yìí àti orílẹ̀-èdè yìí lápapọ̀. Lára àwọn èèyàn táwọn ajínigbé jí gbé sá lọ ọ̀hún láti rí akẹ́kọ̀ọ́ 39 olùkọ́ 2 ni wọ́n rí gbà ní àná ọjọ́ ti Friday lóòyẹ̀ lẹ́yìn ọjọ́ 5-11 táwọn ajínigbé tí wọ́n ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì gbé wọn dé nígbà náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ti lọ ṣàbẹ̀wò sí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ iléèwé Oríire èyí tó ṣẹlẹ̀ gbòrígbá lọ́wọ́ àwọn ajínigbé ní ilé ìwòsàn tó wà fáwọn ológun èyí tó ń bẹ nílùú Ìbàdàn níbi tí gbogbo wọn tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Tẹ ò gbàgbé àwọn akẹ́kọ̀ọ́ ohun èyí pẹ̀lú olùkọ́ náà ni àwọn agbébọn ni wọ́n dígbé níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí tí wọ́n ti lọ lùkọ́gbà 50 ọjọ́ nínú igbó kìjìkìjì kó tó di pé àwọn ọ̀ṣọ́ agbófinró wọ́n ń gbé owó ọkàn lánàá tí ìròyìn náà jáde wọ́n sì jáde lẹ́nu tó sì jáde lẹ́nu ẹni tó ń gba ààrẹ lámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n àtinúdá ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nàmúgà tó ìròyìn àgbáyé ń gbára tiléeṣẹ́ Bond FM 9.

Rendezvous.

Mama.

ṣáájú. Wahab Alade Akosile. Ẹ̀gbọ́n bẹ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá láti lè ṣe bọ́ọ̀n ilé ìṣẹ́ rédíò Nàìjíríà lápapọ̀. Ọ̀rọ̀ Olúwa Ògúnnáì kì í kọ́ ìṣẹ̀lẹ̀ àbálẹ́gbọ́. Wọ́n tó ti jẹ́ ọ̀lálẹ́ kan. Bẹ́ẹ̀ ìdí wọn ti ara lu àmì ojúpáwó. Ìjọwọ́ àfáàmù tí o là sí ìfògbósọ́yà. Ìwò ṣáájú ọlọ́ba lókè. Ọba ṣe lé ní ọ̀rọ̀.

ìjọba fẹ́dà nínú ṣùgbọ́n ní ọ̀la lágbára lọ́wọ́ gbẹ́bí jáde méjìlá lọ ìyápa fún kálágbẹ́gbẹ́ ọlọ́run yóò pa ń tó máa gba àdúrà kọ́kọ́ kó lè pa owó àti bàrẹ̀ bíjà nípa ọlọ́run àjọ àwọn kó lè pa àbájú ní òfin ni máa kí àwùjọ ṣe ìṣàkóso ní ṣe ọ̀pọ̀ ǹdẹ̀kẹ́ pátápátá ìṣàkóso orílẹ̀ nàìjíríà ṣe ọlọ́pọ̀lọpọ̀ orúkọ mi òyípadà olúmìdé ọ̀lá lórè lórúkọ tẹ̀lé rẹ̀ pẹ̀lú ìlú láìsí ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀ṣẹ́.

kí Abọ́sẹ̀dé ṣokùnbi Adébábalẹ̀ àti aago mẹ́rin àbúrò lẹ́yìn nínú ọ̀hún. Ọba kọ́ Olúwaba ló ń sọ ẹ̀sẹ̀ fún ọ̀dà ló ń sọ orin fọ́dà. Mo mọ̀ pé Olúwaba yóò ṣe gbogbo ẹ̀ nírọ̀ gbogbo ọ̀nà.

FM Lawan 92.9. Ẹ̀ka lẹ́sà, ẹ̀ka lẹ́mà, ẹ̀ka lẹ́ ni gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa. Akọ afẹ́rẹ́ yìí o, akọ òjò ojoojúmọ́, Ọlọ́run á ṣàánú fún wa o. Tún ti dé láṣálẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa bá a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ Sátidé Sátidé. Eléyìí a tù wá lára lágbára Ọlọ́run ọba. Èyí tí a ò rò kò ní ba èyí tá a rò jẹ́ láṣẹ Elédùmarè àgbẹ́kẹ̀lé wa ò ní já sásán lágbára Ọlọ́run ọba. Láti wákàtí ọ̀wọ̀ yìí títí di aago mẹ́jọ àbọ̀, àwọn ìpolówó ọjà eléyìí tí ẹ ti sanwó fún àti orin lọ́lọ́kan òjọ̀kan òun náà ni a máa nà sí orí afẹ́fẹ́. Tí aago mẹ́jọ àbọ̀ bá ti ń lù wá, láǹfààní láti darapọ̀ mọ́ mọmi fún mi láyọ̀ lórí ètò yín, ètò wa ohun ìpè fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko. Òun la máa gbé títí di aago mẹ́sàn-án kí a tó máa darapọ̀ mọ́ Shehid Gbadebo Rọ́jí, tí wọ́n máa fi oúnjẹ ní bọ́ wa ní ti ìlànà mùsùlùmí yẹn fún wákàtí kan gbáko. Aago mẹ́wàá ìròyìn ní Ṣókí láti lè ṣẹ̀bọ́dé FM 92.9. lẹ́yìn ìròyìn ètò ayédọgbọ́n òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́. Mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, a láǹfààní láti darapọ̀ mọ́ Wòlíì Ọlátúnjí Tàlàbí, ìyẹn bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ètò Ọlọ́run Àtúndá Olú. Ìyẹn máa gbé títí di aago mẹ́wàá àbáwọn ìtókù, a máa fi tó yín létí. Ẹ̀ka lẹ́lẹ̀kan tí

Shadow me, push it to the dead again. Go to the top, you're alone.

PhD. Mo kawe ni oye dala ofufun lorisirisi lori ona lati toju oniruru aisan ara. Emi ni olugari ile iwosan IANS Natural Medicare International Limited. Nje mo pe ti eje ko ba jade bo se ye ninu ara, ohun ni okunfa ida adorin aisan to nse wa ni aye ode oni. Gbogbo eya ara kokan lati ori titi de ese. Mo ni di eje gere ki won ba le sise to pe ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́ back pain gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádi títí dé ẹsẹ̀, orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí

0: spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádi títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí kúrú.
1: Tí kì í gbẹ́bọ̀ tí kì í gbẹ̀jẹ́, kó wá orí kò tú ọ sílẹ̀. Mo gbàdúrà fún ọ, ìwọ tó fọlọ́run ṣe gbẹ́kẹ̀lé ọ. Tó bẹ̀ tí wá gbàdúrà gbà tí wá sún ẹ, bó ṣe ń gbàdúrà tó, bẹ́ẹ̀ náà ni nǹkan le tó. Mo ti ń gbọ́ omi lórúkọ Jésù. Agbára àṣẹ ìtura ti ń gbani lọ́wọ́ ogun gbígbóná kò wọnú ayé rẹ̀ lọ. Ibi tára ti ní ẹyẹ kó bẹ̀rẹ̀ sí tura níbẹ̀. Ibi tí nǹkan ti lé kó bẹ̀rẹ̀ sí dé ọ̀rọ̀. Ibi tó ti dé ọkọ̀ náà tú. Bí o bá gbàgbọ́ nínú ohun tó ń gbọ́ yìí ní orúkọ Jésù Kristi, ìdè rẹ kó wọn já. Kí a tú ọ sílẹ̀, ẹ̀wọ̀n rẹ kó já, túbù rẹ kó ya, kó rọ̀nà àbáyọ o. Òní lọ òní òrọ́pò rẹ nínú èdè ẹn tó bá lóòní bọ́ òun la gbèdè ẹn tó bá lóòní kò ní dára fún ọ òun ni ó sọ tó dára nínú ayé tirẹ̀ torí àánú awa orí bó ti ń gbóhùn yìí àánú awa orí sẹ́ nǹkan rẹ ò ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ mọ́ wọn ni kí ẹ pẹlẹ mọ́ wọn mọ gbóhùn ẹkú oríire wọn mọ sọ fún ọ lọ́sàn án lóru gbogbo tó jẹ́ ti ṣe yóò bẹ̀rẹ̀ sí dùn ìkorò tán lọ́rọ̀ rẹ o wà gbọ́ ogun ẹ̀sán ti ń jà ẹ́ àánú àwa ẹ̀rí débẹ̀ ó ra àánú ọlọ́run jésù olúwa wa àmì ẹja lọ sínú bíbélì ẹja ka ìwé jòhánù john 8 orí ìkẹjọ verse 36 ẹsẹ̀ kẹrìndínlọ ní ogójì ẹsẹ̀ kẹrìndínlógójì 36 onítorí bí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ nítorí tí ọmọ bá sọ yín di òmìnira ẹ ó di òmìnira ní tòótọ́ kó tó sọ yín lọ́pọ̀lọpọ̀ máa fi ń wàásù máa fi ń gbàdúrà the bible say when the soul set you free you shall be free indeed you shall be shaken in kind indeed tẹ ẹ bá wá kà síwájú ní verse 47. Ó ní ẹni tí í ṣe ti ọlọ́run a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí èyí ni ẹ̀yin kò ṣe gbọ́ nítorí ẹ̀yin kì í ṣe ti ọlọ́run ẹni tọ́wọ́ bá sọ di òmìnira yóò di òmìnira nítòótọ́ àwọn wo là ń sọ di òmìnira ó ní ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wọn ó tù wọ́n lára ó mú wọn kúrò ní ìgbèkùn wọn ẹ̀rọ máa sọ pé àdúrà ò gbà àdúrà kì í dédé gbà kì í ṣe májì kí o ètò ní o kì í ṣètò kándù kì í ṣètò tùràrí o kì í ṣe ẹbọ oríta o òun ló ṣe ní kákẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní ẹgbọ́n mi wọ́n pe nǹkan ní àṣà àti ṣe ìbílẹ̀ èdè oníkálukú ilẹ̀ oníkálukú àṣà àti ṣe ń bẹ láyé bó ni ò ṣe ní sí lọ́run bó ṣe ṣe ṣe ń bẹ láyé ní àṣà àti sí ọ̀run náà bẹ́ẹ̀ ìgbọ́ràn lẹ́bọ̀ tẹ̀ tí kò gbọ́ kìí sọ lọ́run ló tẹríba fún ọ o ìwọ tó ládùúgbò ti sún ọ tó oníṣọ́ọ̀ṣì ti sún ọ ẹ̀yìn ẹ̀mọ tí wọ́n kọ́ yín ṣọ́ọ̀ṣì ní ṣùgbọ́n jẹ́ ìlú kọ́ bíbélì tẹ̀ tí kò gbọ́ ọlọ́run ò kàn kí ń sọ oníṣẹ́ ìyanu o gbogbo ayé kọ́ ló wá síṣẹ́ ìyanu fún ṣùgbọ́n gbogbo olóyè sọ pé jésù kú fún aráyé àwọn kan ní kò kú fún àwọn àbá gidi mú ní àlewà mọ lórí ṣé tipátipá ní orí kú fún ọ ni wọn ní ìyẹ ẹsẹ rẹ ló jẹ ẹsẹ kò dún àwa kò bí wa nú kò ní kú fẹyìn àwa ló kú fún ẹsẹ tiwa ló wá parẹ àwa sì gbà bẹẹ tóró jẹ fáwà olóje oúnjẹ orúkọ jésù ń jẹ ju ogun lọ ń jẹ fáwà o àwa lẹrìí tó pọ ó pọ lẹ tabuata tó kọjá kọ bó fẹ́ tó ní orí ìbẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ó dé fa wà mo fi mọ́ sọ lórí rédíò ní gbogbo ibi tí n bá ti ń ṣe wàásù àìsọjí ìwọ tó bá sọ pé ó dé lójú pọ́dọ̀ rẹ mo ti sògùn àbí ọ̀lọ́mú mi jáde sọ sókè jẹ́ ká yí ó gbọ́ tó o bá sọ ojú tì ọ́.

ẹni bá ní ọrọ̀ ẹ̀mí nìkan ni ò ní padà tó sí ṣùgbọ́n ẹni fẹ́ gbọ́ kó sà máa dùn mọ́ yín ni òbí ó lẹ́ni bá ké porúkọ lu aláùgbàlà ó lẹ́ni tán bá sọ yín di òmìnira ẹ̀dùn òmìnira ní tòótọ́ òmìnira kan ṣoṣo ni ẹni tó bá gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu tó bá pa òfin ọlọ́run mọ́ tó sì fi ọlọ́run ìtúsílẹ̀ rẹ̀ á dájú mo ní thousands of testimony available nínú ayé àwọn onígbàgbọ́ both home and abroad tí ọlọ́run yí ìgbà wọn padà èmi ò ṣe miracle maker èmi ò ṣe abrakadabra tí a bá ti wọ aṣọ fún wọn tán bá ti gbọ́ kí ló fẹ́ kọ́ ló ń ṣe fún ẹ tó bá ti ní àìlera gbàdúrà báyìí wọ́n sì gbà àwọn náà ni ó ti pè pé mọ́mi mo ti parí àdúrà yẹn o wọ́n ti pè mí o mo ti ríṣẹ́ o kéèsì yẹn o wọ́n ti cancel o kíní kan wọn ti ṣe kíní kan o fúnra wọn ni wọn máa mo jẹ kí wọn mọ wípé wọn ò lílì kankan lọlọrun gbọ tiẹ ẹlòmíì ti rí rẹ bẹẹ ni pé ọlọrun ò lè gbọ tòun wọn sì tẹlé ìmọràn wọn tẹlé ọrọ ọlọrun wọn á dẹ máa pè kó mọmì àdúrà tẹ ní ìgbà lálẹ àná òun ní báyìí báyìí lọlọrun sí àwọn gan wa ń kàn fáwọn pé ọlọrun gbọ ti wọn bọmi kó o máa dúró déèyàn kó tó mọ tọlọrun wí sí kò fún wọn náà ni fún òun lè pòfin ọlọrun mọ ni ó sì wá ní ọ lára tó tó báyìí àwọn tó wá ń gbìyànjú yẹn séèyàn kan ló bí àwọn náà ni ó jẹ́ pé ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ní dé ẹlẹ́bi tán ní kọ̀ndẹ́mù bó ṣe sọ̀rọ̀ tán ní kọ̀ndẹ́mù bó ṣe rìn gbọ́ mi tábí amọ ayé bá ń tọ́ mọ obìnrin ìjókòó kó là sílẹ̀ obìnrin ò kí ń ṣe gàùgà ọkùnrin ọyọ̀ kí ń pariwo báyìí mọ́ gbàwọ́ mọ́ tébù dàù má gbálẹ̀ bẹ́ẹ̀ yẹn má fi ẹsẹ̀ rìn pàbàpàbà tí abi amọ ayé bá lè máa tọ́yàn bẹ́ẹ̀ ṣé abi amọ ọ̀run kéré láti tọ́ ọ ni tá a bá ń kọ́ pé mo ṣe báyìí kò dá ọlọ́run òfẹ́ mo ṣe báyìí ọlọ́run òfẹ́ ó ṣe wá ń dùn ọ́ tí ń ta ọ́ tó bá ọ débi pé òfin jọ òun lẹ̀ ibi tó ti jẹ́ pé ìtìsí wẹ́ẹ̀lì ò bá ìmúra bí ìwé ìwọ sọ́ọ̀sì ìtìsí wẹ́ẹ̀lì ọlọ́run òwe bó ṣe múra n tó láìkì nu n tó máa dùn méjì ti sọ̀rọ̀ ayé wọn bá dé tí wàhálà ìbá dé tẹkún bá dé ọ̀dọ̀ wa náà ti ń padà bọ̀ sọ́ọ̀sì ìtìsí wẹ́ẹ̀lì yẹn máa bèrè lọ́wọ́ ẹlòmíì pé pásítọ̀ yìí dọ̀ pé ìtìsí wẹ́ẹ̀lì kí ni wọ́n ṣe báyìí wọ́n ní hospital náà ni pásítọ̀ rí fa àwọn sí wọ́n padà ń rí fa àwọn ni pásítọ̀ míì gan ni ó fún wọn nọ́mbà wa pé kán pè wá ṣùgbọ́n tó máa fẹ́ jọ́sìn tó fẹ́ gbọ́rọ̀ lọ wọn lè dúró sábẹ́ tàwa gbọ́ wọn lọ́rọ̀ wá le nígbà táwọn ò sí lómi tá a fi ṣàbùlà bọ́mi sì wà mí ò sí ní ṣe nítorí ìdí èyí èmi ní kankan mo ń sòótọ́ o àwọn ìrìnsẹ̀ náà ti ń sòótọ́ sí pọ̀ ṣùgbọ́n ẹ̀ ní gbóhùn wọn lókè ẹ ní gbọ́ wọn lórí rédíò bó wọn ti rówó rédíò tí ì bá sàánú ọlọ́run táà náà febi panú tá a fi débì ẹ àtàwọn tọ́lọ́run ẹsẹ̀ wá gbé nìdí tí wọ́n ràn wá lọ́wọ́ bó làwọn náà ṣe dé orí rédíò àwọn tí sòótọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ wò ta àwọn tí wọ́n mọ̀ polówó obìnrin kan wá ní oṣù tó kọjá kò rọ́mọ bí oṣù báyìí nìṣó ti bí méje ẹ mọ̀ gba nọ́mbà wọn wàràwàràwàràwàrà ó fún ìyanu kan mo sì bá yín ẹsì lóta ẹsì yọnu ó sì tẹ̀lé torí ẹ gbọ́dọ̀ di kọ́sọ́mà kẹ́ máa wá lemọ́lemọ́ tó gún bá tán bó lẹ́sẹ̀ padà wá ká sọ fún pé yanu ò dá jésù gánṣẹ́ yanu wọ́n sì yanu lọ́dọ̀ tiwa ṣùgbọ́n tó bá ti jẹ́ pé advertisement yanu nìkan ni wọ́n ṣe fún yín ẹ mọ̀ sọ́ra advertisement ìgbàlà ẹ ní gbọ́ lọ́dọ̀ wọn ẹ mọ̀ sọ́ra obi bísọ́ọ̀sì èké ṣe ń bẹ ní sọ́ọ̀sì òtítọ́ wà àwa ní kankan àwọn bàbá kan sì wà tán sòótọ́ ẹ̀wà wọn rí ní ìwà sọ rédíò kí n wá advertise pé kẹwàá sọ́ọ̀sì ti wà nìkan padà sí bísọ́ọ̀sì olóòótọ́ tó fi lẹ̀ yẹn padà síbẹ̀ wọn ní bàbá yẹn ti gba darúgbó sọlọ́run tí ń sìn darúgbó ni ẹ padà sí di òtítọ́ ṣé láwọn ibi tẹ́ ẹ fojú ọmọ yín mọ̀ yìí tí wọ́n ní complain bẹ́ẹ̀ ṣe dress fọmọ yín wọ́n ní àti kékeré ní ìmọ̀lẹ́tì ń kọ́ ọmọ ẹ̀ ní kinní kan ṣọ́ọ̀ṣì tó ń lọ tọmọ ọ̀rẹ́ obìnrin ọdún márùn-ún ò lè wí scarf wọ ṣọ́ọ̀ṣì kò wí kò dé fìlà wọ ṣọ́ọ̀ṣì it does not matter ọmọ yẹn ni ó wàá dàgbà tí ó wà lọ ṣọ́ọ̀ṣì wọn ní kó wọ èrí tí wọn ní kó wọ èrí tí ò ní bínú kó ṣọ́ọ̀ṣì ọmọ ọ̀rẹ́ kékeré ọmọdé ni ẹ lọ sóoru yóò mọ sùn ẹ tẹ ní fún àgbàlagbà ó mọ gbàdúrà wọn bí tó bá dàgbà ó gbàwẹ̀ kú ni tàbí kó padà mú yálé torí ẹ fi ṣe orúkọ
tẹ́tí kò gbọ́ mi. Ọ̀rọ̀ ọlọ́run tí mo wí fún ọ yìí. Jésù ń gbani ńlá o. Ṣùgbọ́n tó o bá ti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, ìgbàlà rẹ ò ní dájú o. Wò bí? Èyí tún ni sílẹ̀ nínú ìdè. Ṣùgbọ́n tó bá ti jẹ́ yí pé o fi àgbèrè sílẹ̀, o fi olè sílẹ̀, o fi ìjà sílẹ̀, ṣùgbọ́n irọ́ kò fi sílẹ̀, ọ̀tẹ̀ o fi sílẹ̀, ìkórira o fi sílẹ̀, odì yíyàn o fi sílẹ̀. Ìgbéraga gan bẹ lára rẹ. Wa ló ti pẹ́ ṣọ́ọ̀ṣì, ta ló ń ka ọdún fún, ta ń ránṣẹ́. Tó bá ti mọ̀ pé òní lè tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, òní lè pọ òfin rẹ̀ mọ́, ṣé ń gba onímọ̀ràn, mọ́ lọ ṣọ́ọ̀ṣì mọ́. Tó ní jèrè ìdáwẹ́ mẹ́wàá rẹ, mọ́ lọ ṣọ́ọ̀ṣì mọ́. Gbogbo ọ̀rẹ́ owó tó ń gbà lọ́wọ́ rẹ, má wulẹ̀ lọ mọ́. Tipátipá kọ wọ ẹ̀sìn òfàjà o. Ṣùgbọ́n gbogbo ẹ̀sìn pátápátá ló ní àṣà. Sọ̀rọ̀ Ọlọ́run tiwa táwa ń pè ní Jésù tó gbé yíbí lè wa lọ́wọ́ yìí. Wọ́n ní mímọ́ ló lúwa omi mọ́. Áńgẹ́lì wọ́n ń kígbe omi mọ́. Àwọn ogun ọ̀run wọ́n ń kígbe mímọ́. Ẹgbẹ́gbẹ́rún ìràwọ̀ o mímọ́. Ẹ jẹ́ ká so òtítọ́ mímọ́. Ẹ jẹ́ ká wu ìwà tó dáa mímọ́. Kábẹ̀rù Ọlọ́run mímọ́. Ká lè rọ́ọ̀rùn wọ̀ o mímọ́. Ó jẹ́ ṣe rere. Ó jẹ́ ṣe rere. Ẹ ìdọ́sìn mata. Ọlọ́run gan mọ̀ pé ayé ti sùn. Ọlọ́run ò sún o. Ẹ̀yin lẹ̀ ń sún. Orí ìtẹ́ ẹ̀ gbẹ̀ngbẹ̀ng ló wà níbẹ̀. Ìdúró dèmi àti ẹ. Ọdọ́ ìdájọ́. Wo bí? Kò máa bàbá ẹni kò máa kí n ṣe májísírèètì lọ́hùn. Ayé ibi ló máa mọ̀. Wo bí Jésù tó sùn tí ò bá ti pín ọ lọ sòsà. Ìgèdà kò mọ kò sòsà. Èmi ò sọ pé ò da. Tó bá jẹ́ torí rẹ̀ yàn yẹn. Lọ ṣe. Ìwọ tí Jésù bá rọ̀ lọ́rùn ni o sìn. Má bá wọn sin Jésù. Sin Jésù tọ̀ ẹ́ tiẹ́. Jẹ́ kí Jésù ó da ọmọ. Má tò sẹ́yìn pásítọ̀. Má tò tẹ́yìn wòlíì. Ṣé gbogbo èèyàn ni yóò rí gbàlà ni? Gbogbo èèyàn kan ni ó gbàlà. Ẹni tí ó ṣòfò kó wá máa pìtẹ́ ẹgbẹ́ pé òun ó gbàlà ìyá ló fi jẹ́ra rẹ̀. Torí Jésù yóò ní kò ní dá ọmọ lẹ́yìn ikú o. Ó láwọn kan sọ pé àwọn ọjọ́ kìlú ìdè lóríkọ rẹ̀. Ó ní òun sọ pé kókó iwájú òun oníṣẹ́ àwọn oníṣẹ́ ẹsẹ̀. Ẹni tí ó sọ bẹ́ẹ̀ fún oníṣẹ́ ìyanu. Ìwọ tó yẹ pé o ti ìyọnu lòún ṣe lójoojúmọ́. Tó bá lọ sọ bẹ́ẹ̀ fún ẹ̀kọ́. Ṣùgbọ́n tó bá wá tẹ́lẹ̀ Jésù gbogbo ọ̀nà ni ó fi ṣe. Tẹ̀mítẹ̀mí taratara. Mọ́tọ́ra rẹ mọ́. Àtitọ́ pásítọ̀ òṣòro. Fún pásítọ̀ láti tọ́ ọmọ ọjọ́ òṣòro. Ṣùgbọ́n ara wa ni ẹ mọ̀ jà tán. Pásítọ̀ onírọ̀mọ́ra rẹ̀. Ọmọ ọjọ́ olófin mọ́ra rẹ̀. Ọlọ́run sì mọ gbogbo wa. Ṣùgbọ́n tún mọ pìtẹ́ẹ̀bẹ̀ pa àjẹ́ bá a ṣe gẹ́. Wọ́n bí ohun tí mo sọ fún ọ ni pé ẹni bá ké pe orúkọ Olúwa là ó gbàlà. Kì í ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀. Bọ́ọ̀sọ̀ náà lẹ́nu. Ẹni bá ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó la kọrí ìwàásù mi lóòótọ́. Ṣùgbọ́n kì í ṣe nínú ẹ̀ṣẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà olóhùn ní ìgbà lọ́wọ́ ẹ̀. Ìwọ ló ń fi ilẹ̀. Ò fẹ́ purọ́ ní ìsìn. Ọkùnrin sọ pé irọ́. Wa ni Ọlọ́run gbà ní mọ́jẹ ń purọ́ òsì ń pa. Ṣé kọ́lọ́run wá di ètè rẹ mú àbáhàn rẹ ni kó ge? Àgbèrè ní lọ yìí. Akẹ́yìn sí ọmọlọ́mọ lòún wò tí mo gbára rẹ̀ ń gbé fúkẹ́fúkẹ́. Mo dẹ̀ ti sọ fún Ọlọ́run pé tí n bá tún ṣàgbèrè kó pa mí o. Ṣùgbọ́n mi lè. Ó dẹ̀ ń tẹ̀lé. Ó ń tẹ̀lé kẹ̀kẹ́kẹ́ bí ègún kọ. Ó wá ṣe tán wá ń wòkè. Àbí tí n bá sùn mi ò ní jí ni. Wo bí you are too weak to be a man. Àwọn kan sọ. Wọ́n sì ṣe. Àwọn kan ní láyé. Àwọn ò ní ṣe báyìí mọ́. Wọ́n sì make sure pé wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn tọ́lọ́run fẹ́ gbàlà nìyẹn. Kì í ṣàwọn tó ń dẹ́ṣẹ̀. Tó ń tẹ̀lé ẹ̀ṣẹ̀. Tó ń rìnà ẹ̀ṣẹ̀. Táàkìlọ̀ fún tó burú tó bínú. Àwọn kan wà tó bá sọ pé broda you are still doing this. A ní ò jọ́ọ̀jì àwọn. Wọ́n lè torí ẹ̀ fi ṣọ́ọ̀ṣì sílẹ̀. But pastor tó mọ̀ pé òun ní girlfriend inú church tó máa sọ pé broda it is well with you. Táìtì ẹnìkan ni ó mọ̀ bèrè. Kò sí tó kọ́ pẹ̀lú iye ọmọ tó ń bá sọ ṣọ́ọ̀ṣì. Ó sì tó kò sínú ṣọ́ọ̀ṣì. Ó mọ girlfriend pastor ẹ̀ ó dẹ̀ owó yí àlè torí ó dẹ̀ jókòó síbẹ̀ kí ló dé wọ́n torí sì máa ní problem pastor máa ń save mi. Ó ṣe mọ́ ó ṣe kú máa lọ ojú ọ̀bọ.
se ku ma loju ebo ma fi jesu boju e ma ja fi boju bo be ni o do ba so yin dominira o dominira ni toto oni se iya no le so dominira be ni iwa fun mi so dominira dominira oni oro re ni fi sila fi pa ese mi emi kan tin gbenu wa ni igba ekeyi oro lo ma ni wa lara a ma ti so olorun go won ni olara ko mu ko ni ba lara mu oko e ma ni abi emi ni pastor ba soro aga ko ti so iso wa ye fun pastor pastor daran to fi le waasun to jo mo oro to so fun wa ba binu wa ni mo lo fi waasun de ma so re fun mo ko le raye fi so eh awon pastor mi o mo nu bi to ti fe gbe waasun mo to lo be owo te oro esiri aye yin te ti so fun to fi le waasun de be bayi wa la de niyan o diki pastor ma lo leyin ko ma so ma binu ko ma be yin ta ni ogo na ah ah oro lo a ko ma ni olara ibi to ibi ti pastor ibi to ti ma ri pastor di lohun lo ma wa wo bi ta ba ti fun membership in church lo da membership card won pada fun o ko fi church ile to ba pada tin be yin ba te ti la gidi emi go be yin mo so to wo so to se ile ti su iwa fun ma to tan bẹẹni àwọn kan fi ṣọọṣì ṣòwò mo bí church business máa tó close àwọn kí àbí kí lẹ tún máa wí lẹyìn lásọ ṣẹẹtù ní jésù ń bọ ni kò sì lè bẹẹ dé mọ ẹyin tẹ kọtẹ lẹgbàgbọ èmi ò bá yín wú o ẹyin tẹ sì gba ìgbọn náà èmi ò bá yín jà ṣùgbọn kiri kan ni n tó bá gbàgbà lòdì ní mo gbà láàbọ mọ ohun tó ọmọ bá sọ yín dòmìnira ó dòmìnira ní tòótọ́.

Hello, mommy. 0803282 5416 0805060

jagun lati daabo bo fun owa e ma jagun lati daabo bo fun sharia ile ijele afanase e si ma jagun nitori ti owa e ma jagun nitori ti owa nitori wipe to ba so pe ki se bi ilewa o kari ki o jagun nitori esin o kari ki o jagun nitori ofin esin o kari ki o jagun nitori ati le ba apa ofin esin ma o ma di nkan tawon kan tele dimale o si kari ka jagun nitori ti Allahu azza wa jalla nikan o si kari pe ogun nkan ba ja o ma ja lona kan to tako gbogbo ati se sele kankan pe ki a ma ja nigba ti won ni waqatilu fi sabilillah eléyìí tó ṣe àkójọpọ̀ al-ikhlas ogun tó ẹjọ́ ìjọ yìí ẹmọ ìjà ń torí pé ọba àwọn ẹni láti ẹmọ ìjà ń torí pé ọba àfẹ́ láti jẹ́ kí orúkọ ìran àti ẹ̀yà ní ọjọ́ nǹkan mẹ́rin ìgbàgbé láàrin ọmọ ènìyàn rárá ṣùgbọ́n ṣe ni kí ẹ̀yàn ọmọ ìjagun tó ń jà láti jẹ́ ẹni tó ń ṣe bẹ́ẹ̀ nítorí ti ọwọ́ tó ń ṣàfọmọ rẹ̀ fún ọwọ́ o si se bi ko si alaba muhammad sallallahu alaihi wa alihi wa sallam to ni o wa bi fihi wa pe o bi ko ja o e da ni tori ti allah ni e do bi ta fe ka ni an ba lori e a fe ke lo jagun ni e so wo jagun ta wa ni je lesin e so wo jagun awon ni je pa poju so ti wa lori o to nbe ti won ba ni ja láti kó nǹkan lé ayé jọ ni láti jẹ́ni tí ó lórí pìpín orúkọ ni láti jẹ́ni tí ó tàtara bẹ́ẹ̀ wá ìran ẹ̀yà rẹ̀ wá orí pìpín orúkọ rẹ̀ àti àgbéga ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ jagun nítorí eléyìí pàpọ̀ tí ìlú fi sẹ́bí ló la ẹ̀yìn ọmọ jagun ni tí ojú ọ̀nà ọ̀lọ́ nítorí ti ọ̀lọ́ ẹ̀yìn ọmọ jagun láti gbá ìṣọ́ àti ààbò fẹ́sìn ọ̀lọ́ àtàwọn òfin rẹ̀ ẹ jagun nítorí àti lè bá jẹ́ kí bẹ́ẹ̀ ń tẹ ọ̀lọ́ kọjọ́ pẹ̀ ló lékè kọjọ́ pẹ̀ ló lékè ìrẹ́tẹ́lẹ̀ ìbá yé wa kí á pín àkíyèsí ẹni tó fẹ́ lọ jagun lọ síbi àwọn àtúmọ̀ ńlá ńlá yìí nǹkan tó pàtàkì gidi nítorí pé gbogbo ènìyàn kì í ṣe nǹkan yẹpẹrẹ kì í ṣe nǹkan tó ṣe pé a lè fi ojú kéré nítorí pé ẹni tó lọ jagun ó lọ dojú kọ nǹkan tó lè jẹ́ sábà bíi kú rẹ̀ ni torí bí ṣe ń fi ní gbọta náà ló lè fẹ̀yìn gbọta ó lè fẹ̀gbẹ́ gba gbọta ó lè bá bẹ́ẹ̀ lọ kó tàtara bẹ́ẹ̀ kó dìtàn tí ọ̀bà wa jẹ́ni tó jagun nítorí ti ọlọ́ nítorí ti ọlọ́ọ̀hún nìkan èèyàn lè tàtara rẹ̀ jẹ́ni tó ṣòfò ayé tó tún ṣòfò kàlùkìyàmù nítorí pé ọ̀pọ̀ ojú ìjà òògùnrin pé ojú ṣẹ̀lídì ẹni tó kú sójú ogun eléyìí tá ń jà ó lè bàjẹ́ pé gbọ́dọ̀ tí ọlọ́run ló lékè ọwọ́ àdé ọjọ́ ọgbọ́n kàlùkìyàmù ó lérò ìjẹ kan tó fẹ́ jẹ látàrí pé ọjà ni wọ́n pọ́ nítorí bá ní ààrẹ ọ̀gá lórí ogun lẹ́yìn tí wọ́n sì pé hárahára bárabára níwáráwárá lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe nítorí pé wọ́n lágbára.

wọ ní ìlú wọn nítorí pé tí a bá nílé ètò bẹ́ẹ̀ ẹ̀rọ padà bàjẹ́ ẹ̀rọ ìdíta dákẹ́ ra wọ́n máa se ẹjọ́ bá fún bẹ́ẹ̀ wọ́n máa dani àlàáfíà yóò láàmù ẹ̀yìn pé kí ọmọ ìlú gan wọ́n hún yàtọ̀ sí àjòjì ọ̀tán níwà ọ̀tán ní wọn kọ̀ kí wọ́n bàjẹ́ ọkọ̀ kí gbogbo nǹkan kọ́ dẹnu kọlẹ̀ ṣùgbọ́n ìwọ tó ọjọ́ máa ní ọlọ́run ò ní fẹ́ kí wọ́n bàjẹ́ ọlọ́run ní fẹ́ kí wọ́n fọ́ pípẹ́ àwọn èèyàn túká pọ̀ bẹ́ẹ̀ gbogbo ohun tó lé mú dáa gbogbo ohun tó lé mú dáa gbogbo ohun tó lé mú bẹ́ẹ̀ ló tó ṣe pé wọ́n lórúkọ lókìkí láyé ìwọ́ máa ṣe ẹ̀tọ́ sí àjòjì àǹfààní kan ló wá wá sí ìlẹ́yìn tí wọ́n bá sì mọ ọ̀nà ìbòrú tó le gbà láti wá àǹfààní ní wàrà ń ṣèṣà ọ̀nà mẹ́rin ọ̀nà láàyè wọ́n rẹ bá sì ti gbà ìfẹ́ afẹ́wé ẹ̀ ní ìlú náà ó ti

Thank you.

dájú pé ẹni tí olú ẹlẹ́dàá wọn bá ní fẹ́ sí ọ̀tá ọlọ́run ní tó wá sí tó fìdí ọ̀tá ọlá ìwọ ní ọ̀gbọ̀dọ̀ sí ọ̀gbọ̀dọ̀ pé ẹnu àlà àwọn ẹnu àlà tó máa gbé wá sí a ò gbọ́dọ̀ kó bẹ́ẹ̀ àwọn ibi tí ó máa gbọ́dọ̀ súnmọ́ a ò gbọ́dọ̀ súnmọ́ rárá nítorí ibi tó yẹ wá nù tí wọ́n sì máa nǹkan sẹ́sìn yàtọ̀ sáwọn ẹni tí ń sẹ́sìn ó rí pé àdáwò lọ́pọ̀ ń bẹ̀ ìjọba ní pé ṣe sóhùn sí ìjọba kọ́ pàtì sọ pàtì ibi tó náà fẹ́ rí ọ síbẹ̀ là ń rí ọ ibi tó náà gbọ́dọ̀ dé fún òṣùnmọ́ bẹ́ẹ̀ ojú ìrìn fún ẹni jẹ́ ẹlẹ́sìn mi ìwọ́n gbà tó bá yẹ pé tinúbù ni màá ṣe ìfẹ́ náà ni nínú ẹtẹ́ òfin tàbí ṣùgbọ́n ní wọn bẹ́ẹ̀ rí pọ̀ wọn lẹ́sìn torí báwo ni ẹlẹ́sìn ìlànà ti torí ilé àìkọ àrùn òṣìbáṣe gbọ́ yé tó sì palẹ̀ mọ́ wípé agbọ́lé rẹ̀ tó péye iná làwa ń wá tí ìwà wo òun da tí ìṣesí wa tí òun sàn án kó lọ ẹlẹ́dàá wa kó fi ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ alukoro àn kó fi sinmi pẹ̀lú rẹ̀ láǹfààní ṣùgbọ́n àwọn ọ̀nà kan.

0: 16 ayedogbo leto itoni ayedogbo won ni be gbo ni ba mo jo aro ma yo atoku re ni be si ni bi egugu ba pegba ninu olugbogbo won ni oga gbogbo won idire ti le se ojuloba ara ti wa ta fi se itoju irinrin pe ko ni wa ko ma mole kebere ile se won ki fun ni go won ma gba igbeleje yan ni emi de le egunlade latoku eto yi a ki se gbagbo daran o e ma ba wa bo ile awolade yi oro mu se e ke ba le mo pe ile se ojuro bara o ti fi do oro je ka o pe regede se ma me wa ni pege mi timoti mobile ere ba wa ki ara ile
1: ko se do atoku e ku de ba se ko yo oruko mi ni awolewa samson ki mo de alase ile se authority television ta se ogun ojulobara aba capsule jade
0: o ese po alaja wa ego e ba yen re ni oro yi kini awon apere ti a ma n koko ri ki a to mo pe eyan ni aise oju
1: ah e sa atokun apere po lori sirisi elomi o le be lati bi ti o ma fowo gboju elomi oju a ma yo mi elomi a ri pe oju ma n ro won oju ba ti ri a ri pe ebi ma ma jade ni oju yen awon apere ni ẹlòmí bẹ̀ ni tó bá ń wù ọkọ akọ dàbí èéfín tàbí àsìkò ọjẹ tàbí kùrukùrú gbogbo máa yí lójú ènìyàn tàbí tẹ́lẹ̀mí bá jí làárọ̀ akọ nípa nǹkan tó ń dúró mú fóònù fọwọ́ nǹkan ni ó lè kọ́kọ́ dóbí ìṣẹ́jú márùn-ún kó máa fọ́ dójú máa fọ́ dójú gbà á owó orí tí yóò dáadáa akọ fóònù tó dáadáa owó orí dáadáa tó ní òun yìí tí yóò tó sùn lánà òun fi fóònù òun sọ wọn ọtún tí tó bá dípé dípé ó wá mú fóònù ó dẹni tí òun rí dáadáa kó ti mọ̀ pé nǹkan ti ń ṣẹlẹ̀ nínú ojú òun tàbí pé ó wá dípé dábí tó òun fẹ́ bójú ó wá wípé ojú kan dàbí ọjọ́ àbórí kò rí nǹkan àbí ó wá rí pé ìkejì òkọ̀tẹ̀ ní kankan rárá ó rí firifiri tàbí ó kàn rí pé tó bá ti pé èèyàn kan bọ̀ ó dìgbà tó bá sí wọn kó òun tó rí tàbí kan tó òun ti rí tẹ́lẹ̀ pé ó jí ó bá wà gbólóhùn ó wo ibi ká gbó wà kò rá gbòòrò ó dìgbà tó bá mu tó wá ń súnmọ tó wù ọ̀wọ́n àtẹ́rẹ́ pọ̀ lóríṣiríṣi tẹ́ pé ká bá ń sọ látòrí dọ̀la àní kúrò mú lápẹẹrẹ tí wọn bá ti rí tó máa ti mọ̀gá nǹkan yìí ó yẹ kí n mójútó ìrìnà mi.
0: tó ń wọ alága àti olùdarí iléeṣẹ authentic creation òun ni ẹgbọn yìí tó wá rí báyìí ẹjọ kí ni ọ̀nà àbáyọ fún irú ẹni bẹ́ẹ̀.
1: ẹ ṣe ọ̀nà àbáyọ fún ẹni tó bá náà wọn àpẹẹrẹ lórí tìrìsì tá a sọ yìí òun ni pé ó ti mọ̀ pé òun gbọ́dọ̀ tọ àwọn tó mọ̀ nípa ètò ìrìnà lọ ó gbọ́dọ̀ tọ̀ wọ́n wá láti rọ́bà ẹjọ́ ojú mi ní nǹkan bá báyìí lórí oníṣẹ́ni olórí náà tó bá wá àwọn nǹkan tó lè lò lóríṣiríṣi ó wà èdè tí iléeṣẹ́ wa authentic television tá a fi ṣòdo ojúlọba ara nìyẹn bẹ́ẹ̀ ni fún èèyàn láti máa lò ojú bá ti náà wà pẹ́rẹ́ kéékèèké yìí tó lọ́ rí pé o ò rí nǹkan dáadáa ni nǹkan ti méje ojú mẹ́ta àbí o ti rí bí ọyẹ o ti rí kurukuru tó bá ti ń wọ ọkọ ẹbí lọ ṣàyẹwò náà wá sọ fún ẹ má dóko tó o tètè kọ àwọn tó mọ nípa ìrìnà lọ kọ àyẹwò káwọ kí ni àwọn nǹkan tó ń fa àwọn nǹkan wọnyí àwọn nǹkan pọ tó máa ń fà á fún èèyàn tí wọn ọdẹ mọ ẹlòmíì nǹkan tó ń jẹ ní ẹlòmíì ó ń lórí ẹjù tí wọn bá ń lórí ẹjù
0: tí òbí kíta rẹ
1: rà bẹẹni látàárọ dálẹ ó kọ wá ń di ibi tó ti ń wo tóbi tọdún mọ screen ó mú fóònù látàárọ dálẹ ó bọ sórí facebook gbogbo nǹkan ẹ náà ló ní nǹkan tó máa padà fún wọn níṣòro kò dẹ sí nǹkan tó o bá ti ń wò lálejò tí èmi béèrè àtúnṣe àbáyẹwò ṣe bẹẹ náà ni ojú wa ṣùgbọn ọpọlọpọ à ń kojú sí nígbà tí mo wà kékeré ni wọn ti ya bàbá mi ojú ṣe nígbà kó mójútó ó wà lọ ṣẹyọ ó gba tó ṣẹtọ ó wà ju ó wà fi ń gbọdú tó yẹ kó rí bẹẹ ó yẹ kó tọ àwọn onímọ nípa àríran lọ torí ojú òun ṣe nǹkan tí a gbọdọ fi ṣeré rárá.

ìṣètò àti bó ti ṣe yẹ. Torí pé àwọn ìṣe kan tàbí ìyà tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ojú rò máa ń jẹ́ àkóbá fún ẹyin ojú wọn. Yàtọ̀ sí cataract, glaucoma àti àwọn àìsàn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń bá ojú jà, àwọn àfọwọ́fà míì náà wà tó máa ń tọwọ́ ọmọ ènìyàn jáde. Bíi kí ènìyàn máa fojú kó èéfín iná igi àti àwọn èéfín míì eléyìí tó lè da ojú láàmú tó máa ń fa kí

àlàyé ẹ pé 070-3467-1162 070-3467-1162.

Fala, 08144 3127 08144 3127

Μιονίσε καλά η λαϊ. Εγώ σε κοιμπέμπε αδίκημα μπάτε μιλώ.

ibi tó da òun náà là ń lọ bá a ṣe ń fọpẹ́ fáwọn ọlọ́run àbẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ yẹn nílùú ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn olùkọ́ tọrí wọn gbà láyọ̀ àti àlàáfíà ibire náà ni nàìjíríà mórílẹ̀. Mo gbọ́ ìròyìn ẹ mò ń fò sókè inú mi dùn olúwa o ṣé o. Alẹ́ wo ni kí n ṣe o ṣe máa bá tèmi lọ àbí kí n gbẹ̀bẹ̀.

ṣe ti ń láǹfààní láti máa gbọ́ lè ṣe Bond FM 92.9 ìlú onígbòǹgbò lákalẹ̀ sí ní ìkẹjà níbí. Bí ìrìn àjò mi ṣe rí rèé, mo jáde lọ́jọ́ kan ni mo pàdé ọmọkùnrin kan. Bẹ́ ẹ bá ń gbọ́ Love at First Sight, bí mo ṣe rí, mo láìkí ọmọkùnrin yìí. Òun náà nífẹ̀ẹ́ sí mi, ó dẹnu ìfẹ́ kọ mí. Mo gbà, a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò wa. A jọ ń dọ̀rẹ́ẹ́, a jọ jẹ́ alábàárín ìfẹ́. Wẹ́rẹ́ dè wẹ́rẹ́, òun wá lé mi, èmi náà ń lọlé ẹ̀. Kò pẹ́ rárá, kò ju oṣù lọ. Má jẹ́ afàágùn, Ọlọ́run ti ṣe, ìwọ ti tẹ́ni tó lọ́kọ. Èmi náà ti ṣetán láti gbéyàwó sílé. Má jẹ́ ká fi ẹ̀mí fàágùn sí. Ó ní ṣé o máa fẹ́ mi? Inú ọmọbìnrin yìí dùn kí á fà, kó tiẹ̀ tó béèrè, mo ti fẹ́ pàápàá, màá fẹ́ ẹ.

fẹ́ẹ̀tì sùn ẹ máa so ìwọ tó bá ti lọ́ọ́ fà á ní àti pè mí wọlé sórí ètò lálẹ́ yìí máa fún ẹ ní ìyàwó tàbí ọkọ lọ́fẹ̀ẹ́ lófò láì gba fọ́ọ̀m bó bá ti lọ́ọ́ ọ̀fẹ́ àti pè mí tó o sì gbúrò ọkùnrin kan tó wù ẹ́ tó o gbúrò obìnrin kan lórí ètò tó wù ẹ́ lálẹ́ yìí ọ̀fẹ́ ni o ṣoríire ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ìgbéyàwó àtàtà láti iléeṣẹ́ aláàgbà ìdá bond fm 92.9 tó wà ní onígbòǹgbò inú gr ìkẹjà lẹ́kọ̀ọ́ bí mo ṣe máa ń sọ ibẹ̀ náà lẹ ti ń gbéra ketekete àmọ́ ibi tó bá pín sí ọmọ bínú o ọ̀pọ̀lọpọ̀ ló ṣe ń pe àwọn tiwa ní mọ́gbòrò ìkòròdú ibi kan ti mí sí yóò kódà gẹ́tà sí ibi ṣùgbọ́n níbẹ̀rẹ̀ náà ni ó kù òun náà nìbọn owó ọmọ nínú ìṣẹ́milómọdé èmi lọ́mọ tẹ́ẹ̀ta òbínú èmi lọ́mọ kójú àlàpà ọmọ òbínú bínú forí sọgbọ́ òun ọmọ òbínú wọn odò lẹ́rùn gangan àpáta lé olóko tiwa dá sí olúmídé ọlálérò lórúkọ tèmi ṣùgbọ́n àwọn tó mọ̀ ti mọ̀ bẹ́ẹ̀ pè mí ní olúmáìtì èmi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ọpẹ́ lọ́wọ́ fún káàdìsá tó gbomi wọlé ọ̀gbẹ́ni azan mr azan aliu azan auto iṣẹ́ ọkọ̀ tó ń tẹ ọkọ̀ ṣe àwọn èèyàn jìnà nínú kátúmọ́tò ṣe ẹ̀ndínlẹ́rìn ni ó dẹ̀ mọ̀ṣẹ́ òkọ̀ṣẹ́mọṣẹ́ àbúrò olóòtú ètò ìròyìn iléeṣẹ́ bond fm àgbà akọ̀ròyìn broda tèmítọ́pẹ́ ajayi òun náà ni azan auto jẹ́ azan aliu tẹ bá ń gbọ́ ketekete àbúrò tèmítọ́pẹ́ ajayi láti iléeṣẹ́ bond fm 92.9 báwo ni níbo ni kí n ti bẹ̀rẹ̀ lálẹ́ yìí ọ̀rà jẹ́nsáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ̀yìn tẹ̀yìn wọ́kọ̀ ẹ̀yìn tẹ̀yìn wọ́yàwó ṣé ẹ ti mọ̀ bẹ́ ṣe máa ń ṣe ilẹ̀ ti kún àwọn tó wà nílẹ̀ tipẹ́tipẹ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń yọjú gbogbo ẹ̀lá kú mọ́ra wọn níwò bá àsìkò tá a ní ẹ̀yìn náà lórí ọ̀fẹ́ àti wá polówó lórí ètò yìí àbí ká ra abala ní orí ètò yìí náà àtàwọn ètò wa ní bond fm kókó ní wọ́rọ̀ gbogbo ẹ̀ náà àjọ wà náà ní bond fm náà ni bàbá lórí ọ̀fẹ́ bọ́lá bá sì bùkún yín tẹ́lẹ̀ fẹ́ bùkún àwọn kan ìsinmi burú bẹ́ẹ̀ ètò yìí ààyè sílẹ̀ tó pa àwọn ọ̀gá wa náà wọ́n fún àwa náà lórí ọ̀fẹ́ láti jẹ́ kí àwọn èèyàn wa kò máa gbáyé gbádùn níbi àṣà ètò kan ètò fún kẹ́kọ̀ọ́ ó dá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀nà ìbẹ̀rẹ̀ sí ní pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08087 21 15

ti máa gbé ìpè ẹ̀bá kọ́kọ́ dárúkọ àwọn tó ń lọ́kọ tó wọ́n ẹ̀wọ́ náà lẹ́yìn àwọn tó ń pè wọlé màmá wa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀ka lẹ́yìn.

obìnrin tí ọkùnrin bá fẹ́ tí rẹ̀ dùn sí tó ń tọ́jú ẹ̀ tó nínú ẹ̀bùn ọmọ tó bá gbé fọ́pọ̀ èmi ọmọ tó bá gbé wá fún ọkọ kódà kó jẹ́ pé bàbá iná ló bá bí fún yóò máa gbádùn ni bí ayé ọ̀nà ṣẹlanga Mr. Akeem láti sùúrù lérò éèdì Mr. Akeem 48 years ni iṣẹ́ àwọn tó ń ṣe aṣọ àdìrẹ tie and die ìbíṣẹ́ tó ń ṣe Mr. Akeem yìí kò ìbímọ rí o bákan náà kò ìfẹ́yàwó rí ó dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú ìsẹ́yìn orò ọmọ abẹ bí mọ́kọ gbọ́dà ìlú kọ̀ọ̀kan ló ní àṣà tiẹ̀ àti ìṣe ọmọ bíbí ìlú ìsẹ́yìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni Mr. Akeem yìí ṣe ẹ̀sìn islam dẹ̀ ló ń ṣe ó dúdú kò fi bẹ́ẹ̀ lómi lára ó dẹ̀ ga níwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún àti mẹ́fà yẹ ọ̀gbẹ́ni Akeem láti sùúrù léè Mr. Adele bẹ́ẹ̀ kí n délé jù Mr. Adele láti àga ìkòròdú ọjọ́ orí ẹ̀ márùndínlọ́gọ́ta 55 years ni o ẹ̀sìn ìgbàgbọ́ kírísítẹ́nì ló ń ṣe ó ti bímọ mẹ́rin ìyàwó owó náà ti lọ Mr. Adele tí mò ń sọ̀rọ̀ ń pa ẹjẹ́ èèyàn tó lómi lára níwọ̀nba ó dẹ̀ ga níwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún àti márùn-ún wọ́n ní kò sí obìnrin tí àwọn ò lè fẹ́ wọ́n ní gbogbo ẹlẹ́sìn islam déédé gbogbo kírísítẹ́nì déédé ẹ̀sìn ìfàjà àwọn kan ló ń mu le ṣùgbọ́n kókó ibẹ̀ ni pé elédè yorùbá bíi tiwáńbí èdè yorùbá òun náà ni wọ́n ní kí obìnrin ọ̀hún kó jẹ́ o obìnrin tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ ni pọ̀ láwọn òfẹ́lẹ́ abilétì afẹ́ra ṣúgà gbọ́n àmì tí ò dáàdì afẹ́ra máàdí máa jẹ́ lásán lásán àbí pẹ́ńsù dáàdì náà ló máa jẹ́ ọkùnrin máa rogo ọlọ́jà tó tọ́ arábìnrin adébánkẹ́ láti ìkòròdú adébánkẹ́ ó jẹ 47 years ni o kò bímọ rí ó sì kúrò lọ́dọ̀ ọkọ̀ ẹ̀ ọjà ló ń tà ọmọ ìlú èkìtì ní ìpínlẹ̀ èkìtì dẹ̀ ni ẹ̀sìn kírísítẹ́nì òun náà ni adébánkẹ́ ń ṣe ó dúdú ó rí rùmúrùmú ọmọ ẹ̀ ó lẹ̀ lọ́wọ́ ọwọ́ ẹ̀yìn náà ó tóbi ó dẹ̀ ní hips ẹ̀ǹtẹ̀ bá fẹ́ràn hips ó dẹ̀ tún méjì èjì ẹ̀ fẹ́ràn tó bá rẹ̀ sí báyìí mo ní wọ́n lọ èjì rẹ̀ o ó ní òun fẹ́ ọkùnrin tó ń ṣe ẹ̀sìn kírísítẹ́n tí èjì ń bẹ láàrin 50 sí 60 years tó yẹ mọyì obìnrin tó ṣetán àti bímọ ń kíákíá ọkùnrin tó nílò ọmọ ń kíákíá èjì ọkùnrin ọ̀hún 50 lọ́sọ́wọ́kè ni o arábìnrin adébánkẹ́ láti ìlú ìkòròdú èyí ò ní òwò ẹ́ bó ṣe gbà ni o.

mi dùn mi dùn dùdù lẹ́ ń gbọ́ o láti lè ṣe bond fm 92.9 pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààyè yín ẹ̀gbọ́n àwọn kan àbúrò àwọn kan olúmìdé ọlálérè ìtẹ̀mọ̀ sí olúmáìtì mr waheed láti bàrígà age mr waheed jẹ́ 59 years 5'9" iṣẹ́ ìrìwáyà ọkọ̀ níṣẹ́ kan ń ṣe ọmọ mẹ́rin ni wọ́n ti bí o ìyàwó wọn dẹ̀ ti ṣaláìsí ẹ̀sìn islam òun náà ni mr waheed yìí ń ṣe ó lè jẹ́ ọmọ bíbí ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun arákùnrin dúdú olómìnira díẹ̀ ó ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún àti mẹ́rin wọ́n ní àwọn fẹ́ obìnrin tí ò bí mọ́mọ́ obìnrin tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ ogun bíi tàwọn tàbí ìpínlẹ̀ ọ̀ṣun tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 40 sí 57 years tí ọjọ́ orí obìnrin ọ̀hún ń bẹ láàrin 40 sí 57 years ẹ̀yìn táyì pè mí ẹni sùúrù díẹ̀ ẹ jẹ́ kí ètò kò wọlé wọnú díẹ̀ kí n dárúkọ àwọn obìnrin dáadáa àtọkùnrin tó wà ńlẹ̀ kẹ tó láǹfààní àti ibẹ̀rẹ̀ sí nípè tí wọ́n máa gbé ìpè arábìnrin alice láti sùúrù lórí èjì alice ní 50 years ni iṣẹ́ olùkọ́ tíṣà ló ń ṣe kò ìbímọ rí kò dẹ̀ tí ìlọ́kọ rí ẹ̀sìn kírísítẹ́nì ló ń ṣe ó sì jẹ́ ọmọ ìpínlẹ̀ ogun ó dúdú kò fi bẹ́ẹ̀ lómìnira ó ga tẹ́rẹ́tẹ́ ó dẹ̀ ga níwọ̀n ẹsẹ̀ bàtà márùn-ún àti mẹ́sàn-án ó ní òun nífẹ̀ẹ́ sí ọkùnrin tó ga bíi tòun tó dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ working class tó ń ṣe ẹ̀sìn ìgbàgbọ́ tó dẹ̀ jẹ́ elédè yorùbá tọ́jú orí ẹ̀ ju 49 sí 55 years lọ alice láti sùúrù lórí 50 years òun náà níṣẹ́ ní èjìẹ̀ iṣẹ́ olùkọ́ tíṣà níṣẹ́ tó ń ṣe kò ì lọ́kọ́ rí kò dẹ̀ tí ìgbìmọ̀ rí ó dẹ̀ ní ilẹ̀ obìnrin pọ́n ṣú ó ń sẹ̀bírẹ́ ní olúmọ̀ ẹtì mú ní má ó ní ṣe ọjọ́ orí òtí lọ ọjọ́ òtí lọ lórí òun bá mú ní àá ilẹ̀ obìnrin ọ̀gọ́lọ́wọ́ ló ń ṣe gbogbo ẹ̀nú àbí kò sí bàtà adáṣọ tààrí lẹ̀ fi wọ́ arábìnrin ẹni ìtàn láti òkè àró logun state èjì ẹni ìtàn 49 years ni iṣẹ́ okòwò ló ń ṣe ó dẹ̀ ti bí ọmọ mẹ́ta ọkọ tẹ̀ náà ti ṣaláìsí ó rẹwà ó mọra díẹ̀ fẹ́rẹ́fẹ́ ẹ̀sìn onígbàgbọ́ lẹ̀sìn tó ń ṣe kírísítẹ́nì ó dẹ̀ jẹ́mọ́ níbi ìlú ìgbẹ́sà ní ìpínlẹ̀ ogun kò sọ́ra jù ó ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún àti méjì ó ní gbogbo ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta pátá ló ti dàgbà oníkálukú sì wà láàyè ara ẹ̀ṣọ́ ọkùnrin tí ọlọ́run bẹ̀lẹ̀ fún tó tó tó lẹ́yìn báríkà ọkùnrin tí yóò fún àwọn ní ìdùnnú tí ò kì í ṣe lébi o ẹ̀kú tó ń pè mí à tó bẹ̀rẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run bẹ́nú tí ọjọ́ orí ẹ̀ ń bẹ láàrin 50 sí 60 years tó ń ṣe iṣẹ́ ìjọba tàbọ́ndókò òwú ńlá tí ó dẹ̀ tí àwọn ìtẹ̀ náà tí ò sí lé mọ́ ìyẹn arábìnrin ẹni ìtàn ló ní òun nífẹ̀ẹ́ sí láti òkè àró ní ogun state tàbá ń sọ̀rọ̀ ọkùnrin tó tó tọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bíi tí ò ti jẹun kánú tí ò fi ìrora fẹ́ràn wọ́n máa yọjú àwọn nínú obìnrin báyìí tí máa ti ní ọlọ́run dẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ ó lọ́yàn ó nígbà wọ́n máa lémi káàkiri wọn ò dẹ̀ ti jẹun kánú wọ́n dẹ̀ fẹ́ fẹ́yàwó lé arábìnrin roslyn màmá roslyn láti ìkọ̀tú ẹ̀dákun ẹ̀jọ́ ẹ̀yìn tẹ̀ ń gbọ́ ẹ bá ń fẹ́ màmá yìí ṣe ẹ̀ ní mọ́tò ọkùnrin ẹ̀ ní mọ́tò ni ẹni tó bá ti ní mọ́tò àgbàlagbà ọkùnrin ẹ̀jọ́ màmá yìí máa lè ń dá fún yín arábìnrin roslyn láti ìkọ̀tú èjì wọn 80 years 80 ọgọ́rin ọdún ni o ọkọ̀ wọn ti ṣaláìsí màmá yìí dẹ̀ẹ́rẹ́ wà dáadáa ìfáàtì ẹ gbádùn wọn o wà láì màmá yìí fáì ẹ rè pé òyìnbó ni wọ́n dẹ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọ ńlá kan wọ́n ti bí ọmọ méjì o ọmọ ilẹ̀ ti dàgbà àwọn ọmọ yìí wọn ló ń bẹ lókè òkun bọ́yì sọ fún mi ni o ẹ̀sìn kírísítẹ́nì ni wọ́n ṣe màmá yìí dẹ̀ẹ́rẹ́ wọn ò kí wọ́n ní bọ́ndẹ kódà wọ́n lè ka mọ́ bí ṣọ́lá láìsí kọ́kọ́ ní olúmọ̀ ẹ̀sìn mi ni wọ́n á kí ẹni àwọn ọ̀gá ọ̀rọ̀ kìí bí ẹ̀rọ ìbàdí màmá yìí fara ni màmá gbígbà àwọn náà kò ju ìwọ̀n bàtà ẹsẹ̀ márùn-ún àti mẹ́fà lọ wọ́n ní àwọn kọ̀ nínú ọkùnrin àgbàlagbà tó máa dàbí ẹni pé àwọn ọjọ́ ń fọ̀rọ̀ òwúrọ̀ ó ti yẹyí ẹ̀yẹ kó ti yẹyí náà a fi gbẹnu sọ̀rọ̀ lórí atẹ́gùn ọkùnrin àgbàlagbà tí wọ́n pé tó bá ti rẹ́rìn ó ní ipa ó ní bẹ́ẹ̀dì so wọ́n láti 70 lọ sókè làwọn fẹ́
in time pe mo 2024 ta ro ko mama lo rowo iro 70 lo so ke to be ni moto oko ro o ta wa jo ma bi papo nu le won ni omo odo ni kola won jo ri rawo o de lo duro ta won le bo mo odo so gege bi mama ninu ile abiri ori ofe lati ejigbo ori ofe eyan okun e sanu mi mama yi ah wo fe bi mo wo fe loko lati ejigbo age won 51 years ni o oja lo nta omo ilu ikire ikire ni ipele osunde ni ori ofe won de jelesin christ oko won di shalaisi dipe dipe omo ko to bi na omo na di shalaisi oni awon ole lo pa ngba to npara sile iwe ori ofe ide di nkan to mora oloyan la se nti o leyan ta lo olohun o se fun won de je nto rewa awon to wa lo bi na lo rewa obiri yi won ni awon fe okunrin agbalagba ti ojo ori e odun 50 55 60 years lo to be ni shagiri lowo to be bi monke akia tori pe ile obiri on pe su 51 years won o lo mo laye bayin sin awon nikan lo nge lo sun ah ile otutu yi ko da o eni ti o ba ni yara ko mo nta se

Wings Unlimited kí n bá ráyè gbà pé kí n sáré mu pápápá kí n tún mú wa bẹ̀rẹ̀ díẹ̀ kó bá yí àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Mo ní ṣé kí n gbẹ̀bẹ̀ àbí kí n máa bá tèmi lọ. Ṣé kí n gbẹ̀bẹ̀ àbí kí n máa bá tèmi lọ. Ọmọkùnrin yìí èmi àti ẹ̀ pàdé ara wa ni. Mo nífẹ̀ẹ́ nígbà tí mo kọ́kọ́ rí i àmọ́ gẹ́gẹ́ bí obìnrin mi ò fi hàn pé ìfẹ́ gan èmi gan nífẹ̀ẹ́ bí mo ṣe rí. Àmì á ní pàtó lòun máa ṣe ọmọkùnrin náà rí mi ó nífẹ̀ẹ́ mi ó kọnu ìfẹ́ sí mi a gbà fún ara wa kò pẹ́ láì jìnà ọ̀rọ̀ ìgbéyàwó wọ̀ a ṣe ìgbéyàwó ó ládùn ó lárinrin a bẹ̀rẹ̀ ìrìn àjò wa àmọ́ lẹ́yìn ìta parí ìsinmi tó máa ń wáyé lẹ́yìn ìyàwó ọkọ padà sẹ́nu iṣẹ́ ó rin ìrìn àjò nígbà tó máa fi padà dé kò ṣe sí mi bí a ṣe jọ máa ń ṣe tẹ́lẹ̀ mọ́ ìṣesí ẹ̀ yàtọ̀ nínú ilé ìwùwàsí ẹ̀ yàtọ̀ ṣàdédé lọ́jọ́ kan ló wọlé dé ó mú ọmọ obìnrin kan dání ó nígbà tóun lọ ibi ìrìn àjò nígbà ìdí ibi ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọmọbìnrin tóun mú wá yìí wọ́n ló bá wá ṣe nǹkan ní Èkó kò lè lòdù bí ọ̀sẹ̀ méjì lọ òun ò pé kò nílò láti san owó nù nílé ìtura kó máa bọ̀ nílé òun ó gba ọmọbìnrin yìí ó gbà á sílé ọkọ àtìyàwó wọ́n tẹ̀síwájú nínú ìrìn àjò wọn ibẹ̀ la dánu dúró lẹ́ẹ̀kan ká tún máa tẹ̀síwájú ṣé kí n dáríjì àbí kí n máa bá rìn àjò mi lọ.

tẹ̀sí wájú ìrìn àjò òun. Lọ́sàn ọjọ́ kan ṣàìdédé ni ìyàwó ìwá bá ìyálébi tó jókòó sí. Ó ní wò ó, orun ẹ̀ mú òun. Sórí ọkọ wa yẹn, a lè jọ fẹ́. O gbọ́dọ̀ kúrò nínú ilé fóun ni. Ó ní tí o bá mọ̀, jẹ́ kí n sọ̀tọ̀ fún ẹ. Ẹni tí wọ́n kò fẹ́ láàrin bí oṣù mẹ́fà yẹn. Ó ní àfẹ́sọ́nà òun ti pẹ́ táwọn ti jọ fẹ́ra fún bí ọdún mẹ́ta tẹ́lẹ̀ ni. Àwọn òbí òun ni kò gbà kóun fẹ́. Ẹlòmíì lọ́fẹ́ kóun fẹ́. Ó ní nígbà tọ́lọ́ òun bá dẹ̀ máa ṣe é bọ́lọ̀ òun ṣe ṣe ìrìn àjò tiẹ̀. Ọmọṣá àwọn ṣá ti bá pàdé àwọn padà pàdé ara wọn. So òun gọ́gọ́ lòun ní ọkọ ẹni tóun ti ń fẹ́ tẹ́lẹ̀ ni. Kó má ròyìn pé òun lòun wá fẹ́ ọkọ ẹ̀ fún ìdí èyí ńkọ́ kó fẹ́ru ẹ̀ kó jáde àwọn ò lè jọ fẹ́ ọkọ.

0: 07063 16 1916 lójú òpó tẹ́ ẹ máa fi pè wọlé tàbí kí ẹ lo 08127044485 ẹjọ́ ẹ jẹ́ ká fi ṣíra wa wò tó bá jẹ́ pàbúrò tèmi ni àmọ̀ràn yín kí lẹ́yìn rò pé kó ṣe ọkùnrin tó ti dìídì wò lójú tó ti sọ fún yín pé torí nǹkan tó ṣẹlẹ̀ ni ò ní tòótọ́ eléyìí ni mo nífẹ̀ẹ́ o kí n bá pàrọ̀mú rẹ ni mo ṣe fẹ́ o ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà.
1: Ẹ̀ka lẹ́mà o.
0: Yẹ́sà.
1: Ọlọ́run ọba ò ní pàlà káyé yín o.
0: Àmì àtẹ̀yìn náà dádì mi sà.
1: Ẹgbẹ́ ọlọ́run ọba ọ̀rọ̀ yín àdáyọ̀.
0: Àmì ọlọ́run.
1: Ọ̀rọ̀ gidi lẹ gbélẹ̀ lálẹ́ yìí. Bẹ́ẹ̀ni obìnrin yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ló ti bímọ fún ọkùnrin yẹn tẹ́lẹ̀.
0: Kò bímọ fún ọ, oyún ṣẹ̀ wá nú ẹ̀ ni.
1: Ìgbà tó jẹ́ pé ìlú òyìnbó tó ń lọ náà ọ̀nà rere ni. O lè gbóyún yẹn lọ náà tó bá lọ náà òun máa tún ṣe náà. O lè máa padà mọ́kọ yẹn lọ.
0: Ọkọ wo ló mú lọ? Òkè kó padà wá mọ́kọ lọ.
1: Ìyá mi tó bá lọ tọmọ yẹn bá sóríire lọ́hùn. Lóhùn náà bá sóríire náà ó máa padà má tí ọkọ náà.
0: Òkè òkè.
1: Bẹ́ẹ̀ni ìyá mi.
0: Òkè kó padà wá mọ́kọ ni ó da.
1: Ó máa padà mú tó á ọmọ tó sóríire náà ì
0: ó da ẹ ṣe bàbá mi ẹ ṣe o ẹ hùn ẹ ló ẹ ká lẹ́sà ọ ẹra sà akọ́ọ̀dùn láti èjìgbò sà. Ó ti padà nífẹ̀ẹ́ nísìnyìí. Kó bẹ́ kó máa gbóyún ẹ̀ lọ.
1: Kó máa gbóyún ẹ̀ lọ kó dẹ̀ ṣe máa láti láti àwọn ẹ̀rù kó dẹ̀ lọ́wọ́ pọ̀ ní. Kó jẹ́
0: kó ṣe kó mọ̀ nífẹ̀ẹ́. Ó náà wo nífẹ̀ẹ́ yẹn jù ú lọ. Kò ló wò mo nífẹ̀ẹ́ yẹn jù ẹ́ lọ ni kò sọ pé òun ò nífẹ̀ẹ́ o. Lọ́gán ló dá. Ẹ ṣe ó ti ẹ̀dá tó jẹ́ pàwọn ọkùnrin ló ń pè. Ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà.
2: Ẹ̀ka lẹ́mà o.
0: Ẹ̀ra sa o.
2: Ẹ̀kú iṣẹ́ kó àtàárọ̀.
0: Àtàárọ̀ nìyẹn sà.
2: Láwa pẹ̀lú yín.
0: Àmì àtẹ̀yìn náà sà.
2: Orúkọ mi ni Ṣọlá láti ìlú Ìkógbó ní Adódò Ọ̀tà.
0: Ọ̀tà ẹ ṣeun sà.
2: Ẹ̀rí wọn ní ojú tó máa bá ní kalẹ̀ èyí ti àárọ̀ ṣe pé. Níwọ̀n ìgbà tí ọkùnrin ti lè sọ fún ìyàwó ẹ̀ pé wá ní onífẹ̀ẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí rè so ó ti jẹ́ kó mọ ààyè ẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Kóbìnrin bàbá yẹn pé àárín ọ̀tá lòun wà. Èyí tó lọ mọ́nà ní wàhálà ọlọ́pàá kankan tó bá di pé ó yọ lọ́dún yọ ọkọ yọ nínú wàhálà tó wà. Kò sígbà tó ní padà máa ra wọn. So ohun tí n bá sọ ni pé abẹ́rẹ́ tó gba àbí aṣọ bí àkíkà ló bá ti dágbéra tàn. Ìgbà bẹ́ẹ̀ ò lè dádúró mọ́. Obìnrin yìí bàárọ̀ ìlú ìbò tó náà máa tóó ẹ tí ọlọ́run ṣìyànù yìí. Kó máa bá tiẹ̀ lọ. Ọlọ́run á ti ọ̀nà wọn ní eré. Ọlọ́run á pèsè ọkọ̀ míì. Kó máa ti wà bá fún oyin tó wà nú ẹ̀. Tó lè máa sọkọ fún òun náà ọlọ́run á pèsè.
0: Mo dá sà ẹ ṣe kó máa lọ kó máa gbẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tán lé ẹlẹ́bẹ̀ ẹkọ́ àjẹ o.
3: Hello
0: ma ẹ̀ka lẹ́mà ẹ̀ka lẹ́sà.
3: Ẹ̀ràmọ.
0: Yes ma.
3: Ẹ̀kú àdá sí wa o.
0: Ẹ orúkọ yóò àti ibi tí ẹ ti ń pè wá.
3: Àfáyàtì ló ń sọ̀rọ̀ láti ìgbàlógún ní Wàyà.
0: Ní Wàyà àbáyọ.
4: ko ma lo pelu
5: ori
4: mi o ma lo se toju ori mi ti won ma si jayo ati ala pia tori pe gogo to ti won ti ri mi so ko aparada eti to ba won pa won ti ni se okunrin yen ko ma fi nkan ran se si ori mi e
5: jeni ese ma gbagbe pe ko mo obirin to o fi fe han si nigba to kokko be a lo fu wan tin tin orisirisi ebun lo mo okunrin ra fun mo obirin yi igba ti yin to ti se tele to yoju pe ko lo mi o ni fe o so fun ni o ni mo ni fe ti yen ju iwo lo mo fe igba ti mo fi padi eyen do ife yen na wa bo mo ro boya bi mo se pade mo ye fe yen o ma gbe ife ti yen kuro nipa ta je ti wa ri ra yi mo ri pe ife yen tu jinde mo ni fe ju e lo ni ko se pe won o ni fe iyen ohun to so ni pa ki lo mo bo awon eyan o je o gadun won be ma foko e sile ta lo ma se baba foyun to gbe lo yi ige akose lele yi ma ru lo ilu oyinbo ni kí ni kóhun ṣe ẹni kí n gbé bẹ́ẹ̀ àbí kí n má gbé bẹ́ẹ̀.

àwíṣẹ́ wa kábíyèsí wa láńlọ́ọ̀dù wa nílé iṣẹ́ bond fm 90.9 ní bíbà yìí ó àwíṣẹ́ onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàtà àwọn ni láńlọ́ọ̀dù wa níbí.

má yé kúrò níbẹ̀ ẹ ṣàfẹ́ sílẹ̀ síbẹ̀ kẹ́ ẹ máa gbádùn àwọn ètò wa. Ah, àwọn èèyàn tó pè wọ́n ní kí ó fi ọmọkùnrin yìí sílẹ̀. Ṣé kò ní dàbí ìjọra ẹni lójú pẹ̀lú àwọn tó ń bá bẹ̀bẹ̀ yìí? Ọmọkùnrin yìí ń bẹ̀bẹ̀, àwọn ẹbí náà ń bẹ̀bẹ̀. Ó ń wo òkè òkun náà ń kọ́ ìwo ni kó ṣe. 0706316 1916 0706316 1916 tàbí 08127044485 08127044485 Bàbá láǹfààní láti mẹ́yọ kan sí ní ká tó máa dágbére.

0: radio.
1: Láti
0: ṣógúnlẹ̀ ọjà sá.
1: Ẹ jẹ́ kí obìnrin yẹn rédí ọ̀sàmì tó gbogbo Amẹ́ríkà lọ. Ó gba ẹ̀lú ọba ọlọ́run àti òkè àjọrí ká ṣe ká ní ọlọ́run pé ìrìnàjò kó tẹ̀ mọ́lẹ̀ sí ọ̀nà ẹ̀. Gbogbo Amẹ́ríkà lọ gbogbo nínú gbogbo mẹ́sìn ẹ̀.
0: Tó máa gbẹ̀dẹ̀.
1: Ẹgbẹ̀gbẹ̀
0: ok inú mi ti ẹ̀dùn tó yẹ pé àwọn ọkùnrin ló pè ẹ lọ ẹ pàjẹ́ o.

Ọlọ́run tún ti sọ ẹ́ di àpọ́n nìyẹn kó wá mi síwájú kó dẹ̀ máa dúró mú àyẹ́ bá dẹ̀ bọ́ tọ́lọ́run bá ní yóò yanjú ẹ̀ lẹ́ni tó nífẹ̀ẹ́ ìwọ obìnrin ọdẹ gbọ́ ó ní àbọ̀rọ̀ ló bá dénú àbí yóò do dindin bó ṣe máa ń pa á ọlọ́run ti ṣọ̀nà amẹ́ríkà ló ti ṣí yìí ìfẹ́ rọra máa gbóyún ẹ lọ jẹ́ẹ́jẹ̀lì máa gbóyún lọ jẹ́ẹ́jẹ̀lì nígbà tí gbogbo ẹ̀ bá dẹ̀ bọ́mọ bá dàgbà á bèrè bàbẹ́ ẹ̀ nígbà tí ó sọ pé òun kọ́ lòun lóyún bó bá kọ wájú sí ẹ you catapult it bó bá kẹ́yìn sí ẹ you catapult it tó bá kù wọ nìkan ìtẹ́rù ara ẹ̀ pa. Lórúkọ àwọn lọ́gàá-lọ́gàá nílé iṣẹ́ Bond FM 92.9 là ń fi yín pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yan ilé iṣẹ́ wa láàyò.

orúkọ gíwá ilé iṣẹ́ Bond FM Alhaj Abdulwahab Alade Akosile ni a kí ń pe ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.

ọ̀sà ó dàárọ̀ mà ọ̀kọ̀ọ̀kan la ó sùn ọ̀kọ̀ọ̀kan la ó jí orun ayọ̀ o.